0: síwájú lọ́nà náà, mo ń gòkè lójoojúmọ́ ni.
1: Ẹ kú àtàárọ̀ ní gbogbo ibikíbi tí àpẹẹrẹ kan fi tọ́ bá ń fẹ́ dé. Adéyinka Ọlásùnkànmí ló kọ̀ nípa nígbà ilẹ̀ fìlà ìlàṣà àròkọ tí so lórí ọbẹ̀ nínú àwọn gbangba.
0: Bí mo fi ń lọ.
2: Àti ṣe bí Ọ̀yọ́ láàrí, Ọ̀yọ́ ò ní ṣe bí Bábẹ́ni kọ̀ọ̀kan.

0: náà ni ẹ kú iṣẹ́ látàárọ̀ ọ̀dọ̀ ọdún bí òkè.
1: Ìwọ tó wà ní pẹ̀kì mọ́lẹ̀.
0: Láti òkè òkè nígbà ọ̀yálà fún ni wọ́n wá ní àná. Aago kan òru, aago kan àjálẹ̀ òru.

0: Ìwọ nìkan náà lọ́ba o, ọba nílà oòrùn, ọba níwọ̀ oòrùn, ọba káàkiri àgbà ńlá ayé. Ìrì wàá ṣẹ̀ lémi lórí, ìrì yídà wàá ṣẹ̀ lórí mi. Ẹ dúró ná. Ìrì wàá ṣẹ̀ lórí mi.
1: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo láàrin, Oyo ò ní ṣe bíbá bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan.

ṣùgbọ́n kì í ṣe live ni mo ṣètò tààrọ̀ recorded program ni fún Ọ̀yọ́ àtibá unity forum ṣùgbọ́n ilé yìí mo fẹ́ jẹ́ kó jẹ́ àǹfààní fún gbogbo àwọn tí wọ́n ń gọ́ wa lọ́wọ́ ẹlòmíì ọmọ ṣe ara rẹ̀ yóò lè yàn ní sí òun ẹ máa wá gbọ́ wọ́n á ti fẹ́ sọ oṣù december lẹ́nu wọ́n máa gbọ́ oṣù bàbà oṣù wo ní ń bà oṣù wo ní ń bà oṣù wo ní ń bà ẹ máa sọ december lẹ́nu ẹ mọ̀ sọ december lẹ́nu. Lórí gbogbo nǹkan tí ọlọ́run ọba mi dá dáradára báyìí ni o. Àtọ́fà àfọwọ́fà níṣẹ́ máa ń pè kúté ilé lọ́pọ̀lọpọ̀ ọgbà ṣùgbọ́n wọn wàá sọ oṣù lẹ́nu. Mo fi ń sọ̀rọ̀ accident kan tó ṣẹlẹ̀ níwájú ilé ẹ̀kọ́ gíga Emmanuel Alayande College of Education ìyẹn lókè òrò kí lọ́ọ̀yọ́ aláàfin wa ní bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn. Ọ̀sẹ̀ bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn àwọn mọ́tò yẹn àwọn ọkọ̀ ọlọ́rin eré ìṣàkúṣà pọ̀ wọ́n ní wọ́n sọ pé òun ṣe bíréèkì lẹ́kọ̀ọ́ bíréèkì wọn ò mú dáadáa ní bíréèkì lọ fẹ́ẹ̀lì ó tẹ́ríbù ṣùgbọ́n ìkáká lára àwọn tán wà nú ọkọ̀ náà ọkọ̀ èrò wọn àṣì fún àfarapa lọ títí wọn àṣì ṣe ṣùgbọ́n àwọn ọmọ ọlọ́mọ tán jókòó jẹ́jẹ́ fọ́ọ̀nì ẹ̀nà ni pé ọ̀nà yìí wọ́n ń ṣe lọ́wọ́ ni o sọ́nà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń ṣe lọ́dún àti ìpàdé tó yẹ kéèyàn máa sáré ìṣàkóso eré àṣàdíjú ó wá ti sá eré bíréèkì ọ̀wá mú wọn níbi tó ti ń dúpé ní ó ṣe lọ kọlu àwọn ọmọ ọlọ́mọ táwọn wà lẹ́gbẹ́ kan ẹ ń sọ̀rọ̀ ẹlòmíì ọmọ ṣera rẹ̀ yóò lè yàn ní ṣe òun ẹ̀gbọ́ ẹlòmíì ọmọ ṣera rẹ̀ yóò lè yàn ní ṣe òun kò sí ti december tó fi yàtọ̀ sí january o kò sí ti january tó fi yàtọ̀ sí february o gbogbo ọjọ́ bákan náà ni o ṣùgbọ́n ẹ̀yin ni kẹ́ ẹ̀ sọ́ra yín ká ẹ̀ sọ́ra yín kọ́lọ̀ ò lè bá a sọ wá àwọn sọ́ra wa kọ́lọ̀ ò lè bá a sọ wá ẹlòmíì yóò máa ṣera rẹ̀ yóò lè yàn ní ṣe òun. Wọ́n ṣẹ̀ṣẹ̀ ń wọnú ọ̀rọ̀ náà bọ̀ ni ìrì ọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣẹ̀ lé ní lórí ni ọ̀yá gbé ń wọ̀ lọ́tún.

0: ẹni tó yẹ mí ní gbé mi wọ.
1: Ẹni tó ni ẹ̀mí mi gbé mi náà wọ ó. Gbé mi wọ̀ lọ́tún kó gbẹnu mi sọ̀rọ̀. Kọ̀rọ̀ mi yí àwọn èèyàn lálẹ́ yìí. Lájàálẹ̀ yìí. Ká mọ̀ sí ń gbọ́, tó rà sì wí ò tá sì gbọ́ o.

Ọlọ́run máa sọ mi o, kọ́ máa pa àlọ́ àti àbọ̀ èmi àtẹ̀yìn mọ́, ṣùgbọ́n ẹ má sọ December lẹ́nu o. Gbogbo wa la mọ̀ pé ní àsìkò yìí ní orílẹ̀-èdè Nàìjíríà bí kurukuru díẹ̀ máa ń fẹ́ wà. Ìwọ́ aláwọ̀ sáré àṣà pàjúdé, sáré àṣà dejú. Ìkánjú òun pẹ̀lẹ́, àwọn àgbàlagbà sì sọ pé ọgbà ọgbà ni. Ibi tó ń sọ pé ọ̀fẹ́ kánjú lọ, irú ẹ̀hànà tí ń sáré ìsákùsá tó fi lọ kọlu àwọn ọmọ ọlọ́mọ tó fi ká àwọn kan lẹ́sẹ̀ tó fi pa ẹnìkan o. Irú aré tó wá ń sá pé kò ń tètè dé lọrin, bóyá yóò tún padà séko ni. Ngò kanyàn lẹ́sẹ̀ tó l'accident tọkọ̀ ọ̀run. Só le lọ ibì kankan mọ́, làwọn àgbàlagbà fi bọ̀ tán fi ní. Ìkánjú òun pẹ̀lẹ́, ọgbà ọgbà ni. Orílẹ̀-èdè márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti ń gbọ́ mi lọ́wọ́. Ẹ káàlẹ́ ní gbogbo ibikíbi tẹ́ ti ń gbọ́ mi lọ́wọ́. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúrò ọ̀lẹ́ o. Torí wípé bílẹ̀ bá ti ń sún níbì kan ilẹ̀ a máa mọ́ ń bò mí. Bílẹ̀ bá mọ́ ń bì kan a tún sún bò mí. Ọlọ́run bá mi lọ́ba ara. Àfẹ̀dá ọwọ́ ẹ̀dára tó wù ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbà. Ẹbẹ̀ kan lèmi ń gbé Ọlọ́run ọba Olódùmarè. Èmi ẹ̀yin olólùfẹ́ mi pátápátá ara tí ó wu àwa ni kò fi lé ayé wa dá o. Gọ́mọ̀ fi wá dára tí ó pa wá lẹ́kún. Lọ́la pé wíbẹ̀ jẹ́ bẹ̀ tọ́lọ́run ni. Kún fáyà fún Ọlọ́run ló ní o. Kó rí bẹ́ẹ̀ kò sẹ̀ bẹ́ẹ̀. A ní ẹ mọ̀ sọ December lẹ́nu. Ẹ mọ̀ sọ oṣù December lẹ́nu. Oṣù bàbàbàbàbàbàbàbà wọ́n ti fẹ́ sọ December lẹ́nu. Ẹni kẹ sọ́ra yín oje. Àsìkò ọyẹ́ àsìkò December mọ̀ ń bẹ́ bọ́ sí ní orílẹ̀-èdè Nàìjíríà wá ní àyín. Gbogbo lásìkò láti mọ̀ pé ara máa kan gbó àpọ̀ kan jì ní táìmù yìí. Bẹ́ẹ̀ bá fẹ́ bóde ní ẹ máa pa náà lé o. Ọlọ́ọ̀ni jẹ́ ara ẹ̀dá, a ní rí náà ń kàn ga. Ọlọ́ọ̀ni jẹ́lé ojó náà. Kábàámọ̀ ọmọ gbẹ̀yìn ọ̀rọ̀, ẹ dákun ká máa ṣe due diligence. Ká máa do due diligence àbúrò lẹ́yìn àwọn eléyìnbó ṣe pé ìbò ti fẹ́ yọ ń léyìn. Olúwa tó yìn sọ wà ń bẹ̀ wọn.

ọjọ́ Monday ṣe download tán lọ pé ní tí mo báyìí lórílẹ̀ èdè wọn ní Nàìjíríà ṣe download ọjọ́ Monday ní lọ sí ọ̀nà studio láti fẹ́ lọ ṣe afẹ́ lọ record birthday song kan fún ẹnìkan ìbádé ṣọ́ọ̀bù nínú ṣẹ̀lẹ̀ lókè òròkè ẹlẹ́ nínú ṣẹ̀lẹ̀ lọ́yọ̀ aláàfin wa ní àyìn ẹnu mi àgbà mo rí táwọn èèyàn sáré kíjokíjo olómi ń gbómi ó ní ọ̀sẹ̀ ń gbọ́sẹ̀ ó ní ìpẹ́ ń buyè tán sáré tán pa iná iná yìí níwájú nínú ṣọ́ọ̀bù tó ṣẹlẹ̀ ní wípé àwọn àìpásmà neighbor generator àwọn tiger generator ẹni tó ní ṣọ́ọ̀bù ó gbé e lórí táyà ó ń ṣáná sí i ń lò nínú ṣọ́ọ̀bù rẹ̀ funny enough ni wípé wọ́n tún wá kàmpù ṣọ́ọ̀bù yìí lọ́wọ́ iwájú nínú ṣọ́ọ̀bù náà lọ.

0: so happy when you trust in me. Àwọn ìlérí tó ṣe.
1: Èmi àti yín àníjìyà mọ́ orin onítèmi dáadáa òkun lọ́lá fún láyọ̀ lásùkàn mí náà ni mo gbá sí lọ́wọ́lọ́wọ́ yìí. Nǹkan padà síbi rè ṣùgbọ́n mo fẹ́ ká máa tún lo tá a bá ti ń lo àwọn international ká máa lo àwọn àtàjọ jẹ́ lókà náà ká máa promote ara wa. Okun lọ́lá fún mi láyọ̀ lásùkàn mí nù àjọ máa ń ṣiṣẹ́ ẹ̀sùn gbọ́ orin kan tó kọ ní àyín fún lè ṣe wá ń bí tàbí kí bàbá ṣàbínú àdépọ̀jù fún ti bí bàbá ṣe máa ń na ọ́síá àtọmọ wọn tó ṣe ìgbéyàwó níjó ní a tún lò míì náà tó tún jẹ́ ti bẹ́ẹ̀ de ẹnìkan wa náà lára àwọn bàbá tí wọ́n máa ń sọ̀pọ̀ tiwa ní àyín bó ṣe jẹnu ó ń bọ̀ náà ẹgbádùn rẹ̀ díẹ̀. Olúwa ti sọ pé mi àti yín àníjìyà mọ́ o ikú òjijì ò ní tọ́ sí wa o ọ̀rọ̀ bí ẹkún bí ò ṣe bí àdánù kò ní tọ́ sí mi àtẹ̀yìn o láwàlá láwàlá kù wá táyé lábẹ́lá rí rà sí ọ̀hún.
0: Ọkàn tó mọre lọ́lọ́run fẹ́ràn ẹ̀dú.
1: Tẹ́ ẹ tún gbọ́rọ̀ gidi lẹ́nu òkun lọ́lá fún láyọ̀ lásùkàn ká máa jẹ́ kí ọpẹ́ wọ́pọ̀ gbére wa lọ.

Nàìjíríà kò ní tọ́sẹ̀mí àti àníjẹyà mọ́. Ọjọ́ ẹkún wọn ti dópin. Àní sọkún àníjẹbàjẹ́ àníjẹkoro. Àní kìkà àbámọ̀ bọ́nú. Kí àwọn ìlérí àti ìpinnu tọ́lọ́run ti ṣe pẹ̀lú májẹ̀mú rẹ̀ kán lè bá wa ṣẹ́ ká gbogbo wa kájọ máa fẹ̀sọ̀ ṣe. Ká máa ṣe ni pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí jòó ga gbọ́n. Ká mọ̀ jẹ́ ń tí ọwọ́ tó ká mọ̀ lọ máa fi gọ̀gọ̀ fà á. Ká mọ̀ lọ máa fi gọ̀gọ̀ fà á ọ nítọ́wọ́ ọwọ́ bá ti tó. Olúwa sì láàní jí àmọ́ lóòótọ́ ṣùgbọ́n káwa náà ká tún tẹ pámọ́ṣẹ́ wa. Ìdí iṣẹ́ ni làwọn bàbá wa sọ pé àti mọ̀ ní lọ́lẹ̀. Ẹ jẹ́ gbọ́ òkun lọ láfun láyọ̀ lẹ́ẹ̀kan sí i.

0: lẹ́yìn kó tó ṣẹ̀ lẹ́mi wẹ́rẹ́wẹ́rẹ́ káìmí ọ̀rọ̀ bá lẹ́mi kí n má tún sí sọ ọ́ abala kejì náà látúbọ́ sí. ẹ mọ́ sọ December lẹ́nu o. Oṣù bàbà oṣù onímbà ibo onímbà alẹ́. ẹ ti mọ̀ pé àsìkò ayé la wà yí kurukuru a máa la lùjà a máa la kò ká a máa la kò ká. ọ̀ọ́ni rìnnà rí ti ń bẹ ń wájú bọ́yọ̀kọ̀ kan ti takú. tó takú lóru mọ́júmọ́ tó wà ń wájú. kurukuru ó balẹ̀. ẹ ní rìnnà rí tó wà lọ́ọ̀kan bẹ́ẹ̀ taná jù bẹ́ẹ̀ lọ. ǹjẹ́ ọ wá ṣe tí ó jẹ́ kí Adélé Láyọ̀ Kádélé pé náà ni ká máa ṣe ní pẹ̀lẹ́kùtù. ká máa ṣe ní pẹ̀lẹ́ tẹ́jọ́ ga gbọ́n. lórí pẹ̀lẹ́kùtù lápá àmúkùrú pẹ̀lẹ́. àmúkùrú tó bà léèyàn ní kórópọ̀n ó ti dohun àfi pẹ̀lẹ́kùtù pa o.
1: mo tẹ́wọ́.
0: ẹ mọ́ sọ oṣù December lẹ́nu. èwo lóṣù bàbà. ẹyin ni kẹ́ ẹ sọ́ra yín. kẹ́ẹ̀kì sára yín o. àsìkò yẹ́lá àsìkò December máa ń bọ́ sí ní orílẹ̀-èdè Nàìjíríà o.
1: mo jọ̀wọ́ ẹ̀mí.
0: bẹ́ẹ̀ bá ń wakọ̀ ẹ mọ́ mu tí o. bẹ́ẹ̀ bá mu tí ẹ mọ́ wakọ̀ o. ẹlòmíì ò ṣèrà rẹ̀ tán yóò wá léèyàn kan ní sòun. bí o bá mu ọtí yóò bá mú yóò bá tún bọ́ di stẹ́rìn.
1: ìmọ́lẹ̀ látòkè wá tó jọ.
0: a máa fẹ́ mi ara ìta káìtì. sẹ́mi yín ọ̀jọ́ yín lójú ń fa. sẹ́mi yín ọ̀jọ́ yín lójú ní fa. ẹlòmíì á ṣe ara rẹ̀ tán á léèyàn ní sòun tẹ̀yìn ká pẹ́ńbọ bí àwo irin ajá àlú ọ̀yọ́ tí ègbó lásán bí ò bá rẹ́ran kó a sì rábà mi èèyàn. kọ́ máa ṣẹ̀ lémi kọ́rọ̀ ọmọ bà lémi ẹ̀mí ọ̀rọ̀ ọmọ wọnú mi. káfẹ́fẹ́ rere ọmọ wa gbóhùn mi ròkun réferéfe ẹ̀fúùfùlẹ̀lẹ̀ rere kọ́ máa gbóhùn mi rọ̀ṣà. àwọn lékè ìwèké yìí dáa ẹ máa wá gbóhùn mi lọ lù kẹfun dẹ́yìn ká pẹ́ ń bọ bí àwo irin ajé ó kọ bí ẹni kìlọ̀ wà ká sàmàṣẹ̀ dáadáa. a ní àwọn èèyàn wa wọ́n máa wá gun ọ̀kadà tí ò níná kí lálẹ́ tí ò bá ṣe pé nǹkan ń jẹun lágbárí ń jẹun lọ́pọ̀lọ́ èèyàn lálẹ́ láàjìn lálẹ́ tó kúnkùn kọ́ mọ́ gun ọ̀kadà tí ò níná. ṣé ẹ mọ̀ pé nǹkan ń jẹun lórí àwọn èèyàn wa. a kàn sọ pé nàìjíríà ń blame àwọn leaders ni. ọkàn jẹ́ pé the apple doesn't fall far from the tree àbí bò náà ti máa ń ṣe èbó èbó ti fẹ́ yọ ń léyìn èmi ọlọ́ṣùpọ̀ olówó oje. báà mi fàtà ìbá ń délé ẹ wá kọ́ ń lé èbó tí ń lo oje. báà mi sàmínú adépọ̀jù sẹ́ẹ̀ tí sùn.

ẹyin tẹ bá fẹ dáná gáàsì ẹ máa gbé gáàsì jìnà sí anything tó lè múná o anything ló lè sẹlẹ kọlọn bá wọn pa ọkọ máa pa wá mọ nínú ewu gbogbo ayé gáàsì láwà yìí gbogbo lé ló ní gáàsì bá fẹ dáná gáàsì ẹ dákun tójú tì yẹ làpárò kí ríran ni ẹ mọ gbogbo nǹkan kan náà máa lọ rojọ ń ta gbàgbé nǹkan sórí iná máa jóná nù lé ẹ má dáná sun lé o. Ẹgbẹ́ sínú òrò rí náà ọlọ́mọ̀jọ́ sẹlẹ̀ tó bá sẹlẹ̀ sílé bá jó ìbùlẹ̀bẹ̀ kó lọ. A ò ní ọgbà yín sílé sójú àpá mọ́ ọjọ́jú ara. Ẹ wọ́n sọ Dìsẹ́mbà lẹ́nu àsìkò ọyẹ́ ni Dìsẹ́mbà o a sì mọ̀ pé ọyẹ́ ara máa kan àwọn pákó a máa kan àwọn ewé oko iná a máa jó. Mọ̀jàlá a mọ̀ gbé iná lọ sí láti inú oko kan sínú oko míì lásìkò yìí lórí àwọn ewé a mọ̀ gbẹ hánhánhán dáadáa atẹ́gùn a sì mọ̀ fẹ́ yẹ́wúyẹ́wú a mọ̀ fẹ́ rẹ́súrẹ́sú iná wo ni ó sì rà atẹ́gùn tí ò ní mọ̀ tún tí ò tún ní mọ̀ ka àyà sí. Ká mọ̀ sọ́ra wa kọ́ lọ́ mọ̀ sọ́ wa.

0: ẹmọ sọsù december lẹnu ọkẹ ó ní bàbá bá àwa ni ká kíyèsí ìwà ọwọ́ wa iṣẹ́ ọwọ́ wa bá a ṣe máa ń ṣe lásìkò december. Owó àwa pin lẹ́mìí lẹ́lòmíràn wá lásìkò december. Ẹ sì sọ́ra yín kò sówó lóde ẹ máa mọ báyìí ṣe máa náwó lásìkò tá a wà yìí o àsìkò sọ́wọ́ náà la wà yìí o. Tọ́lọ́ ọ̀sàánú lórílẹ̀‐èdè Nàìjíríà ọmọ tó ti jẹ́ lókù ọmọ tó ti yóò sí mọ́ o. Ọlọ́run ṣàánú ibi tá a jọ ba Nàìjíríà jẹ́ dẹ́nu o.
1: Ẹni tó ní ẹ̀mí.
0: Ìṣàwọn táwọn àní pọ̀ òṣèlú nìkan o gbogbo wa la jọ ń bàjẹ́ o.

bẹ́ẹ̀bá wa kọ̀ ẹ mọ̀ mú tí bẹ́ẹ̀ bá mú tí ẹ mọ̀ wa kọ̀ bọ́kọ̀ yín ọ̀kadà yín ọ̀bà níná ẹ mọ̀ gbé jáde lálẹ́ o. Ayọ̀ kọ́ máa sẹ̀ nínú ilé mi àtẹ̀yìn. Ilé ayọ̀ kọ́ sẹ̀ lórí wa. Kí ìpín mi ìpín ẹ̀yìn kó gba àtúnṣe. Káàárọ̀ dẹ̀ wá. Àwọn òní bọ́dún yìí lọ, bọ́dún yìí ṣe ń parí lọ, àní bọ́dún lọ. Gbogbo oore tó kù nínú ọdún yìí kọ́ máa sọlẹ̀ gbàá kọ́ máa sọlẹ̀ gbàá bàgẹ̀ sọ́ọ̀dẹ̀ ni àtẹ̀yìn o. Òfò àtàìsàn àtàdánù kọ́ máa gbénu gbẹ́ wò wá rere ìrere ìrere kí gbogbo kọ́ máa sọlẹ̀ kà sọ́ọ̀dẹ̀ wa.

0: Olúwa mọ sọ wa kọ mọ pa àlọ àti àbọ wa mọ káwa náà ká mọ sọra wa káwọn wa sáré àsapá dídé.
1: Sọ̀sọ́nà mi kó mà sọ ní gbà.
0: Káwọn lọ mọ fa gbùrù kí gbùrù ọmọ padà mọ wa fa gbó lẹ́yìn.
1: Agbára láyé àtọ̀run ọwọ́ rẹ ló wà kò sẹ́lòmí lẹ́yìn.
0: Gbogbo agbára láyé àtọ̀run ọwọ́ Ọlọ́run lọ́wọ́ àwọn sẹ́lòmí kò sẹ́lòmí lẹ́yìn rẹ. Abíwọ́ nìkan, ìwọ́ nìkan, ìwọ́ nìkan, ìwọ́ nìkan ni

gbogbo ẹyin tẹ ń gbọ àkáàkiri àgbà ńlá ayé bàbá mi fàtà ìbáńdélé bàbá mi ṣàfihàn adépọ̀jù gbogbo ẹyin tẹ ń gbọ láti orílẹ̀-èdè United States of America gbogbo ẹyin tẹ ń gbọ mi lọ́wọ́ láti United Kingdom gbogbo ẹyin tẹ ń gbọ mi láti Finland Ireland Iceland Ghana Ivory Coast Benin Republic ewo tún lélẹ̀ Libya. Káàkiri àgbà ńlá ayé tẹ ti ń gbọ wà lọ́wọ́ àtẹni tí mo mú kọ rẹ àtẹni tí mo kọ ẹ ọlọ́run mọ iye ojú yín o ọmọ wá ọlọ́run mọ pa wá mọ nínú ewu gbogbo àní sìnrìn o àní rin àrìn fẹsẹ̀ sí àní bọ́ há àní bọ́ sọ́wọ́ lọ́wọ́ irú àwọn ọmọ tí mo ní wọ́n kó ìjàmbá wọ́n pẹ̀ kí lè èèmọ́ kó ni àwọn kan kó ìmọ̀ ojú ọ̀nà àwọn ọmọ yìí wà lẹ́gbẹ̀ẹ́ títì jẹ́jẹ́ ni tí àwọn tán sì ń sọ̀nà ti fi kíní dá ojú títì ṣùgbọ́n eré burúkú táwọn yìí ti pọ̀ ju tó fi wọ́n ń fo kíní tó fi ń lọ ń kọlu àwọn ọmọ ọlọ́mọ dúró sí àárín fẹsẹ̀ sí ọ̀kan máìlì o kọ̀ọ̀kan máìlì o kọ̀ọ̀kan máìlì o kọ̀ọ̀kan ojú kẹ́jẹ́jẹ́ mo jókòó mi o kọ́lọ̀ ọmọ ìdẹ́yìn àtẹ̀yìn káàrin àárín fẹsẹ̀ sí ni o àní sìnrìn o bí òbí bá ń palẹ̀ àwò sí nílé bí òbí bá ń pọ̀nà àní sí lọ́nà kí ọlọ́run máa pa wá mọ́ nínú ògbógbó ọlọ́run máa pa wá mọ́ nínú ọmọ pa àlọ́ àti àbọ̀ wá mọ́ lọ́la wọ̀lá haúlá wọ̀lá kùwátá ìlà àbílà àlọ́ ìrìn àti nítorí pé kò sí agbára kankan níbi kankan tó tó agbára ọlọ́run ló ti máa rí. Ìtura ayọ̀ kọ́ balẹ̀ mi àtẹ̀yìn. Ọkàn wọ balẹ̀ arọ dẹ̀ wá. Ọmọ ìtọ́wọ́ oníkọlà á kú o. Gbogbo ọmọ táka bá kó wọnú epo náà ní ń kó jáde. Gbogbo àwọn àjọ wọ 2020-2021 ẹni náà lájọ rí òpin rẹ̀ látùjọ bọ́ sí 2022. Látùjọ jù bẹ́ẹ̀ lọ. Lọ́lá Ọlọ́run ọba Olódùmarè. Ọlọ́run ò ní sọ pé kò ní sọ̀rọ̀. Kò ní jẹ́ pòkù ní sọ̀rọ̀. Kò ní jẹ́ pòkù làwọn tán ń gbọ̀. Kò ní ṣe wá lókù o, àlàyé láwọn jẹ́ lọ́jọ́kọ́jọ́. Àtùnwá máa gbé rere kọ́ngbẹ́kọ́ngbẹ́ sí.

0: ẹni tó ní ẹ̀mí ní gbẹ́mí wọ.
1: Mo rò bẹ́ẹ̀ ti jẹ̀gbádùn ètò mi lálẹ́ yìí pẹ̀lú àwọn ọ̀rọ̀ àmọ̀ràn tá a ti mú wá.

0: agbesetan fe ma setan fe ma lo lu daro aluko setan o fe ma lo lu koso leke leke setan o fe ma lo lu kebun leyin ka pe nbo ti awo yin
1: iri ayo se dani laise
0: agbe lo dale o aluko lo daro oni dere lo di yale ta la kokoko ka to riun o fe npu ni fe na e ni fe mi na ko o ta je loko ade afun re mi atagbawo si lopa oba ro funda abade yi lomo ade nbe ni ku to da kere gidi gbogbo eyin ti ata re te wa laju ilu oro ni oju gbe o ilu ajoji ni oju o ya nja jojo nki gbe ilu e tata ta ade afun opa gan ni jo tin sawo lo ilu aimoni aimoniyan nje bi won ba ti mo ni laba ma gbe gbogbo eyin ti aloke okun nile okere e kere okodele o ba mi sa minu won ni eseun ka sun layo ka ji ni re won ni ka sun layo ka ji layo gbogbo eyin eyan wa te wa loke nile okere e kere okodele o torogi ni ladi ebo oko emo Ọlọ́run ọba yóò máa pa àlọ́ àti àbọ̀wá mọ́ ọ ẹ nísìnyìn. Bá mi ṣàmínú Adépọ̀jù iṣẹ́ yín ò ní di ìṣẹ́mọ́ yín lọ́wọ́. Iṣẹ́ yín ò ní di ìṣẹ́mọ́ yín lọ́wọ́ ẹ ní rí ń gbé sọnù bí ó ṣe bí ọmọ. Ó níyàn ṣe ọlọ́bẹ̀ ṣe ọlọ́ka ṣe gbogbo ẹ̀yin tẹ́ bá wa fìfẹ́ jẹ́ ẹ̀kọ́ àìbínú o mo kí gbogbo yín káàkiri àgbáńlá ayé. Gbogbo ẹ̀yin tá a mọ̀ gbogbo ẹ̀yin tá a mọ̀ tọ́jọ́ pọ̀ lọ́wọ́ mọ̀ yín ọlọ́run ọba yóò máa bá wa wà pẹ̀lú yín o kí a máa wà pẹ̀lú àwa náà ìlú le kò ní jẹ́ ti a ò ìlú ṣe lè rí le tó káwọn ọmọ rí ti a ṣe ń bẹ̀ kọ́lọ̀ tí a wá bá a mẹ́dẹ̀ wá káàkiri àgbáńlá ayé kọ́lọ̀ mẹ́dẹ̀ wá kára ọmọ ní a ká wọ́n jẹ̀ kòrò. Kára ọmọ ní wa o kára ọmọ ní a ẹni torí bọ́gẹ̀dẹ̀ bá pọ́n tinú ẹ̀ dẹ̀ ni. Inú ẹ̀ dẹ̀ ni kárọ̀ dẹ̀ wá. Gbogbo tẹ́gbẹ́ wa ń ṣe nírọ̀rùn ìrọ̀rùn ni kò máa jẹ́ fún wa. Bàbá mi ṣàmínú Adépọ̀jù ẹ ṣeun o. Àwọn onídùúró ti àánú. Onídùúró mi ẹ ṣeun o. Onídùúró mi ẹ ṣeun o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ dúró fún Ajíṣe bí Ọ̀yọ́ rédíò. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ dúró Fádéyínká Ọlásùnkàn mi o. Onídúró mi ẹ ṣeun o torí bójú èèyàn ló dúró ni wọn á ti máa sọ̀rọ̀ bọ́ bá já wọn kan náà dúró wọn á ti máa ṣèrè gun bọ́ bá já wọn kan náà dúró ni wọn á ti rọ́gbẹ bọ́ bá já wọn kan náà dúró ni wọn á ti máa ṣàlàyé onídúró mi ẹ ṣeun o gbogbo ẹ̀yin tẹ́ máa ń ràn wá lọ́wọ́ pátápátá látòkè dókè níbi tó ti bẹ̀rẹ̀ débi tó dé dúró kò dúpẹ́ lọ́wọ́ yín o ọlọ́run ọba kò ní jọ tán lọ́wọ́ yín kò ní tán di yín àbùdé nítorí òkun àbùdé nítorí ọ̀sẹ̀ náà ní tánwó yín o ẹ ní rí ń gbé sọnù bí ó ṣe bí ọmọ ẹ ní bòrìn bòrìn fẹsẹ̀ kọ́ ẹ ní ẹ ní taṣọ àgbà mọ́lẹ̀ ẹ ní tojú ilẹ̀ mọ́lẹ̀ o ẹ ní ṣìṣe o ṣìṣe ò ní bá yín o. Ọkọ ìkúsókò wá jẹ́ àdá ìkúsókò wá jẹ́ ẹ ní kúsọ́nà bí efin. Ọwọ́ ara yín gbogbo yín lẹ́ẹ̀fi gbẹ̀tọ́ yín o. Lọ́la wàlá àwọn ọ̀la kò wọ́n táyé lábìlá àdé ìlàṣẹ. Nítorí pé kò sí agbára kankan níbi kankan tó tó agbára ọlọ́run ọba lóde wájú. Tọ́ a mọ̀ bẹ́ ọ̀ torí ọ̀bẹ ní bẹ́ sùn àtẹ́lẹsẹ̀ á sì bẹ̀rẹ̀ o. Ẹni bá ní ẹmọ bọ̀ nìkan là ní gbé bá ń lé nítorí bọ́ bá kù dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ kọjọ́ kan rí òrùn arọ̀ wọ̀. Adéhùn bàbá jẹ ẹ̀rọ mọ́jẹ̀ lé o. Jẹ́ kí n láyé ègbé ń ṣe ẹ̀rọ wọ̀ láyé ègbé ń ṣe ilé olúwa rí ìgbóná. Inú ilé tẹ̀ ti ń gbọ̀ mi, ọ̀dẹ̀ tẹ̀ ti ń gbọ̀ mi, ibiṣẹ́ tẹ̀ ti ń gbọ̀ mi. Ilé yín ọ̀nà yín ọ̀dẹ̀ yín ìgbésí ayé yín ò ní gbóná kò ní dojúrú bí ẹsẹ̀ ẹtẹ́ lọ. Kò ní dojúrú o nítorí pé tútù tútù báyìí láàárọ̀ dẹ́. Tútù tútù náà láàárọ̀ bàbá mo fà yín lé Ọlọ́run ọba lọ́wọ́ mo fi Ọlọ́run ọba sọ yín. Ìṣọ́ Ọlọ́run àbò rẹ̀ tó nípọn tó dájú tó ju ẹ̀wọ̀n rin lọ́kọ́jọ́ máa wà lórí ẹ̀mí àti dúkìá èmi àtẹ̀yìn. Títí bí ìgbà míì fáàtò máa pàdé àdé yín kápẹ́ ń bọ̀ bí àwọn orin. Mi ò fi yín lẹ̀ sínú ìbànújẹ́ mi ò ní bá yín nínú ìbànújẹ́. Ẹ fi mí sínú ìbànújẹ́ ẹ ní gbé mi náà nínú ìbànújẹ́ o. Ká tún ríra láyọ̀ ká pàdé ní ire ìpàdé wa wọ̀ bí ọ̀jọ́rọ̀.

Máyín kúrò, ọ̀rẹ́ mi má gbé kúrò. Lájí ṣébi ọ̀yọ́ online radio.

tí ó dorí kodò bí àdán ò sí nígbó. Kíni ìhún a sì mọ́ solúlà jù láàrin ẹranko. Ajíṣe bí Ọ̀yọ́ Online Radio náà ní bábá wọn nínú ká gbóhùn sáfẹ́fẹ́ àtẹ́lẹgbẹ́. Ajíṣe bí Ọ̀yọ́ Online Radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa.

0: Èmi olóògùn ṣùgbọ́n dé mọ̀ lálùká ni tí mo fi ń ṣiṣẹ́ orin alápàdà mi lù kí n gbọ́wọ́ ọjọ́.
1: Àlápà àlámi lù kí n gbọ́wọ́ ọjọ́.
0: Alápàdà mi lù kí n gbọ́wọ́ ọjọ́.
1: Àlápà àlámi lù kí n gbọ́wọ́ ọjọ́.
0: Àlejò tọwọ̀ lù gbàrà tó lóhùn káwọn gbalẹ̀já ọmọ ilé wa sọ fún pé lérí àwọn táwọn ní òbí ilé.
1: Lèrí àwọn táwọn ní òbí ilé.
0: Lérí àwọn táwọn ní òbí ilé.
1: Lèrí àwọn táwọn ní òbí ilé.
0: Àti pé àwọn ọ̀tẹ́jọ́ bàbá mọ́rí bí wọ́n owó ọbẹ̀ lóṣòro èmi aṣọ pé rọ́lẹ̀ pa ńgbà tí ó yẹ mí ẹ̀yìn ọkọ yẹn ṣùgbọ́n ńgbà tó ti yege tó ń lé bẹ sọ. Ńgbà tó ti yege tó ká bẹ lẹ sọ̀rọ̀ ó yẹ kí n wí ká ẹ gbọ́. Nbi tí wẹ́wà lóò fi ṣe àdéhùn tó ìwọ̀n àgbàlá.

àjíṣe bí ọyọ láàrí ọyọ ò ní ṣe bí bàbá ẹnì kọọkan.

tí èyàn bá ṣe orí kínkíní tí mo ń gba ọ̀pọ̀ ọ̀nà aláwa yìí ó a ń pè àsìkò yìí kí gbogbo àwa mùsùlùmí nílé lóko pẹ̀lẹ́yìn òdì pé a kú ọdún àwẹ̀ a kú ti oṣù Ramadan àti àbọ̀ sí yìí ẹmí wa yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ Ramadan náà láyé.

kí gbogbo ẹ̀yin listeners wa tẹ́ ń gbọ́ káàkiri àgbáńlá ayé mò ń rí ọwọ́ yín láti Libya orílẹ̀-èdè Libya orílẹ̀-èdè United Kingdom United States orílẹ̀-èdè Canada pẹ̀lú àwọn tí a tilétilé náà ní orílẹ̀-èdè Nàìjíríà níbí gbogbo oore inú oṣù yìí ọlọ́run níbi kọ̀ọ̀kan dùn wá ń bẹ̀. Iná lágàbúrò Rahim lọ́lọ́ Allah forí jìyìn lọ́lọ́ tó bá tún forí jìyìn tán a tún wá ṣe èèyàn lóore. Gbogbo àwọn àìṣedéédé wa àwọn àìṣedéédé wa níbi ìrékọjá wa kí Olúwa kó dáríjì wá kó wá tún wá kẹwàá tó bá dáríjì wá tán. Oríwọ̀ náà ló ṣàdéhùn pé tó bá dáríjì yàn tán tó forí jìyìn tán.

gbogbo àwọn tí wọ́n ra ọwọ́ ra sẹ̀sí ọlọ́run lọ́rùn kí ọlọ́run kí ó gbàdúrà wa kó wọ láàánú oṣù yìí kó wọ láwọn ẹni rere níwájú ọlọ́run kó wá gbàdúrà wa gbogbo ìta ń fẹ́ ní dáadáa kí ọlọ́run kó ṣe fún wa tẹ́tẹ̀mí wa kọ̀ láburú kí ọlọ́run kí ó lè jìnà sí wa insha allah bi qudratillah. Ọlá àwọn òbí wa tààtàrà àwọn jáde. Ọlá Mẹ́ka, Ọlá Mẹ̀dínà, Ọlá Ṣàfà àti Mọ́rùwà. Kó wọ́lá ìlú Ọ̀yọ́. Kó wọ́lá Agbolé ẹnìkọ̀ọ̀kan wa náà.

0: ẹjẹ ká jẹ olójú kòkòrò iṣẹ láda iṣẹ ore nínú oṣù ká wà yìí torí adìpẹ̀lẹ̀ ẹ̀sán náà ni ọlọ́run máa ń dá padà nínú oṣù tá a wà yìí oṣù USA tó bá USA wa tán yóò tún wá kẹwàá.
1: Àfin nílé ní lóko ni àtìlẹ́yìn odi ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ wá gbọ́. Atótó arére pa àkò yí bàbá mọ̀ gánà ọmọ ọ̀yọ́ aláàfin nílé ní lóko ni àtìlẹ́yìn odi ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ wá gbọ́ mi gbàròyé mi. Àwọn ọmọ ẹgbẹ́ OAUF Oyo àti Bayo Unity Forum ni wọ́n rán mi sí yín. Wọ́n ní máa lọ́gun ẹ̀bùn yìí pé àìláṣọ Ọlọ́run pa àkótó àpérò gbogbo ọmọ eríwo ìwòrí ọlọ́kanra tí ọrin ńlẹ́ ọmọ Arísẹ́gí Bàlẹ́ kan ìkàn ni mo káhùn kásẹ̀kí olóhùn adéhùn ìwòrí onìkan níjọ́ títí ń dárìn onìkan ṣoṣo gí ogí o ìwòrí onìkan àdé dárìn ẹnìkan ṣoṣo táyé fi yẹni àti àgbájọ ọwọ́ la fi sọ̀yà àjèjì ọwọ́ kan gbẹ́rù dórí ìwọ́ ṣe tiẹ̀ tẹ̀mí ó ṣe tẹ̀mí kí kálukú ṣe ń ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ yìí ní kóńkó jábílẹ̀ yìí ń po ọwọ́ aago òdu ọ̀yọ́ sẹ́yìn torí àìkọ́ wọ̀ ní ìjò ní ṣe púpà wọn OAUF Oyo àti Bayo Unity Forum ní ìmọ̀ wípé yín pé àìkọ́ yìí tó wà yìí fún gbogbo ọmọ ọ̀yọ́ nílé ní lóko ni àtìlẹ́yìn odi wọ́n ní máa sọ fún yín pé ọ̀pọ̀ nìkan ni ọ̀mọ̀ràn tí balẹ̀ yẹ́ ẹ̀ jẹ́ ní máa tún sọ fún yín pé káyọ̀ fọwọ́sowọ́pọ̀ gbé ọ̀yọ́ lárugẹ ká fọwọ́sowọ́pọ̀ máa panupọ̀ béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ àwọn olóṣèlú fọwọ́sowọ́pọ̀ panupọ̀ béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ ìjọba gbogbo àwọn ohun tó ń jẹ wá níyà wọ́n ní ká máa pariwo ẹ̀ sókè ká máa lọgun rẹ̀ sókè pátápátá torí ẹni tó bá dákẹ́ tara rẹ̀ ó bá dákẹ́ kájọ dàpọ̀pọ̀ kó lè ba àwọn òkùsù OAUF ń fi àsìkò yìí ké sí gbogbo ẹ̀yìn lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan lẹ́gbẹ́lẹ́gbẹ́ tó lórí tẹ̀lẹ́mù gbogbo ẹ̀yìn ọ̀tọ̀tún lúùlú gbogbo ẹ̀yìn bàbá bàbá àti mọ̀mọ́ mọ̀mọ́ ẹ̀yìn ẹ̀gbọ́n ẹ̀yìn àbúrò wọ́n ní ẹja fọwọ́sowọ́pọ̀ tó ìlú Ọ̀yọ́ ga torí Ọ̀yọ́ yọ ní aṣíwájú lọ́jọ́ kọjá àwa náà sì tún ní àwòkọ́ ṣe rere nítorí ajé ṣe ní Ọ̀yọ́ láàárí wàá ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
2: Ajé ṣe bí Ọ̀yọ́ láàárí wàá ní ṣe bí bàbá ẹnì.

0: jẹ́ nǹkan tó yà mí lẹ́nu nígbà tí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tẹ́ má pàtì lẹ́yìn àwẹ̀ nínú àsìkò àwẹ̀ yìí ẹ rí pé ilé ọtí ìmọ̀ ń dani wọn yóò dani páhoro kódà àwọn ilé ọtí wọn máa ń mọ àsìkò yìí lára pé
1: ẹni tó ń gbà mí jẹ́ òun láti àdá bí.
0: Ṣé tó sùn yìí bá ti tún wa lọ tán? Àwọn èèyàn tó náwọ́ mọ́ ọ rí gbogbo àwọn ìwà àbàjẹ́ wọn lóríkọ. Gbogbo sì iná tí wọ́n ṣe mọ́ ní gbogbo oṣù inú oṣù tá a wà
1: yìí.
0: Wọ́n máa ń rántí ọjọ́ sábàtì. Wọ́n máa ń yà á sí mímọ́. Wọ́n máa ń rántí ramadánù náà. Wọ́n máa ń yà á sí mímọ́. Wọ́n tó bá ti wá di pé àsìkò ọdún oṣù ramadánù lọ, àwọn yóò tún máa náwọ́. Ajá wọn tún máa padà síbi èébì wọn.

gbogbo bẹ́ẹ̀ ṣe máa ń fún àwọn ọmọlàkejì yín tí wọ́n rí jẹun tí wọ́n rọ́wọ́ họ rí lóúnjẹ lówó lẹ́bùn lóríṣiríṣi gbogbo àwọn wàyí ń bolẹ̀ kódà sínú asúsù ramadan.

0: ọ̀tà kọ́nínú no oṣù yìí tá a bá kọ́nínú no oṣù yìí káwọn replicate ẹ nínú gbogbo àwọn oṣù tó kù náà ni ó abébí ṣe wà nígboro tó yẹ pé àwọn ẹlòmíín báwa ṣe jẹun tá a yóò bá mú bámú yìí àwọn mi ò tí ì mọ tí wọn fi gbà wẹ omi lásán làwọn mi ò fi gbà wẹ nínú ilé wọn lẹni.
1: Padà wá máa nira kí máa ṣẹlú bẹ́ẹ̀gbẹ́ lẹ́yìn ìgbà tí mo dò.
0: Ṣùgbọ́n ògbè wẹnu kó tó wẹ̀ ta o ẹ mọ̀ bínú pé ọ̀rọ̀ àwẹ ni mò ń sọ bó tún mú odò fá wa ògbè wẹnu kó tó wẹ̀ ta. Bí mo fẹ́ fi fa àyọ náà ni wípé àwọn ẹlòmíì òde lásàgbà ilé kan bí ìbò ni wọ́n. Òde ni wọ́n ti máa ṣe dáadáa wọ́n máa ṣe yàtọ̀ àyọ̀tọ̀ máa fún àwọn èèyàn lẹ́bùn ra oúnjẹ fún àwọn èèyàn. Ṣùgbọ́n púpọ̀ nínú àwọn fómílìkì wọn nínú ilé ni wọn gbádùn wọn ọkọ ìyàwó gbádùn rẹ̀ nínú ilé àwọn ọmọ gbádùn bàbá wọn. Wọ́n gbádùn ìyá wọn nínú ilé ó gbé ìwẹ́nú kó tó wẹ̀ta ẹ kọ́kọ́ túnú ilé yín ṣe dáadáa ná. Gbogbo àwọn fómílì kìí ẹ̀gbọ́n ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò àtẹ̀gbọ́n àtàbúrò tí wọ́n rọ́wọ́ họrí hun ẹ náwọ́ sí wọn ẹ fún wọn ní nǹkan tí wọ́n fi gbà wọ́. Torí ajúra wa lọ wà láì kí ṣe ọ̀rọ̀ ìjàkadì ọ̀rọ̀ ẹnu kọ́ tẹnu kọ́ tètè bọ̀ lìkọ́. Bó sì ṣe wà látètè kọ́ sí nìyẹn ó tún bẹ bẹ́ẹ̀ níṣẹ́ yìí Adéyinka Pẹ̀mbọ bí awerin ọlọ́sùnkàn mi yóò tún ṣe máa wà lọ́nu láíláí nígbà gbogbo ayé àìnípẹ̀kun àmì o kódà bá àṣà mi ẹ̀ bí ó ṣe máa wà lọ́nu a máa jura wa lọ́nu.
1: Ẹ bó lọ́kàn jọ̀kan ó ti wá fẹ́ẹ́ sọnù sóun nìkan ni ó gba àmàgbà àwọn tó nàní.
0: Nínú fómìlì ìkì rẹ̀ ohun gbogbo àwọn tí wọ́n rọ́wọ́ họrí kọ́kọ́ ṣàánú wọn ná kò tó máa ṣe síta kọ́kọ́ ṣe sínú ilé ná inú orí ní ògbè wẹ́nú kò tó wẹ̀ ta. Ẹ mọ̀ ìyá òde là ń ṣàgbà ilé kan bí ìbò.
1: Àgbáyé fún ni ọ̀tá wá ṣe ìtanú ṣàlékún oore rẹ láyé mi kọ̀tá máa lè mú ní ọ̀nù.
0: Tí mo pé èmi Adéyinka Ọlásùnkàn mi èmi ò ní fi tọ́rọ́ díkọ́bọ̀ lójú fún yín bó bá ṣe rí ní ṣe sọ torí pé sàn án láàrin à ń bá bá wa mọ́nímọ́ní wọ́n ní àjẹ́ ni mo ní.

ti mọ pe emi mo wa fun check and balance ni mo wa fun check and balance emi o kin fi sibi kan so to so si mo ba bi kan je adeyinka olohun alawe ijanu aja lo oyo ti egbo lasan nitori bi mi o ba ran ko mo ra ba mi eyan ni olohun ko wola anu osu yi gbugbu awon ti won rowo hori ninu family ki wa ninu ijo wa ninu masalazi wa kakiri agba nla aye lokunrin lobinrin lomode pelu agbalagba ni muslimi ati kristeni pelu awon elesin kan abala olohun ko wola anu osu yi ko wa si ede fun kaloku wa ju bi mo se ri temi se ka ma ri owo kibapo mu jade kiso nre mu lo senu ke ma dari bo se ri pa awon agbalagba po won ni bebi ba ti ku o ninu ise ise bu se to ba se lo se se ko sin te da le se to baba mi se ala eyin ma da bi awon kan to ki ohun alakata ki ti esin awon ti mo n gbe olorun ba nija ko ma se kan se ro po olorun ba o to ijara re dagbe awon ro po olorun ba o to jara re dagbe Olorun ba to je pe to ba fe se wa gbogbo wa ni elede kan to je pe de eyo kan ide Yoruba la mo so ni le loko pele eyin odi kakiri agba nla aye walai o rorun pupo ninu n tolorun le se to ba je pe musulumi lo fe da gbogbo wa o rorun pupo fun Olorun lati da gbogbo wa ni musulumi to ba se pe kristiani nikan na lo fe da gbogbo wa o ro Olorun lorun Olorun ba n gbo fun fire fun yakan ni aya e ma je musulumi o gbogbo yin o kun fire gun o si wo aya e ma je kristiani gbogbo yin kun fire gun Olorun o si nda na e ma je elesin kan abalaye kun fire fun Olorun ba ki o si wo ri e yo kan wi be lasan ni afai wi afai so be ni oni mo je be ori pe wi be je be tolorun ba ni Olorun mo n ti n se o ọmọ n ti n se o to da gbogbo wa tede iwọ ọjọra wa o da wa awọ wa ọjọra wa o da wa ede iwọ ọjọra wa ẹsin iwọ ọjọra wa awọ wa na ọjọra wọn. Olorun ba mo n ti n se o. Àwọn ẹlòmíì self righteous ni wọn. Àwọn ni wọn da jù lójú ara wọn. Àwọn nìkan ni wọn mọ Ọlọ́run sìn náà mọ Ọlọ́run yìn lójú ara wọn. Ó fún tù bẹ́ẹ̀ tẹ̀ ó fún ọjọ́ kejì ọjà sí ni gbogbo ìjọsìn wọn nítorí pé inú wọn ò da. Ọyìn inú wọn ò da. Ẹ bá sí inú wọn ò báyìí bí kẹ́ ẹ máa bá ọ ká sí ìgbé paramọ́lẹ̀ pẹ̀lú òjòlá nínú.

ọlọ́run bá ń gbọ́ àwọn tí wọ́n dà mọ̀ tán dédè mọ̀ tán dọ̀rọ̀ mọ̀ ọlọ́run tán lọ́n fún wọn ní làákà ìfọ́ àwọn ní ẹ̀ mọ̀ ń gbọ́ ìkànnì ajé ṣe bí ọ̀yọ́ o. ọlọ́run bá ń gbọ́ ó tún ń poró nílùú tèmi nìyí wàá lu àlùdànù.

0: ọ̀rọ̀ tí mo ní mo fẹ́ sọ ni pé kí a mọ àwa ti tí a wò pé a ti mọ̀ nípa ẹ̀sìn dáadáa ká má máa impose level of our religiosity lé àwọn ẹlòmíì lórí. Àwa wò pé a ti gbọ́n tá a mọ̀ tán, a ti súnmọ́ lọ́n tán, àwa ni mouthpiece ọlọ́run ọ̀rọ̀ mi ò yé yín. A ti wò pé a ti gbọ́n tán, a ti mọ̀ tán, a wà máa impose level of our own religiosity, our own religious level, a máa impose ẹ̀ lórí àwọn ẹlòmíì. Tẹ́lẹ̀ pé táwọn ẹlòmíì ọ̀bá ti meet up to the standard táwa Yorùbá wa ti wà wọn, a máa fojú káfìrí kèfèrí wò wọ́n. Ọ̀rọ̀ mi ò yé yín. A gbọ́dọ̀ a ní láti mọ̀ wípé oníkálukú ló wà ní different stages in their relationship with God. Different stage ni kálukú wà pẹ̀lú àjọṣepọ̀ tó wà láàrin àwọn àti Elédùà àṣẹ̀dá wọn, Adẹ́dá àṣẹ̀dá wọn. Nǹkan tó yẹ ká ṣe ni pé táwa bá ti ẹ̀ pé a ti wà up to some standard ní ọ̀kan wa tó sì jẹ́ pọ́lọ́ náà ló mẹni tí ń sun Sẹ̀mí Aláwọ̀dìmọ́ ní Àmídà òní. N tá a nílò láti ṣe náà ni pé ká inspire wọn pẹ̀lú ìṣesí wa, ìwà pẹ̀lú ìṣe wa, ká inspire wọn ká fi gbé wọn sókè, ká má lọ́ máa sofocate tí wọn pẹ̀lú ọmọ ṣe eléyìí ọ̀dá báyìí kí ni kan débi pé wọ́n ti wá máa ríra wọn bí inferior. Different stages, different levels láyé kálukú wà pẹ̀lú relationship wọn pẹ̀lú Ọlọ́run bá wọn tọ́lọ́run bá sì ti mọ̀ fún wọn. Ọ̀rọ̀ mi ò yé yín. Ẹgbẹ́ Ọlọ́run tóbi lára Adéyinka Ọlásùnkàn mi o, ká ṣàmà ṣe dáadáa, ajó kọ bí ẹni kìlọ̀ wà, pẹ́ńbọ bí awo erin ajá àlọ́ Ọ̀yọ́ ti égbó lásán. Nítorí bí mi ò bá ẹran kò múra bá àbẹ̀ ìyá ni. 4:37 AM náà la wà yìí ní àti òkè òròkí lọ́yọ̀ aláàfin wa níbí Adéyinka Ọlásùnkàn mi, ká ṣàmà ṣe dáadáa, nítorí pé dáadáa náà ló dáa kí a máa ṣe. Adéyinka, mò ń bọ̀ ná, mò ń bọ̀ ná.
1: Ọ̀fẹ́ gẹ̀gẹ̀ iwájú la ó.

kí Ọlọ́run ọba kí ó wọ lánà oṣù ta wà yìí gbogbo àwọn olólùfẹ́ wa nílé lóko pẹ̀lẹ́ yìí òdì gbogbo àwọn aláàánú wa tán máa ń sàánú wa tán máa ń sọ̀pọ̀tì wa yányán Ọlọ́run ọba yóò wọ lọ òrù yìí yóò wọ lá àlùbáríkà oṣù ta wà yìí kò ní jẹ́ kí ẹnájà wàràwàrà láyé ń bí o yóò jẹ́ kí ó yẹ ẹyin láyé di alẹ́ látàárọ̀ dálẹ́ Ọlọ́run ọba yóò jẹ́ kó yẹ ẹyin o ọrùn náà ó sì yẹ ẹyin ju ayé lọ nígbà tó bá di ọjọ́ kẹyìn ní báwọn nájà wàràwàrà lọ́la mọ́ṣáláà kò wáta ilá bìlà àlejò làzim.

wẹ́lẹ̀ yìí mọ̀ pé nínú oṣù tọ́jọ́ ọjọ́ bí mi náà la wà yìí o April ọjọ́ kẹta lélógún oṣù kẹrin ní náà ni ọjọ́ bí mi kẹ lọmọ bá mi fi ẹ̀bùn bẹ́ẹ̀dẹ̀ mi pamọ́ kẹ lọmọ bí ẹ̀bùn bẹ́ẹ̀dẹ̀ mi pamọ́. Ọjọ́ kẹtàlélógún oṣù kẹrin gbogbo ọjọ́ kẹtàlélógún oṣù kẹrin ni ayẹyẹ ọjọ́ bí mi Adeyinka.

Segbagbe gbogbo awon akori oro wa ta tin ba bo se mo kidi mo se npo ko lori kan ni mo npo lori obi me gbogbo awon eko no osu Ramadan ka ma gbagbe won gbogbo se olore ise lada tan se lasiko awe ka ma gbagbe won leyin awe mo tun so fun wa pe ogbe wenu ko to weta ai ti mo bin toro gafara pe e ma binu o ti mara ni gbogbo ẹni tí mo fẹ́ fàyẹ tí mo fi ní ogbe ìwẹ́nú tó wẹ̀ta ni pé ká má ya òde là ń sàgbà ilé kan bí ìbò káwọn ará ilé wa kán mọ àsìkò ramadan yìí sí dáadáa ká bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ olóore iṣẹ́ ládá láti inú ilé wá kó jẹ́ pé àwọn ará ilé ni wọ́n kọ́kọ́ gbádùn wa dáadáa atọ́kọ àtaya àtàwọn ọmọ àti ẹbí àtàrà gbogbo àwọn tí wọn rọwọ́ họ rí nínú àwọn fómílìkì wa nǹkan náwọ́ sí ọ ká má dà wọn dá lásìkò yìí torí nǹkan ò yí sí nǹkan ò rọgbọ lásìkò yìí o níbi jíjẹ mùmú ká má gbìyànjú bí ìkápá wa ṣe mọ gbogbo àwọn iṣẹ́ olóore iṣẹ́ olóore iṣẹ́ olóore iṣẹ́ ládá tí mọ̀ ń mọ̀ èèyàn gba àdìpẹ̀lẹ̀ orí àdìpẹ̀lẹ̀ ẹ̀sán náà ni ká máa ràwọ́ lé kí ká máa fún àwọn èèyàn ní ìfitárù jẹ́ ká máa fún ọ ní sàárì náà jẹ́ kódà kó jẹ́ pé èso làbídùn lásán lára fún ẹni tó gba àwẹ̀ tó fi sí ọpọlọpọ oore ló ń bẹ níbi eléyìí ká tó wá sọ ẹni tó gbé ìrẹsì kalẹ̀ fún èèyàn láti fi sínú ká tó sọ ẹni tó gbé wà kalẹ̀ ẹni tó gbé sẹ̀mó kalẹ̀ ẹni tó gbé ògì kalẹ̀ ẹni tó fi ṣúgà tí tó fi méèkì tí ládà àwọn bí ó ṣe máa tóbi tóbi tóbi tóbi tóbi lọ́nu ṣùgbọ́n láti inú ilé nìkan ẹ̀jẹ̀ ó ti bẹ̀rẹ̀ ká má ya òde là ń ṣàgbà tí ilé wá kan bí ìbò gbogbo àwọn mọ̀lẹ́bí wa ti ọ̀rọ̀wọ́ họ rí o ẹ̀dàkùn ẹ̀jẹ̀ ànáwọ́ sí ọ ká má dá wọn dá lásìkò yìí o jíjẹ mú mu ọ̀rọ̀ gbọ́ lásìkò yìí ká tó tún wá sọ ìdáná àti ìjẹ ìmú inú àwọn.

Àwọn èèyàn mọ̀ kọ̀ mí ti mẹ́ni atrocity lórúkọ lọ́m tọ́lọ̀ bó o ṣe ọ̀dá wọn. Ọ̀rọ̀ rẹ̀ pọ̀ ní ìsinmi ni sá. Only with God, all this is possible. Kọ́lọ̀ ń sàánú, wàhálà wà lórílẹ̀-èdè Nàìjíríà. Kọ́lọ̀ mọ̀ sí dàrí wàhálà.

0: kọlọ mọ da wa laamu káwa náà ká mọ dara wa laamu ká mọ máa tojú bọlé káàkiri níbi dáìlọ mi ìbá ti tojú bọlé ni wọn ti gbé jẹbẹtẹlé jagun lọwọ. Pàápàá jùlọ àwọn obìnrin àwọn màmá wa ká mọ máa tojú bọlé o.
1: Má sọ pé ó ṣe ìláyé o, ojú má tóru kò rẹ.
0: Torí mo ti kiri káyé ojú mi rí tó ọlọ́run ọba ń gbọ́.
1: Wọ́n sọ pé kàbúrẹ́ wa mọ̀ ṣe mọ̀.
0: Yẹ́ ń padà sẹ́yìn nínú oṣù lámúlànà tá a wà yìí. Ká jẹ́ kíṣẹ́ olóore wa kó pọ̀ dáadáa. Torí Ọlọ́run ti ṣàdéhùn o, kì í sì ṣàdéhùn kan mọ́ musẹ́. Ó ní àdìpèlé ẹ̀sán tó máa ń ṣe àdápadà rẹ̀ fún gbogbo ẹni tó bá ṣe dáadáa. Tó ṣe dáadáa nínú oṣù yìí, kí tó ṣe oṣù yìí nìkan. Adéhùn rẹ̀ náà ni pé gbogbo ẹni tó bá ṣe dáadáa sí àwọn ọmọlàkejì rẹ̀. Bí ẹsẹ̀ bíbélì kan tí mo máa ń fi sábà ṣe wá sí ní àyín. Tí àwọn disciples tí àwọn ọmọ ọ̀dọ́ Jésù, àwọn ọmọ ẹ̀yìn Jésù tán lọ bá Jésù Kristì Olúwa wa tó ń bí léèrè ọ̀rọ̀ lọ́jọ́ níjọ́ kìíní àná wípé ó wá ń jẹ́ oyé wọn wípé ó ní àwọn kan wọ́n dàbí àgùntàn. Nígbà tó bá di ọjọ́ kẹyìn, wọ́n máa ní kí wọ́n máa lọ sínú paradise ní ọwọ́ ọ̀tún bàbá mi ti ń bẹ lọ́rùn yún aláwo elédùà àṣẹ̀dá adẹ́dá àṣẹ̀dá pé kí wọ́n máa lọ sí akọ ọ̀tún àwọn yún wọ́n dàbí àgùntàn. Ó ní ṣùgbọ́n àwọn kan àwọn míì wọ́n tún dàbí ewúrẹ́ wọ́n tún wọ́n ní káwọn náà kán tò sápà àlàáfíà apá òsì ni kí wọ́n tò sí. Àwọn bíi pé báwo leléyìí ṣe rí bẹ́ẹ̀. Ó wá ní ẹyin tẹ jẹ àgùntàn yìí o, ẹyin yẹn dáadáa ẹ máa lọ ní apá ọ̀tún kẹ́ ẹ máa gbabẹ̀ lọ sí paradise. Nítorí pé nígbà tí ebi ń pa ẹ̀mí ẹ̀yin ẹ fún mi ní oúnjẹ, nígbà tí òǹgbẹ́ ń gbẹ́mí ẹ fún mi ní omi mu, nígbà tí mi ya aláìnílé tí mo ya homeless ẹ̀yin lẹ gbà mí sínú ilé ẹ̀yin. Ìgbà tí n níṣẹ́ lọ́wọ́ ẹ̀yin náà lẹ́wáṣẹ́ fún mi. Ìgbà tí mo wà nínú ọgbà ẹ̀wọ̀n ẹ̀yin lẹ bẹ̀ mí wò, ẹ̀yin lẹ ṣàbẹ̀wò fún mi sí mi. Nígbà tí mo ń ṣàìsàn ẹ̀yin náà lẹ́tọ́ yù mí o, ẹ̀yin lẹ́tọ́ bẹ̀ mí wò nílé ìwòsàn. Àwọn tẹ́ni làákà ẹ̀ nínú wọn wá ń bi Jésù Kristì pé Olúwa wa ìgbà wo tá a wá rí onírú àwọn ipò tó kà á lẹ̀ yìí, tá a wá bẹ̀ ọ́ wò, tá a fún ọ lómi, tá a fún ọ lóúnjẹ, tá a bẹ̀ ọ́ wò lọ́gbà ẹ̀wọ̀n, tá a tún yẹ̀ ọ́ wò lọ́gbà àwòsàn tá a tọ́jú rẹ, tá a rí ọ ní aláìlásọ lára, tá a dáṣọ bọ̀ ọ́, tá a rí ọ nínú òtútù, tá a pè ọ́ wọnú ilé wa. Ó wá ń jẹ́ oyè wọn wípé nígbà tí ẹ̀yin tí ẹ bá ti ń ṣe àwọn gbogbo nǹkan wọn yìí fún àwọn ọmọlàkejì yín, ẹni tí ibi ń pa tẹ́ ẹ fún un lówó tó fi jẹun, tẹ́ ẹ fún un lóúnjẹ, ẹni tó gbẹ́ngbẹ́ tẹ́ ẹ fún un lómi mu, ẹni tó gba àwẹ̀ tó di àsìkò sínú tẹ́ ẹ ra nǹkan sínú fún, ẹni tí ò rí sàárì jẹ tí ò tiẹ̀ rí tí táwẹ̀ bá ń bọ̀ bá ìrònú bá àwọn ẹlòmíì ni pé kí láàfi gba àwẹ̀ yìí ná, kí láàfi gba àwẹ̀ yìí ná nígbà àwọn ọ̀rọ̀ wọ́họ́.

nígbà tẹ́yìn tẹ́ fi ọ̀rọ̀ ẹnu yín tẹ́ fi pẹ̀tù sí ẹlòmíì nínú ẹni gbogbo ìgbà tẹ́yìn bá ń ṣe àwọn nǹkan wọ̀nyí sí àwọn ọmọlàkejì yín èmi gangan náà ni ẹ ṣe sí ọ̀rọ̀ mi ò yẹ yín ọ̀rọ̀ nù bíbélì ni ò ọ̀rọ̀ olúwa ọ̀rọ̀ olúwa nínú bíbélì. Tó ń túmọ̀ sí wípé gbogbo dáadáa tá a bá rò pa ṣe sọ́mọlàkejì wọn ọdún ọlọ́run lódùmarè náà lásì sí o. Ọlọ́run ọba yìí sì jẹ́ ṣe ọba tí mò ń jẹ èèyàn gbé. Ó tún wáá sọ fún àwọn ewúrẹ́ tọ́tẹ̀ àbí ewúrẹ́ tó fi wọ́n wé ewúrẹ́ tó ní kán máa lọ sí àpò òsì kán máa gbàbẹ̀ lọ nù náà ìléru. Ó nítorí tí ebi ń pa mí tẹ̀yìn ò fún mi ní oúnjẹ. Ẹni wọ́n ní oúnjẹ ebi ń pa mí wọ́n sì fún mi wọ́n fi yàn ní lójú ni. Wọ́n ní omi ò fẹ́ ń gbẹ mí ẹ̀sìn fún mi lómi mú. Ẹ tún yàn mí lójú ni. Mo ń ṣàìsàn ẹ ti bẹ̀ níwò kódà ẹ tọ́jú mi. Bó ba lè kú kó kú kọ́ máa lọ náà ni ó rí lára yín. Ẹ̀yin náà tí àwọn èèyàn míì tí wọ́n rí àwọn ẹlòmíì bó ti jẹ́ pé èèyàn burúkú ti bèèyàn rere jẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà. Tán mọ̀ ní cancer patient lẹ́ni yìí o. Kíní hepatitis kíní kan ló mú ẹni yìí o. Wọ́n ń re owó jọ láti fi gbé ẹni yìí travel lọ lé òkèèrè. Ẹ máa púpọ̀ ẹlòmíì wọ́n sì ní owó yìí lọ́wọ́ ní àníṣó àníṣẹ́kù. Wọ́n wá máa

mọ̀tán ń sa ìsàn ẹ tọ́jú wọn o ẹ mọ̀ wà nínú ọgbà ẹ̀wọ̀n ẹ̀bẹ̀ ní wò èmi gánà ìdè prison yard lọ wo àwọn ọyá ńgbà bá padà jà tá a bá padà ní owó dáadáa táwa náà dá foundation lẹ̀ á mọ̀ lọ bí ẹ sí àbẹ̀wò sí ọgbà ẹ̀wọ̀n bá a ṣe ń tọ́jú àwọn aláìní lá mọ̀ lọ sí ọgbà ẹ̀wọ̀n táwọn lọ fún ọ lásán lálọ́ mọ̀ fún ọ lọ́sẹ̀ fún ọ lóúnjẹ tí mò ń sa ìsàn ẹyin ò bẹ̀ mí wò ó tútù mú mi mo wà níta mo jẹ́ aláìní lórí ẹyin ò sì gbà mí sínú ilé yín láńlọ́ọ̀dù mi wà bí kókó ni kókó ni bó ti jẹ́ pé tenant mi náà ya wọ́n ya score up. A ní ò sí ìta àwọn wa kò sí ìta àmú lọ o. Tẹ́ gbọ́ ẹni yọ sàká a rí ẹ̀sán gbà ó dájú sáká. Tẹ́ gbàgbé pé wọ́n fi mí joyè kan. Nínú àwẹ̀ tó lọ ni mo joyè yìí fún ara mi náà mo fi ra mi joyè. Èmi ni chief aṣíwájú àgbà jákà ọ̀pọ̀ gbogbo Nàìjíríà yányán. Pàtí sọ àsìkò tẹ́ ẹ máa yọ jákà yín sọ́dọ̀ mi.

sọ wa nje oye wa ri pe nigba ti e tin won ni igba wo la wa ri o ni rupo yi ni rupo position yi ta wo sise awon ta se awon kan wa yi se o wa nso pe igba ti eyin ti e ti le se fun awon malakeji yin te ri hun ti won ni lo ran lowo yin hun te ri hun eyin o se semi na nu to fi tuma ti pe ta ba se ore fun eyan eleran ara bi wa Ọlọrun ba náà ni a ṣe oore fún nítorí pé ó dá wa ní àwòrán ara rẹ̀ náà ni gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà Bíbélì. He created us in his

0: ó ti jẹ́ òye wa pẹ̀lú ọ̀rọ̀ tá à ń sọ bọ̀ pé ká mọ̀ ya alákàtà kí tí ẹ̀sìn ti gbé ọlọ́run ọba níjà ó wà ní kápọ̀ ọlọ́run láti ṣe gbogbo alẹ́lẹ́sìn kan o ó wà ní kápọ̀ ọlọ́run láti ṣe gbogbo wa ní elédè kan o ó wà ní kápọ̀ ọlọ́run láti ṣe gbogbo wa ní aláwọ̀ kan òun tó rí wa tó dà wá báyìí tí ò ṣe wá bẹ́ẹ̀ ọmọ n tó rí ọmọ n ti ń ṣe o ọmọ n ti ń ṣe o káwa ká má lọ́mọ gbé ọlọ́run ọba níjà torí pé aṣòro gbé níjà náà lọ́lọ́run gbogbo ṣe olóore tá a bá ṣe nínú oṣù yìí iṣẹ́ ládá tá a bá ṣe kí ọlọ́run ọba kó jẹ́ ká bá a níbi tó ti lérè kó mọ̀ fi ládá ẹ̀ náà dùn wá a ti jẹ́ òye wa pé tá a bá rí àwọn aláìní ká mọ̀ bọ́ aláìní o ká mọ̀ fún aláìní.
1: ọ̀rẹ́ nínú owó ẹ àkànmú olóye ṣó.
0: torí gbogbo wa nígbà tá a délé ayé kò sẹ́ni tó ní nínú wa o. Kò sẹ́ni tó ní o káàmú nǹkan kan wá o kò sì ṣe ìta dì lọ níjọ́ tá a bá tọ́ bá dìgbà àtẹ̀yìn tá a bá ń lọ káàmú kankan wá kò sì ìta mú lọ o. sẹ́yìn náà tẹ̀ bá fẹ́ mọ báwo mo ṣe fẹ́ pé náà tẹ̀ bá fẹ́ sponsor àwọn programs wa nínú àwọ̀ báyìí. Kẹ́ẹ̀kan sí wa lórí WhatsApp bó ṣe wá sí àwọn àfa àkànlẹ̀ bá fẹ́ ká mọ̀ play láwọn àsìkò kan nínú àwẹ̀ yìí ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp 070-6837-4274 bó ṣe àwọn wá sí àwọn popular clerics yẹn ẹ bá fẹ́ ká mọ̀ play láwọn àsìkò kọ̀ọ̀kan nínú àwẹ̀ bó ṣe kùránì ni àwọn ọmọ ṣe ètí àgbà wa ká níwọ̀n bí apá wa bá ṣe ká ṣùgbọ́n tẹ̀yìn náà bá fẹ́ ká tún ká bá tún fẹ́ fi kún ó sì jẹ́ pé àfa abdulrahman yìí náà ni adéyinka àfa adéyinka ọlásùnkàn mi tv mọ́ mu ajíṣe bí ọyọ online television and radio yányán báyìí pé èmi náà lẹ́bẹ̀ẹ́ kí n máa wá ṣe wáàsí ìwáàsí ìwáàsí ìnú ààwẹ̀ kò yé yín ẹkú ti mọ̀ pẹ́lẹ́pẹ́lẹ́ pẹ́jọ́ rọ̀ ńlọ́run aróyé ni ṣe ìbákà igbé kíkẹ́ ni ṣe ẹ̀yẹ lóko.

abstain. Ní gbogbo àwọn nǹkan tí mò ń ba àwẹ̀ jẹ́, ká kúrò ńbẹ̀, ká sá fún gbogbo àwọn nǹkan tí mò ń ba àwẹ̀ jẹ́. Ìsọkúsọ, ìsẹkúse, ìjẹkújẹ, ìmukúmu, ká mọ̀ mu omi, ká mọ̀ jẹun, gbogbo àwọn nǹkan tí ń ba àwẹ̀ jẹ́ rè. Ṣùgbọ́n ìsọkúsọ, ìwòkuwò, ìgbọ́kúgbọ́n, àwọn nǹkan tó ṣe pàtàkì nù, ká sá fún wọn. Ká sì sá fún ìpè ṣiṣẹ́ nínú àwẹ̀. Ìyá mi fún ara rẹ̀ náà ni ọmọ rú ìpè lórí àwọn ọmọ rẹ̀. Tọ́wọ́ wá dọjọ́ iwájú tí ọmọ bá bẹ̀rẹ̀ sí ní dààmú, yóò máa wá ságàkiri, yóò wá ti pé aráalé kan ní sòun, ìyàwó kan ní sòun, ìyáálé kan ní sòun, ìyáálé kan ní sòun. Ẹlòmíì ò ṣera rẹ̀ tán, yóò wá máa kí ọwọ́ àbámọ̀ bẹnu pẹ́nì kan ní sòun. Àwọn nǹkan tá a lè máa ṣe náà ni pé ká máa ka Kùránì. Ẹni tí ò bá lè ka Kùránì kọ́ máa fa tẹ̀sùgbà bó ṣe láìláì láìláò lásán ni wàhálà ẹ̀ Ọlọ́run gbà lọ́wọ́ rẹ o. Bó ṣe hashtag fúrò láì lásán ni Ọlọ́run ti mọ̀ ọ́, ó ti mọ èrò ọkàn rẹ̀. Ọlọ́run tó mọ̀ wá ká tó mọ̀ òun, ó sọ ká tó máa sìn, ó sì ní ká wá òun ká mọ̀ òun ká tó máa sìn òun. Ó mọ̀ wá dáadáa, ọmọ gbogbo ti ń bẹ nínú kọ́lọ́fín ọkàn wa. Ó ṣe láìláì lọ́la lásán lọ bá mọ̀ wàhálà ẹ̀ ó lọ ò ń ka Kùránì náà ni. Bó ṣe hashtag fúrò láì lásán ni ó ń ka Kùránì náà nu. Ẹ wá o. Àwọn míì, ẹni tó bá tó tán tó ti lówó lọ́wọ́, ó lè ṣe o. Tó jẹ́ pé kò ní ṣiṣẹ́ kankan mọ́ ní gbogbo oṣù yìí, tó jẹ́ pé iṣẹ́ ládàá iṣẹ́ olóore nìkan ni òfin gbogbo oṣù yìí ṣe. Tó ti lówó lọ́ tó tán, tó jẹ́ pé bí ò bá ṣiṣẹ́ láàrin oṣù méjì, kò àfẹ́ ti gbésí ayé rẹ̀. Ṣùgbọ́n ọ̀rọ̀ tó ní ga tó ní go, má lọ ya ọ̀lẹ́ o. Ebi ń bẹ́ ń gbòòrò ìyẹn ń bẹ́ o. Kó o lọ ṣiṣẹ́, o lè máa fọkàn fáyà láò bẹ́ẹ̀. Bí ààyè rí o bá sì yọ, Ọlọ́run ọ̀hún understand. Kọ́ ọ má kọ́ concentrate torí ẹlòmíì bí ìdí machine lọ́wà. Machine tó lè géèyàn lọ́wọ́, tó lè gbẹ̀mí èèyàn lẹ́yìn ibẹ̀ làwọn ẹlòmíì ti ń ṣiṣẹ́. Ìjọba àti ọgbọ́n fọkàn ka láìláì láńlá ni ọba wà kárí dèwé, ìjọba kọ́ ọbọ̀ machine lẹ́nu. Ọlọ́run ọ̀ Ọlọ́run kò ní ká hanra wa lè mọ̀ lórí pé abẹ́ ṣèjọsìn fún.

0: ọlá ṣùgbọ́n mi o.
1: Check and balance gbọ́dọ̀ wa. Check and balance gbọ́dọ̀ wa. Àníyàn tó ló gọ́tà náà lè kọ́lé bò ni. Ọkàn ẹni gángan, òun náà ni ìgbàgbọ́ ẹni o. Ọlọ́run mọ tí ń bẹ nínú ọkàn wa. Ọkàn wa gángan ni ìgbàgbọ́ wa. Ọkàn wa, ọkàn ẹni ni ìgbàgbọ́ ẹni. Tọ́ ọ̀bá lè tí iṣẹ́ rẹ tí o fààyè gbà tó o lè rí tó yẹ pé from hand to mouth ni iṣẹ́ rẹ tẹ́lẹ̀. Wọ́n lọ jọpọ̀ lọ jókòó sínú mọ́ṣáláṣí látàárọ̀ dilẹ̀ sílọ̀ bá ní wà ń tó jẹ lọ. O ní wà ń tó jẹ lọ. Pẹ́ nínú àkọọ́lẹ̀ nínú àdìsí pé àwọn kan wọ́n wà nínú mọ́ṣáláṣí wọ́n kàṣùbà tán. Anábì fi wọ́n lẹ̀ nínú mọ́ṣáláṣí wọ́n ṣàdúrà Ọlọ́run o. Wọ́n á pa àwọn míì náà sí máa ń ṣe nínú wa. Bẹ́ẹ̀ pé Monday táwọn ẹlòmíì fi gbà níbi iṣẹ́ nílò àwọn ẹlòmíì fi gba orí òkè lọ. Ọlọ́run o, fún àwọn alóúnjẹ òjò wa lónìí o, fún àwọn alóúnjẹ òjò wa lónìí, wọ́n á fún mi lówó, wọ́n á fún mi lówó lórí òkè látàárọ̀. 24/7 lójoojúmọ́ ó wà lórí òkè nínú mọ́ṣáláṣí lójoojúmọ́ 24/7 wọ́n fẹ́ ya ọ̀lẹ́ tọ́lọ́run lọ́run. Anábì tún dé ní àsìkò ìrún ọ̀sán. Ó tún bá wọn bẹ̀ Ọlọ́run wá fún wa lówó, fún wa lówó, fún wa lọ́kọ̀, fún wa lọ́kọ̀. Jẹ́ kí n ra private jet, jẹ́ kí n kọ́lé, jẹ́ kí n kọ́lé. Ó tún lọ, ó tún bọ̀. Ó tún bá wọn níbi ìrún ní àsìkò onírọ̀lẹ́. Wọ́n ní lọ yọ àtòrí sí wọn. Lólè wọn afárá. Ẹ bó di. Ẹ wá ń tẹ́ jẹ lọ.
0: Gẹ́gẹ́ bí orúkọ tí wọ́n sọ rẹ̀
1: o. Adáran jẹ̀là Nábì Muhammad sallallahu alayhi wa sallam o. Ó níṣẹ́ lọ́wọ́ o. Kójú kò ti ṣe àfáà nìkan.
0: Ẹ̀sìn o.
1: Aṣàkọ́lẹ̀. Kójú kò ti ṣe ẹ̀sìn nìkan. Ó níṣẹ́ lọ́wọ́ ti ń ṣe o.
0: Aláàjúwà sí o ní o. Aláàjúwà sí o.
1: Káwa ká máa yọ̀ lẹ́tọ̀ Ọlọ́run lọ́rùn ní àyín. Ọlọ́run gbàdúrà. Àwọn èèyàn wá ti fẹ́ máa jẹ́ káwọn èèyàn máa rò bí bọ́yá àdúrà ìgbà. Àdúrà ń gbà kẹ́. Àdúrà máa ń gbà. Gbọ́ ó ṣiṣẹ́ tó àdúrà lẹ́yìn ni o. Bí ẹni tí ń bẹ lọ́run fún fóun fẹ́ bímọ. Kò yàn lè kò gbéyàwó. A máa jẹ́ pọ́ lọ́run ìfún yàn lọ́mọ ni. Gbọ́ ó fẹ́ yàwó ni kò tó lè bímọ. Bó ṣe rí nìyẹn. Wàá ṣiṣẹ́ tó àdúrà lẹ́yìn ni. Bá gbàdúrà. Ó gbàdúrà. Ó rẹ̀ ṣiṣẹ́ tó àdúrà lẹ́yìn. Ó fẹ́ lówó. Ó ṣàdúrà. Ó ti kírun ó ṣàdúrà. Ó lọ sọ́ọ̀sì ó ṣàdúrà. Ó ń ṣègbìyànjú. Ó ń ṣàdúrà. Ó tún wá máa ṣiṣẹ́ tó àdúrà lẹ́yìn. Ọmọ gbàbí iṣẹ́ lọ. Báyìí pé ò níṣẹ́ lọ́wọ́ náà ni ọmọ bẹ lọ́run fún iṣẹ́ alálùbáríkà. Ọ tún wá máa kọ application. Ọmọ wà káàkiri.
0: Aláàjúwà sí o ní.
1: Bó ṣe rí nìyẹn ni o. Check and balance gbọ́dọ̀ wá. Lọ ya ọ̀lẹ́ ti Ọlọ́run lọ́rùn.
0: Màmá ìbejì màmá wá. Ọkọ̀ ya bejì.
1: Torí pé 24/7 gan lọ́lọ́run bá fi ń ṣiṣẹ́. Ọba tó dá sinmi ni tí ò ní o. Torí pé tọ́lọ́run bá sinmi seconds kan báyìí. Wàhálà gbogbo nǹkan ni ò ní sí mọ́ o.
0: Ọkọ̀ alájà olúwa bò mí mọ́ dínú.
1: Lọ́rọ̀ ọba ti rí báyìí tá àmọ̀ pò náà lọ́ba fọ̀nà ìmọ̀ yẹn. Ọya nílé ló kó pẹ̀lẹ́ yín òdì tẹ́ ti ń gbọ́ mi. Ẹ ṣe alhamdulillah. Ká tó ṣe alhamdulillah. Kò tí ì tó ẹ̀jẹ̀ ká ṣe lẹ́ẹ̀kan sí. Ká dúpẹ́ pọ̀ fọ̀nà mọ̀ wá o. Torí tó bá sọ wá nù wà láì kò sí nǹkan kan tá a bẹ́ ṣe sí o. Ara wo la fẹ́ dáná. Àwọn tó bọ́ sínú ìgbẹ́ tán ń rúgbẹ́ lọ sọ àláìbìkítà kan. Ọ̀rọ̀ wọn gangan pàpà gan kò ṣẹ̀yìn Ọlọ́run o. Kò sí nǹkan kan tá a ṣe tó ṣẹ̀yìn Ọlọ́run.

0: Ọlọ́run fẹ́ ìrọ̀rùn fún wa ní òde fi gbogbo ọkàn ni wa lára.
1: Ajẹ́ yóò kó mi o.
0: Káwa gangan ká mọ̀ ní ara wa láà lọ́kàn kù ni. Ọlọ́run ti fi gbogbo ó ti ṣe gbogbo ọkàn ní ìrọ̀rùn fún wa. Káwa náà ká mọ̀ wá ìnira fúnra wa tó kù ni.

0: wọ́n ń gbọ́ mi láti orílẹ̀-èdè Gabon, Nigeria, United Kingdom, United States àti orílẹ̀-èdè Canada, orílẹ̀-èdè márùn-ún tí wọ́n ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Àwọn tí wọ́n ń gbọ́ mi láti Gabon, àwọn méjì ni láti Nigeria náà ẹnìkan. United Kingdom àwọn márùn-ún, United States ọlọ́run àwọn mẹ́fà ni ó. Canada àwọn méjì náà ń gbọ́ mi ní ààyìn. Ṣé ẹ ti pé my first travel without no visa. Ohun ẹ̀mí ó ti dé ìlú Èbó káàkiri. Wọ́n ń gbọ́ mi láti Austria. Ọlọ́ba ń gbọ́ gbọ́mi láti China, Libya, wọ́n ti gbọ́mi ní láti Libya darí láàárọ̀ yìí.
1: Má lè gbàgbé lọ́jọ́ tí a wí bó ṣe wáyé.
0: My first travel no visa, without no visa. Kí n kára mi ọkàn di gbogbo àwọn ìlú yìí lọ́kọ̀ọ̀kan lọ́gán òkú báhùn. Kára mi náà bá ti débẹ̀. Àwọn ohun mi ti débẹ̀, mo ti ọkọ̀ fọhùn ránṣẹ́ sílẹ̀ síbẹ̀. Kára mi náà padà débẹ̀ lókù. Mélòó sì ń gbogbo ara mi? Ń sọ fún Alhaji Ademola. Tẹ́ bá ti ń padà lọ Amẹ́ríkà, kán dì mí mẹ́rù lọ.

0: orí àjẹ ǹjẹ́ tán o kò ní mọ ní èmi pẹ̀lú ẹ̀yin tẹ́ ń gbọ́ mi nìkan o yóò mọ bá wa kalẹ̀ tọmọtọmọ tẹbitẹbi taratara atarọmọdọmọ ọmọ.
1: Àmì kíkún máa fa mọ́ jiná.
0: Ọyẹ̀ ìjà lọ mọ́sálásí.
1: Alájà jẹ́ nífà ìfàsẹ́yìn kan.
0: Ẹyin tí táìmù sòrò nù wá tó bá rí bákan náà ìjà lọ mọ́sálásí o.

0: nípa ẹyin olólùfẹ́ wa nílé lóko pẹ̀lú ẹyin odi ọlọ́ọba yóò máa wà pẹ̀lú wa o yóò máa wà pẹ̀lú wa yóò gba àdúrà wa ṣe àti gbọ́ wà sí tòórọ̀ yìí ẹ tó pàdé wa ní àsìkò kan náà ní ọ̀la ọ̀la.
1: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo laari Oyo Oyo Sebi Babeni kankan.
2: Wọ́n ní kí n sọ̀rọ̀ lórí pé.
3: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajisebi Oyo online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o. Ajisebi Oyo laari Oyo Oyo Sebi Babeni kankan.

0: Fakola.
1: Ìjọ́ ọlọ́run kọ́ máa bá ìwọ ojúṣe ọlọ́run.
0: Fakola. láti Fátímà tú.
1: Fátímà ní dìde sí Bìlá, ànábì ò lè dìde.
0: Fákọ̀ láti Fátímà tú.
1: Fátímà bá sọ fún Bìlá.
0: Iná wọ súnlẹ̀ ńlẹ̀ àìmásíkú lọ Bìlá fún sí i.
1: Ọlọ́rẹ̀ ànábì, ànábì ò lè dìde látàná. Ọrẹ̀ ànábì ń sọ bẹ́ẹ̀ fún Bìlá. Má bọ̀.
0: Fada ala Bìlá lulì má sì jídà.
1: Bìlá ò lè lọ mọ́sálásí, ó dúró lẹ́nu ọ̀nà. Nígbà tọ́lọ́rẹ̀ ànábì kò tí ẹ̀ gbọ́ tí ń wí dáadáa lọ́ba pé.
0: Fada ala Bìlá lulì má sì jídà, wọ́n lámú yẹ fún amọ̀kálá máa.
1: Bìlá gbọ́ tí Fátímà wí, ọ sálámà sá ànábì kò gbọ́ jẹ́ ànábì, ọlọ mọ́sálásí ó tún padà wá.
0: Fọlá máa àfà àṣubọ̀.
1: Nígbà tó a di pé àṣùbà ago mẹ́rin ti kọjá, márùn-ún kọjá, ago mẹ́fà lọ lù tó yé ti mẹ́lẹ̀.
0: Jà Bìlá ló sàlẹ̀yà.
1: Bìlá bá tún wálé lẹ́ẹ̀kejì pé ilẹ̀ mọ̀, ànábì ò ní jáde ní.
0: Wọ́n kọ́ ọmọ bí ilé báàbí.
1: Ó dúró lẹ́nu ọ̀nà ànábì.
0: Fọ̀kọ́ lákàsá, wàkàsá.
1: Ọba tún sálámà sálọ ọ̀nà ànábì pé kànábì ó dìde, àsìkò àṣùbà fẹ́ kọjá. Lọ́bọ̀.
0: Fásẹ̀mí àwọn sùúlù ńlá Ìsà Ọ́tàwù.
1: Ọwọ́ ànábì wa gbọ́ ohun Bìlá ti ń dá ti ń sálámà sí òun. Má bọ̀.
0: Fàkọ́lá. Ìdíkùlù ya Bìlá.
1: Oníwọ̀ Bìlá wọlé.
0: Ìnì máa ṣe gúlù Bìlá fún sí.
1: Ọ̀rẹ́ mi gbádùn látàná.
0: Wàsákúlà àlà ìyà Màrídí.
1: Àárẹ̀ náà lè débi wípé àti dìde ó dìnira.
0: Yá Bìlá ìlú.
1: Wọ́n Bìlá.
0: Mú wa bàbá kí àyùsọ̀ lè yá Bìlá sí.
1: Lọ sọ fún Abubakiri ní mọ́sálásí ni mo ní kó kírun fáwọn ìjẹ̀mẹ́.
0: Fún àrájà Bìlá lu báàkì àbùkà àṣẹ̀dídà.
1: Nígbà tí Bìlá rí láyìlá àìlọ́lá, ẹ sọ fún sọlọ́lọ́ àlẹ́wọ̀sọ̀lá. Nígbà tí Bìlá rí bí ìnira ti bá nẹ́bì tó. Nígbà tí ó jáde, Bìlá bá dààmú, má bọ̀.
0: Fún àrájà Bìlá lu.
1: Ọ̀ya yìí, nígbà tí Bìlá jáde.
0: Báàkì àbùkà àṣẹ̀dídà.
1: Wọ́n bá bẹ̀rẹ̀ sí ní sunkún ẹkún náà pọ̀.
0: Wọ́n wá dán ayẹ jẹ́dá owó alára sí.
1: Ń fi owó ara rẹ̀ gbá rẹ̀ lérí.
0: Wọ́n wá ìnádi.
1: Ìwọ́n pariwo pé.
0: Wọ́n mú sí tó.
1: Òun sì àgbákò. Ìlà sọ bẹ́ẹ̀, olóhùn sì àgbákò.
0: Wọ́n kì í tọ́ òrò yá.
1: Àgbọ́kàn lè mi lọ fẹ́ já yìí.
0: Wọ́n kì í sọ̀rọ̀ sáwù náà.
1: Egun ẹ̀yìn mi ní ọkàn yìí.
0: Yálẹ̀ ìtàlí.
1: Ọmọ ṣe wọ́n.
0: Lámùtẹ̀lí dídì omi.
1: Ẹsẹ̀ tí ìyàwó dùn sínú ayé yálẹ̀ ìtàlí.
0: Yálẹ̀ ìtàlí.
1: Òun ṣòfò lónìí.
0: Yálẹ̀ ìtàlí.
1: Àṣé ayé tó ń gbé yìí, aṣọ wọn padà rí tí ọba ònú jẹ́ bẹ́ẹ̀.
0: Yálẹ̀ ìtàlí.
1: Irú ayé wo ló ń wọ̀ yìí.
0: Lámùtẹ̀lí dídì omi.
1: Ẹsẹ̀ tí ìyàwó dùn sínú ayé yìí, òun fojú rí kànábì rí nira. Má bọ̀.
0: Fada ala limasijida.
1: Nígbà tó ti gbé Bìlá lì wọnú mọ́sálásí.
0: Fàkọ́lá.
1: Wọ́n bá pé.
0: Yá bàbá kiri.
1: Ìwọ Abubakiri, wọ́n bá bá ọmọge.
0: Iná Rasúlà láì.
1: Ojúṣe Ọlọ́run ni sọ fún ọ.
0: Yàmú ká tún sọ lé àbí nọ́ọ̀sì.
1: Ó ní kí n sọ fún ọ pé kò kírun fún jẹ̀mẹ́.
0: Púwà màsíkù lọ Bìlá fún sí.
1: Ọrẹ ànábì, ànábì ń bẹ lérí ara ẹ, ànábì ò lè dìde. Ẹni agbójúlé ò lè dìde. Ọrẹ àfọ àwakọ̀ lálàáfíà. Bí Abubakiri ti gbọ́ ọ̀rọ̀ yìí tí Bìlá jíṣẹ́ fún.
0: Fọlá máa wà bọ̀ Bakiri mi wà bá Súlì ńlá ìkọ́lé àlè wọn.
1: Nígbà tí Abubakiri dìde níbi tí Bìlá ti jíṣẹ́ fún pé ọrẹ ànábì kẹ̀ àbí ń ṣàwàdà ni. Nígbà tó wọ mi rábì ànábì ebi tá ànábì jòkó sí kò bá bà ànábì bẹ́ẹ̀.
0: Lákìnà.
1: Ìdààmú bá bá Abubakiri náà. Tàmá lẹ́kì nàfsáwù, ẹ̀mí rẹ̀ dàrú. Má bọ̀.
0: Fasọ̀rọ̀ àṣọ̀rọ̀.
1: Lọ́ba pariwo ókè oníyé.
0: Wọ́n kára máa kí ṣe ìyá àlẹ́ yìí.
1: Lọ́ba wọlulẹ̀ lọ́ba dákú. Nígbà tí ọ̀rọ̀ ànábì. Tàbúbá kiri bá dákú pé kọ̀rí ànábì rí. Àtijọ́ tá a ti ṣe ìsìlámù, òun ní kírun fún wẹ̀lí, kí ló fẹ́ ṣẹlẹ̀?
0: Fàtó jẹ́rí mùsùlùmí ńlá máa wọ̀.
1: Gbogbo àwọn mùsùlùmí tẹ́ ń bẹ nu mọ́sálásí, ìdààmú bá wọn, kálukú bá ń dárò pé yé. Àwọn máa ṣòfò. Àwọn máa pàdánù. Àwọn máa ṣeré ibú. Má bọ̀.
0: Fásẹ̀mí ànàbíyù. Fásẹ̀mí ànàbíyù. Àyè ìsọlá tó wà sálà mọ̀dọ̀ jíjà.
1: sunkun ninu ile ohun kaluku nlo ba nabi nibi to sun si
0: faqala ya fatima
1: le kana anabi ba yira pada o ni wa fatima o ma mi
0: ma asasiahu
1: e se ta won yen sunkun ti won gbara dale n gbo ohun aro ki lo sele
0: faqala ti
1: fatima ni baba mi
0: doja li fakidika mi lo ya rasulallahi
1: won daro pe wa nabi fe ku ni o fe ku la ni awon won dara yi pa won ni ri wa nabi mani won sunkun pe iwa nabi o fa won le na ni
0: fada rasulullah aliya
1: ba nabi ti gbo pa won muslimi ti banu je lo ba dide o ni ba pe se na aliwa
0: wal fadil ibn abasi
1: e ba pe fadil o ma abasi wa
0: wataka alehi ma
1: anabi ba dide lo ba fo ko awon mejeji legbe o ti re anabi debi ke ko le dide anabi o le jeun anabi o rorun sun mo anabi wa dide o ni e pe aliwa fun mi e se pe fadilu omo abasi wa fun mi anabi wa fo ko awon mejeji o fi owo ko won lorun bayi mabo
0: fa kharaja ila al masjidi
1: anabi ba wo o wa jade lati nu ile re o wa ni e gbe mi legbegbe ki lo yoju sawon sabe ekun ti won sun yin ni mi la
0: wa sallani rakata li fajr min yawmi lisleli
1: ah anabi wa dide o wa roju o wa yan fi la meji fa won sabe o kirun asuba ajo na pelu nira la nabi fi ki o fe nu awon sabe nu awa kirun na pelu barari o ti ya o si kirun na fun won
0: suma wala bi waji ila nasi
1: gba ta nabi wa kirun ni o wa fe won wa fe yan nabi ti lara masalasi o wa koju sawon jema lo wa pe
0: kola
1: o wa koju si won ni
0: ya ma sali muslimina
1: o gbe muslimi mo ri pe nu yo dun laro yi
0: ya ma sali muslimina
1: gbogbo ẹ mọ̀mìnì tẹkùnjọ sínú mọ́sálásí.
0: Yá máa sá mùsùlùmí náà.
1: Ó ní mo pe gbogbo ọjọ́ àwọn mùsùlùmí pátá.
0: À ń tún fi wíjọ ilẹ̀ ìtàlá.
1: Ń dágbére fún yín ń lọ ọ̀dọ̀ ọba tó ní mọ ẹgíṣẹ́. Iṣẹ́ tó ní mọ ẹgẹ́ pin lónìí. Èmi ànábì ọ̀fà yé lẹ̀.
0: Wà lé ikún bí tẹ́kí wà láà ìwà tọ́ àti ìyẹ́.
1: Wà lé ikún bí tẹ́kí wà láà ìbẹ̀rù ọlọ́run ọ̀dọ̀ ọwọ́ yín bí bá sí láyé mọ́. Wà tá àti yìí ẹ sì máa tẹ̀lé tọ́lọ́run náà.
0: Fà iné mú fárí kú dunìyà.
1: Èmi ànábì fẹ́ fà ayé lẹ́ni. Fà iné mú fárí kú dunìyà. Mo fẹ́ fà ayé lẹ́ni. Mọ̀bọ̀.
0: Wà á sá àwálù yá omi mílẹ̀ lẹ̀ áàkì.
1: Òní náà ní àkọ́kọ́ ọjọ́ mi òun náà sì lò pé ayé mi.
0: Wà á kiri yá omi ẹ̀mí náà dùn yé.
1: Òní ni mo ráyé mọ́ lẹ́yìn bá a ti ń sọ̀rọ̀ yìí èmi ànábì yìí tún fojú kan yín mọ́.
0: Fàkọ́ ma wá sábà ilẹ̀ abẹ́jì.
1: Ẹ rí àwọn sábẹ́ láyé ẹ sọ pé sallallahu alayhi wa sallam. Ẹni sallallahu alayhi wa sallam. Anabi ni o oun ni ku lo nitori ti wa yi ma bo
0: fa kama
1: eh
0: wa sahaba ila baiti
1: anabi ba dide e ma nlo le ngba to ba won muslimi soro tan
0: fa allah taala ila malakul mauti
1: hey annama olorun ba ran malaika ti payan ipi ko lo ba nabi
0: ani ahabito ila habibi
1: lo ba ngbe mi ore mi wa mo ran si lo gbe mi e
0: bi ahsani surati
1: bo ba lo be mo gbe awo malaika wo mura dada gbe awo orin wo debi pe ba nabi ba ri o atara le re kuni kuda mu ba nabi
0: fa ini asina laka anta dikhula fa dikhul
1: baba danu na nabi jo ba fo laye bi owole o gbodo

0: min kalamika.
1: Oni ti n ba wa nebi sọrọ yi lori meti o ti de won fun mi.
0: Min kalamika.
1: Ile ri oba sọrọ mo. Wo baba mi ko sọrọ si so mo laarin awa re nanu owa nlo nanu ni.
0: Wala asima u ba dali ya o mi salamaka.
1: O ti salama to salama si mi to ma sadua fun mi adua to se fun mi o ja lo ninu ni.
0: Ala nabi sallallahu alaihi wa sallam la tabuki ya fatima.
1: Eh nabi wa fo gba omo bayi owa wa omo ya oluwa omo mi ma sukuma la tabuki.
0: La tabuki ya fatima.
1: Anabi fi aso nu Fatima loju pe ma sunkuma
0: la tabuki ya Fatima
1: obo
0: fa inaki
1: iwo ma mi
0: awal ali
1: koko aso ara mi gbogbo ti mo bi lomo oju emi mi na won ti ku Fatima yi nikan lo ku awalu mi na ali
0: awalu ali
1: wona la koko ti won ba n pe ta la koko ninu ile mi jo seku bi ba silaima iwo Fatima yi na ni babo
0: abayi umma kola nabi alayhi salatu wa salam
1: eh anabi ba so Fatima ke
0: kola nabi alayhi salatu wa salam udkhul ya malakul maut
1: Fatima sara re giri so fun malaika ti o pa mi pe ko wole ko gba emi mi
0: fada fada
1: do na ba wole lo ba wole ti anabi
0: fa kola
1: to ba pe
0: salamu alayka ya rasul allah
1: ki olohun ko ma ba iwo ojise olohun
0: Fakala alayhi salatu.
1: Anabi na da salama
0: pada. Ya malakul mauti.
1: Wo malaika to gbe mi. Emi na ki obo ti ki emi na.
0: Ajita sahira ami ko bido.
1: So wa kimi ni abo wa gbe mi ni.
0: Bala.
1: Anabi ni bi tin wo yi, oju yo se wo. Ajita
0: sahira ami ko bido.
1: So wa kimi ni abo wa ba ile mi nu je. Babo.
0: Bala.
1: Malaika ku ba so ro pe
0: kitu sahira wa qabida in ansantali
1: mo wa ki oni mo si wa gbe mi re ni ama baba fun mi lase pe ki ngba ina ni lo nto ni ngba
0: wa illa farije
1: baba wa fun mi lase farijini ni ma lo
0: faqala ya balakul mauti
1: malaika ti pa yan ba so fa nabi pe
0: faqala nabiyu
1: ya nabi
0: ya malaku mauti
1: oni wa malaika ku
0: aina taakita jibrila
1: oni jibrilu ore mi ibo lo fi si ejo wa ni anabi bere jibrilu nigba to doju ku oni aina jibrilu
0: aina taakita jibrila
1: ibo lo fi jibrilu si
0: faqala
1: malaika ku ba so fa nabi pe
0: taakitu samai dud
1: mo fi si sama aye ni ibe ni jibrilu wa ajo bo tele ni àwọn gbà tó dé sọmọ ayé nìyí ó dúró kò lè tẹ̀lé mi dé yìí.
0: wọ́n lé màláìka yasù.
1: àmàláìka lọ wọ́n kọ́ mi bá ní sọmọ wọ́n dúró ti màláìka jìbìrìlù níbẹ̀.
0: pàlọ́wọ́ yẹn lè bẹ́ẹ̀ sá àtàtà àbítọ̀ jìbìrìlù alẹ́ ìsàlẹ̀kù wa sàlámù.
1: bí ó ti sọ̀rọ̀ jìbìrìlù lọ ni jìbìrìlù bá dé lóun náà bá wọlé. anábì ni ọ̀rọ̀ rẹ náà la Ọwọ́ Anabi wa sọ fún Jibrilu pé kó jókòó nígbèrí òun.
0: Wàjàlá Zainda Asi yìí.
1: Jókòó nígbèrí mi ní mo lọ́rọ̀ tí mo fẹ́ bá ọ sọ.
0: Fakọ́lá Nàbí Ìrọ̀lẹ́ Ìsọ̀láàtú wa sàlámù. Àlámùtà àlámù ànàlẹ́ àmọ́ kọ́lùkọ́ rúbà.
1: Anabi wa bí Jibrilu pé ọmọ ìpásíkò mi ti tóni. Alámù ya alámù.
0: Alam ti alam. Alam ta alam.
1: Ọmọ ni.
0: Anna ilẹ̀ amíra kọ́díkọ̀ rúbà.
1: Bí ọba ti ń pàṣẹ mi, ó ti náwó agbẹ̀mí mi. Wọ́n jìbìrìlù ọmọ ni.
0: Fakọ́ ọ̀làbàlá.
1: Jìbìrìlù mọ̀ mọ̀, Ọlọ́run ti sọ fún mi mọ̀ mọ̀. Lójú mi náà tẹ̀lé màláìka kú wa, mọ̀ mọ̀ kún nínú wa níbi ọ̀fà yé lẹ̀. Afáyé ti sùn.
0: Fakọ́ la nàbí yù wàlẹ̀ ìsọ̀látù wa sàlámù. Basili mali lala imina le karamati.
1: A ba sọ fún Jibrilu, ó ní Basiri àní, ó sì ṣàlàyé fún mi.
0: Mali.
1: Kí bóun ni Ọlọ́run fẹ́ ṣe mí sí.
0: Ìdálá ìmìnà lè karamati.
1: Kí ni Tọ́lọ́run palẹ̀mọ́ fún mi? Wọ́n gbà wípé lónìí ní kú láyé. Àmọ́ kí lètò Tọ́lọ́run ṣe kalẹ̀ fún mi pẹ̀lú bí mo ti fẹ́ kú láyé.
0: Fakọ́lá Jibrilu.
1: Jibrilu bá sọ fún Anabi pé.
0: Iná bí wọ́n bá sàmọ́ ikọ̀ dífù ti àti.
1: Ọlọ́run màláìka Ọlọ́run wọ́n bẹ̀ ní sọ́mọ́ àti sí gbogbo olẹ̀kùn sọ́mọ́ ẹlẹ́ pátá.
0: Wálé màláìka sọ̀fà oṣù fúnfà.
1: Àmàláìka gbogbo màláìka Tọ́lọ́run ní pátá wọ́n tò lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún àti lẹ́gbẹ̀ẹ́ ọ̀s si fa won ti fi dale ara si olorun
0: ya tasiruna fi samahi liruhika
1: won ti pale mo pe mi wa nabi o koja loni oni lo fa ye le
0: wa bi wa buli jilani qadifu ti ati
1: ati si gugu le pa jenna kale igbo wa nabi lo kokko wo
0: wa li o bi kulli aqati tasayyalati
1: ati si gugu ya ra kokkan lo so pelu awon bi to da awon bi ajenna ibe ni wa nabi o de si
0: ya tasiruna liruhika
1: won reti pe mi wa nabi o gunke loni mi lo ku laye loni
0: fa qala nabi o ale salatu wa salamu ala amudulillahi wa bila amen
1: nabi ba ni mo dupe se tolorun fe se fun mi nu itolorun toju kale fun mi nu wo jibrilu mo dupe allahumma salli salata musina ala sayyidil musinin
0: allahumma salli

0: salata mosina ala sayyidili mosinina
1: la mi ba tun bi jibrilu pe wo jibrilu na ma bo
0: ala basili jibrilu kayfa takunu mati yawm alqiyama
1: wa nabi wo jibrilu salaye fun mi ki lolohun se ki lo pa lesi kale ki lo toju kale fa won ijo mi
0: ala
1: jibrilu ba pe
0: o ba si hu ka ya rasulallah
1: te salaye ti olohun ni ki won se leto kale fun o
0: inna la taala
1: oba to ni gugu aye
0: ala inna urimtu aljinal aramtu aljinal ala sayyidil anbiya
1: o ti se le won fun gugu
0: ata tadi khula ummataka
1: o ti sele won fun gugu ojo tin be laye gugu oran tin be laye gugu esin tin be laye won ni wa janna saaju awa ajo anna muhammad
0: fa qala nabiyyu alai ala ana toba qalbi
1: oni ala ana toba qalbi emi mi bale bo wa ipe pale mo tolorun pale mo fun mi yin na lede awon jama mi o to
0: wa sallu wa salla gami
1: ibanu je pe ni ra awon ijo mi mo indiku le mi pelu nti mo gbo yi
0: summa qala nabiyyu
1: anabi ba pe
0: ya malaku mauti
1: wa malaika ku
0: uduru mi ni
1: summa mi ni
0: fada la yu ali yu qabida ru au
1: ma bo wa gba emi tolorun wa gba lo
0: la kala ba baraka ru ni usurati
1: igba to di pe malaika ku to ki anabi mele to bere si ni gbe mi lorun anabi
0: balaka ru ni usurati
1: igba to wa di pe emi anabi wa de bi eri dodo
0: ala nabi yu ya jibrilu
1: anabi ba ke oluwa jibrilu
0: ma sadu maratil mauti
1: ala nimi ya jibrilu
0: ya jibrilu
1: wo emi
0: ya jibrilu ilu
1: won ni olo won si mi time mi fi bale
0: ya jibiri sadu ma tuli maoti
1: ni ara ni mi emi lo fe bolorun mi yi won yo won yo pelu pele pele jibiri lu ba pe
0: afa ali jibiri lu wa ji aku yo
1: eh jibiri lu ti woju anabi o ri koju yo se wo jibiri lu na ba goju se gbe kan inu re baje mo bo
0: fa qala nabi
1: anabi ba so fun jibiri
0: akata anaso ila waji
1: ese to kaju o si wo mi ma
0: bala
1: jibrilu ba pe
0: allahi
1: wo re olohun
0: man
1: ya abiballahi
0: ya abiballahi
1: wo ni atori edaye
0: ya abiballahi
1: wo ni afise rere
0: ya abiballahi
1: wo tolorun feran gbeda ni keni lo
0: ya abiballahi man
1: tani
0: man
1: taloluwe
0: man
1: ninu eda olohun
0: man
1: babo
0: yatiku man yutiku qaliba o ayan suraila wajika
1: talole wo oju re pelu botiri taloluwe to to be to wo wa nabi pe oju re yo se wo ta ma wo
0: wa ta fi zakati limoti
1: lati puto ko ka ku lowo ti malaika yu emi lara re talo to be ti wo oju re wo na muhammad Bobo
0: fali yu gazale aliyu
1: eh gba to wa di pe won gba emi an won gba emi anabi emi ni nbo anabi wa ni so tananu ni ama o asole ti so le
0: fali yu gazale aliyu
1: malaika ba ti gbe mi lorun mi tan eni kale o wu mi
0: wali esubu ima alfadilu ibnu abasi
1: ibnu abasi fadilu ibnu abasi ni ko ma bomi si ba mi ba li ba ti wu mi lowo
0: wa ka falu ni fi siyabi in shitum
1: baba wi e u ti ku bala mi na fi simi ko se nkankan
0: fa iza ka salitumu ni
1: baba wu mi ka e ma wu le wa so kan ki e fi ti be lorun mi na
0: taune ala sariri fi beti asa
1: Baba wo mi ta ta mi se ri bed mi e fi mi le ni bi ti mo ku si na
0: summa
1: le ta ba se be
0: o ri jo ani sa ta
1: e ta mi le fu mi ni bi sa ju die e fi mi ni kan le pelu olohun die e fi mi le nu le
0: fa walu man yusalli alayya
1: allah
0: asa wa jalla
1: akoko ni to koko kirun si mi la baba wo mi ta o na olohun ko da gugu aye Allahu
0: Allahu
1: oba to da mi
0: asa wa jalla
1: jo sure to ran mi ni se ati gbe mi lorun mi ati ko ti reke
0: Allahu
1: Allahu ni
0: asa wa jalla
1: to ko ko kiru se mi anabi la
0: Allahu
1: Allahu ke fure
0: asa wa jalla
1: ka mi lo si wu lo ni ma bo la
0: so ma ji
1: o ni kiru si mi la
0: so ma jibrilu
1: ai ba ron ba pari ti jibrilu o akiti
0: so ma mikailu
1: baba ya mi
0: ẹsẹ̀ wá fi lù.
1: Ọmọ yẹ ẹsẹ̀ wá fi lù kírun
0: sẹ́. Súnmọ́ àmàlákù yìí máa ó ti máa jùnú ní ẹ̀.
1: Gbogbo màláìkọ̀ ọlọ́run pátá wọ́n gbọdọ̀ débi òkú ẹ̀mí ànábì kọ́ wá kírun sí mi la. Wọ́n tó bẹ́ẹ̀ wọ́n fi àfihàn ọlọ́run lẹ̀ wọ́n wá kírun sí mi ànábì la. Má bọ̀.
0: Súnmọ́ ìdí òyò aláìyàfọ́rọ́jà
1: aláìyà ẹwà wọlé
0: kọ́mí
1: àti gbogbo àwọn mùsùlùmí
0: fasọ́lù aláyà
1: ẹwà kírun sí mi la.
0: Fala máa sẹ́mi ń fi ọkọ̀ nàbí àlẹ́ ìsáyàtú wa sálámù.
1: Nígbà táwọn èèyàn gbọ́ pé ànábì ń dágbére ń sọ fáwọn èèyàn pé òun ti lọ.
0: Bá kú ọ̀bùkà ṣẹ̀dídà.
1: Gbogbo àwọn mùsùlùmí mọ́sálásí ànábì Madina ọkùn ọ̀fẹ́ ya.
0: Bàbá ká ọ̀bùkà ṣẹ̀dídà.
1: Kálukú bá káwọ́lẹ́rí wọ́n bá sunkún pé ẹ́ ànábì bá fà wọ́n lẹ̀.
0: Pálú.
1: Wọ́n bá pé.
0: Yá rọ́súlà láì.
1: Ìwọ òjíṣẹ́ ọlọ́run.
0: À ń ta rọ́súlù náà.
1: Ẹ wọn náà láṣíwájú wa wọn lòjíṣẹ́ wa. Mabọ.
0: Wàsámúlù ìjàmáà náà.
1: Bá ti kọ yí ìwọ náà ló kó wa jọ ta láàmà tẹ̀lé báyìí.
0: Wá sólì ìtọ́ àánú àmúrí náà.
1: Wọ́n là kò rí ọ̀rọ̀ wa bá ìwọ lọ jẹ́ àṣìṣe nítorí wí látẹ̀lé ta látẹ̀lé.
0: Fáyìsá sàábùtà aná fáyìlá nàrí jíhùn.
1: Ibẹ̀ bá lọ yóò lẹ́dẹ̀ ẹni dágbére ni fáyìsá sàábùtà aná ẹ bá kò lọ́dọ̀ wa.
0: Fáyìlá nàrí jíhùn.
1: Ìjọ wò lẹ́dẹ̀ adúwò lẹ́ padà. Bọ́bọ̀.
0: Fakọ́lá nàbíyù.
1: Àdébí bá pé.
0: Tàkìtù fi kún àlẹ́ ìmọ̀-àjà.
1: N lọ amẹ́lílọ́ ti lọ ìfilẹ̀ lásán mo fi tọ́ dálẹ̀ fún yín.
0: Wàtọ̀rí ikọ̀ tí ìlìbẹ̀ idọ́.
1: Mo sì ti tọ́jú mi mo ti tọ́ yín sójú ọ̀nà tọ́tọ́ tẹ́ mọ rìn tẹ́ fi pàdé àánú ọlọ́run.
0: Wàtàrà kítúnlẹ̀ kò wá ìṣe ni.
1: Mo sì ti fi wá sí méjì ilẹ̀ fún yín tọ́ pé wá sí méjèèjì náà ó tó téèyàn filẹ̀ fún yẹn.
0: Àná ti kú.
1: Ọ̀kan sọ̀rọ̀ nínú wá sí tí mo filẹ̀.
0: Wà sọ mi tú.
1: Akún olè sọ̀rọ̀ òun dákẹ́.
0: Fàná ti kú.
1: Ẹ̀rẹ́ yìí ti ń sọ̀rọ̀.
0: Wà á kú wá.
1: Ọlọ́run ti fọ ànábì fọ Alukoran ilẹ̀ fún wa. Ànábì fọ Alukoran ilẹ̀ bọ̀.
0: Wà sọ mi tú.
1: Ọ̀rẹ́ yìí ti tọ́ dákẹ́.
0: Iyá ni má.
1: Òun náà ni kú tẹ́mi ànábì kú lọ yìí.
0: Fáyìsá àsìkálà Alẹ́kùn Amiran.
1: Èyí tẹ bá rí kọ́rọ̀ yín fẹ́ ń dàrú nínú ẹ̀yìn ìjọ mi.
0: Fàríjì wọ ilẹ̀ Alukoran wá sùn náà tẹ wà sùn ọ̀ọ́lì.
1: Ẹ lọ gbé Alukoran abikẹ lọ bí sunan mi ànábì ẹ mọ̀ ń tọ́kàn tẹ́sẹ̀. Ẹ dákun ẹ pé sallallahu alayhi wa sallam. Ànábì ni ẹkún táwọn sàábẹ̀ sun jọ náà gbogbo wa náà látún sun yìí. Ìbànújẹ́ ẹjọ́ náà bó ti tó lẹ́mìí àwọn sàábẹ̀ ó tún kó sáwa náà lẹ́mìí lónìí. Ọlọ́wọ́ wọlé ní Mahama gbogbo wa ta pèsè yìí lónìí àníṣeríbú. Yóò wọlé abá ànábì ti tó oríwọ onígbèdánù. Yóò wọlé pé mọ́lúdì ànábì ẹni tó jẹ́ ìyá tó báyìí ọmọ kan ló fi sáyé. Ní ọmọ méje tá ànábì bí gbogbo wọn ló gbé sí lójú ẹ̀mí rẹ̀. Ẹyọ kan òun náà tó wá fi sáyé obìnrin ni. Ànábì bá ànábì kan fún Fátímà pé mo sunkún mọ́ bá bá pé ogójì ọjọ́ tí n bá kú ìnìkọ́ wa bá mi. Àwọn tó wá filẹ̀ náà ni Mazaa Takulu náà.
0: Mazaa Takulu náà ìsìnkú ọ̀lànàbí làkọ́. Mazaa Fàálì tóun wà á tóun ákìwù líwù màmí. Mazaa Fàálì tó wà á tóun ákìwù líwù màmí.
1: Mazaa Takulu náà.
0: Mazaa Takulu náà.
1: Yóò tá a bá pàdé ànábì kílẹ̀ mi pẹ̀lú rí òwì.
0: Mazaa Takulu náà.
1: Wọ́n tó ń pààyàn bọ́ bá pàdé ànábì kílẹ̀ òwì.
0: Mazaa Takulu náà.
1: Wọ́n tó ń pa tèyẹ́ jẹ́ bọ́ bá pàdé ànábì kílẹ̀ òwì.
0: Mazaa Takulu náà.
1: Àṣìbí ni ọmọ ìgbádùn láyé ọ palẹ̀ mi ríire fún ọlọ́dọ̀ ọlọ́run ọ wá ire ríire náà ṣe dáadáa kílẹ̀ òwì.
0: Mazaa Takulu náà.
1: Wọ́n lọ́wọ́ tó ń fowó pààyàn kílẹ̀ òwì.
0: Mazaa Takulu náà.
1: Wọ́n lọ sí tó ń bínú kólówó náà dùn lọ sí kílẹ̀ òwì.
0: Mazaa Takulu náà.
1: Káwọn yẹn bẹ̀rù agbára mọ́ la.
0: Mazaa Takulu náà.
1: Ẹ fagbára yẹn fi bá yẹn jẹ.
0: Mazaa Takulu náà.
1: Ẹ fowó yẹn fi bá yẹn jẹ.
0: Mazaa Takulu náà.
1: Ẹ fàṣẹ yẹn fi bá yẹn jẹ.
0: Mazaa Takulu náà.
1: Ẹ kókó yẹn fi bá yẹn jẹ.
0: Mazaa Takulu náà.
1: Ẹ fàṣẹ yẹn fi bá yẹn jẹ.
0: Mazaa Takulu náà.
1: Ẹ fi ìmọ̀tẹ́ ni ẹ fi bá yẹn jẹ.
0: Mazaa Takulu
1: náà. Bá bá pàdé ànábì kílẹ̀ òwì.
0: Ìsìnkú
1: ànábì mi ni iwo ni emi na ni mo ku nitori keyan ma ba
0: ma safali to wa to
1: ero le o ba le o
0: safali to wa to ero le o ma me
1: ma ba ni bo le ti sejo won anabi si e ya va ma sa takulu ne ki le fe so bo le pe se yan muhammad moludi la se yi irun to ye ka ma gbo nbe la gbo yi adawo daye awon yen pe mi moludi emi lo nitori pe baba lo be abaluje kun be ni isata nabi si o se yo awon sabe 17 na ije ko ta nko to ye ka ma ko bi moludi la ko baba lo moludi mi ibanuje la fi ku la suba aba wa se so li we ta se yo ni ja se mo
0: amen
1: yo wala aye eyan to sanfani la roro ti mo so yi aba wa so lu aranu olohun ni je subu
0: amen
1: alapo se ami
0: amen
1: gbo awa ta duo ti won ta ni oni baje olohun ni je ti wa na baje
0: amen
1: gbo je adu olohun ni jo tu
0: amen
1: ilu dada ni olohun ni jo tu
0: amen
1: gbo aye eyan olohun ni fa buru se wa
0: amen
1: ala la ilaha illallah
0: amen
1: ebi ko si to ku ma adu ana ni oro olohun la ti gbo yi gbogbo aye yen ta gbe soro debi afa mahamudu ya so ibale ami
0: ya so ibale ami
1: gbogbo ibanu je re bo ti le wo to olohun ku tanu lale
0: ya so ibale ami
1: lo wala bibi ati kuku anu muhammad olohun ti ibanu je re yo ti wole loni
0: ya so ibale ami
1: wo to ri dunun le ri omo re loni olohun yi pada
0: inale mamu farijo
1: ani to ku ewule ibanu je mele olohun du onu loni
0: abusi bi rairi pa ena li farija lau
1: adawo tawo eyan lo ni ku be ni lo ni ti mo soro yo olohun yo ku be
0: ya saki adiki
1: eh wo to n pariwo ni a to le wu fun yan
0: tesi ku bi ma kutibati ba yo di tabidiki asibu kan lau ya fati al khairi o so ina bi maksadira fa ina ma ki so danao bele o bele la fa ina ma ki so dala bele o bele
1: la ba wi ba fa mi ti ma wi baba gbendo ma yo ni ya fati al khairi
0: ya fati al khairi
1: o gbe n tan fe ko ri o ma tele yin yo tele yin
0: ya fati al khairi
1: eni wa sikiti
0: ya fati al khairi
1: ara o ni ni
0: ya fati al khairi
1: eni fi banuje lo
0: ya fati al khairi
1: aye yin o ni daru
0: ya fati al khairi
1: eni sewon
0: ya fati al khairi
1: eni ku so wa
0: ya fati al khairi
1: o
0: lo ya bi ma ki so di na o
1: ti fe ko yin ori lale yin ko ma ri be
0: fa ina ma ki so o su ri na
1: wo ti mo to wo ro wo ra fun
0: o su ri na
1: wo to fe ko ni olowo ko
0: o su ri na
1: wo to fe ka o ma ri o yen won yen
0: o su ri na
1: wo to ti banu je re o na lo ja re yo ma da
0: o su ri na ma ki so di na
1: e ni fi ara sinu ku
0: o su ri na bi ma ki so di na
1: gbogbo n ta fe o ni pare mo
0: o su ri na bi ma ki so di na
1: ade o ti o le ku o laye lojiji ko ni bayi
0: o su ri na bi ma ki so di na
1: e na ma ki so da o
0: fili o bi la e fa ina ma ki so da na

0: ṣe láyé àbí kọ lọ wo gbogbo fídíò tí wọn ti ṣe kọ lọ gbọ kẹsẹtì èyí tí máa ń jò nínú ọrọ rẹ bọ bá mú ẹyọ kan nínú àwọn ọrọ wọn fi ṣe déédéé gbèsè ayé rẹ ó rí pínlẹ kan náà ọrọ yóò sì máa tò.
1: wà á tẹ̀sí àdùn àríjú rẹ̀ òbí ma ká ló yà kẹsẹ̀ bó.
0: aliyam
1: aliyam.
0: ẹ ọjọ́ níjọ́ náà.
1: láti mú ẹ̀yà àfúwá yìí.
0: ìjọ tí atẹ́kùn gbà dé atẹ́kùn ti gbé ni lọ tí ìgbà gbé ni padà wá mọ́ ó gbé oníwàṣẹ́ ẹ̀gbẹ́ yìí lọ.
1: wà á tún kẹ́rù aliyam.
0: ọjọ́ ta wí.
1: aliyam.
0: ọjọ́ náà.
1: aliyam.
0: ó burú fún pọ̀ fún gbogbo ìlọrin.
1: aliyam.
0: ó burú fún pọ̀ fún gbogbo nàìjíríà.
1: aliyam.
0: ọlágbá fún gbogbo àgbáyé.
1: aliyam.
0: ọjọ́ ìbànújẹ́ ni ẹ.
1: ó ti mú ẹ̀la àfúwá yìí.
0: ọjọ́ tí wọ́n ti ẹnu oníwàṣẹ́ ẹ̀gbẹ́ yìí pa é pé ìtọ́ sọ tó.
1: wà á tún kẹ́rù láti mú ẹ̀la àfúwá yìí.
0: wọ́n retí mi lẹ́kọ̀ọ́ ńlọ sọ̀rọ̀ ọlọ́run ni mo dá ọ lákẹ́.
1: láti mú ẹ̀la àfúwá yìí.
0: ìrìnwó retí mi ní kánú ńlọ ṣe wá sí ọlọ́run ni mo dá ọ lákẹ́.
1: láti mú ẹ̀la àfúwá yìí.
0: wọ́n retí mi ní kaduna ọlọ́run ni mo dá ọ lákẹ́.
1: láti mú ẹ̀la àfúwá yìí. wà á tún kẹ́lí mu náà.
0: àyẹ̀dẹ́ ẹ̀.
1: wà á tẹ̀ sí àdùn àríjú lọ bí ma kà ló yà fẹsẹ̀ wo.
0: ọlọmọ wa bí wọn náà wọn tún wò ní ibi oníwàásí àgbáyé ọmọ ọrọ sọ bí oníwàásí àgbáyé ó ti ẹ nílà ká ibi oníwàásí àgbáyé èjì tẹ ni mú.
1: èjì tẹ ni mú.
0: ẹ
1: ìtẹnumọ ọkàlẹ àti.
0: kí ló ṣe ọ.

0: tẹ́ ń gbọ́rọ̀ tẹ́ ń gbẹ́dọ̀ kéde orí ni wa o àwa láwọ̀ dúdú ọ̀hìn kábà nílé olúwa náà nu aṣọ rẹ̀ dúdú. Ẹkọ ojúmọ ò nílé lóko pẹ̀lẹ́yìn òdìdá ti ń gbohùn mi.
1: Nínú ayé irú orí yẹn dà nínú ẹ̀.
0: 6:35 a.m. náà láwà yìí láti àpẹ̀jùmọ́ láti àsìkò sàárì náà láti

0: láti ṣàmù.
1: Ẹ wá sọ nígbà òwe ètò lọ́lọ́kan ọ̀jọ̀ kan fún títa àwẹ̀ ramadana tó ń lọ lọ́wọ́ lọ́dọ̀ wa ń bí. Bó ṣe ká máa pe ìrun láwọn àsìkò ọ̀run ni.
0: Ó dájú mu ọwọ́ mi agbárẹ́.
1: Bó ṣe ká máa fi wá sí ọlọ́kan ọ̀jọ̀ kan sí. Ó ṣe àwọn orin lọ́lọ́kan ọ̀jọ̀ kan náà ni. Ó ṣe ìtí a lè ṣe. Gbàbí mọ́ gbàbẹ̀, gbàbẹ̀ mọ́ gbàbí. Ó síbi tí ò gbà wá o. Ọmọ ọ̀lẹ́nìkan náà la yọ̀gbà. Ibi gbogbo náà lọ́gbà.

0: gbàgbé àwọn tá a fi ṣe wàásù fúnra wa láàárọ̀ yìí tẹ́lẹ̀ ká tó fi wá sí amẹ́rùjà síyẹn sí ká sọ pé ká máa lékún níṣẹ́ olóore lásìkò àwẹ̀ yìí torí pé aládìpele ẹ̀sán lọ́lọ́run nínú oṣù dáwà yìí adìpele ẹ̀sán adìpele ẹ̀sán adìpele ẹ̀sán oṣù yìí ẹsẹ̀ yìí ẹsẹ̀ tá a wà yìí gbogbo ẹsẹ̀ tá a bá ti sá fún lásìkò àwẹ̀ yìí ká má tún padà lọ bá mọ́ ìyún tá àwẹ̀ bá lọ tán gbogbo bá a ṣe ń ṣe dáadáa tá à ń ṣàánú tá à ń sore lásìkò àwẹ̀ yìí bá àwẹ̀ bá tún lọ tán náà ká tó tẹ pa mọ́ ká tẹ pẹlẹ mọ́ náà ní ṣíṣe náà ni o.
1: pálókun kò sí ní tí o lè fi tọrẹ àwẹ̀ wá bí kò kẹ́kọ̀ọ́ nínú owó wọn fún ẹ kí.
0: ó tún sọ̀rọ̀ mo tún mọ ọ̀rọ̀ jáde nínú bíbélì. nígbà tí jésù tó ń bá àwọn disciples rẹ sọ̀rọ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ àwọn ọmọ lẹ́yìn jésù kristo olúwa wá sọ tó ń sọ fún ọ wípé ẹyin tó jẹ́ pé nígbà tí ebi ń pa mí ẹ̀fún mi lóúnjẹ ebi ń pa mí ẹ̀fún mi lóúnjẹ ògbẹ́ngbẹ́ mí ẹ̀fún mi lómi. ọ̀hìn mo wà ní orí ìdùbò láìsàn ẹ tọ́jú mi ẹ wò mí sàn ẹ tún wá kí mi nílé ìwòsàn mo wà lọ́gbà ẹ̀wọ̀n ẹbẹ̀ mi wò nígbà tí ń rí nǹkan kan jẹ́ ẹ̀fún mi lóúnjẹ mo wà níta nínú òtútù ẹ̀yin mú mi wọnú ilé yín ẹ sì daṣọ bò mí ayé ẹ gba pọ̀ tún olúwa lọ ẹ máa lọ sí paradísì ẹ máa lọ àlòjọ náà. àwọn tán lọ́gbọ́n tán lóye nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá ń bí pé ìgbà wo làwa rí ọtá ṣe àwọn nǹkan wọ̀nyí fún ọ ní ìgbà àtẹ̀yìn tẹ bá ti ń ṣe é fún àwọn ọmọlàkejì yín èmi náà lẹ ṣe fún gbogbo orí tá a bá ṣe ọlọ́run náà là ń ṣe é fún ọlọ́run náà là ṣe fún ọlọ́run náà lọ́ba aládìpele ẹ̀sán tí ó wá dá ẹ̀sán wá padà fún wa yóò sàn án alẹ́ sàn dáadáa ẹni mi ti ń jẹ́ kásà máa ṣe dáadáa ẹ jẹ́ máa ṣe dáadáa lóòrèkóòrè ẹ má jà ya orójú ìyá sọmọ lóore o ká a bá sì sóore fún èèyàn dúdú ó lè jẹ́ èèyàn pupa ọlọ́run lò tí ó dá padà. ọ̀rọ̀ mi ò yé yín.
1: àmì-ẹ̀kọ́ stéètì a máa kọ́ mọ́ra.
2: ìgbà ọdún kan àmì-ẹ̀kọ́
1: ni ká ti ṣàmùsùn.
2: ìgbà ọdún kan àmì-ẹ̀kọ́.
0: ó ṣe ń tá àbí sẹ̀sán dáadáa ju dáadáa náà lọ. sáyìn jésù kristi olúwa ó tún wá sọ fún àwọn táwọn àlápò sí ó láwọn náà dàbí ewúrẹ́ àwọn takọ̀ tó náà dàbí àgùntàn tó ní wọ́n máa lọ sínú párádísì lọ́wọ́ ọ̀tún olúwa àwọn takọ̀ sí ó dàbí ewúrẹ́ ṣe é mọ̀ pé ewúrẹ́ ní í gbọ́ràn ó ní ká máa gba inú náà ìlérú lọ lápò sí wọn kátó lọ́wọ́ ọ̀wọ́ tẹ̀lera wọn lẹ́yìn ó wọ́n sọ fún ọ wípé torí pé ebi ń pa mí ẹ̀yìn òfun mi lóúnjẹ ògbẹ́ngbẹ́ mí ẹ̀yìn òfun mi lómi mú mo wà nínú òtútù níta nílólórí mo ya homeless ẹ ò sì pè mí wọnú ilé yín mo wà lórí ìdùbúlà ẹ̀ ń bí àwa náà ṣe máa ń wà ní ààyè dáàrí bánà lóríṣiríṣi táwọn èèyàn máa bẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́ kánsà mẹ́nìkan jẹjẹrẹ mẹ́nìkan wọ́n fẹ́ gbé lọ ilé òkèrè ìlú òkèrè lọ tọ́jú owó tí wọ́n sì fi lè tọ́jú irú ẹni báyìí kódà ẹnìkan ṣoṣo gíogí ó lè gbé tí ó tún ṣe àṣẹ́kù tó jẹ́ pé àgbọn àgbẹ̀ ọlá ń bẹ lọ́dọ̀ ọrú wọn ó ṣe wá wà lọ́dọ̀ wọn tó àwọ̀ mọ́jú ni wọ́n máa ń worú àwọn bánà bẹ́ẹ̀ á ní kò sí nǹkan kan mi ò jẹ́ jésù kristi olúwa wa ń bá yín sọ̀rọ̀ àwọn tí wọ́n wà lọ́gbà ẹ̀wọ̀n náà táwọn èèyàn wa tá àyè lọ́ọ̀bẹ̀ wò táwọn tá a wà tá a ní tá a ní lórúkọ rẹ̀ tá a ní kí ni wọ́n ń pè ná fírídọ̀mù àyìn tá a ní fírídọ̀mù tọ́lọ̀ ń fún wa ní fírídọ̀mù tá a ní àǹfààní láti lọ bẹ̀ yàn wò táwọn ò sí láhàámọ́ ọlọ́run ò ní jẹ́ kí èmi àtẹ̀yìn ká wà láhàámọ́ táyìn torí pé ayé ní kọ̀rọ̀ tó pọ̀ ọlọ́run bọ́ ọlọ́jọ́ òní ò ní fi èmi àtẹ̀yìn sí kọ̀rọ̀ ayé o.
1: ọba orí gbọ́lára tó fi ṣe jogbó sórí mi lórí.
0: báà ní mo wà nínú àtìmọ́lé ní kugun ẹyin ò sì bẹ̀ mí wò kódà ẹ̀sán náà ni bí mo ṣe lè jáde ń bẹ̀.
1: wọ́n ló ń gbé wa rè orí ọ̀dọ̀ bàbá.
0: ebi ń pa mí ẹ̀fún mi lóúnjẹ ògbẹ́ngbẹ́ mí ẹ̀fún mi lómi ò bó ń ṣàìsàn ẹyin ẹ̀ sì bẹ̀ mí wò nílé ìwòsàn kódà ẹ̀ tọ́jú mi.

0: ẹni tí ó
1: mi ma ṣe kọlà fi lówó lọ́wọ́.
0: Mo rẹni tí ó ní ẹsẹ̀.
1: Wàhálà ìkéṣe mi ma ṣe ò tó bá ṣe pé ìlàkàkà àti wàhálà ṣíṣe lè yẹn fi dolówó dọ lọ́rọ̀ ni. Àwọn àbò tẹ́ máa ń la gbin àwọn ni wọn fà lówó lọ́wọ́ jù láyé. Ṣùgbọ́n Ọlọ́run ní ń pín o.
0: Ní àlò làbú mò kó.
1: Ọlọ́run ní ń pín o.
0: Forí mẹ́ran ní sàṣọ.
1: Ọlọ́run ní ń pín o.
0: Bákẹ́.
1: Orí làáfí mẹ́ran láwo.
0: Adébá.
1: Ọlọ́run ní ń pín.
0: Adájọ́.
1: Wọ́n bá bú sọ́dọ̀ yín Ọlọ́run náà ló bú síbẹ̀ o.
0: Báyìí.
1: Ṣé wá ṣe fún ti ara yín nìkan kì í ṣe fún ti ìdílé yín nìkan ni.
0: Ṣé wá
1: rẹ̀. Ẹ o kó sọ́dọ̀ yín ni ó fìjẹ́ mú àwọn ẹlòmíì náà sọ́dọ̀ yín ni o. Jésù Kristì wá sọ pé ẹyin náà ẹ máa gbanú náà ẹlẹ́rù lọ. Wọ́n wá ń bílèrè pé ìgbàwó lọ́wọ́ nínú àwọn nínú àwọn ipò tó sọ èyí tó làálẹ̀ yìí táwa táwa ò sì bẹ̀rọ̀ wò táà fún olóúnjẹ táà gbà ó wọlé. Táà gbà ó wọlé. A ò fún ọlọ́mi mú. A ò yẹ ọwọ́ a ò ṣàbẹ̀wò sí ọ nílé ìwòsàn àti inú ọgbà ẹ̀wọ̀. Wọ́n wá ń sọ pé torí pé ẹ̀yin kì í ṣe é fún àwọn ọmọ ìyá yín. Àwọn ọmọ ìyá yín àwọn ẹnì kejì yín. Torí pé ẹ̀yin è ṣe é fún wọn ẹ ò ṣe é fún mi náà ni o.
0: Bàbá
1: ara mi ò yé yín.
0: Ẹni àrò.
1: Tó túmọ̀ sí pé gbogbo oore tá a bá ṣe fún ẹ̀dá ọmọ làkejì wọ Ọlọ́run náà la ṣe fún o.
0: Adé tó ń bẹ̀rí. Tó ń bẹ̀rí fún tó ń ṣètò àlè forí olóríde. Orí ni yẹ kí o má di ìrù ọ̀rá.
1: Ọlọ́run ló fi ìjẹ́ mú àwọn ẹlòmíì sọ́dọ̀ rẹ o. Kì í ṣe mímọ̀ ṣe rẹ o. Lówó tá à ń wò ibi pọ̀. Báyìí. Tọ́lá tá à ń wò ìlò fi pọ̀. Báyìí mímọ̀ ṣe rẹ kọ́ o. Tọ́ bá ṣe pé ti mímọ̀ ṣe ni. Wọ́n yẹ máa wo àwọn àbejì ni.
0: Gbogbo bí
1: wọ́n bí wọn lọ́jọ́ kan náà. Ikọ́ sì tún lówó lọ́wọ́ jù kan lọ. Kódà ẹ̀mí kan tún lè gùn jù kan lọ. Ọlọ́run ní ń pín o. Lọ́jọ́ bí wọn lọ́jọ́ kan náà ni o.
0: Orí lọ́wọ́. Kó sọ̀rọ̀ àwọn ayé máa gbà ó ní orí láhán. Gbogbo ohun tó bá ti.
1: Àwọn tí wọ́n bí lọ́jọ́ kan náà mi. Ẹlòmíì ò bímọ ìní ò sì ní rí bí. Ọlọ́run ní ń pín. Gbogbo làálàá kòkò kẹ́kẹ́. Làálàá kókó fẹ̀fẹ̀ ilé ayé ìlómọ. Ọlọ́run náà ní ń pín.
0: Ìyẹn ló ń bẹ níbi ibẹ̀.
1: Lórí ẹ̀ láti gbọ́dọ̀ fi nǹkan tó lọ bá pín sọ́dọ̀ wa sáwọn sọ́mọ ẹlò kejì tí ò sí lọ́dọ̀ wọn. Ọ̀rọ̀ mi ò yé yín. Nínú àwẹ̀ náà làwà yóò sùn lámúlámà oṣù yóò ẹsẹ̀ yóò ẹsẹ̀. Oṣù àdìpẹ̀lẹ̀ ẹ̀sán.

0: Ọlọ́run wa ní fi Ramadan ọdún yìí ṣe àṣemọ́. A ṣe ọ̀pọ̀lọpọ̀ Ramadan ayé lókè ìpẹ̀ nínú àlàáfíà. Àti èyí tí ń bọ̀ ní pàwà lórí ìdò bólé àìsàn ẹ̀ sàmì ẹ̀gbẹ́tọ̀ àjọ àmì. Adéyinka tó ti dé aláwọ̀ ìjánu. Ẹjọ́ rọ̀ ń lọ́rùn púpọ̀ oje. Mo ń fi àsìkò yìí tàdúrà. Ọlọ́run oṣù tá a wà. Ọlọ́run wa gbàdúrà àwọn alátìlẹyìn wa. Àwọn alátìlẹyìn wa wọ́n gbọ́dọ̀ wálẹ̀ mọ́ láíláí. Òkè lókè ni kí wọ́n máa wà. Torí pòkè lókè náà lọ́wọ́ fún ní gbé o. Òkè lókè ni kí wọ́n máa wà. Bẹ́ẹ̀ ṣe ń sọ́dọ̀ tiwa làwa náà ń ṣe é síbò mi. Ọlọ́run ó ń sàn ní o. Àyìn bẹ́ẹ̀ ṣe ń bù fáwa bí òkun. Làwa náà tó ń fún àwọn èèyàn bí ọ̀sà láń fún wọn bí odò kéékèèké. Làwa sì máa ń bẹ Ọlọ́run fún yín kí Ọlọ́run kó bu ọlá àgbọ̀ngbẹ sí ọ̀dọ̀ yín kó bù fún yín bí òkun kí ẹlẹ́ máa bù fáwa náà bí ọ̀sà tàbí bí odò kéékèèké. Káwa náà ká tó lè máa fún àwọn èèyàn náà ní ẹyọ. Lọ́ra àwa náà yí pàkà mọ́ bó ṣe ń dọ́dọ̀ wa làwa náà máa ń fi títà. Torí pé orí Ọlọ́run sá ṣiṣẹ́ sí Ọlọ́run ni tá fi ń fún àló. Orí Ọlọ́run ni ẹ̀kẹ́ ẹ̀dẹ́ náà sì. Bórí kan bá sun wọn á ràn gba ni.
1: Ẹṣẹ́ sùn bí ni apẹ́lógún kó má ṣàbà mọ́ wíwá yẹ.
2: Orí kan tó sun wọn tó ràn gba.
0: Gbogbo ẹ̀yìn alátìlẹyìn wa nílé lóko pẹ̀ lẹ́yìn odi.
2: Ìpalẹ̀ bí agbada.
0: Bàtà Ìlàmídì látọ̀wọ̀ Lóńdó State Mádám Fúnmi Kẹ́mi láti ìlú Ìbàdàn.
2: Kúlò kátọ́rọ́.
0: Ọmọọba Ládìgbò Olùmú Ìdínì Adékúnlé Adégòkè Iṣẹ́ Aka Abiodun Evangelist Moses Àkàdé Akíntúndé. Gbogbo àwọn tí a nínú Ọ̀yọ́ Àtibá Unity Forum bàbá mi Fàtà Ìbàndélé Olúṣọlá. Lámẹ́ríkà ọmọ Ọlọ́yọ̀ Aláàfin Òjò Pásẹ Kẹlẹ̀mọdé ọmọ àti.
2: Kúlò fẹ́.
0: Ara Ashiru Amadu Adeniyi Afa Glows ní Ethere Multipurpose Venture nílùú Pàpó.
2: Ó máa fọlá pé ìtàn kò ní rí aláàánú.
0: Afọlábí Nurudeen ní Alaro láti orílẹ̀-èdè Libya.
2: Kò ní.
0: Artist Michael Awusola Michael Angelo láti ìlú Abuja. Bàbá mi dáadáa Bashiru ọmọ Adeniran. Ọmọ Ọ̀yọ́ tí wọ́n ń gbèlú Èkó. Arúmi Sálẹ̀ Gbẹ̀lẹ̀gbẹ̀.

0: àwa la ó jẹ́rí wọn.
1: Bó ṣe wù kọ́ ta ó pọ̀ tó àwa lájẹ̀rí wọn o. A ti gbà dúpẹ́ gbogbo ẹ̀yìn alátìlẹyìn wa. Bàbá bá a ṣírò ọmọ adẹ́niran láti ìlú Èkó ọmọ Ọ̀yọ́ aláàánú. Bàbá mi ṣàmínú ọmọ adé pọ̀jù lamẹ́ríkà. Èébù dọ́là. Adéyinka. Lamẹ́ríkà. Ṣàmínú ọmọ adé pọ̀jù. Ọ̀yọ́ ọmọ wọn lè rúwọ́ òjòkó. Agbẹ́dúdú orí òkè lù. Ọmọ àkọ́kọ́ gàgàrà tí ń kọ́ lè ru àgbè ní dájọ́. Bami lọmọ musu olomo aparan omo olora agogo de afegba lona to baba lọmọ ewu egudugbe to sonu lomo tani e mumu lo mi baba tani segbe egbe wure gbe wure agutan bolojo to to sonu lomo ani e mumu lo mi o baba tani segbe egbe ran gbe ran akoko gagara to sonu lomo ani e mumu lo mi baba tani segbe egbe egbe baba lọmọ ojura be sai ke o sojo bami to fopo loja to jare lepo awon yen ni gbataka se wo oko kile lepo ya ti e si amo ojura be sai ke o soje oni lu kan ilu kan mo ni lu kan ilu kan tin du gbo mu godo mu loju de oba baba dada nu lamerica fine saminu omo ade poju ebudola ati ba mi fata ibandele oluso la lamerica won won loyo ala fi ojo pase kere mo de o ma ti awon la nu wa nu aye ni bi ta tin to kolowo ko ki wo fo fo gba le ase ko le ba adija ko le ba da ojo pase kere mo de o ma ti awon la gbin gba do aran se npule le npule te le npule o gbodo je ti o gbodo tu da

0: àti ṣe bí ọyọ láàrí ọyọ ò ní ṣe bí bàbá ẹnìkan kan.
1: Sọ́n bó ti jù dé mí àti ṣe bí ọyọ online radio àti tìbí ara.
2: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ má yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajisebioyo online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ́ ń gbọ́ ìkànnì wa o, Ajisebioyo láàárí, ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnìkan.

0: tẹ́ ń gbọ́rọ̀ tẹ́ ń gbẹ́dọ̀ kéde orí ni wá o àwa aláwọ̀ dúdú ọ̀hìn kábà nílé olúwa náà nu aṣọ rẹ̀ dúdú. Ẹkọ ojúmọ ò nílé lóko pẹ̀lẹ́yìn odi tẹ ti ń gbóhùn mi.
1: Nínú ayé irú orí yẹn dà nínú ẹ̀.
0: 6:35 a.m. náà láwà yìí láti àpẹ̀jùmọ́ láti àsìkò sàárì náà láti bẹ̀.

ẹ wá sọ nígbà ọ̀wé ètò lọ́lọ́kan ọ̀jọ̀ kan fún títa àwẹ́ ramadana tó ń lọ lọ́wọ́ lọ́dọ̀ wa ń bí bó ṣe ká máa pe ìrun láwọn àsìkò ọ̀run ni bó ṣe ká máa fi wá sí ọlọ́kan ọ̀jọ̀ kan sí ó ṣe àwọn orin lọ́lọ́kan ọ̀jọ̀ kan náà ni kó sì tí a lè ṣe gbàbí mọ́ gbàbẹ̀ gbàbẹ̀ mọ́ gbàbí ó síbi tí ò gbà wá ọmọ ọlẹ́nìkan náà la àyè ọgbà ibi gbogbo náà lọ́gba lágbára.

0: Ọ̀hìn. Ṣé gbàgbé àwọn tá a fi ṣe wàásù fúnra wa láàárọ̀ yìí tẹ́lẹ̀? Ká tó fi wàásù àmìrùjà sìyẹn sí. Ká sọ pé ká máa lékún níṣẹ́ olóore lásìkò àwẹ̀ yìí torí pé aládìpẹ̀lẹ̀ ẹ̀sán lọ́lọ́run. Nínú oṣù tá a wà yìí, adìpẹ̀lẹ̀ ẹ̀sán, àdìpẹ̀lẹ̀ ẹ̀sán, àdìpẹ̀lẹ̀ ẹ̀sán. Ó sì rí ẹsẹ̀ yìí, ẹsẹ̀ tá a wà yìí, gbogbo ẹsẹ̀ tá a bá ti sá fún lásìkò àwẹ̀ yìí, ká má tún padà lọ bá a mọ́. Ìhun tá àwẹ̀ bá lọ tán. Gbogbo bá a ṣe ń ṣe dáadáa tá à ń ṣàánú tá à ń sore lásìkò àwẹ̀ yìí. Bá àwẹ̀ bá tún lọ tán náà, ká tó tẹ pámọ́ ká tẹ pẹlẹmọ náà ní ṣíṣe náà ni o.
1: Pálógun kò sí ní tí o lè fi tọrẹ. Àwẹ̀ wá bí kò kẹ́kọ̀ọ́ nínú owó wọn fún ẹ kí.
0: Mo tún sọ̀rọ̀ mo tún mọ ọ̀rọ̀ jáde nínú bíbélì. Nígbà tí Jésù tó ń bá àwọn disciples rẹ̀ sọ̀rọ̀, àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, àwọn ọmọ lẹ́yìn Jésù Kristì Olúwa wá sọ tó ń sọ fún ọ wípé ẹ̀yin tó jẹ́ pé nígbà tí ebi ń pa mí ẹ̀fún mi lóúnjẹ, ebi ń pa mí ẹ̀fún mi lóúnjẹ, ògbẹ́ngbẹ́ mí ẹ̀fún mi lómi. Ọ̀hìn mo wà ní orí ìdùbò láìsàn. Ẹ tọ́jú mi, ẹ wò mí sàn, ẹ tún wá kí mi nílé ìwòsàn. Mo wà lọ́gbà ẹ̀wọ̀n ẹbẹ̀ mi wò. Nígbà tí ń rí nǹkan kan jẹ́ ẹ fún mi lóúnjẹ. Mo wà níta nínú òtútù, ẹ̀yin mú mi wọnú ilé yín, ẹ sì daṣọ bò mí. Ayẹ gba pọ̀ tún Olúwa lọ, ẹ máa lọ sí paradísì, ẹ máa lọ àlòjọ náà. Àwọn tán lọ́gbọ́n tán lóye nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá ń bí pé ìgbà wo làwa rí ọtá ṣe àwọn nǹkan wọ̀nyí fún ọ. Ó ní ìgbà àtẹ̀yìn tẹ bá ti ń ṣe fún àwọn ọmọlàkejì yín, èmi náà lẹ ṣe fún ọ. Gbogbo oore tá a bá ṣe, Ọlọ́run náà là ń ṣe fún ọ. Ọlọ́run náà là ṣe fún ọ. Ọlọ́run náà lọ́ba aládìpẹ̀lẹ̀ ẹ̀sán tí ọ̀wá dá ẹ̀sán wá padà fún ọ. Yóò san ara lẹ̀ sàn dáadáa. Ẹnu mi ti ń jẹ́ kásà máa ṣe dáadáa o. Ẹ jẹ́ máa ṣe dáadáa lóòrèkóòrè. Ọ̀hìn ẹ má jà ya òrójú ìyá sọmọ lóore o. Tá a bá sì sore fún èèyàn dúdú, ó lè jẹ́ èèyàn pupa. Ọlọ́run ọdún lò tí ó dá padà. Ọ̀rọ̀ mi ò yé yín.
1: Àmì ẹ̀rùn stéèjì àmà àkọ́mọ́ràn. Ìbàdàn ọdún kan. Àmì ẹ̀rùn. Wọ́n ní ìkájì ṣàmùsù. Ìbàdàn ọdún kan.
0: Àmì ẹ̀rùn. Ó sì ń tá àbí sẹ̀sán dáadáa ju dáadáa náà lọ. Sáyìn Jésù Kristì Olúwa wa, ó tún wá ń sọ fáwọn tán wà lápò sí. Ó láwọn náà dàbí ewúrẹ́. Àwọn tá a kọ̀ tó náà dàbí àgùntàn tó ní wọ́n máa lọ sínú párádísì lọ́wọ́ ọ̀tún Olúwa. Àwọn tá a pò sí ó dàbí ewúrẹ́. Ṣé ẹ mọ̀ pé ewúrẹ́ ni èyí gbọ́ràn? Ó ní kán máa gba inú náà ìlérú lọ lápò sí wọn. Kátó lọ́wọ́ wọ́n tẹ̀léra wọn lẹ́yìn. Ó wá ń sọ fún ọ wípé torí pé ebi ń pa mí ẹ̀yin ò fún mi lóúnjẹ, ògbẹ́ngbẹ́ mí ẹ̀yin ò fún mi lómi mu. Mo wà nínú òtútù níta nílólórí. Mo ya homeless ẹ ò sì pè mí wọnú ilé yín. Mo wà lórí ìdùbúlẹ̀ ẹ̀ bí àwa náà ṣe máa ń wà.

Ọlọ́run bá mi gbogbo àwọn tó ti ń lò fúnra lọ́wọ́ mi mọ́jẹ̀ wọ́n wálẹ̀ láéláé o. Kò wá máa gbé mi náà sókè. Ṣé ẹ̀ tún gbàgbé pé mo ní ìdí iṣẹ́ ẹni náà látún ti ń mani lọ́lẹ̀? Kò mọ̀ ṣíṣẹ́ tí ò lè lání Ọlọ́run wà láì kò ṣíṣẹ́ tí ò lè lání Ai mọ iye àwọn tán ta worobo tán ta worobo tán ti dibẹ̀ dọlọ́lá dọlọ́lọ̀ dọlọ́rọ̀ ẹnu mi àgò wọ́n ti dibẹ̀ dọlọ́lá dọlọ́rọ̀. Bí Ọlọ́run bá fẹ́ sàánú èèyàn yóò máa wá lo àwọn nǹkan oríṣiríṣi ní sábàbí láti sàánú èèyàn látàrí àánú tí Ọlọ́run bá ṣe fún èèyàn. Kódà gbogbo afẹ́fẹ́ tí bá ń fẹ́ gbogbo oòrùn tí bá ń mú gbogbo òjò tí bá ń rọ̀ yóò sì máa rọ̀.

0: bá bá wa nílẹ̀ Yorùbá tó mọ̀ ní ọmọ ọ̀lẹ́ nìkan la Yorùbá. Ibi gbogbo báyìí náà ló gbà lágbára. Ibi gbogbo lọ́gbọ̀ lọ́pọlọ. Sì tí Yàsín wà láìtàlá Jésù Kristì Olúwa wa ń gbọ́. Ògún ń gbọ́. Ògún rèé ojúbọ rẹ̀ rèé o.
1: Ọjọ́ yìí tún lọ. Ọ̀sẹ̀ yìí tún lọ. Wákàtí yìí tún lọ.
0: Ẹyin tèmi, ìgbàwọlá bẹ̀rẹ̀ àárọ̀ yìí náà, ìgbàwọlá jísáyé làárọ̀ yìí náà. Tá a lọ, mọ́tẹ́lásí láfẹ̀ẹ́ túmọ́. Aago mọ́kànlá ló tó ti kù ṣáájú méje lórílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ yìí o. Mọ́kànlá àárọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà ó kù ṣáájú méje. Wà láì ẹ mọ dúró wo kò ṣe dúró wo bó ṣe ń lọ ní kẹ́ẹ̀mọ́ fún ní close market. Ọlọ́run ìní tó ti ń lọ nìyẹn o. Ìní tó ń lo odò ọ fẹ́ lọ.

0: àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ bàbá wa Sunny Sunny Sussex láti UK lọ́hùn tí wọ́n na ọ́ sí alánà wọ́n ní Adéyinka gbowó data aya mo fẹ́ fún ọ lówó data send account number rẹ hihihihi lówó bá wọlé ó ju owó data lọ owó ńlá ti ń dẹrù bòsì hihihihi ẹ ṣeun o mo dúpẹ́ o àì náà ní tán owó yín ẹ ní róńgbé sọnù bí ò ṣe bí ọmọ bàbá wa Sunny Sunny Sussex Odùọlá ọmọ Ògúndàrè ọmọ wọn nílùú Ìbàdàn lọ́yọ̀ọ́ ilé lọ́yọ̀ọ́ aláàfin òjò pàṣẹkẹrẹ lọ́yọ̀ọ́ ẹ̀mọ́bìnrin lọ́yọ̀ọ́ state wa hàn yín gbogbo ẹ̀ papọ̀ náà ọ̀yọ́ náà ni ọ̀yọ́ empire náà ni kódà àti Edo Ogun state ọ̀yọ́ náà ni gbogbo wa gbogbo wa náà láàmọ̀ pera wa ní ajíṣe bí ọ̀yọ́ láàrí ọ̀yọ́ òní ṣe bí bábẹ́ nìkọ̀ọ̀kan gbogbo wa ọ̀yọ́ ọ̀yọ́ ni mí ọ̀yọ́ lẹ́yìn ọ̀yọ́ méjèèjì lọ́pàdé ara wọn ẹyin báwo bá ara wo wọn á fi rùkẹrẹ kíra wọn wọn á fi rùyọ́ra wọn. Mo kì í tẹ̀sọ́tẹ̀sọ́ mo kì í tológun tológun ní gbogbo ibikíbi tẹ̀ ti ń gbọ́ ohùn mi. Gbogbo àgbà tá a ti mọ̀ wípé Ọlọ́run ọba ò ní sọ̀kalẹ̀ láti sánmọ̀ wá ran èèyàn lọ́wọ́ èèyàn kan náà ní ọ̀ràn sí yàn.
1: Yóò ràn mí lọ́wọ́ ni yóò ràn mí lọ́wọ́ ló ń bá mi ràn wọ́n.
0: Mo ka inú mo ka bíbélì kan ní

0: àánú àsì sèmi tí ń bá rí àwọn kan. Monday sọ́ọ̀sì ni wọn ní lọ ibiṣẹ́. Tuesday orí òkè ni wọn nígbà ibiṣẹ́ kankan lọ. Wednesday ẹ̀tún bá wọn lórí òkè. Thursday ẹ̀tún bá wọn lórí òkè. Jimọ̀ ẹ̀ bá wọn lórí òkè. Orí òkè orí òkè orí òkè orí òkè sáásá lójoojúmọ́. Ẹ̀dúná sẹ́ mọ́ ọ̀kẹ́ Ọlọ́run ni. Ó ń gbàdúrà fún iṣẹ́. Ó ń gbàdúrà kó lówó lọ́wọ́ ò gba ibiṣẹ́ lọ. Ojoojúmọ́ orí òkè. Ńbẹ nínú àdísì tàríkà pé níjọ́ kan Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ńgbà wọn kírun àṣùbà tán làárọ̀. Ó fi àwọn ọkùnrin tá à ń wí sínú mọ́ṣáláṣí òun lọ. Ńgbò tún di ọwọ́ pé òun ń kàtàrí ní àsìkò tán máa ń kírun ẹlẹ́ẹ̀kejì un. Lọ́bá tó bá wọn nínú mọ́ṣáláṣí lórí àdúrà náà ni. Ó tún lọ. Ó tún padà dé lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́tà máa ń kírun ẹlẹ́ẹ̀kẹta. Lọ́bá tún bá wọn lórí ẹni lórí àdúrà. Ọlọ́run wá fún àlówó. Ọlọ́run wá fún àlówó. Ọlọ́run wá fún àníṣẹ́. Ọlọ́run wá fún àlówó. Yà lọ yà lọ yà Kareem yà lọ yà Salam yà lọ yà lọ. Yà Rasak yà Salam yà Rasak yà Salam yà Rasak yà Latif yà Latif. Bó ṣe yọ kòbókù lọ yọ kòbókù sí wọn. Abẹ́rẹ́ àlele. Ẹ gbábi iṣẹ́ yín lọ ẹ̀yin ọ̀dẹ yìí. Ẹ gbábi iṣẹ́ yín lọ ẹ̀yin ọ̀lẹ́ àfàjọ yìí.
1: Ọlọ́run bá mi ràn wọ́n lọ́wọ́.
0: Irú wọn ni wọ́n mọ̀ jẹ́ káwọn èèyàn lérò pàdùn ẹ̀ gbà. Nígbà tẹ́ ń gbàdúrà tẹ́ ẹ̀ gbábi iṣẹ́ lọ. Níbo ni gbígbà àdó ti débọ̀? Síbi tó ti ń jókòó tó ń sọ lẹ́nu. Kẹ́mi mọ̀mọ́ wá ṣètò lójoojúmọ́. Báwo ni àwọn bàbá wa nílùú Èbó? Wọ́n ṣe gbóhùn mi tí wọ́n fi ràn á lọ pé nǹkan táwọn yìí tó ní ìdírí ẹja kún lọ́wọ́ níbi tí ń ṣe. Bọ́ọ̀ ni bàbá sọ ni sọ̀ní sọ sẹ́ẹ̀sì ó sì fún mi lówó dátà lánàá. Kí n mọ̀mọ́ wá kí n mọ̀mọ́ gbìyànjú. Mo fi Ọlọ́run bá ṣẹ̀rí láwọn àná ìjẹta ìjẹrin. Tí n bá ti ra glow card wọ́n wàá bùn mí ní dátà 40 megabytes. Tí n bá ti ra glow card mú rí márùn-ún wọ́n bùn mí ní 40 megabytes. Bí mo ṣe ń ṣe nu tí mò ń ṣe tí mo fi ń tẹ̀lé rẹ̀ jọ tí mo fi ń wá. Kókó di pé bàbá bùn mí lówó dátà lánàá. Kí n wá máa jókòó kí n máa ṣàdúrà lásán. Ṣé Sọ̀ní sọ́ọ̀sì tí wọ́n kàn gbọ́ wọ́n kàn wò pé mo fẹ́ gbọ́ ẹnìkan lówó wọ́n bá jowó sórí afẹ́fẹ́ ìyún ni ọba dọ́dọ̀ mi. Bó làdó ṣe gbà kí n jókòó sínú mọ́ṣáláṣí lásán. Ọdún yìí tún ti ń lọ. Ẹ yára yín brain ẹ máa lo ọpọlọ. Àdúrà ń gbà. Àdúrà ń gbà. Àdúrà ń gbà. Àdúrà ń gbà. Àwa ni ká fúnra wà ní brain. Ká mọ bí a ṣe ṣiṣọ́ tọ àdúrà lẹ́yìn. Tá a ṣe ṣiṣẹ́ tọ àdúrà lẹ́yìn. Tá àdúrà fi máa ń gbà. A ní ẹ máa wòóran. Ọdún yìí ló tún ti ń lọ. Yóò sì yí tún ti fẹ́ pa.

0: nìkan la yóò gbà ó. Ibi gbogbo lọ gba lágbára. Ibi gbogbo lọ gba àwọn oníyànjú. Ibi gbogbo lọ gba àwọn oníyànjú. Àná tuntun lọ o. Ẹ tún já gbìyànjú lè ní o. Àmọ́jọ́ tá a dúà láti ti tábà tábà tábà gbígbà àdúà pàdé o. A mọ ṣàdúà, a mọ ṣiṣẹ́ ni o. A mọ ṣiṣẹ́ tọ àdúà lẹ́yìn ni.
1: Ìṣòyìnbó ni ọ̀rọ̀ mi lọ́wọ́ pa lọ́wọ́ bá fi àwọn lọ́wọ́.
0: Káwọn èèyàn tiẹ̀ tó lè ràn ọ́ lọ́wọ́, they must see something in you. They must see a value in you. What value are you offering this year? Value wo lo fẹ ma offer fawọn eyan ni year yi? Services wo lo n gbiyanju ko fẹ ma offer ni year yi? Opportunity kan online o. Opportunity kan online o. Yin bo ti saye dero. Oyin bo ti saye dero. Ayin ko se duro wo. Bo se n lo ni ka e ma tele. E ma woran o. E ma woran o. E da ko mo nbo.

0: ọ̀nà.
1: Ẹ kú dédé àkókò yìí o, ẹyin tèmi, ẹ kú dédé àkókò yìí ní gbogbo ibikíbi tí a fẹ́rẹ̀ kan nìyí tó bá ń fẹ́ dé. Adéyinka Ọlásùnkàn mi lè ní jẹ́ o pàpín balẹ̀ fìlà. Ìlọ́sà àròkọ nímí tí so lórí ọbẹ̀ nínú àwọ̀ tangaran ajá lu ọ̀yọ́ tí èé gbó lásán. Nítorí bẹ́mi ọ̀bá ẹranko, ọ̀hìn ọ̀pọ̀ ọgbà náà ni màá ń já sí pé mo rábà mi èèyàn kan ní ọ̀rọ̀ jẹ́nu ohun tí mo tún sùn tán tí gbogbo ẹnu mi ṣe wúyẹ́wúyẹ́.
2: Ìyanu tẹ́tí agbọ́ ni.
1: Ètò mi tẹ gbọ́ tán ẹ̀yìn tèmi tí mo fi ń gbà wá níyànjú wípé. Ìrònú kákárí bọnú pẹ̀lú ìrònú àròjù kò tọ́ràn tí ń ṣe ni o. Àìná ló wá tún jẹ́ kí n padà wá kí n tó wá fi òde lè lórí fún yín. Fún ẹnìkan tí ń gbọ́ mi lọ́wọ́ tó ní ìgbàgbọ́. Tá ẹ mọ̀ pé Bíbélì sọ wípé bẹ́yìn bá nígbàgbọ́ tó kéré bí òróró mustardi, ẹ̀yin yóò sọ fún àwọn òkè kan sídi o. Òkè ó sì fi ti ìkálára rẹ̀ sídi. Nítorí pé nígbàgbọ́ mo wá ń sọ fẹ́nìkan tó nígbàgbọ́ ń bẹ̀. Ẹn tó fẹ́ mọ ronú sẹ́lẹ̀ ṣùgbọ́n tó nígbàgbọ́. Ipé kò sí nǹkan kan tí Olúwa ò lè ṣe o. Aya pẹ̀lú orin mọ̀ọ́mì yìí tààjọ wá sórí ètò mọ̀ọ́mì yìí Kristi Afọlábí orísun iye. Pẹ̀lú orin wọn tí wọ́n pe àkọlé rẹ̀ ní ìyanu yóò ṣẹlẹ̀. Ìwọ náà tó bá nígbàgbọ́ báyìí tó nígbàgbọ́ sóòsàtì nígbàgbọ́ tó ń gbọ́ mi lọ́wọ́. Níwòyí ọ̀la níwòyí.

0: ẹni tó ti rò pin yanyan pé káwọn jẹ ẹfọ kólòbó kan yòókù káwọn sì máa gọrun alákejì lọ wà láì. Ìyanu padà ṣẹlẹ̀ náà ni ìyanu ṣẹlẹ̀ nínú ayé ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ yìí náà.
1: Ó ṣófo.
0: Wọ́n fi àsìkò yìí ṣe shout-out sí bàbá mi kan láti orílẹ̀-èdè Brazil. Wọ́n bá mi ń ṣe ìtakùrọ̀sọ lórí ẹ̀rọ WhatsApp mi. Wọ́n ní orúkọ àwọn ni Felipe Olúọfà. Felipe Olúọfà. Àmọ́ tó wá rí pé Felipe Galvão láti orílẹ̀-èdè Brazil, ọmọ ìlú Brazil ni wọ́n sọ wọ́n nífẹ̀ẹ́ sí. Àṣà àti ìṣe Yorùbá kódà wọ́n ń jóyè mi pé ó ń wo àwọn lẹ́mí àwọn láti wá sí orílẹ̀-èdè Nàìjíríà báwọn ó sì dé ìlú Ọ̀yọ́. A ń bá mi sọ̀rọ̀ lọ́wọ́ bí a ti tún sọ̀rọ̀ yìí o. Ẹ̀yin tèmi ìyanu yóò ṣẹlẹ̀ ní wòye ọ̀la o.

0: báyìí gbàgbọ́ pé ohun gbogbo báyìí ló máa ń ṣiṣẹ́ papọ̀ fún dáadáa. Ohun gbogbo ń ṣiṣẹ́ papọ̀ fún rere ni o. Nítorí ẹnìkan tó ti ń sọ̀rọ̀ ètí nù, ẹnìkan tó ti gbàdúrà títí tó wò pé ó tiẹ̀ ti sún ohun àdúrà òun òkúkú gbàjarí. Ọyá ká pátì ká gboko bò mí lọ. Nítorí ẹni ohun tó ti ń rò ó pin, ìyanu yóò ṣẹlẹ̀ o. Tó bá ti ní gbàgbọ́ níwò yìí ọ̀la, mò ń sọ pẹ̀lú ìgbàgbọ́ wípé níwò yìí ọ̀la, ìyanu yóò ti ṣẹlẹ̀ pẹ̀lú orin mọ́ mi dáadáa. Kristi Àfọ̀lábí láti Ọ̀sun State tiwa lọ́hún níbẹ̀ hún. Kristi Àfọ̀lábí tí wọ́n fíjọ bàbá wa Dr. Atabatubu. Atabatubu Elédùmarè. Ọlọ́run ìyanu. Mọ́ mi Kristi Àfọ̀lábí orísun ìyè náà ni ó.
1: Wà á tún dìde rìnsẹ́.
0: Kódà àárọ̀ yóò dìde rìn, afọ́jú ọjọ́ pípẹ́, ojú rẹ̀ ó là ó. Ẹni tó jẹ́ pé àìríṣe ni àìlówólọ́wọ́ ni ìjákulẹ̀ ni àìláyà ńlé ni àìlọ́kọ́ ni àìrọ́mọbí ni. Níwò yìí ọ̀la, ìyanu ó ṣẹlẹ̀, ẹ mú ìròyìn ayọ̀ wá. Ìròyìn ayọ̀ ń wọlé tọ̀ ọ́ bọ̀ wá. Ìyanu ó ṣẹlẹ̀ níwò yìí ọ̀la. Tó o sáti nígbàgbọ́. Níwò yìí ọ̀la, ìyanu ó ṣẹlẹ̀, Adéyinka. Mo tún ti dé aláwọ̀ ìjà. Níwò yìí ọ̀la, ẹyin tèmi, ìyanu. Àríyanu báyìí, àgbójú òkè dá mi lẹ́nu, yóò ṣẹlẹ̀ nínú ayé mi àti ẹ.

ẹnìkan tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ yìí níwò yí ọ̀la ìwọ gan ó kọrin ìyanu ó kọrin ìdúpẹ́ kódà ó tún fèmí gan ní nǹkan ọpẹ́ ẹ̀bùn ọpẹ́ pé ọlọ́run mọ̀ ti padà ṣe ìyanu ẹnìkan tí ń gbọ́ mi lọ́wọ́ tó nígbà àgọ́ yìí ó padà wàá dúpẹ́ o ó padà wàá dúpẹ́ o nítorí pé níwò yí ọ̀la má ro pín o ìyanu yóò ṣẹlẹ̀ Adéyinka mo tún ti dé aláwẹ̀ ìjọnu ọ̀rọ̀ tó ń bá mo kó mo rò ó bọ̀ wá.

0: ti agbọ́ ni.
1: Àǹtí mi tẹ́ ń gbọ́ orin wọ̀nyí, Kristi Afọlábí orísun ìyẹ̀. Kristi Afọlábí orísun ìyẹ̀. Àwọn ẹ̀rọ orin yìí, fọ́nrán orin yìí, fídíò rẹ̀ ń bẹ ní orí YouTube wọn o. Kristi Afọlábí orísun ìyẹ̀ náà níbẹ̀ dé YouTube. Àtẹ bá fẹ́ bá wọn jọ rẹ̀ lórí Facebook wọn, orí Facebook wọn, Kristi orísun pẹ̀lú Ivan pẹ̀lú ìyẹ̀. Kristi orísun ìyẹ̀ náà ní Facebook. Ní orí Instagram ẹ̀kọ́ papọ̀ ni Kristi orísun ìyẹ̀ ẹ̀kọ́ papọ̀ ni. Ní orí TikTok Kristi orísun ìyẹ̀ náà ni o. Ní orí TikTok, ní Facebook Kristi orísun ìyẹ̀ 2. Ayo, bẹ́ẹ̀ bá wà lọ sí orí YouTube, Kristi orísun ìyẹ̀ náà ni orí YouTube. Ní orí wọn èyí tí wọ́n ṣe pẹ̀lú Dr. Láyìmí Kábàbs aka Àtàbàtúbú. Àtàbàtúbú orin yìí ti wà ní orí ìkànnì ayélukára káàkiri, kódà bẹ́ẹ̀ dọ́díò máàkì ẹ bá ń bẹ̀, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ download rẹ̀ ẹ bá ń bẹ̀ o. Orin yìí ẹ̀rí pé ó ń súre ayọ̀, ó ń pàṣẹ ìtura, ìtùnú àṣẹ ìyanu ló ń pa sínú ayé wa. Kẹ́ẹ̀yà lọ máa download rẹ̀, kẹ́ẹ̀ máa gbọ́, kẹ́ẹ̀ fi sí repeat. Àtìgbà tí mi ti gbà á repeat ni mo fi sí o, torí pé mo nígbàgbọ́ wípé ìyanu ńlá yóò tún ṣẹlẹ̀ nínú ayé tèmi náà, torí pé kò sí nǹkan tó ṣòro fún Ọlọ́run ọba mi láti ṣe. Àṣòro ṣe bí Tọ́lọ́run ọba mi ò lọ́wọ́ sí. Tọ́lọ́run bá fẹ́ lọ́wọ́ sí, tó bá ti lọ́wọ́ sí, ìyanu oríṣiríṣi ọtún ọ̀tún náà ni yóò mọ ṣẹlẹ̀. Ṣẹ̀ṣẹ̀ màtẹ́lẹ̀ ń kọ́ pé ọtún ọ̀tún lọ́jọ́ yọ ọ̀tún ọ̀tún náà lóòrùn ràn. Adéyinka mo tún ti dé o, aláwẹ̀ ìjẹun èdè bábà èdè, ọ̀rọ̀ bábà ọ̀rọ̀ ìmọ̀ bábà ìmọ̀ ìwà bábà ìwà, kọ̀ǹkọ̀ bí ẹni tẹ ọmọ ọba Aládèjì gọ́jìgan tògótògó tọ̀gọ́tọ̀gọ́. Abọ́gbọ́n nú tó ni mí tọ̀ sọ́tọ̀ sán torú tòru o. Èmi lọ́kùnrin sì bà olórí aláròyé nílà náà ni màá tí màá ń wò sọ̀sán sí. Mọ́nàmọ́ná mi sì káríbọnú bí ẹni tí ọ̀lọ́gbọ́n nú ọgbọ́n nú mi gbèjì ẹgbẹ̀jọ ni àgùntàn mi ń wò sọ̀sán sùn bí ẹni tí ọ̀mọ bí Ọlọ́run rè. Adéyinka, ta ló nígbàgbọ́ ń bẹ̀ ń? Ẹ ti nígbàgbọ́ ìyanu ti ṣẹlẹ̀ ni. By this time tomorrow, ìyanu ńlá yóò ṣẹlẹ̀ ní wòye ọ̀la. Ẹyin òtẹ́ bá ti wá dé YouTube wọn ẹjọ́ nítorí Ọlọ́run, kẹ́ ẹ subscribe síbẹ̀. Àwọn orin lọ́lọ́kan ọ̀jọ̀ kan tó dùn tó je tí ń gbèsè náà ló wà níbẹ̀. Kẹ́ ẹ subscribe níta ẹ̀ tún lè fi support wọn. Àǹtí mi tún jí ó yé mi pé bẹ́ẹ̀ lóde pé òde ìyàwó, òde ọmọ, òde nínú ṣọ́ọ̀ṣì yín, ní gbogbo àwọn àpéjọpọ̀ yín. Tẹ́ ẹ bá fẹ́ káwọn wá fi orin dá yín lára yá ń bẹ̀, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn èyí náà lẹ́ pè wọ́n sì mò ń bọ̀ ná.
2: Dandan ni kò ṣe.

0: Aláfún Láyọ̀ Aláṣọ́kan mi lòun náà ń jẹ́ lórí YouTube. Ó náà ní ń jẹ́ ní orí Facebook. Okun Láláfún Láyọ̀ Aláṣọ́kan mi, Amejoy, Hamegoy, Amejoy. Okun Láláfún Láyọ̀ Aláṣọ́kan mi, Amejoy. Of Jesus Harmony Ministry. Láyọ̀ wa àyìn níbí náà ni. Ẹni tọ́lọ̀ ń bá ṣàánú fún lọ́bọ́ nínú ewu gbogbo pé wọ́n kidnap èèyàn lọ́tún lọ́sì yìí. Àìmọye àwọn ẹlòmíì tí wọ́n ní wọ́n láyẹta wọn ní nǹkan kan wọ́n légèdè wọn ní nǹkan kan. Tọ́jẹ́ pé Ọlọ́run sì ń kó wọn yọ. Ẹ mọ̀ gbọ́, ẹ̀yin kété báyìí náà ni bí mọ̀ ń sẹ̀. Àánú lọ́lọ́run fi ń gba àwọn là o. Àánú ni o.
1: Ọ̀dọ̀ rẹ̀ lọ́rẹ́ ti ń wọ.
0: Lẹ́yìn bá ṣàtì nígbà àgbọ́ pé Ọlọ́run nìkan náà ló lè so ohun gbogbo. Kò sí nǹkan kan báyìí tó ṣòro fún Ọlọ́run ọba mi láti ṣe fún ni. Pọ̀dà mi yìí, ìyìn tí ẹ̀ mú kọ sí, ṣùgbọ́n ẹ̀yin náà ẹ̀ súnmọ́ mi níbí. Ẹja dásọ̀rọ̀ yìí, ọyá Ọlọ́run ọba ó ṣe o. Ẹ̀mí mímọ́ ó ṣe ẹ̀mí àwọn wòlíì. Torí pé ìwọ ló ń gbógo fọlẹ̀ wa, àwọn ọmọ ṣe o. O ṣeun.
2: Ẹ̀yin ló ń gbógo fọlẹ̀ wa, ẹ̀mí mímọ́ ẹ̀ ṣe.

0: ẹyin tèmi tó bá ṣe pé ọlọrun bá máa ń ṣe àmì ẹsẹ ni ò ta ni ò lè dúró ná ta ni ò lè dúró
1: ìgbà yóò ọpẹ ni fún ọba
0: tí ò bá ṣe pé ọlọrun fàánú gbà wá èmi àtẹyin tó jẹ pé kìkì dá ò kúrò ẹlẹsẹ jọ ni wọn má ṣe ń tèèrà mọlẹ là ń tẹ ká mo
1: dùn
0: àti ẹ̀tún fi mọ lórí àwọn dábà ọlọ́run nìkan àwọn nǹkan ọ̀sìn míì
1: náà
0: ẹlòmíì afọkọ̀ àdìdì fi ọkọ̀ kọlu ẹran ẹlẹ́ran ẹlòmíì agbá ajá agbá ń gbàkúgbà ẹlòmíì atẹ ọmọ dìẹ pa kò tiẹ̀ ní n máa ń filẹ̀ ń pé bá yóò ti ẹ̀ sèṣì ni pé ó ṣèṣì yóò sì dì tẹ ọmọ dìẹ pa àwọn ẹlòmíì ti dájú débi wípé wọn á máa fi odidi odó odidi odó ha torí ọlọrun
1: ajé
0: wọn mọ bí gún
1: òsolú
0: olóngìn nílò òye
1: ajé
0: fígún odidi adìẹ ló yẹ
1: òsolú wa lórí
0: àánú lọlọrun fi ń gbà wá ọ tó bá wo ti àìṣe déédéé wa
1: ni
0: ọlọrun nàìjíríà ní ọkọọkọ parẹ dànùdànù ṣùgbọn torí pé ń fàánú ń gbà wá
1: gbára nínú ìgbàdí
0: iná la fi wà ní àyè o àánú tó fi ń gbà wá yìí ọpẹ ni fún ọba ògo
1: kò sálágbára ní pẹsidẹǹsì rárá
0: yà sálàm sílùú jọlá àlewà lè gbéra.
1: fún o táwọn kan lápẹrí níwájú apànìyàn wẹ máa bọ àfọlọrun tí ayé ń pè é jesus thank you jesus thank you jesus.

mo kí ẹ̀yin tèmi ní United States ìdá ìgbọ́mi lọ́wọ́ ẹ̀yin tèmi láti Canada ẹ̀yin tèmi láti Benin Republic ẹ̀yin tèmi láti Ivory Coast mo rí ọwọ́ yín bẹ̀ ń o ẹ ṣeun o mo rí yín ọwọ́ yín bẹ̀ láti UK náà ẹ̀yin tí a láti United Kingdom látọ̀dọ̀ àwọn bàá mi Sunny Success yóò dùn ọ́ láwọn ọmọ ògún dàrí ọmọ wọn nílò Ìbàdàn àwọn tèmi láti London ọ̀nà tí wọ́n ṣe wọ́n máa ń náwó sí alóòrèkóòrè àti bàmí Lukman kọ láàrin Akinlóye náà láti London àwọn tí a nu bàá mi ọmọ ọ̀yọ́ láti United Kingdom adúpẹ́ o mo fò fẹ̀rẹ̀ dọ́dọ̀ ọba mi Sàmínú ọmọ Adépọ̀jù lamẹ́ríkà ébú dọ́là àjà ní ọba ọmọ wọn lè rúwà ojú òkò agbẹdúdú orí òkè lé ọmọ àkọ́kọ́ gàgàrà tí kọ́ lè rúwà àgbẹ̀ ní dájọ́ wọn bàmí lọ́mọ mùsùlùmí olómọ apààrán o ọmọ ọlọ́rọ̀ agogo dà síbà lọ́nà tó mọ̀. Tóbi tún dórí ibà mi Fatá Ìbánilé Olúṣọ̀lá Olúṣọ̀lá Ìṣọ̀lá Bándélé láti United States of America náà ọmọ wa lọ́yọ̀ aláàfin òjò pàṣẹ kẹrẹ wọn dé ọmọ àti bá àti bàá mi tí mi fẹ́ ń dákọ̀ àwọn tọ́lọ̀ ń mọ̀ wọ́n bàá mi aláàjì dáadáa ẹ ṣeun gbogbo ìmòkí pátápátá ẹ kú ìtì lẹ́yìn tẹ́ǹtì wá lẹ́yìn ojú ètì náà alẹ́ ojú lẹ́yìn náà ti nígbà kọ̀ọ̀kan. Mo fi dé ọ̀dọ̀ ẹ̀yin tilétilé látorí bàbá Fatá Ìlàmídì látọwọ́ Londo State Madam Fúnmi Kẹ́mi láti ìlú Ìbàdàn Artist Michael Ausola Angelo láti ìlú Abuja Adégòkè Isiaka Abiodun Ọládìgbòlò Muhideni Adékunlé Evangelist Moses Akande Akintunde ọmọ wọn nílé Ògún Aláàfin Òkè Sokùn nílùú Ọ̀yọ́. Tọ́bidórí Afọlábí Nurudeen ní Alaro látorí ilẹ̀-èdè Libya mo dúpẹ́ o mo dúpẹ́ ẹ̀pẹ́ òkun ọ́pẹ́ olóore àdàǹdà tán ni o. Báà mi A3 Multipurpose Venture Asiru Ahmadu láti ìlú Pàpó ẹ ṣe o ẹ̀gbọ́n mi dáadáa A3 Multipurpose Venture láti ìlú Pàpó Asiru Ahmadu. Tọ́bidórí báà mi Bàṣírù ọmọ Adẹ́niran láti ìlú Èkó Èkó Arómi Sálẹ̀ ẹ̀gbẹ́lẹ̀gbẹ́ o ọmọ wa lọ́yọ̀ aláàfin òjò pàṣẹ kẹrẹ mọ́dẹ ọmọ àti bàbá ẹ ṣe ohun ẹkọ àti ìlẹyìn gbogbo ọgbà adúpẹ́ o nítorí bí ò sí ẹ̀yìn wà láì tàláì kò lè sí àwa o àwọ̀ bá ti gbókò bò mí lọ Dẹ́yìnká báyàbí tí mo ti gán ọkọ̀ Èkó ni ń bá wà.

0: mọ̀ gbàgbé o, orin àǹtí mi dàbí wọlé. Kristi Àfọlábí orísun òye. Bẹ́ẹ̀ bá lọ wá wọn ní gbogbo ìkànnì ayélukára. Àwọn social media sí oríṣiríṣi, Facebook ni, Instagram ni, Twitter ni, TikTok ni, kódà bẹ́ẹ̀ lórí YouTube. Ẹyẹ ṣe ti ṣẹ̀jì fún Kristi Àfọlábí orísun òye. Ẹni tẹ́ ń gbórin rẹ̀ lọ́wọ́ yìí, okun lọ́lá fún mi láyọ̀ ọlásùkàn mi lòun náà, gbogbo ìkànnì ayélukára pátápátá ń dẹ́ ibi lọ wà nù. Okun lọ́lá fún láyọ̀ ọlásùkàn mi, àmẹ́jọ ni.
1: Èmi iṣẹ́
0: ẹ mọ̀ gbàgbé pé ẹ lè subscribe sí YouTube channel tiwa náà, Ajíṣebí Ọ̀yọ́ TV ní ní orí YouTube, péèjì wa ní Facebook, Ajíṣebí Ọ̀yọ́ Radio TV, Ajíṣebí Ọ̀yọ́ Radio ní Facebook. Bẹ́ẹ̀ tún dé orí IG náà, Ajíṣebí Ọ̀yọ́ Radio TV ni o. A wà lórí Twitter, orí ìbẹ́yẹ̀fò, ìkànnì ìbẹ́yẹ̀fò, Twitter. Ajíṣebí Ọ̀yọ́ Radio lẹ́ẹ̀kan dí wà ń bẹ̀. Bẹ́ẹ̀ lórí YouTube, Ajíṣebí Ọ̀yọ́ TV ni o. Èmi gangan ti ká lára mi, Adéyinka Ọlásùkàn mi lèmi ń jẹ́ o. Pàpín balẹ̀ ẹ̀bí, Adéyinka Ọlásùkàn mi kásàmà ṣe dáadáa. Ajókọ̀ọ́ bí ẹ̀ ní kìlọ̀ wa.

0: kí bàbá tán bá mi ń chàtì láti Brazil náà. Mo kí ẹ̀yin náà o. Felipe, àìmọ orúkọ yín kò ti fẹ́ yọ́yọ́ ń léyìn iwájú. Felipe Galbao, wọ́n ní Felipe Olúọ̀pà. Olúọ̀pà ni orúkọ àwọn láti orílẹ̀-èdè Brazil. Mo kí ìbẹ̀rẹ̀ náà láti Brazil ẹ̀yin tí a.
1: Ìwọ́n tí ó mú rẹ nìkan ni mò ń bá wí.
0: Tí a rí pọ̀nà wá ti jẹ. Ọ̀hún àwọn ti Brazil gan wọ́n ń gbọ̀ wá.
1: Mo fẹ́ kó rántí
0: ọjọ́ yẹn. Tá tún ń gbọ̀ wá. Tá ń ní ìfẹ́ wa dẹnu.
1: Ó ní ọ̀kadà tó dàbí.
0: Àánú ti ń bọ̀.
1: Owó tó owó sì kò sẹ́nì kankan.

0: ni wọn tí o ti retí admission. Gbogbo àwọn ẹ̀gbọ́n dáàdì ẹ ní o wá bá wọn. Nígbà tó dé ọ̀dọ̀ wọn, wọ́n tilẹ̀kùn géètì wọn ni wọ́n sọ fún ọpá wọn ò sí nílé. Ẹni tí mò ń bá wí gangan, tí mo fẹ́ kó ronú jinlẹ̀.
1: Mo tún fi àsìkò yìí rántí àwọn tó ń fi iṣẹ́ ṣíṣe wọ́n ràn wá lọ́wọ́ náà. Látòrí
0: tí ọmọ rẹ̀ ṣàìsàn
1: Abdulrahman Abdulbasir, first graphic designer wa. A tó fi dórí Ọlánìkẹ́, Ọlárìnrere, Nipsey brand náà, graphic designer wa, gbogbo àwọn bánà wa. Òní máa ń ṣe obìnrin ni o, ó gbòòdù dáadáa, gúdúgúdú ni, ó ṣe gúdúgúdú méje àti yàyà mẹ́fà. Tóbi lórí ẹ̀gbọ́n mi Root Image, ọmọ wọn nílọrin àfànjá ẹnu dùn ojú ọ̀ láti àwọn sọ̀rọ̀ òkè ọya Ọlọ́run. Àánú Ọlọ́run ní ń fọhùn orí ọ̀fẹ́ rẹ̀ ní fọ̀rọ̀ tí ń sọ̀rọ̀ láyé wa. Tóbi lórí S Malik, Wireless Communication Concept, SweetDataDrive.com. Nítò náà ní Rinsọ̀ Bọ́ọ̀d. Àdélọ́wà. Ọ̀rẹ́ mi nù ara Hope Culture lókè òrò kí lọ́ọ̀yà Aláàfin wá ń bí. 08076003202. 08076003202. Tẹ́lọ̀ wà nù tẹ̀bárì tó bá gbé aṣọ nù tó bá dúró dáadáa oníbàwà gbẹ̀. Ọ̀rẹ́ mi. Tóbi lórí Best Icon Furniture lókè òrò kí gbogbo àwọn àgánú ìkànnì kulu wa nínú studio wa yàn yín. Oye yín, àwọn ẹ̀mọ̀ ń bá wa kàn, nígbà wa kàn, nígbà wa kàn wọ́n. Kíkàlùkù wọn ní náà fi ń support. Adúpẹ́ wọn, adúpẹ́ pẹ́ òkun, ó pè lórí àdánù dátà ni. Orí ẹyin tá a bá ṣe lórí ìpìnlẹ̀ tí ò dúpẹ́, ó fi pa àdánù egbèje náà ni o.
2: Iṣẹ́ ọwọ́ rẹ ni Jésù mo mọ pẹ́ mi wà o.
1: Tóbi lórí AY Venture, AY Communication, Idris Rotel Mustaki, tí ìsọ rẹ̀ wà nínú Erelu Shopping Complex lókè òrò kí lọ́ọ̀yà Aláàfin, Block 11. Ṣé Block 11 ni? Bí èpè Block 11 náà.
2: Àmì bí mo ṣe wà o, mo máa wá dúpẹ́ ọ̀rẹ́ mọ́ dúpẹ́.
1: Àbí Block 7 ni? Àìlọ́sọ àìníyè inú ibi ń ṣe nǹkan. Mo tún ní ẹ̀ka sí òkè Mògì lọ́yọ̀ Aláàfin wá ń bí. Gbogbo bẹun, gbogbo àwọn fọ́nrán ètò tá a máa ń ṣe ni máa ń lò láwọn ṣọ́ọ̀bù rẹ̀ táwọn yẹn máa ń gbọ́ níbẹ̀. Adúpẹ́ o, adúpẹ́ pé òkun.
2: Nítorí
1: pé ayé gbogbo àwọn tó ń support lọ́nà kan ọ̀nà kejì tá àrùn ti dákọ́ ọlọ́mọ yín ọmọ yẹn ojú yín ọmọ nọ́mbà lé yín. Elédùá a máa wà pẹ̀lú gbogbo wa o. Nítorí tí ẹ̀yin ràn wá lọ́wọ́ làwa náà ṣe ń tẹ̀ síwájú. Elédùá o, a ṣẹ̀ dáadẹ́dá yóò máa ran ẹ̀yin náà lọ́wọ́ ní gbogbo àdáwọlé yín o. Yóò máa yọrí sí rere.

0: فمنهن الغنيمة والغرام.
1: Ìwọ ọmọ ìyá mi, obìnrin, kì í ṣe.

0: Afani. Taloni zina hoda. Nigba mi. Musulumi. Ko se ko se Islam ni e tele. Ala. Islam
1: ni sa akhulina shata. فمنهم الغنيمة والغرام
0: Gbogbo àwọn tó ń faráwé.
2: Gbogbo àwọn tó ń faráwé ni.
0: Àbíyin lọ́jọ́ kan.
2: Àbíyin lọ́jọ́ kan náà.
0: Ọjọ́ kan náà kẹ máa kú.
2: Ọjọ́ kan náà kẹ kú.
0: Sàárẹ̀ yín kìí ṣe kan.
2: Sàárẹ̀ yín sọ kan náà.
0: Kálukú wáyé ẹ̀.
2: Kálukú
0: olú ayé ẹ̀.
2: Kálukú
0: máa kú ẹ̀. Kálukú máa ṣe sàárẹ̀ rẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni. Àlá.
1: Bẹ́yìn
0: ọba fẹ́ ṣàgbákò lẹ́sẹ̀kẹsẹ̀.
1: Fàmílẹ̀ ọ̀rọ̀
0: náà. Sàmúra sísè náà.
1: Bẹ́yìn ọba fẹ́
2: ṣàgbákò
1: fọ́mọ̀ ọ̀rọ̀ náà. Fàmílẹ̀ ọ̀rọ̀ náà.
0: Annabi wa Muhammadu sallallahu alaihi wasallam. O ní Sam ìyá mẹ́fà.
2: Ìyá mẹ́fà.
0: A ti dá a dúró.
2: De
0: gbogbo enizi na yan yan.
2: De gbogbo enizi na yan yan.
0: Kò sọ́gbọ́n ẹ̀.

0: yàtọ̀ sáfojúrí àfojúrí ikú tá a ṣe kú.
1: Fàmí ní ọ̀nà ìlànà ìmọ̀ tó wà lára mọ́.
0: Àwọn ọmọ wa wọ̀nyí a má jà kúrò.
1: Fàmí ọ̀nà ìlànà ìmọ̀ tó wà lára mọ́.
0: Ọba ya máa túbá. Àtúbá tó bá yá. Kí lọ jẹ́ ìmọ̀tí jẹ́ túbá. Ẹsẹ̀.
2: Ẹsẹ̀.
0: Bọ́ọ̀ bá túbá ẹ̀. Annabi wa Muhammad.
2: O
0: ni ata ibu mi na zambi kaman la zamba lawu kaman lowi. O lẹni ji o ba tu bẹsẹ.
2: O lẹni to ba tu bẹsẹ.
0: O da gẹgẹ bi pe o lẹsẹ. Ko wi pe ko lẹsẹ.
2: Ko wi pe ko lẹsẹ.
0: Ẹsẹ.
2: Ẹsẹ.
0: Bi iwọ ni.
2: Bi iwọ ni.
0: O jẹ iwọ nisin.
2: O jẹ iwọ nisin.
0: O wa arogun lo.
2: Arogun lo.
0: Ọpọ nisin.
2: Ọpọ nisin.
0: Láyé láyé, ọ̀lẹ́ dàbí ẹni tí ó jẹ́wọ́ ní pèsè ààyè jì ẹ mọ́.
1: Àlá
0: ọtí ṣàgbákò.
1: Ló
0: mọ ọ̀rán
1: ọ.
0: Ló mọ ọ̀rán ọ.
1: Fàmí ní ọ̀nà ìlànà ìmọ̀ tó wà lára mọ́. Fàmí ọ̀nà.
0: Ọlọ́run ṣe kísà fún Ádámà. Kísà.
1: Kísà.
0: Bẹ́ẹ̀. Ẹsẹ̀ ti ẹ̀ níjọ́ sí.
2: Ẹsẹ̀ ti ẹ̀.
0: Àzìzé ni.
2: Àzìzé ni.
0: Kì í ṣe kó màá mọ̀.
2: Kò màá mọ̀.
0: Ẹ̀ẹ̀kan ṣo náà ni.
2: Ẹ̀ẹ̀kan náà ni.
0: Ọlọ́run ní mo forí jìn ọ́.
2: Mo forí jìn ọ́.
0: Ṣùgbọ́n síbẹ̀. Ó tó tán nù mí wọ́n tú àṣírí rẹ̀ fún gbogbo àrọ́mọbọ́mọ tó ọba bí láyé.
1: Àlá.
0: Ìnípa síbẹ̀. Ẹ̀ẹ́
1: sá. Kò lè pinna ṣàtà.
0: Wọ́n ò sí ní bọ́ sọ̀rẹ́.
1: Fàmí ní
0: ọ̀nà ìlànà ìmọ̀ tó wà lára
1: mọ́.
0: Ó sọ ẹ́ dà bẹ́ẹ̀ lọ́dọ̀ wọn.
1: Fàmí ọ̀nà ìlànà ìmọ̀ tó wà lára mọ́.
0: Ọ̀sẹ̀ ẹ̀sẹ̀ kan rí.
2: Ọ̀sẹ̀ ẹ̀sẹ̀ kan rí.
0: Ọwọ́ á tú bá ẹ̀.
2: Ọwọ́ á tú bá rẹ̀.
0: A sì wá ṣe àforíjìn fún ẹ.
2: Àṣàforíjìn fún ẹ.
0: Tó ń jí bẹ́ẹ̀.
2: Ipò
0: jí ẹ kò lè tó tẹni tí ò bá ṣerú rẹ̀ láyé tó fi kú.
1: Àlá.

0: gbára lé wọn túbá ìtúbá náà gbà ó lásìkò ìyá zina náà ó wá jura wọn lọ ẹni tó sórí ibú jù nínú òní zina ìlẹni tó bá ti lé láàdọrin ọdún títún wà ń ṣe zina kiri yé ó dẹ ní ègbé
1: àlá.
0: Tí ìwà pọmọdé ń ṣe òní.
1: Bọ̀mínà ọ̀rẹ́ ní mọ́tò wà lè rárá.
0: Gbogbo tí ó sì jẹ́ lọ́rùn ni ó mọ̀rí ṣe
1: kú. Bọ̀mínà ọ̀rẹ́ ní mọ́tò wà lè rárá.
0: Ẹni ó wá tún sófò jù. Ẹni ó sófò. Tó sórí ibú. Tó ṣàgbákò. Nínú onízìnà. Iná lẹni tó bá gba ìbálẹ̀ obìnrin tí ò wá fẹ́ sílé mọ́.
1: Àlá ìrìnà ní sáà kò lè fìnà ṣàtà.
0: Níbo ni ó gbé gbà?
1: Bọ̀mínà ọ̀rẹ́ ní mọ́tò wà lè rárá mọ́.
0: Ìbálẹ̀ ni lọ́jọ́ tí ẹnikẹ́ni bá gba ìbálẹ̀ obìnrin pẹ̀lú jìnnà ló fi gba ìbálẹ̀ obìnrin òkìkí ó kàn káyé yóò kàn gbogbo sánmà méjèèje yóò kàn dé ràfùràfù yóò kàn

0: Ẹba àṣàgbápò ní ọlọ́run o. Ilé àkọ́bá inú àgbápò
1: táwọn.
0: Bí o bá wá fẹ́ sílé, ó padà wá di ẹ̀tọ́ fún un. Gbogbo ẹni tí obìnrin náà bá wá bá ṣe jìnà láyé. Ó ṣe jìnà ń gbá bá sí. Ó ṣe ní àmọ́. Gbogbo orú ẹ̀sẹ̀ tí kálukú bá dá ń bẹ̀ ni ó máa lọ sọ́run ẹni àkọ́kọ́.
2: Ẹ̀dákun mùsùlùmí níbi tá a ti ṣàgbákò jù láyé níbi ìsìn náà ni.

ọmọ ọlọ́mọ ó wá sọ ayé rẹ̀ di sí báṣìbò ó wá jẹ̀nẹ̀ tí ń yàn hàn hàn lẹ́kùn ọlọ́run stampu látọ́dọ̀ ọlọ́run lẹ́kùn náà ọjà lọ́nà tí ò wúlò ó wá fìlẹ̀ òun wá ń tàràrà káàkiri. Ọwọ́ àṣẹ bá ọmọ abọ́ lọ́wọ́ mi ni.

0: kópa ẹni mo lè parẹ́ láyé mo wá àjìkò sẹ́ni tí máa parẹ́ láyé mọ́ tí máa wá kíra
1: rẹ̀ kò sí o
0: kò sí láyé mọ́ níbo ló wá níbo nírú ádá wá wá níbo nírú àwọn sámúdá wá wá àwọn èèyàn náà mo parẹ́ tí mo kíra mi kú iṣẹ́
2: àlá. ومن أنهن بد والغرام
0: إيوان بنين وبيني إيجي تو سيكو بي يابا كيزي لاسا نوا جو الله وبا كل نوما
1: نوا جو الله كل نوما
0: وبا تيري تيوا
1: وبا
0: سيوي بي الله وبا با دي أبارا بي يتيني كي با كيني
1: كي
0: با سوى كي أسي كو ìwé ẹnu jìrẹ́
2: aláàrẹ̀ ní sáàkùnlé fẹ́nà ṣẹta
0: ọlọ́mọdé àtọ́rí ibú
2: fàmílẹ̀ ọlọ́rẹ̀ ní mọ́tò àlọ́rà mú fàmílẹ̀ ọlọ́rẹ̀ ní mọ́tò àlọ́rà mú.
0: Sọ́ra rẹ̀
1: ìyá mẹ́fà
0: àti dáadúró de onílù iná yóò jẹ mẹ́ta láyé
1: yóò
0: jẹ mẹ́ta lọ́rùn
1: mẹ́ta
0: ẹ̀ta àtayé náà bó bá jẹ́ kò wá ní yẹ kó rí bí ṣe kò ń gẹ iṣẹ́ tí ó ṣe tí è pàdé àánú mi.
2: Àlá ilẹ̀ ní sáà.
0: Ere la pe ni
2: famile hon rani matu wala
0: anabi
1: dauda
0: olorun lo sapako mi
2: rani matu wala
0: agbako wo lo se
1: olola ni
0: oba ni
1: eni
0: tin dajo
1: ni
0: anabi
1: ni
0: afani
1: afani
0: ó wá jòkó
1: níbi
0: ilé ọlá tó kọ́ lókè lókè ìyàwó awúráyá ni wá ń wẹ̀ níléèwẹ̀ iléèwẹ̀
1: náà
0: ó mú ìyàwó déjìká
1: ìyàwó
0: ni wá ń wẹ̀ nínú ilé
1: anabi
0: dáúdà ó wá rí ẹ̀yìn ọrùn rẹ̀ tó fi déjìká ó mọ fó ó wá se bọ́mọge ni ó wá pe àwọn tí wọ́n súnmọ́ tòsí wípé ta ló mọ arábìnrin báyìí bẹ́ẹ̀ ni awúráyá ń jọ́nà ìyàwó kan ló ní anabi dáúdà mọ́kàndínlọ́gọ́rùn-ún lóbìnrin
1: tiẹ̀
0: ọlọ́run ní dáúdà ọ̀tọ̀ọ̀tọ̀ ọwọ́ náà
1: ìwà
0: anabi mi ọwọ́ á rí ẹ̀yàn ọ̀hún obìnrin olóbìnrin
1: ọ̀rí ẹ̀yàn ọ̀hún olóbìnrin.
0: Àfikọ́ ọ̀tọ̀rọ̀ àforíjì mi
2: àlá
0: ẹ̀rẹ́
2: ní sáàkùnlé fínà ṣàtà
0: ọ̀rọ̀. Kì í ṣe pé ọ̀rọ̀ ọ̀hún ó ṣèṣì ní
2: fàmílẹ̀ ọ̀nà lára ní ètò àrárá mú
1: fàmílẹ̀
2: ọ̀nà lára ní ètò àrárá mú.
0: Ẹ ṣeṣeṣe ẹ bá débi tẹ́ ẹ rẹ́ràn jẹ.
1: Ẹ bá débi tẹ́ ẹ rẹ́ràn jẹ mẹ́.
0: Ẹ tún jẹran.
1: Ẹ tún jẹran.
0: Kò dùn lẹ́nu
1: yín. Kò dùn lẹ́nu yín mọ́.
0: Síbẹ̀ ẹ wá mọ̀ pé ṣàgbẹ́kọ̀ mi.
1: Ẹ máa ń wá.
2: Àlá ilẹ̀
0: ní sáà kò lè fi nà
2: ṣàtà.
0: Ẹ tàn yìí dá ẹ tàn. Ibi òwú yìí kẹ́ ẹ náwó náà sí.
2: Fàmílẹ̀ ọ̀nà lára ní mọ́tò àlàrà mọ́. Fàmílẹ̀ ọ̀nà lára ní mọ́tò àlàrà mọ́.
0: Àwa aṣobìnrin ni wípé mo chánsì ẹ̀. Àwọn àǹtí síra wa. Àwọn àǹtí síra wa.
1: Àwọn gbàgbé bọ́ọ̀lù.
0: A bá wọn láyé jẹ́.
1: A bá wọn láyé jẹ́.
0: A bá wọn lò.
1: A bá wọn lò.
0: Láì ní fẹ́ wọn.
1: Láì ní fẹ́ wọn.
0: Bọ́n bá fẹ́ fẹ́ obìnrin. Tọ́n bá ń lọ sọ́dọ̀ rẹ̀.
1: Tọ́n bá ń lọ́dọ̀
0: rẹ̀. Ọ̀fẹ́ fẹ́ ẹ. Àfikọ́ ṣàlàyé fọlọ́run wípé mo fẹ́ fẹ́ ẹ nílànà tànàbí mi. amatele amaba bawi ani so pa po
2: ala innisa khuliqna shatta
0: in kan talani wa
2: wa min al ghanimatu wal gharamu
0: ayya awon omo ye je won loko
1: awon omo ye je won loko
2: la ni mo
0: e ma si so wi pe olowo ni o fe
1: e ma wi pe olowo ni o fe
0: e ma so be fa won omo yin mo
1: e ma wi be fa won omo yin mo
0: olowo ni o fe
1: olowo ni o fe
0: lagbaja lo fe fe
1: lagbaja lo fe
0: lagbaja wo ko lowo lowo
1: ko lowo
0: ko lesin leko eni to wo pe ko lowo ni olowo ni
1: olowo ni
0: ba ti ko le bi ko bi o ba fe yawo ko ni lowo lowo
1: ya ba fe yawo ko ni lowo lowo
0: yo fo ma ti e ko do lowo ki mo jo bara mu
2: ala inna nisa
0: e wa won lomo kan lomo kan le ba pa won lomo meji meji
2: fa me ne ho ma ghanimatu wal gharam
0: eyin samari
1: e
0: wa se be ko fani
1: e se be ni ko fani
0: e ma bi mo binrin
1: e bi mo binrin
0: e ma lo binrin
1: eyin o lo binrin
0: e wa gbo jiji
1: e
0: se ba ni gbe san
1: ni

0: ẹlùkú pẹ̀lú jábọ́nu. Wọ́n bá ń sàdúrà tí ó gbà ń tó wà
1: ní. Lára ní mọ́tò wà lára ara mọ́.
0: Òpònú ni wá sí ìjọba mú kí.
1: Iwá
0: ìsìnmù láìlẹ̀ àzọ́mì. Orúkọ Ọlọ́run tó tóbi. Ẹbí òpònú. Èwo ló kéré nínú orúkọ Ọlọ́run?
1: Àlá.
0: Ìwọ lọ sí ààrẹ bẹ́ẹ̀.
1: Nísà.
0: Oore ni lóde ní Ọlọ́run.
1: Olè ní ṣàtà.
0: Gbogbo lórí ire ẹgbẹ́ Ọlọ́run ọba náà tóbi.
1: Allah.
0: Kì í ṣe wípé àwáyé ó wá tú wa lẹ̀.
2: Àwáyé wá tú wa lẹ̀ lásán.
0: Nítorí bẹ́ẹ̀ bá ti rí ẹsẹ̀ ra yín. Àlùkáwà ní ń bẹ láàrin àwa rẹ̀.
2: Àlùkáwà ní ń bẹ láàrin
0: àwa rẹ̀. Wípé bẹ́ẹ̀ bá ṣe
2: ere.
0: Bẹ́ẹ̀ bá ṣe kejì. Ìyá ń bẹ lọ́dọ̀ èmi Ọlọ́run. Àmọ́ ká tó ju fèrè lẹ̀. Ìyá mẹ́fà náà tí ó jó ní zì náà. Ẹjọ́ bá wà délé.
1: Àlá.
0: Ọlọ́run má jà á sọrí bú. Àwa Mùsùlùmí. Àmọ́ bí wọ́n ṣe ń fẹ́ bìnrin.
2: Àmọ́
0: bí wọ́n ṣe ń bímọ.
2: A
0: sì ń bímọ.
2: À
0: ń kó bá àwọn ọmọ.
2: À
0: ń kó bá àwọn àrọ́mọbọ́mọ. Kí ṣe ti zìnà yìí.
2: Gbogbo
0: Mùsùlùmí ni kó rà
2: á.
0: Èyí tó ń bá ń gbọ́.
3: Ọ̀tọ̀ ni.
0: Wá fi nǹkan pamọ́ sílé. Kó máa jẹ àsọ́lẹ̀. Fún gbogbo àwọn àrọ́mọbọ́mọ rẹ̀.
1: Àlá.
0: Bẹ́ẹ̀ ti ń bọ̀ yìí. Ẹ tún pọ̀ bẹ́ẹ̀ mọ́.
1: Bàbá
0: lu ọgọ́rùn-ún ọdún láyé. Bẹ́ẹ̀ bá tún pọ̀ ẹnu wa ni.
1: Fọ̀mìnà ọ̀nà ní mọ́tò wà lọ́rọ̀ mú.
0: Èyí tẹ́ ń gbọ́ yìí.
2: Èyí tẹ́ ń gbọ́ yìí ó.
0: Ẹ tún pọ̀ mọ́.
2: Ẹ tún pọ̀ mọ́.
0: Àfẹnu wa.
2: Àfẹnu wa.
0: Ọ̀rọ̀ kékeré lẹ pé ni.
2: Ọ̀rọ̀ kékeré lẹ pé ni.
0: Ẹ rò pé ọ̀rọ̀ ẹlẹ́gbẹ́ ata ni.
2: Ẹ̀rọ ẹlẹ́gbẹ́ ata lẹ pé ni.
0: Ọ̀rọ̀ láyé. Ọ̀rọ̀ láyé láyé. Ọ̀rọ̀ tó ṣe wípé Ọlọ́run ọba wa yóò tọ́jú ẹ̀. Ọ̀rọ̀ tí ó mọ tó àtìràn dìran gbére.
1: Àlá. Ẹ̀rẹ́ ní sáà.
0: Bọ́lá ti sọ Kùránì lọ́wọ́ máa sọ.
1: Fọ̀mìnà ọ̀nà ẹ̀rọ ní mọ́tò wà lára mọ́.
0: Èyí tá ń wí
1: yìí.
0: Tó bá dàbí irọ́.
2: Ìfọ́nù
0: ni. Ẹbí bàbá wa láwùjẹ. Ẹ ti gbọ́ rí. Bẹ́ẹ̀ bá pọ̀ lábala lábala. Kì í ṣerú yìí. Nítorí náà. Ọlọ́run ò ní já sórí ibú.
1: Àlá. Ẹ̀rẹ́nà ní sáà.
0: Allah akbar.
1: Fọ̀mìnà ọ̀nà ẹ̀rọ ní mọ́tò wà lára mọ́.
0: Kálukú ni kò ní.
2: Kálukú ni kò ní.
0: Kó máa wá tọ̀.
2: Kó máa tọ̀ kó máa sí ìwò.
0: Gbogbo wa la ní ọlá níwájú Ọlọ́run.
2: Gbogbo wa la lọ́ láwájú
0: Ọlọ́run. Ẹlòmíì. Ipò rẹ̀ níwájú Ọlọ́run.
2: Ó
0: bá dúó bá ti dúó yìí.
2: Bí
0: bá ń sọ̀rọ̀ ó bá síjú wo sánmọ̀. Àṣẹ rẹ̀ ó sì máa darí sánmọ̀.
2: Àṣẹ rẹ̀ ó máa darí sánmọ̀.
0: Nǹkan ó sì máa ṣe.
2: Ní
0: tí ń bá ń fẹ́ sánmọ̀ yóò sì máa ṣe.
2: Òun
0: bẹ ńlẹ̀. Ilẹ̀ lẹsẹ̀ bó wà ni. Òkè lókè ní ti ń sọ.
1: Àlá.
0: Òkè ní ti
1: sọ. Ẹ̀rẹ́ náà ní sáà.
0: Àmọ́.

0: ṣá wà yìí.
1: Ẹ
0: mọ̀ ṣàgbákò níwájú Ọlọ́run.
1: Ẹ mọ̀ tó wà rárá mú.
0: Ẹ jẹ́ káwọn aráàyè orí ń tó yẹ kí wọ́n rí.
2: Ẹ̀jẹ̀
0: wọn gbọ́ ń tó yẹ wọ́n gbọ́.
2: Ẹ̀jẹ̀
0: wọn mọ̀ ń tó yẹ wọ́n mọ̀. Bẹ́ẹ̀ bá bá bẹ́ẹ̀ kú ẹ ṣàgbákò Ọlọ́run. Ẹ wá dẹrẹ lẹ́kùrú. Ẹ ń pè kùrú. Èkùrú wa gbogbo ẹ̀
1: lọ́kùn.
0: Fàmí ni ó nànú rún.
1: Fàmí ni ó nànú rún. Ìsàmẹ́ta jàlá.
0: Ọlọ́run.
1: Ìsàmẹ́ta jàlá.
0: Níbo là ń gbé gbà?
1: Allahu
0: Akbar! Annabi wa Muhammad! Wọ́n ni ya máa ṣára ṣàbábù ẹ̀yàn ọ̀dọ́! Ìtàkù zina, ẹ̀bẹ̀rù zina! Nítorí pé àgbákò mẹ́fà! Ilo yizi na po. Ilo tomazi na.
2: Ni
0: kukuru mbe. Anabi wa Muhammad.
2: Oni
0: ba mba tin se zina. Akoko ya. Ta ma fi je. Ouna ni. Ewa re.
2: Ewa
0: ti n bẹ lójú rẹ.
2: Ewa ti n bẹ lójú rẹ.
0: Tọ́hun fi ń da obìnrin lọ́rùn.
2: Tọ́hun
0: fi ń da ọkùnrin lọ́rùn.
2: Awa
0: ha. Wọ́n mọ̀ wá ṣẹ́ra wọn lẹ́ẹ̀kanna pé ẹ̀wò bí lágbájá ti sá.
2: Ẹ̀wò bó ti sá.
1: Àlá ìrìnà ni sá kò lè pín náà ṣáta.
0: Ó rẹ̀ ni.
2: Ó rẹ̀ ni ká máa.
0: Àwọn tí ó bá wá súnmọ́ wọn ní wàhálà obìnrin ni.
2: Wàhálà obìnrin
0: lọ́rùn.
2: Ẹ̀wà dídín dáńlá
0: ló ń
2: tẹ́lẹ̀ ó lò.
0: Kò ti dá tẹ́lẹ̀.
2: Kò ti dá tẹ́lẹ̀.
0: Kó máa wà á dá a mọ́.
2: Kó máa wà á dá a mọ́.
0: Kó máa wù ní mọ́.
2: Kó máa wù ní mọ́ kó máa rùn.
0: Kó máa wù yìí mọ́.
2: Kó máa wù yìí mọ́.
0: Ẹni tí ń tí ń lé. Kò dẹni tí ń sún sẹ́ni. Ọlọ́run ní ìyá kan nìyẹn.
2: Ìyá kan nù ń bẹ́.
0: A fi jo ní zina láyé.
1: Àlá ìrìnà ní sáà kò lè pín náà ṣàtà.
0: Ẹ Mùsùlùmí, Ọlọ́run kọ́ wá jẹ́.
1: Fàmí ni ó ń bẹ̀ rẹ̀ ní mọ́tò wà rárá mú.
0: Ẹlẹ́ẹ̀kejì.
2: Ẹlẹ́ẹ̀kejì.
0: Dàwà mọ̀lùfákùrù òṣì.
2: Òṣì.
0: Ẹni tó ṣe pá àti tẹ́ ẹlẹ̀ fún.
2: Ẹni tá a ti tẹ́ ọ̀rọ̀ ọlẹ̀ fún.
0: Àwa àdẹni tí ó máa ṣe é ṣe kí ò ní í yọ.
2: Yóò máa wá ṣe é ṣe kò ní í yọ.
0: A ní ẹgbà ń.
2: Ẹgbà ń.
0: Ẹgbà mí.
2: Ẹgbà ń.
0: Ẹyọ mi lọ́fìn.
2: Ẹyọ ń lọ́fìn.
0: Ta ń mo ṣẹ̀.
2: Ta
0: ń mo mà tó kó bá mi.
1: Àlá ìrìnà ní sáà kò lè pín náà ṣáà.
0: Alákàlà.
2: Alákàlà.
0: Ngbẹ́ ìyá Yorùbá balance.
1: Fàmí ni ó ń bẹ̀ wà ní mọ́tò wà rárá mú.
0: Ẹlẹ́ẹ̀kẹta.
2: Ẹlẹ́ẹ̀kẹta.
0: Fi sọ́ọ̀rù lọ́múrì. Ẹ̀mí kúkúrú.
2: Ẹ̀mí kúkúrú.
0: A dà lẹ́jọ́ ẹ̀.
2: A dà lẹ́jọ́ ẹ̀mí kúkúrú.
0: Mi bá ń rìn yín lọ.
2: Mi bá ń rìn yín lọ.
0: Tó bá sáré díẹ̀.
2: Tó bá sáré díẹ̀.
0: Yóò sì mọ̀ mí hẹlẹ́hẹlẹ́.
2: Bí
0: ẹyẹ
2: sí oko. Bí ẹyẹ sí oko.
0: A máa wá mi tín.
2: A máa mi
0: tín. Bẹ́ẹ̀ ni ọjọ́ rí òde
2: bẹ́ẹ̀.
0: Ó ti ṣí ra rẹ̀ lónìí.
1: Àlá ìrìnà ní sáà kò lè pín náà ṣáàtà.
0: Ó bá fẹ́ sọ̀rọ̀ ẹ̀ níbẹ̀ gbọ́ ọmọ.
2: Ẹ̀ níbẹ̀ gbọ́.
1: Fàmí ni ó ń bẹ̀.
0: Ó bá sọ̀rọ̀ bíbí.
1: Mọ́tò wà rárá mú.
0: Ó lè máa sọ̀rọ̀ kẹ́ máa rẹ́rìn.
2: Ó lè máa sọ̀rọ̀ kẹ́ máa rẹ́rìn.
0: Ẹ̀túnmọ̀ olùsìn ní lágbájá. Olùsìn ní lágbájá. Àmọ́rọ̀.
2: Ọ̀rọ̀.
0: Ọ̀rọ̀ yìí ti jọrọ.
2: Ti jọrọ sam.
0: Ó bá fẹ́ sọ ẹ̀ nífẹ̀ẹ́ gbọ́ máa.

0: ọ̀tẹ ẹgbọ́ yìí ọmọkùnrin yín ọmọbìnrin yín tí bá ti ń di ọmọ ọdún mọ́kànlá ni ẹ máa tẹ̀ ẹ máa létí ẹ má jẹ́ ó ṣàgbákò ayé ẹ má jẹ́ ó ṣàgbákò ọ̀rẹ́ táátáá ẹ má ti ìjọ síra rẹ̀ lòkẹ́jọ́ tó yé ó dọ̀wọ́ yín ẹ̀yin òbí bí àwọn ọmọ yín bá yẹ ànàmọ́ yín lọ́wọ́ ẹ ṣàgbákò ní
1: àlá.
0: Gbogbo wọn rìn bí wèrè.
1: Fọ̀mí lè hàn náà.
0: Àwọn ọmọkùnrin yín wọ́n ń lu jí,
2: wọ́n
0: ń dirun, wọ́n ń kórun. Ẹ wá ṣe bẹ́ẹ̀ rí nǹkan gidi yẹn. Wọ́n kórun sórí,
2: irùngbọ̀n
0: tún bẹ́ẹ̀.
2: Àwọn ọmọbìnrin.
0: Àwọn wọ trọ́ọ̀sà.
2: Wọ́n
0: tún ń lo yẹ dodo.
1: Àlá ìrìnà ní sáà kò lè pin náà ṣàtàn.
0: Ẹ wá ṣe bẹ́ẹ̀ rán ọmọbìnrin náà mọ fẹ́ ṣàgbákòónù.
1: Fọ̀mí lè hàn náà.
0: Gbọ́dọ̀ lẹ́yìn kí n tà.
1: Fọ̀mí mọ́tò àrọ̀ mú.
0: Ìyá mẹ́ta.
2: Èyí
0: tí ó jẹ onísìnà lọ́rùn. Ìsìnà bá pọ̀,
2: ènìsìnà
0: ò ní dìde bá a ti wà yìí lọ́rùn.
2: Ọlọ́run
0: ní àlẹ́ ìhà bọ̀bára tó ń kò lá ìka ọmọ rẹ̀.
1: Àlẹ́ ìhà bọ̀bára tó kò lá ìka ọmọ kẹfàrà tó fàjàrà.
0: Jóòbá dìde
2: ooo.
0: Nígbà kìyámọ̀.
2: Kò
0: ní jẹ́ èèyàn. Yóòbá jẹ́ ajá. Tó bá tiẹ̀ tún wá jẹ́ni tí ó bá ṣe sì ná tán tí kì í wẹ̀ ló wá dìde lẹ́lẹ́dẹ̀.
2: Ẹlẹ́dẹ̀
0: náà.
2: Eku
0: eruko tún wá mú dàrú.
2: Èyí
0: tó ṣe pé bí ẹ bá wò ó. Ẹ mọ̀ wá wo ojú rẹ̀ fíjínfíjín níbi eruku.
1: Àlẹ́ àwọn bẹ̀rẹ̀ tó
2: kú
1: náà ìka ọ̀pọ̀lọpọ̀
0: tó fàjàrà. Oríṣiríṣi ni
1: wọ́n. Fàjàrà.
0: Bẹ́ẹ̀ bá jẹ́ oyún kan lọ́jọ́.
1: Àlẹ́ àwọn bẹ̀rẹ̀ tó
2: kú
1: náà ìka ọ̀pọ̀lọpọ̀ tó fàjàrà.
0: Oyún tá a sẹ́ni.
2: Oyún
0: òsínà ni. Òun náà yóò tún
2: dìde.
0: A ní wọ màmá
2: mi.
0: Èwo mo ṣe wọ bàbá o.
2: Kí
0: ni dé? Ẹ kó báwọn ẹ̀ jẹ́ kó ń wáyé ayé.
2: Ẹ
0: ṣe tẹ̀ jẹ́ kí òun ó láyé. Ẹ tún jẹ́ kó ń wó lọ́dọ̀ lọ́dọ̀ lọ́hùn.
1: Àlẹ́ àbára tó.
2: Ọ̀nà
1: àìka ọmọlú kẹfàrà tó fàjàrà.
0: Ìyá náà yóò wá gbé àrùn bí kàkàjà bá gbé ẹja àrùn.
1: Ọ̀nà àìka ọmọlú kẹfàrà tó fàjàrà.
0: Wọ́n ìlànà òwúdà tún ṣe àláti bí ayé láǹbí ń kọjá lítà ní.
1: Wà ìdálmọ̀ ó dátò ṣá àlá tí.
0: Ọlọ́run o.
1: Bẹ àìdá ó mẹ́rin kọjá lítà ní.
0: Ẹ gbọ́dọ̀ títí ẹ ń paṣẹ ní
1: ẹgbẹ́ mi. Wà ìdálmọ̀ ó dátò ṣá àlá tí.
0: Ẹ wá fẹ́ kémi ó túnṣẹ́ ti yín ṣe.
1: Bẹ àìdá ó kọjá lítà ní.
0: Iṣẹ́ mi. Èyí tí mo dáwọ́lé, mo dáwọ́lé sẹ́mi, ẹ̀yin ẹ̀dá mi, ẹ̀jẹ̀ ń rí yọrí. Ẹ láyà títí ẹ bà mí ń ṣẹ́jẹ́. Ẹ wá fẹ́ kí n báyìí tún ti ń ṣe káyé yín.
1: Wà ìfẹ́ mọ̀ ó dátò ṣá àlá tí.
0: Ọlọ́run o.
1: Bẹ àyè náà bẹ ọkọ̀ tẹ̀lẹ̀ ní. Wà ìlẹ́ mọ̀
0: ó
1: dátò سألت بأي ذنب قتلتني
0: الله ني لوجونا awon oyun ti won se ni
2: won
0: wa to safu si waju emi olohun
2: wa
0: ma wa bi emi olohun ba won lere bi ayi zambi un ku chi li tu
1: wa idhal ma ta tu
0: oluwa
1: ni
0: ese won mo se ka ri ko le pa ni
1: ku chi li tu wa idhal ma ta tu سألت بأي ذنب قتلتني
0: أي يو ألوكو فما بني رسول أسيكو تو تيمي عوان ما بني وما كروني لأي
1: وإذا الموتة سألت
0: بأي
1: ذنب قتلتني وإذا الموتة سئلت بأي ذنب قتلت
0: أما بني
2: أما بني
0: أنيو أكوكو
2: أنيو أكوكو
0: توني
2: أبي
0: أبي أجو أدامة
2: أجو أدابر أكوكو
0: ese bi nkan mi
2: ese bi nkan mi
0: ko jin tin bembe ko ba se si natan oni jin ko mi
2: oni jin ko mi
0: nkan na in wa nfo nkan mo birin ku oni be bi ti se nfo nkan mo kunrin ni be ni ru apo bi re je je
1: wa in da ma
0: o ti ma tan ibi to ya ka ke ogba je n gba be
1: ai e da وَإِذَا الْمَوْءُودَةُ سُئِلَتْ بِأَيِّ ذَنْبٍ قُتِلَتْ
0: وَلَا تَقْرَبُوا الزِّنَا
1: وَلَا تَقْرَبُوا الزِّنَا إِنَّهُ كَانَ فَاحِشَةً وَسَاءَ سَبِيلًا إنه كان فاحشة وساء سبيلا
0: أكوكويا
2: أكوكويا
0: إيه جو جو نزينا لون
2: إيه جو جو نزينا لكياما
0: من باتين ديدي
2: من باتين ديدي
0: أوا أكوشي نواجو
2: أكوشي واجو
0: ويبه لباجو ما لباجا وجه كان نو هني تيمي ولون وبارن بنوشي ko gbadọ sunma mi
2: ko
0: gbadọ pe mi ko gbadọ kun mi eni ojo soro ni fun isoro re ko ma ja ti kokoko nbinu
1: ale wa la taqrabu zina
0: alle mani wa ko
1: fa ko kana fahishata wa sa
0: ko jini kure
1: biela إِنَّهُ كَانَ
0: فَاحِشَةً
1: وَسَاءَ سَبِيلًا
0: إِلَٰهِكِ
2: بَابَ
0: وَدَبِ إِزْرُو
2: بَابَ دَبِ إِزْرُو
0: أَوَ سُوءُ الْحِسَابِ إِزْرُو تُ buru lohun o se
2: iziro to le koko ko ni o se
0: yo nyanya ko ni ri
2: yan
0: nitori pe eni emi olohun ba nba binu si ma tan yebe yebe eni nba wa tan yebe yebe bo ni o gba lo lowo mi
1: wala taqrabu zina
0: o ti bere re
1: enna o kana fahishatan wa sa'a sabila إنه كان فاحشة وساء سبيلا
0: إلهكتا عذاب النار إنزنا وبدنا إنشني أدابي ẹkan tó ti gbẹ
2: ìṣẹ̀lẹ̀ dàbí ẹ̀kan tó ti gbẹ
0: nígbà tí gbogbo àwọn ẹlẹ́sẹ̀ mi tí a bá dàbí igi bí gbẹ ẹ máa wo bóun ti máa wá yára jónú náà tó
2: wọ́n yára jónú náà níbi ń bẹ́ lára
0: òní ó máa wá jẹ́ mọ́ ìjà lánú náà o pa ju afaka
2: o
0: ama bombwe be ni emi nbe lara

0: Abdul le wahidi bande nitori wa si nbe lago mewa ka to ma wa lo si gbaja lago mokanla
1: illa mautaba wa amana
0: akeso
1: wa amila amalan salihan
0: olohun
1: wa amila amalan salihan
0: illa man taba gogo ntawi iya ti o je onizina niyan
2: iya ti o je zina nu ni
0: afeni o ba tuba o wa tun ni wa amana o wa gba emi olohun oba re gbodopin
2: o gba emi olohun oba re gbodopin
0: ki popo ki soso ku so ki pegede ki maranro
2: e pade yan je
0: o wa je ni to gba fẹ́mi ọlọ́run ọba rẹ̀
2: yányán
0: lẹ́yìn ipò gbà wá àmìlà ó wá ṣe àmàlà iṣẹ́ kan nínú àwọn ṣẹ́ rẹ̀ ó wá ṣe títí ó fi kò lọ́nà èmi ọlọ́run
2: ọba rẹ̀
0: ó wá ṣe iṣẹ́ kan kò tún wá sọ wípé ní wá ń ṣe báyìí kò tún là á já nítorí kò lè ṣe wàhálà kó tó kò yọnu wa amila amalan sole han
1: illa mautaba wa amana wa amila amalan salihan wa amila amalan salihan
0: o wa se ko kẹsẹ rere kan èyí tá a ti kọ wípé ni ó pé tó ayà náà bẹ ní sùúrù lóru
2: ayà náà bẹ ń bẹ
1: wà á gbàlẹ bàládé láàrin
0: igi ọ̀pọ̀tọ́ àwa fi àlùbáríkà sí fún ọmọ ádámà gbogbo orúkọ Kolo mẹrẹrin. Èyí tá a sọ kalẹ̀ fún Ádámù níjọ́ sí.
2: Èyí tá a sọ kalẹ̀ fún Ádámù níjọ́ sí nílé.
0: Ẹni ó bá hàn.
2: Ẹgbẹ̀rún méjìlá rẹ̀ ni wọ́n.
0: Igi ọ̀pọ̀tọ́ ni wọ́n tún wá fi ṣe gaari rẹ̀.
2: Igi ọ̀pọ̀tọ́ ni gaari rẹ̀.
0: Ẹni tó fẹ́ lówó lọ́wọ́.
1: Wà tí ni wà
0: záyé tó
2: rẹ̀.
0: Allahu Akbar. Wo wa ni zina tin be nbe. Awa debi tan lo. Ama be bari pe pa lo lo Olorun oni wi nkan kan.
1: Wa ti ni. Wa zaitu. Wa tore se mi.
0: Allahu Akbar. Ọlọ́run ọba wa gbé igi tí kálukú náà kalẹ̀ fún un. Igi náà.
2: Igi náà.
0: Ní wọ́n ń bẹ̀bẹ̀ ní kọ̀ọ̀kan wa náà. Bí Ọlọ́run ọba ti ń pè wà látàkọ̀rọ̀ bá àdìhí ṣàjàrọ̀tà, wọ́n ń pè wà.

Yeah.

kini inu baba kuni o. Adadori kodo o ho wole. Dagula biji mbo.

Sátánà tó dín àwọn tán o.

Ẹgbẹ́ ọgbẹ́ ọgbẹ́

gúndùn. Àwọn àlè ajídáńtàn.

0: Hello, hello.
1: Sukoto agbaba bi o baba le agujo.

nílanti nítìrẹ pẹlú sọlọ ẹlẹ wa máa bulẹ ṣó mú kí ẹ o sí ìkírù wa dékúnlé. Ẹ̀rọ ẹgbẹ́ màá mi yọ Adékúnlé. Ẹ̀rọ ẹgbẹ́ màá mi yọ ọ̀nà ọlá ọgbà táwọn.

Bye-bye.

Kama jo jamba,

Ẹni ọdún lọ bá bẹ́ẹ̀ ní kàgbọ́ àbí kọ́ lọ bá lùdọ̀.

Da sentado.

Mm-hmm.

ayé ajínlẹ̀ rẹ̀ wọlé ẹ̀fọ́ làbá.

lẹ́ẹ̀ni fúrú ṣe. Àwọ̀ àlẹ́jì yẹn rẹ̀. Ìgbà tọmọdé ò mẹ́fọ́ ló gbóhùn rò lẹ́gbẹ̀ẹ́ kí ó.

Ẹrù ẹlẹ́rù náà ń gbé kárí, wábọ̀ tí wọ́n lọ àwọ́dẹ ń gẹ́.

I'm gonna go to the hospital.

Oh,

I'm not going to be able to do that.

ni to ta o la bara faru.

Belediye.

Amina.

Hello.

Yeah.

दिया।

Ẹ̀yin ẹ̀yin ọ̀gbọ́n ìyàwó ẹ̀lọ́dọ́.

0: ní tèmi ọgbọ́n mà dígì. Fi gbàdì fọn gbàdì òsì sílẹ̀kùn àfẹni tó bá mú kọ́kọ́rọ́ ẹ̀dọ́ ní. Tó mú kọ́kọ́rọ́ lọ́wọ́ tó mú kọ́kọ́rọ́ dání Adéyìn kápẹ́ ń bọ bí awé.
1: Àwùyé ìyá
0: Adéyìn kan ọlọ́ṣùkàn mi kásàmà ṣe dáadáa ògùn dá plenty. Ẹ kù dédé àákò yìí ní gbogbo ibikíbi tí ẹ ti ń gbọ́ ohùn mi.
1: Ó lọ dára ẹ mọ̀ra ẹ̀tọ́ ó tóbi gan-an.
0: Bọ́ bá ṣe pé ní ojúmọmọ ni ẹ káàárọ̀.
1: Kírun kò lè lé ọlá ẹ sí.
0: Bọ́ bá ṣe ọ̀sán ẹ̀ka àsán
1: ò. Ẹyin kò lè pé o.
0: Bọ́ bá jẹ́ àjálẹ́ ni ẹ̀kọ́ àjálẹ́.
1: Ara mi táyé fi ń sọ pàfẹ́ mi. Má ṣe ń sọ.
0: Bọ́ bá ṣe pòrú ni ẹ̀kọ́ àjìn o mo kìyìn o.

0: Alhamdulillah. Ọpẹ́ mọ̀ ni fún Ọlọ́run ọba. Alhamdulillah. Ọpẹ́ ni fún Ọlọ́run ọba dẹ́dá ṣẹ̀dá. Alhamdulillah. Ọpẹ́ ni fún ọba tó ní ká máa bẹ. Alhamdulillah. Ọpẹ́ ni fún Ọlọ́run ọba náà tó tún lè ní a máa bẹ mọ́ o. Ọba tí ń bẹ kí bẹbẹ wa ó tó máa bẹ. Ìláyè àláwòrán àbí tí ó tún máa wà tí ó tún máa bẹ nígbà tí bẹbẹ wa ọba bẹ̀bẹ̀ sí ká lè mọ́ Ọlọ́run mọ̀ ni. Yàsín Ọlọ́run ni ògé ságbára mi ò ogún gbọ́. Yàsín Jésù Kristì Olúwa wa ń gbọ́ Ọlọ́run ni.
1: A ti wà bí kí a dé.
0: Ìgbọ́kànléwé ìgbọ́kànlégbo Ọlọ́run ni.
1: Ogún kò ní kan mọ́ o, fọ́mọ alákọ̀jì o, fún gbogbo ọmọ akọ̀jì.
0: Torí kìí sí gbogbo àwọn èèyàn náà ló dùn mọ́ o. Táǹfẹ́ á ní kò mọ̀ mọ̀ sẹ́ni tó dùn mọ́ àfọlọ́run. Bí mo tún ṣe ń dá ńlá ńlá wò tí mò ń dá ńlá ńlá wò èmi ò fún dá plenty. Yà sí àwọn àpótò máa yín mú ni. Tẹ bá wá wò mí tí wọ́n bá tọ́ bá tún pàdé ń gbòòrò tẹ bá tún á rí mi. Tí mo tún wo àwọn aṣọ mi mo ṣe máa ń wọ̀ tẹ́mi ọ̀kà nǹkan kún. Wọ́n ara ẹ̀ rí ṣe ẹ̀ rí. Wọ́n tún wo èmi gan mọ̀ kan máa yín mú sí mi lẹ́yìn ẹ̀rí. Mo tún wá pariwo ta pé mo fẹ́ dán láwò abẹ́sẹ̀ ìkówó jọ láì gbọ́kàn lé nǹkan kan àfọlọ́run. Àwọn kan ti tún yín mú irú rẹ náà ni wọ́n ń sọ iléeṣẹ́ rédíò sí irú rẹ ni wọ́n ń sọ. Kò tún wá sí àwọn kan òkò tó dé yín ká lọ́yọ̀ọ́ wà láì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò tún mọ̀ kò tó wa lọ́yọ̀ọ́ dáa tún wà yìí. Àyìn
1: láwo tọ́mọ lè pọ̀ títí mú lérò ẹni tó ń fún lànà o ẹni tó ń fún yọ ni èmi ó tọ́pẹ́.
0: Ṣùgbọ́n pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run pẹ̀lú ìgbàgbọ́ nínú Ọlọ́run àwa ní ìgbàgbọ́ pé Ọlọ́run ó tún ṣe bí ṣe máa ń ṣe. Yóò tún ṣe bí ìṣe rẹ̀ bí ṣe máa ń ṣe. Torí pé ọgbọ́n òdígí o yàsín ògún gbọ́ wà láìtàláì Jésù Kristì Olúwa wa ń gbọ́. Ibi tá a bá a délé nìyí ọgbọ́n wa kọ́ ọgbọ́n òdígí o. Ọgbọ́n òdígí o Ọlọ́run náà ló ń bá wa gbé sí o ní ń gbé sí ní ń bá wa ṣẹ̀ tí rẹ o yàsín kìí ṣọgbọ́n kìí ṣe agbára Ọlọ́run ni.

0: Àwọn èèyàn rí tán yìí, wọ́n rí bánà 30 million ní gbòòrò ayé. Wọ́n rí bánà 30 million ní gbòòrò ayé. Wọ́n á yínmú, wọ́n yínmú lẹ́yìn, wọ́n yínmú lẹ́yìn ni. Kí èsè mi kọ́ wa Ọlọ́run ni o, ọgbọ́n kọ́ o, ọgbọ́n kọ́ o. Mo sì mọ̀ pé Ọlọ́run ó tún ṣe bí ṣe máa ń ṣe, yóò tún ṣe ìyanu. Owó tí bá mi ò kó jọ rí, bá mi ò kó rú ẹ̀ jọ rí o, lèmi sọ pé mi fẹ́ ṣàkójọ. Mọ́ mi gan, mọ́ ṣòwò kan rú ẹ̀ rí. Ṣé fámílì kí wà kankan tiẹ̀ dirú ẹ̀ jọ rí gan?
1: Ọmọ òpópọ̀rọ̀ bí ti kọ́.
0: Lèmi tí ìwà jámọ̀ kankan sọ pé a fẹ́ kójọ látàrí pa nígbàgbọ́ nínú Ọlọ́run pẹ̀lú àwọn alátìlẹyìn wa. Ipa Ọlọ́run ó tún ṣe bí ṣe máa ń ṣe.
1: Àbí
0: ẹ pé Ọlọ́run ó tún ṣe.

wọ́n ti lọrin wọ́n ń pè mí ní Deyinka orí olówó. Orí olówó. Pé à ń jọ rìn o, a ò sì mọ orí olówó, Adeyinka orí olówó. Àwọn ti lọrin nu o. Wọ́n ń pè mí là ń jọ rìn, Adeyinka orí olówó. Kí ni ó ṣe lẹ́yìn tọ́lọ́run bá fẹ́ ṣe? Kò sí nǹkan ọ̀hún tó lè ṣe o, àfi nǹkan tọ́lọ́run bá fẹ́ kó ṣe. Ọlọ́run o, mo ń fi ètò àyájọ́ ayẹyẹ ọdún kẹta ìkànnì Ajíṣebí Ọ̀yọ́ lé ọ lọ́wọ́, dákun jẹ́ kó ṣeé ṣe. Gbogbo àwọn tí ó máa fò lórí òfurufú bọ̀ wábẹ̀, àwọn tí ó máa wọkọ̀ lórí ilẹ̀ ẹlẹ̀ bọ̀ wábẹ̀, àwọn tí ó gun ọkọ̀ ojú irin, àwọn tí ó gun ọkọ̀ ojú omi, àwọn tó jẹ́ pé wọn ò sì ní lè wá, tó jẹ́ pé owó ni wọ́n fi ránṣẹ́, àwọn tó jẹ́ pé àdúrà ni wọ́n mọ fi tì wá lẹ́yìn. Ọlọ́run wá pa wá mọ́ kó sọ wa jùgbà náà lọ. Ọ̀hún ọdún ogún ọdún lè ní kókè wa ọmọ ìjẹ gbaingbain.

0: Àní wọ́n lóhùn mi dùn ó kí ni wọ́n fi mọ̀ mí nílù Saki o.
1: Ìtọ̀ṣálò.
0: Ẹyin ògùn ọ̀rọ̀ kin àwọn tàgbẹ̀dẹ ọ̀rọ̀ bàbá. Àjòjì bá wọn rà sábà rí tẹrú tọmọ ní bá wọn rè gbólógún. Èmi náà kọ́ o, Ọlọ́run bá mọ̀ ni. Ọlọ́run bá ní o. Yàsin ògùn ń gbọ̀ wà láìtàláì Jésù Kristì Olúwa wa ń gbọ́ èmi kọ́ o. Ọlọ́run ọba ni. Torí báwo ran Ọlọ́run ọba lè mí ń ṣe o, I am a reflection of the

nígbà mo sọ pé a fẹ́ ṣètò ní jóni tí mo ròyìn fáwọn ará London wọ́n ní ìdọ́ndọ́n wọ́n ló ti ṣeéṣe ìdọ́ndọ́n àwọn ti London.

níwájú Adeyinka, wọ́n wá rí pé mi kan bọ̀, mo fẹ́ bá wọn níwájú. Bó ṣe ń dun máwọn kan nu, kò dẹ̀ dun máwọn kan nu o. Èmi gangan ti wá mọ̀ pé bílíà èyí ṣe rí ni. Tọ́ba yìí o kò panu, kò máa rankùn dandan, torí ipá gbẹ̀gẹ́. Àwọn ta jù lọ ń kan, tán ní lọkàn lọ́jọ́ kan, pa wọ́n bá a níwájú. Wọ́n sọ pé àwọn máa bá wa níwájú, wọn ètí bá wa níwájú. Àtúntì wa tẹ̀síwájú, àtúntì ń tẹ̀síwájú, àtúntì fẹ́ tẹ̀síwájú. Ó ti di triple trouble, tó bá dun máwọn kan nu, kò lè dun máwọn kan nu o. Bílẹ̀ ayé yìí ṣe rí ni, tó bá yóò kò panu, èèyàn mi máa rankùn dandan.

0: ká wo mi kọ̀rọ̀kọ̀rọ̀ àwọn tí wọ̀n bá lè bá ń sọ̀rọ̀ àwọn mi àpè mí sẹ́yìn wọ́n ní déyìn nǹka ọgbọ́n wo ló ń dá sí
1: i.
0: èmi ń jí oyé wọn pé ọgbọ́n kọ́ o ògùn kọ́ o yàsìn ògùn ń gbọ́ ọlọ́run.

0: ẹyin tèmi ọgbọ̀n òdigi o.
1: Kí á ní kírun.
0: Wàhálà ìké sọgbọ́n mi o.
1: Ẹsí ayé.
0: Ọlọ́run kì í sọgbọ́n mi o. Jésù Kristì Olúwa wa ń gbọ́, kì í ṣe mí mọ̀ ọ́n ṣe o.
1: Bí sára mi.
0: Mo tún ti ń dúpẹ́
1: o.
0: Àròyé mi àwọn èèyàn tún sọ pé òtítọ́ fẹ́ mọ̀ ọ́n pọ̀.
1: Kí ni mo yà ń sọ pé wọ́n ni.
0: Ẹ mọ̀ jẹ́ àròyé mi ó bí yín nù. Ọlá òde yìí on the 24.
1: Ṣọgbọ́n.
0: Of May yìí gangan la pé ọdún mẹ́ta gérégé
1: o. Amen.
0: Tí máa wá bẹ̀rẹ̀ àròyé lé ní 23rd. Ẹ mọ̀ sọ pé àròyé mi pọ̀ jù ọ̀pẹ ni mo wá dú. Alọ́pẹ́ ní ń pẹ̀ ní sáyé àwòlẹ̀ àlára
1: o.
0: Ẹni tó bá dúpẹ́ ta náà náà ni ó tún rí mi ìgbà léni o. A tún rí mi ìgbà bó bá wá dọ̀la.
1: Mo dúpẹ́ orí o.
0: Ńlórin ọpẹ́ yìí ṣe já lẹ́nu mi nígbà kọ̀ọ̀kan.
1: Má bá mi lọ.
0: Ọlọ́run mọ̀ bá wa lọ. A tún ti fẹ́ wọnú ọdún tuntun lọ́la. Ọ̀la aláàpẹ́ ọdún kẹta gérégé o. May 24, 2020. Ńlá dáyé kan ni àjíṣe bí Ọ̀yọ́ lẹ́ o. Ló wá sí ròrí mi nínú àgbárí mi. Ni mo pè té pèrò pé mo fẹ́ dà á lẹ̀ láṣẹ fi lọ́lẹ̀ rẹ̀. Orí fóònù ni mo ti bẹ̀rẹ̀ lọ́jọ́ kìíní àná. Tí ń bá wo bi tí mo ti bẹ̀rẹ̀. Ẹyẹ ń kọ́ lórí. Mo wo bi tí mo ti bẹ̀rẹ̀. Mo wo bi tí mo dé. Mo wo bi tí mo ti bẹ̀rẹ̀. Mo wo bi tí mo dé. Mo wí pé gbogbo ògo ló yẹ o bàbá. Gbogbo ògo ló yẹ o bàbá. Gbogbo ògo ló yẹ o bàbá. Gbogbo ògo ló yẹ o bàbá. Elédùmarè aṣọ́rẹ́ kárí ayé.

0: jọ ti mo yan
1: sọjọ riri jẹ òkété ńlá vẹsọ ni adé nká abọjẹ òkété mi tó febi sùn ó pọ jujú ayo lọ sọjọ mo lọ ṣe fídíò tán sọ mí lòkúta lójú bíríjì odò òkè òròkí ngba awon sise nbe lowo tan le nlokuta
0: ese mi
1: so ni mo be so ni abijo ti o je ti igbaju oloyi
0: ki ma so
1: daddy mi igbaju yi toju mi po yi so
0: ojo la
1: so ni mo fe wi ti mo fe ro ni jo won di mi igbaju talu mi ni mi mo tin se live videos ni mo be so abijo won ti gba bata lese mi lodo awon amo tekun tan fe ti mi mo nu tubu se nla be so ta won olowo ola fe fowo ola awon gba wa loju adeyin ga se nla be so ni ani baba beyan ba ro dudu han fun eyin o se hora de koko egun sugbon olohun aba ma dupe to safayo wa
0: everything he took God in prayer tori wipe to ba je ti ti wa mi mo lọlọrun fi u dani silaye
1: emi mo deseju to ba se pe ti wa mi mo ni papote o ti ma paro mi ti pa o tere mi gan na ma pe npe o ko si ese ni to pe tan tori pe yin ma rin ni ahin aye kori omo mi
0: se anu fun ni laye
1: olorun kan dide saanu mi ni o je nti bowo tori awon to ju mi lo lemi mo n kolu ni temi
0: agba
1: o wa so mi di kukute to je pe ni to ba mi kukute ara re lomi alhamdulillah yo mo mama dupe
0: ka tun da iran temi ka tun da generation temi lo ti u be
1: yes salam yes salam
0: fo pon da lu orun gbara da lowo enikan
1: hi
0: pe ko soluwa lori ile aye
1: Yes salam
0: soluwa lori ile aye
1: soli jalale wa alekira
0: soluwa lori ile aye o a fo olorun ti aye pe bo o salagbara ninu ikoko rara
1: Yes salam
0: ninu igbadi rara
1: beni
0: o salagbara ninu ifun parara o salagbara ni presidency rara ni sale ile loju ofurufu o tawon kan la peri ni waju apaniyan we mago afo olorun ti aye pe ko Jesus
1: Yes salam olorun ni o oni se bubu mi ni se didi mi ni se buru mi ni so mi ni waju so mi leyin oni alpha to omega mi o
0: lo gbogbo fole wa
1: oni gbogbo fole mi o pin ba ti dawole ajo sese nti n ba fi re ni aye won a si ba n fi re lalakeje
0: eyin lo gbogbo fole ti wa ẹbí mi mọ ẹṣẹ
1: ètì ń bá fi lọlẹ ní ààyìn wọn bá mi rè sí ọgbun ìsàlẹ èmi kọ ọlọrun ni o
0: tó bá jẹ fámílì mẹmbà gan ló.
1: Nǹkan wàá mọ nǹkan tí mò ń ṣe tí mo fi ń wo elédùà bẹẹ.
0: tó bá jẹ́ ènìyàn ló dúró ni a ti máa bèrè owó onídúró mi ẹṣẹ.
1: Alhamdulillah tó ń bá wa ṣe látọdún kẹta bọ̀. A sì mọ̀ pé pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ó tún ṣe bó ṣe máa ń ṣe. Níbi tá a fẹ́ dáwọ́lé yìí tá a fẹ́ gba lances tá a fẹ́ dá rédíò station gangan lẹ̀ lọ́yọ̀ aláàfin. Torí pàwa gangan ni pace setter wa la kọ́kọ́ dá iléeṣẹ́ rédíò lẹ̀ ní ààyè. Bó ti àjẹ́ pé tọ̀nláìn ni ṣùgbọ́n wa la kọ́kọ́ dá a lẹ̀ o. A tún fi sókọ àtòkè ìlú Ọ̀yọ́ àwọn alakọ́kọ́ dà á lẹ̀.
0: Abiyamọ lọ́jọ́ ogún ilé torí wípé mo lọ rẹ.
1: Aṣíwájú wa wà ní dèrò ẹ̀yìn láṣẹ Ọlọ́run ọba dẹ̀dá ṣẹ̀dá. Ó tún ṣe bó ṣe máa ń ṣe. Mo nígbàgbọ́ pé ó tún ṣe bó ṣe máa ń ṣe. Ó tún ṣe ju bó ṣe máa ń ṣe tẹ́lẹ̀ lọ.
0: Ọrẹ òdodo.
1: Mo dá a sí Ọlọ́run Ọlọ́run. Wá gbà kóso. Wá bá wa gbà àkóso ọjọ́ náà. Gbogbo àwọn tó lò fún ìdìde wa tó lò fún ìrànlọ́wọ́ wa àwọn náà gbọ́dọ̀ mọ ráàmù nílẹ̀ òkè ńlẹ́yẹ fọ̀hún kán dìde kán gbéra kájà wa àwọn ó gbéra.
0: Sọ́nà ìpàdó.
1: Àwọn tán ti gbéra òní wálẹ̀ mọ́ láéláé o. Gbogbo àwọn tán ń gbèrò páwọn ó dá sí àwọn ràn wá lọ́wọ́. Ọlọ́run ò dìde fún ìrànlọ́wọ́ àwọn náà.
0: Ìtùnú mi ló jẹ́ nínú gbogbo wàhálà. only can you me low lori.
1: Ha, how you say be your awa didan? He done baba I done. Ede baba ede.
0: Only call
1: idan baba idan. Oro baba oro.
0: Manuje.
1: Idan baba idan. Ijinle ninu ijinle.

0: gbogbo àwọn tán ràn wá lọ́wọ́ àwọn tó tún lò fún ràn lọ́wọ́ wa ọlọ́mọ bá wa ràn wá lọ́wọ́ o. ẹyin tèmi àyìn ní tìmọ̀ gé pété fún àkànṣe ètò fún ti ayẹyẹ ọdún kẹta jíṣẹ bí ọyọ ní ọ̀la 24th of May 2023. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yìn aláti ìlẹ́yìn wa látòkè dókè o. Látòkè dókè débi tó ti bẹ̀rẹ̀ débi tó tún lọ.
1: Ìbàdàn mi lọ.
0: Ẹ̀yin náà ẹ̀ní wálẹ̀ láíláyò ẹ̀ní jàyé wá sẹ́yìn.
1: Orí mi tún lọ.
0: Ẹ̀yin tó ti ràn wá lọ́wọ́ pẹ̀lú tọ́rọ́ àti kọ́bọ̀.

0: Tọ́ orin ewì náà nu látẹnu àkàndá akéwì tó kọ fún ìkànnì ajíṣebí ọyọ yìí tó padà fi ìta sponsor tó kọ fún aláàfin àtàndá alówólódù bíi ìyere fún ìrántí ọdún kan wọn fún ìrántí wọn yóò ń fi òun náà sí tẹ́jẹ̀ ìgbádùn rẹ̀ kí n tó máa atapòpò kó ní ìhà yín ẹyin tí a ìkànnì ajíṣebí ọyọ náà lẹ́ ń já sí o a sì ń celebrate ọdún kẹta wa àti bẹ̀rẹ̀ celebration náà nu àti bẹ̀rẹ̀ celebration ọdún kẹta wa náà nu à ń celebrate ọdún kẹta wa àdúpẹ́ o àdúpẹ́ pé òkun gbogbo ẹ̀yin tó elédùà ti ń lò fúnra lọ́wọ́ wa elédùà ọba dẹ́dà ṣẹ̀dá náà ni ọmọ bá wa ran ẹ̀yin náà lọ́wọ́ o mò ń bọ̀ ná tí mo fẹ́ máa wá orin mo fẹ́ wá orin mò ń bọ̀ ná.
1: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajíṣebí Ọ̀yọ́ online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o. Ajíṣebí Ọ̀yọ́ làárí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan.
2: You are currently listening to Ajíṣebí Ọ̀yọ́ online radio. Ajíṣebí Ọ̀yọ́ làárí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan.
3: Ajíṣebí Ọ̀yọ́ làárí. Ọyọ́ ò ní ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan. Ajíṣebí Ọ̀yọ́ làárí. Ọyọ́ ò ní ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan.

0: ìlọrin.
1: Mo ń tẹ̀síwájú lọ́nà náà, mo ń gòkè lójoojúmọ́ ni.
0: Ẹ kú àtàárọ̀ ní gbogbo ìkíbi ti àpẹẹrẹ kan tó bá ń fẹ́ dé. Adéyinka Ọlásùnkàn ni ló kọ̀ nípa nígbà ilẹ̀ fìlà. Iláṣà Roko ti sọ lórí ọbẹ̀ nínú àwọn gbangba.
1: Bí mo ti ń lọ.
2: Àti ṣe bí Ọ̀yọ́ láàrí, Ọ̀yọ́ ò ní ṣe bí Bábẹ́ni kọ̀ọ̀kan.

0: 还不如先拉个二号的就是六
1: 我做嘛你不要鬼妈嘞
0: 阿七六哥给你做一下拉什么玩意儿阿国刚我阿国刚加六

0: ẹgbọ́ ta ló lè jí tó tún lè pa, ta ló lè pa tó tún lè jí, ọlọ́ọ̀bá mi nìkan náà ni o. Egbe lẹ́yìn ẹni àdá lóró, egbe lẹ́yìn ọmọ òwe kan, ọlọ́run ọba ìgbà lọ́wọ́ rẹ̀. Mímọ́ ògbó ni fún orúkọ ọlọ́ọ̀ba olódùmarè ọlọ́wọ́ gbọgbọrọ bí ọwọ́ aṣọ àkìkì tán. A ní tá a bá kìgbọ́n tá a tún yìnbọn àátún ń kì ní o. Lèbí ṣe máa ń kí ọlọ́ọ̀ba mi lóòrèkóòrè. Nítorí pé kò sí agbára kankan níbi kankan tó tó agbára ọlọ́ọ̀ba olódùmarè. Wàlá haúlá wàlá kò wáta. Ilá àbẹ̀lá àrí ràzín. Agbára tó dá òkun sí méjì.
1: Ẹ̀mí mi tún bá rẹ nígbà tó lọ. Mo múlẹ̀ fún ọ̀hún bàbá.
0: Agbára tí ń mú ọ̀sán tí ń sọ ọ̀sán dòru. Agbára tó tún lè sòrú dọ̀sán.
1: Ẹyìn rẹ kò sẹ́lòmí. Àìkọ́fẹ́ kò sẹ́lòmí. Ọlọ́rẹ lẹ́jọ́ máa rẹ kọ́kọ́ nígbà tí agbára ìwọ ni ọlọ́run.
0: Lẹ́yìn rẹ kò sí ẹlòmí o. Ìwọ ni, ìwọ ni, ìwọ ni, ìwọ ni, èmi ni tó ń jẹ ẹ̀mí.
1: Olórí ẹgbẹ́ pẹ̀lú ọmọ wa ń tẹ̀lé.
0: Alpha àti Omega.
1: Omúlẹ̀.
0: Ìbẹ̀rẹ̀ ohun gbogbo àti ìparí ohun gbogbo.
1: Olùdáyé kò sẹ́lòmí. Lẹ́yìn rẹ àṣẹjá.
0: Lẹ́yìn rẹ kò sẹ́lòmí mọ́ o.
1: Ọlọ́run gbogbo èdè.
0: Ó sì ń kankan mí mọ́.
1: Ìwọ

0: Ìwọ nìkan náà lọ́ba o, ọba nílà oòrùn, ọba níwọ̀ oòrùn, ọba káàkiri àgbá ńlá ayé. Ìrì wá ṣẹ̀ lémi lórí, ìrì yídà wá ṣẹ̀ lórí mi. Ẹ dúró ná. Ìrì wá ṣẹ̀ lórí mi.
1: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo láàárín, Oyo ò ní ṣe bíbá bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan.

0: Bá mi Saminu Adepoju láti California wọn ti jẹ́ ẹ̀yìn wa. Bàbá dáadáa nù ọ́, bàbá rere, bàbá kẹ̀, bàbá àlùbáríkà.
1: Mi bá ṣu Olúwa Adama.
0: Tọ́lọ̀ ọ̀ràn sí wa nù tí wọ́n sì ń jẹ́ iṣẹ́ náà. Ẹgbọ́ kí la mọ̀ ọ́ sọ, sọ̀rọ̀ la mọ̀ ọ́ sọ, èdè la mọ̀ ọ́ pè, abówò ìkan ni mo mọ̀ ọ́ pa, èmi tí mo ètò ó ṣe. Ètò ẹ̀ tó ń lórí kèé nírù. Ìjọba wù mí mo àwọ́ sórí ètò. Àwọn èèyàn sì tó ń fi ìfẹ́ gbọ́ wa, wọ́n ń fìfẹ́ tẹ̀lé wa. Ìfẹ́ tẹ̀ ní sí wa, kò ní dìbàjẹ́ o. Ilé yín ọ̀nà yín náà ò ní dìbàjẹ́. Ẹ ní sìse, ẹ ní sìjẹ, ẹ ní sìsọ, ẹ ní sí ilẹ̀ tẹ̀, ẹ ní tójú ilẹ̀ mọ́lẹ̀, ẹ ní báráyé fọ́ tì. Akorí ọ̀rọ̀ mi, mo ti fi ṣètò ní àárọ̀ àdánù àtẹ́lẹ̀, mo kàn tún fẹ́ tún sọ ni. Pé ẹlòmíì yóò máa ṣera rẹ̀ yóò lè èèyàn ní sí òun, yóò máa ṣera rẹ̀ yóò láyé ní sí òun.
2: A kì í ṣe bí Ọ̀yọ́ láàárí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
3: Má yín kúrò, ọ̀rẹ́ mi má gbé kúrò, lájí ṣe bí Ọ̀yọ́ online radio.
2: A kì í ṣe bí Ọ̀yọ́ láàárí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

ṣùgbọ́n kì í ṣe láìbù ni mo ṣètò tààrọ̀ recorded program ni fún ọyọ àtibá unity forum ṣùgbọ́n eléyìí mo fẹ́ jẹ́ kó jẹ́ àǹfààní fún gbogbo àwọn tí wọ́n ń gọ́ wa lọ́wọ́ ẹlòmíì ọmọ ṣe ara rẹ̀ yóò lè yàn ní sí òun ẹ máa wá gbọ́ wọ́n á ti fẹ́ sọ oṣù december lẹ́nu wọ́n máa gbọ́ oṣù bàbàbàbà oṣù bàbàbà oṣù wo ni ń bà oṣù wo ni ń bà oṣù wo ni ń bà ẹ mọ̀ sọ december lẹ́nu ẹ mọ̀ sọ december lẹ́nu. Lórí gbogbo nǹkan tí ọlọ́run bá mi dá dáradára báyìí ni o. Àtọ́fà àfọwọ́fà níṣe máa ń pè kúté ilé lọ́pọ̀lọpọ̀ ọgbà ṣùgbọ́n wọn wàá sọ oṣù lẹ́nu. Mo fi ń sọ̀rọ̀ accident kan tó ṣẹlẹ̀ níwájú ilé ẹ̀kọ́ gíga Emmanuel Alayande College of Education ìyẹn lókè òrò kí lọ́ọ̀yà aláàfin wa ní bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn. Àwọn mọ́tò yẹn àwọn ọkọ̀ ọlọ́rin eré ìṣàkúṣà pọ̀ wọ́n ní wọ́n sọ pé òun ṣe bírèkì lẹ́kọ̀ọ́ bírèkì wọn ò mú dáadáa ní bírèkì lọ bírèkì lọ fẹ́ẹ̀lì ó tẹríbù ṣùgbọ́n ìkáká lára àwọn tán wà nú ọkọ̀ náà ọkọ̀ èrò wọn àṣẹ fún àfarapa lọ títí wọn àṣẹ ṣe ṣùgbọ́n àwọn ọmọ ọlọ́mọ tán jókòó jẹ́jẹ́ fọ́nì ẹ̀nà ni wípé ọ̀nà yìí wọ́n ń ṣe lọ́wọ́ ni o sọ́nà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń ṣe lọ́dún àti ìpàdé tó yẹ kéèyàn máa sáré ìṣàkóso eré àṣàdíjú ó wá ti sá eré bíréèkì ọ̀wá mú wọn ibi tó ti ń ju kíní kò sì lọ kọlu àwọn ọmọ ọlọ́mọ táwọn wà lẹ́gbẹ́ kan ẹ ń sọ̀rọ̀ ni ẹlòmíì ọmọ ṣera rẹ̀ yóò lè yàn ní ṣe òun ẹ gbọ́ ẹlòmíì ọmọ ṣera rẹ̀ yóò lè yàn ní ṣe òun kò sí ní ti december tó fi yàtọ̀ sí january o kò sí ní ti january tó fi yàtọ̀ sí february o gbogbo ọjọ́ bákan náà ni o ṣùgbọ́n ẹ̀yin ni kẹ́ ẹ̀ sọ́ra yín kẹ́ ẹ̀ sọ́ra yín kọ́lọ̀ ò lè bá a sọ wá àwọn sọ́ra wa kọ́lọ̀ ò lè bá a sọ wá ẹlòmíì yóò máa ṣera rẹ̀ yóò lè yàn ní ṣeun. Wọ́n ṣẹ̀ṣẹ̀ ń wọnú ọ̀rọ̀ náà bọ̀ ni ìrì ọ̀rọ̀ ń ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣẹ̀ lẹ́ni lórí ni ọ̀yá gbé ń wọ̀ lọ́tún.

ẹni tó ní ẹ̀mí mi gbé mi náà wọ ọ́ gbé mi wọ̀ lọ́tún kó gbẹnu mi sọ̀rọ̀ kọ́rọ̀ ló yí àwọn èèyàn lálẹ́ yìí lájálẹ́ yìí ká mọ̀ sí ń gbọ́ tó rà sí ìwé ò tá sì gbọ́ o.

Ọlọ́run máa sọ mi o, kọ́ máa pa àlọ́ àti àbọ̀ èmi àtẹ̀yìn mọ́, ṣùgbọ́n ẹ má sọ December lẹ́nu o. Gbogbo wa la mọ̀ pé ní àsìkò yìí ní orílẹ̀-èdè Nàìjíríà bí ìkurukuru díẹ̀ máa ń fẹ́ wà. Ìwọ́ la máa sáré àṣà pàjúdé, sáré àṣà dejú. Ìkánjú òun pẹ̀lẹ́, àwọn àgbàlagbà sì sọ pé ọgbà ọba ni. Ibi tó ń sọ pé ọ̀fẹ́ kánjú lọ, irú ẹ̀hànà tí ń sáré ìṣàkúṣà tó fi lọ kọ́ lu àwọn ọmọ ọlọ́mọ tó fi ká àwọn kan lẹ́sẹ̀ tó fi pa ẹnìkan o. Irú aré tó wá ń sá pé kò ń tètè dé lọrin, báyá yóò tún padà séko ni. Ngò kanyàn lẹ́sẹ̀ tó láṣídẹ́ǹtì tọkọ̀ ọ̀run. Só lè lọ ibì kankan mọ́ làwọn àgbàlagbà fi bọ̀ tán fi ní. Ìkánjú òun pẹ̀lẹ́ ọgbà ọgbà ni. Orílẹ̀-èdè márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti ń gbọ́ mi lọ́wọ́. Ẹ káàlẹ́ ní gbogbo ibikíbi tẹ́ ti ń gbọ́ mi lọ́wọ́. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìrọ̀lẹ́ o. Torí wípé bílẹ̀ bá ti ń sún níbì kan ilẹ̀ a máa ń bò mí. Bílẹ̀ bá mọ́ níbì kan a tún sún bò mí. Ọlọ́run bá mi lọ́ba ara. A fẹ̀dọ̀ ọwọ́ ẹ̀ dára tó wù ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbà. Ẹbẹ̀ kan lèmi ń bẹ Ọlọ́run ọba Olódùmarè. Èmi ẹ̀yin olólùfẹ́ mi pátápátá ara tí ó wu àwa ni kò fi lé ayé wa dá o. Gọ́mọ̀ fi wá dára tí ó pa wá lẹ́kún. Lọ́la pé wíbẹ̀ jẹ́bẹ̀ tọ́lọ́run ni. Kún báyà fún Ọlọ́run lónìí o. Kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀. A ní ẹ mọ̀ sọ December lẹ́nu. Ẹ mọ̀ sọ oṣù December lẹ́nu. Oṣù bàbàbàbàbàbàbàbà. Wọ́n ti fẹ́ sọ December lẹ́nu. Ẹni kẹ sọ́ra yín oje. Àsìkò ọyẹ́ àsìkò December mọ̀ ń bẹ́ bọ́ sí ní orílẹ̀-èdè Nàìjíríà wá ní àyín. Gbogbo lásìkò la sì mọ̀ pé ara máa kan gbó a máa kan jì ní táìmù yìí. Bẹ́ẹ̀ bá fẹ́ bóde nílé ẹ máa pa náà lé o. Ọlọ́run ní jára ẹ̀dá àní rí náà ń kàn ga. Ọlọ́run ní jẹ́lẹ̀ ó jóná. Kábàámọ̀ ọmọ gbẹ̀yìn ọ̀rọ̀ ẹ dákun ká máa ṣe due diligence. Ká máa do due diligence àbúrò lẹ́yìn àwọn ilé ìbò ṣe pé ìbò ti fẹ́ yọ ń léyìn. Olúwa tó yìn sọ wà ń bẹ̀ wọn.

0: ṣe yí ọjọ́ Monday ṣe tá ń lò pé ní ti mobile lórílẹ̀-èdè wọ Nàìjíríà. Ṣe tá ń lò ní ọjọ́ Monday ní lọ sí ọ̀nà studio Tajwe lọ ṣe abẹ́ lọ rìkọ́ọ̀dù birthday song kan fún ẹnìkan. Ìbádé ṣọ́ọ̀bù nínú ìṣẹ̀lẹ̀ lókè òrùka ẹlẹ́ nínú ìṣẹ̀lẹ̀ lọ́yọ̀ aláàfin wa ní àyìn ẹnu mi àgbò. Mo rí táwọn èèyàn sáré kíjokíjo olómi ń gbómi. Ó ní ọ̀sẹ̀ ń gbọ́sẹ̀. Ó ní ìpẹ́ ń bu ìyẹn. Tá ń sáré tá ń pa iná iná yìí níwájú nínú ṣọ́ọ̀bù. Ó tó ṣẹlẹ̀ ní wípé àwọn àìpásùn ẹ̀nẹ́bọ̀ jẹnẹrétọ̀ àwọn táígà jẹnẹrétọ̀ ẹni tó ní ṣọ́ọ̀bù ó gbé e lórí táyà ó ń ṣáná sí i ń lò nínú ṣọ́ọ̀bù rẹ̀. Funny enough ni wípé wọ́n tún wá kàǹpù ṣọ́ọ̀bù yìí lọ́wọ́ iwájú. Ọwọ́ iwájú nínú ṣọ́ọ̀bù náà ló wá gbé jẹnẹrétọ̀ tó gbé ta bí bóyá ṣàlẹ́sà lọ́ràn mọ́ táyà. Táyà ràn mọ́ táǹkì lẹ́yìn àràbàràn bọ́ǹbù lọ́wọ́ ó dìbò là iná bá jò ó di iná o iná o iná o. Lọ́lọ́ ọ̀sà làwọn èèyàn bá ń sá kíjọ kíjọ. Èmi náà sáré tí mo wà lórí ọ̀kadà mo sáré bẹ̀rẹ̀ lórí ọ̀kadà. Àìsí mẹ́la ìbáwọn adáṣe oje mo sáré bẹ́ọ̀lẹ̀ lórí ọ̀kadà. Mínírààsì ló sì wà ńlẹ̀ tó pọ̀ lọ ẹ̀yìn èèyàn bá lẹ mà pé mínírààsì náà ẹ lè lò ó fún ńlẹ́ bí fire extinguisher eléyìí tó máa jẹ́ bí ìdánilẹ́kọ̀ọ́ gbéléńjá. Èmi kan sáré mú lára àwọn pepsi nínú gbo pepsi tó wà nínú ṣọ́ọ̀bù ọkàn bẹ́ẹ̀ kan ní fu àwọn èèyàn ti ẹ̀ máa wọ̀ pé àbíyẹ́ lè ṣe wọ́n fẹ́ máa mú mínírààsì ó mínírààsì ni wọ́n kàn mú ni wọ́n kàn jí pọ̀ dáadáa kó lè bá ní gáàsì. Mo kàn spray rẹ̀ sí ní ọlọ́run bá sá lù náà pa pẹ̀lú effort gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn olómi oníyé ìfọ̀ iná sàkókò ṣùgbọ́n àtọ́fà ni o ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nírú àtọ́fà báyìí ti rán lọ sọ́run àpapà mi dodo sọ́run àjàǹté èéfín jẹnẹrétọ̀ làwọn míì ń fà sínú tán wọ́n tan jẹnẹrétọ̀ mọ́júmọ́ nínú ilé náà gbé sí ibi ìyá tí ń sùn léèfín jẹnẹrétọ̀ ti lù ló ti pa wọ́n sínú ilé o gbogbo fámìlì kan kò sẹ́nì kankan tó yè òkú wọn ni wọ́n bá láàárọ̀ ọjọ́ kejì òkú lẹ́lẹ́jà ta àfọwọ́fà a mà wá bléèmù ọjọ́ kan a mà bléèmù oṣù kan ẹ̀dàkùn ẹ̀já máa due diligence ká mọ̀ máa ṣe àtà o ọlọ́run ọba yóò máa sọ wa o ṣùgbọ́n káwa náà ká mọ̀ sọ́ra wa ká mọ̀ ìyá fọ́lọ̀n sọ títún pokùn ọ̀dẹ̀dẹ̀ gọ̀pẹ́ ọ̀rọ̀ mi ò mọ yeyín adéyìn ká pẹ́ ń bọ bí àwo irin sọ̀rọ̀ mi ń yeyín 07068874274 lẹ́rọ̀ ìbánisọ̀rọ̀ mi tó bá jẹ́ pé outside Nigeria lẹ́yìn ti fẹ́ bá mi sọ̀rọ̀ ẹ máa fi +234 sí níwájú ẹ lè kọ́ọ̀lù lórí normal call ẹ dẹ̀ lè text message lórí WhatsApp bẹ́ẹ̀ bá fẹ́ ká sì sọ̀rọ̀ sí yín lálẹ́ ká dákọ̀ yín lórí ètò ẹyẹ message mi lórí WhatsApp mi.
1: Àjíṣe bí Ọ̀yọ́ láàárí, Ọ̀yọ́ ò ní ṣe bí bábẹ́ ẹnì kọ̀ọ̀kan.
2: You are currently listening to Ajise Bi Oyo online radio. Ajise Bi Oyo Lari, Oyo Ni Se Bi Babeni Kokan.

0: 你做的你àwọn ilé rí tó ṣe.
1: Èmi àti yín àníjìyà mọ́ orin onítèmi dáadáa òkun lọ́lá fún láyọ̀ lásùkàn mí náà ni mo gbá sí lọ́wọ́lọ́wọ́ yìí nítàn padà síbi rè ṣùgbọ́n mo fẹ́ ká máa tún lo tábá ti ń lo àwọn international ká máa lo àwọn àtàjọ jẹ́ lókà náà ká máa promote ara wa òkun lọ́lá fún mi láyọ̀ lásùkàn mí nù àjọ máa ń ṣiṣẹ́ ẹ̀sùn gbọ́ orin kan tó kọ ní àyín fúnlé iṣẹ́ wa ń bí tàbí kí bàbá ṣàbínú àdé pọ̀ jù fún ti bí bàbá ṣe máa ń ná sí a àtọmọ wọn tó ṣe ìgbéyàwó níjó ní àtúnlò míì náà tó tún jẹ́ ti bẹ́ẹ̀ de ẹnìkan wa náà lára àwọn bàbá tí wọ́n máa ń sọ̀pọ̀ tiwa ní àyín bó ṣe jẹnu ó ń bọ̀ náà ẹgbádùn rẹ̀ díẹ̀ olúwa ti sọ pé mi àti yín àníjìyà mọ́ o ikú òjijì ò ní tọ́ sí wa o ọ̀rọ̀ bí ẹkún bí ò ṣe bí àdánù kò ní tọ́ sí mi àtẹ̀yìn o láwàlá láwàlá kù wá táyé lábẹ́lá rí ràdí àwọn.
0: ọkàn tó mọre lọlọ́run fẹ́ràn ẹ̀dú.
1: Tẹ́ ẹ tún gbọ́rọ̀ gidi lẹ́nu òkun lọ́lá fún láyọ̀ lásùkàn ká máa jẹ́ kí ọpẹ́ wọ́pọ̀ gbére wa lọ.

0: lẹ́yìn kó tó sẹ̀ lẹ́yìn wẹ́rẹ́wẹ́rẹ́ kẹ́mi ọ̀rọ̀ bà lẹ́mi kí n má tún sí sọ ọ́ abala kejì náà látúbọ́ sí. ẹ mọ́ sọ dìsẹ́mbà lẹ́nu o oṣù bàbà oṣù wo ní ń bà ibo ní ń bà á lé. ẹ ti mọ̀ pé àsìkò ọyẹ́ la wà yí kurukuru a máa la lùjá a máa la kò ká a máa la kò ká. ọ̀ọ́ni rìnàrí tí ń bẹ̀ ń wájú bọ́yọ̀kọ̀ kan ti ta kú tó ta kú lóru mọ́júmọ́ tó wà ń wájú kurukuru ó balẹ̀. ẹ ní rìnàrí tó wà lọ́ọ̀kan bẹ́ẹ̀ taná jù bẹ́ẹ̀ lọ. ǹjẹ́ ọ wá ṣe tí ó jẹ́ kí Adélé Láyọ̀ Kádélé pé náà ni ká máa ṣe ní pẹ̀lẹ́kùtì ká máa ṣe ní pẹ̀lẹ́ tíjò ga gbọ́n lórí pẹ̀lẹ́kùtù lápá àmúkùrú pẹ̀lẹ́ àmúkùrú tó bà léèyàn ní kórópọ̀n ó ti dohun àfi pẹ̀lẹ́kùtù pa o. ẹ mọ́ sọ oṣù dìsẹ́mbà lẹ́nu èwo lóṣù bàbà ẹni ní kẹ́ ẹ sọ́ra yín kẹ́ ẹ kí sára yín o. àsìkò ọyẹ́ lásìkò dìsẹ́mbà máa ń bọ́ sí ní orílẹ̀-èdè nàìjíríà o. bẹ́ẹ̀ bá ń wakọ̀ ẹ mọ́ mu tí o bẹ́ẹ̀ bá mu tí ẹ mọ́ wakọ̀ o. ẹlòmíì ò ṣèrà rẹ̀ tán yóò wá léèyàn kan ní sòun ní ò bá mu ọtí yóò bá mú yóò bá tún bọ́ dì stẹ́rìn.
1: ìmọ́lẹ̀ látòkè wá kọjọ.
0: a máa fẹ̀mí ara ẹ̀ ta káìtì. sẹ́mi yín ọ̀jọ́ yín lójú ń fa. sẹ́mi yín ọ̀jọ́ yín lójú ní fa. ẹlòmíì á ṣe ara rẹ̀ tán á léèyàn ní sòun tẹ̀yìn nǹka pẹ́ńbọ bí awo irin ajáàlú ọ̀yọ́ tí ègbó lásán bí ọ̀bá rẹ́ranko àṣìrá bá mi èèyàn. gírì kọ́ mọ̀ ṣẹ̀ lémi kọ́rọ̀ mọ̀ bà lémi ẹ̀mí ọ̀rọ̀ mọ̀ wọnú mi káfẹ́fẹ́ rere ọmọ wa gbóhùn mi ròkun réferéfe ẹ̀fúùfù lẹ̀lẹ̀ rere kọ́ mọ̀ gbóhùn mi rọ̀ṣà àwọn lékè ìwé èkéyìí dáa ẹ mọ̀ wá gbóhùn mi lọ lù kẹfun déyìn nǹka pẹ̀ ń bọ bí àwo irin ajó kọ bí ẹni kìlọ̀ wà kásàmàṣẹ dáadáa. a ní àwọn èèyàn wa wọ́n máa wá gun ọ̀kadà tí ò níná kí lálẹ́ tí ò bá ṣe pé nǹkan jẹun lágbárí ń jẹun lọ́pọ̀lọ èèyàn lálẹ́ láàjìn lálẹ́ tó kúnkùn kọ́ ọmọ gun ọ̀kadà tí ò níná. ṣé ẹ mọ̀ pé nǹkan jẹun lórí àwọn èèyàn wa. a kàn sọ pé nàìjíríà ń blame àwọn leaders ni ọkàn jẹ́ pé the apple doesn't fall far from a tree àbí bò ná ti máa ń ṣe èbó èbó ti fẹ́ yọ ń léyìn èmi ọlọ́sùn kúrò lówó oje. báà mi fàtà ìbá ń délé ẹ wá kọ́ ń lé èbó tí ń lo oje. báà mi sàmínú adépọ̀jù sẹ́ẹ̀ tí sùn.

bẹ́ẹ̀ bá wakọ̀ ẹ̀mọ́ mú tí bẹ́ẹ̀ bá mú tí ẹ̀mọ́ wakọ̀. Bọ́kọ̀ yín ọ̀kadà yín ọ̀bà níná ẹ̀mọ́ gbéjáde lálẹ́ o. Ilé ayọ̀ kọ́ máa sẹ̀ nínú ilé mi àtẹ̀yìn. Ilé ayọ̀ kọ́ sẹ̀ lórí wa. Kí ìpín mi ìpín ẹ̀yìn kó gba àtúnṣe. Káàárọ̀ dẹ̀ wá. Àwọn òní bọ́dún yìí lọ, bọ́dún yìí ṣe ń parí lọ, àní bọ́dún lọ. Gbogbo oore tó kù nínú ọdún yìí kọ́ máa sọlẹ̀ gbàá. Kọ́ máa sọlẹ̀ gbàá bàgẹ̀ sọ́ọ̀dẹ̀ ni àtẹ̀yìn o. Òfò àtàìsàn àtàdánù kọ́ máa gbénu gbẹ́. Wò wá rere, ìrere, ìrere. Kí ni gbogbo kọ́ máa sọlẹ̀ kà sọ́ọ̀dẹ̀ wa.

0: lẹ́mi.
1: Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ àkáàkiri àgbà ńlá ayé, bàbá mi Fàtá Ìbáńdélé, bàbá mi Sàmínú Adépọ̀jù, gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ láti orílẹ̀-èdè United States of America, gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lọ́wọ́ láti United Kingdom, gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi láti Finland, Ireland, Iceland, Ghana, Ivory Coast, Benin Republic, Libya. Káàkiri àgbà ńlá ayé tẹ ti ń gbọ́ wa lọ́wọ́. Àtẹ̀yìn tí mo mú kọ rẹ̀ àtẹ̀yìn tí mo kọ ẹ̀. Ọlọ́run mọ iye ojú yín o, ọmọ wa. Ọlọ́run mọ pa wá mọ́ nínú ewu gbogbo. Àní sìnrìn o. Àní rin àrìn fẹsẹ̀ sí. Àní bọ́ há, àní bọ́ sọ́wọ́ lọ́wọ́.
0: Olúwa
1: àwọn ọmọ tí mo ní wọ́n ko ìjàmbá, wọ́n pẹ̀ kí lè èmọ́ ko. Ní àwọn kan kó ìmọ̀ ojú ọ̀nà àwọn ọmọ yìí wà lẹ́gbẹ̀ẹ́ títì jẹ́jẹ́ ni tí àwọn tán sì ń sọ̀nà ti fi kíní dá ojú títì ṣùgbọ́n eré burúkú táwọn yìí ti pọ̀ ju tó fi wá ń fo kíní tó fi ń lọ ń kọlu àwọn ọmọ ọlọ́mọ wọn dúró sí àárín fẹsẹ̀ sí ọ̀kan máìlì o kọ̀ọ̀kan máìlì o kọ̀ọ̀kan máìlì o kọ̀ọ̀kan ojú kẹ́ jẹ́jẹ́ mo jókòó mi o kọ́lọ̀ ọmọ ìdè ni àtẹ̀yìn káàrin àárín fẹsẹ̀ sí ni o àní sìnrìn o bí òbí bá ń palẹ̀ àwò sí nílé bí òbí bá ń pọ̀nà àní sí lọ́nà kí ọlọ́mọ pa wá mọ́ nínú ìgbògbò ọlọ́mọ pa wá mọ́ ọmọ pa àlọ́ àti àbọ̀ wá mọ́ lọ́la wọ̀lá haúlá wọ̀lá kùwátá ìlà àbílà àlè rà sí nítorí pé kò sí agbára kankan níbi kankan tó tó agbára ọlọ́run lójú máa rí. Ìtura ayọ̀ kọ́ balẹ̀ mi àtẹ̀yìn. Tọ́kàn wọ́n balẹ̀ karọ́ tẹ̀ wá. Ọmọ ìtọ́wọ́ oníkọlà á kú o. Gbogbo ọmọ táka bá kó wọnú epo náà ní ń kó jáde. Gbogbo àwọn àjọ wọ 2020-2021 náà lájọ rí òpin rẹ̀. Tátùjọ bọ́ sí 2022. Àtùjọ jù bẹ́ẹ̀ lọ. Lọ́lá Ọlọ́run ọba Olódùmarè. Ọlọ́run ní sọ pé kò ní sọ̀rọ̀. Kò ní jẹ́ pòkù ní sọ̀rọ̀. Kò ní jẹ́ pòkù làwọn tán ń gbọ̀. Kò ní ṣe wá lókù o, alààyè láwọn jẹ́ lọ́jọ́kọ́jọ́. A tún wá mọ àgbèrè kọ̀ǹgbẹ̀kọ̀ǹgbẹ̀ sí.

0: ẹni tó ní ẹ̀mí ní gbẹ́mí wọ́n.
1: Bẹ́ẹ̀ ti jẹ̀gbádùn ètò mi lálẹ́ yìí pẹ̀lú àwọn ọ̀rọ̀ àmọ̀ràn tá a ti mú wá.

0: tọ́ agbèsè tán ọ fẹ́ mọ ṣetán ọ fẹ́ mọ lọ lù dárò àlùkò ṣetán ọ fẹ́ mọ lọ lù kó sùn lékè lèké ṣetán ọ fẹ́ mọ lọ lù kẹkùn lẹyìn ká pẹ̀mbọ bí àwọn ẹni.
1: Ìrìn ayé ò ṣe dárìn láìṣẹ́.
0: Agbé ló dalẹ̀ o, àlùkò ló dàárọ̀. Onídẹ̀rẹ́ ló dìyàlẹ̀ kan ọ̀la kòkó kò kẹ́ ẹ tó rí un. Wọn ò fẹ́ ń kù. Mi nífẹ̀ yìí náà kù, ẹ nífẹ̀ mi náà kù. Ọ̀tá jẹ́ ló kó. Adé afúnmọ́ rè mi àtàgbàwọ̀ òsì lọ́pàá. Ọba rẹ̀ Ògúndá Abáde yìí lọ́mọ àdé ń bẹ nípò tó dákẹ́rì gidi. Gbogbo ẹ̀yin tí a tá ẹ tẹ́ wà lájò. Ìlú oró ni òjú gbé o. Ìlú àjòjì ni òjú ọ̀. Ìyá ń jàjòjì ó ń kígbe ìlú ẹ̀ tọ́tọ́ tán. Adé afún ọ̀pá gan níjọ́ tí ń sawó lọ ìlú àìmọ́ni àìmọ́niyàn. Ǹjẹ́ bí wọ́n bá ti mọ ni làbá máa gbé gbogbo ẹ̀yin tí a lókè òkun nílé òkèrè ẹ̀ kiri òkò délé o. Báà mi ṣàmínú wọ́n ní ẹ ṣeun ká sùn láyọ̀ ká jí níre. Wọ́n ní ká sùn láyọ̀ ká jí láyọ̀. Gbogbo ẹ̀yin èèyàn wa tẹ́ wà lókè nílé òkèrè ẹ̀ kiri òkò délé o. Toro gíní ladìẹ́ bọ̀ òkò.

0: ẹ wá sọ nígbà ọ̀wẹ́ ètò lọ́lọ́kan ọ̀jọ̀ kan fún títa àwẹ́ ramadana tó ń lọ lọ́wọ́ lọ́dọ̀ wa ń bí bó ṣe ká máa pe ìrun láwọn àsìkò ọ̀run ni
1: ọwọ́ mi agbárẹ́
0: bó ṣe ká máa fi wá sí ọlọ́kan ọ̀jọ̀ kan sí ó ṣe àwọn orin lọ́lọ́kan ọ̀jọ̀ kan náà ni kó sì ti a lè ṣe gbàbí mọ́ gbàbẹ̀ gbàbẹ̀ mọ́ gbàbí ó síbi tí ò gbà wá ọmọ ọlẹ́nìkan náà la àyè ọgbà ibi gbogbo náà lọ́gba lágbára.

0: Ọ̀hìn. Ẹ gbàgbé àwọn tá a fi ṣe wàásù fúnra wa láàárọ̀ yìí tẹ́lẹ̀. Ká tó fi wàásù Amẹ́rùjà sìyẹn sí. Ká sọ pé ká máa lékún níṣẹ́ olóore lásìkò àwẹ̀ yìí torí pé aládìpẹ̀lẹ̀ ẹ̀sán lọ́lọ́run. Nínú oṣù tá a wà yìí, adìpẹ̀lẹ̀ ẹ̀sán, adìpẹ̀lẹ̀ ẹ̀sán, adìpẹ̀lẹ̀ ẹ̀sán. Ó sì rí ẹsẹ̀ yìí, ẹsẹ̀ tá a wà yìí, gbogbo ẹsẹ̀ tá a bá ti sá fún lásìkò àwẹ̀ yìí, ká má tún padà lọ bá a mọ́. Ìhun tá àwẹ̀ bá lọ tán. Gbogbo bá a ṣe ń ṣe dáadáa tá à ń ṣàánú tá à ń sore lásìkò àwẹ̀ yìí. Bá àwẹ̀ bá tún lọ tán náà, ká tún tẹpá mọ́ ká tẹpẹlẹ mọ́ náà ní ṣíṣe náà ni o.
1: Pálógun kò sí ní tí o lè fi tọrẹ. Àwẹ̀ wá bí kò kẹ́kọ̀ọ́ nínú owó wọn fún ẹ kí.
0: Mo tún sọ̀rọ̀, mo tún mọ̀rọ̀ jáde nínú Bíbélì. Nígbà tí Jésù tó ń bá àwọn disciples rẹ̀ sọ̀rọ̀, àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, àwọn ọmọ lẹ́yìn Jésù Kristo Olúwa wá sọ, tó ń sọ fún ọ wípé, ẹ̀yin tó jẹ́ pé nígbà tí ebi ń pa mí ẹ̀fún mi lóúnjẹ, ebi ń pa mí ẹ̀fún mi lóúnjẹ, òbẹ́ ń gbẹ mí ẹ̀fún mi lómi. Ọ̀hìn mo wà ní orí ìdùbò láìsàn, ẹ tọ́jú mi, ẹ wò mí sàn, ẹ tún wá kí mi nílé ìwòsàn. Mo wà lọ́gbà ẹ̀wọ̀n ẹbẹ̀ mi wò. Nígbà tí ń rí nǹkan kan jẹ́, ẹ fún mi lóúnjẹ. Mo wà níta nínú òtútù, ẹ̀yin mú mi wọnú ilé yín, ẹ sì daṣọ bò mí. Ayẹ gba pọ̀ tún Olúwa lọ, ẹ máa lọ sí Paradise, ẹ máa lọ àlòjọ náà. Àwọn tá ń lọ́gbọ́n tó ń lóye nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá ń bí pé ìgbà wo làwa rí ọtá ṣe àwọn nǹkan wọ̀nyí fún ọ. Ó ní ìgbà àtẹ̀yìn tẹ bá ti ń ṣe fún àwọn ọmọlàkejì yín, èmi náà lẹ ṣe fún ọ. Gbogbo oore tá a bá ṣe, Ọlọ́run náà là ń ṣe fún ọ. Ọlọ́run náà là ṣe fún ọ. Ọlọ́run náà lọ́ba aládìpẹ̀lẹ̀ ẹ̀sán tí ó wá dá ẹ̀sán wá padà fún ọ. Yóò san ara lẹ̀ sàn dáadáa. Ẹnu mi ti ń jẹ́ kásà máa ṣe dáadáa o. Ẹ jẹ́ máa ṣe dáadáa lóòrèkóòrè. Ọ̀hìn ẹ má jà ya òrójú ìyá sọmọ lóore o. Ká a bá sì sóore fún èèyàn dúdú, ó lè jẹ́ èèyàn pupa. Ọlọ́run lò tí ó dá padà. Ọ̀rọ̀ mi ò yé yín.
1: Àmì ẹ̀rùn stéètì àmà àkọ́mọ́ra.
2: Ìbàdàn ọdún kan. Àmì ẹ̀rùn.
1: Ìkọ́ni ìkájì ṣàmùsù.
2: Ìbàdàn ọdún kan. Àmì ẹ̀rùn.
0: Ó sì ń tàbí sẹ̀sán dáadáa ju dáadáa náà lọ. Sáyìn Jésù Kristì Olúwa wa, ó tún wá ń sọ fáwọn tán wà lápò sí. Ó láwọn náà dàbí ewúrẹ́. Àwọn tá a kọ̀ tó náà dàbí àgùntàn tó ní wọ́n máa lọ sínú Paradise lọ́wọ́ ọ̀tún Olúwa. Àwọn tá a pò sí ó dàbí ewúrẹ́. Ṣé mọ̀ pé ewúrẹ́ nìyí gbọ́ràn? Ó ní kán máa gba inú náà ìlérú lọ lápò sí wọn. Kátó lọ́wọ́ wọ́n tẹ̀léra wọn lẹ́yìn. Ó wá ń sọ fún ọ wípé torí pé ebi ń pa mí ẹ̀yin ò fún mi lóúnjẹ, ò gbẹ́ngbẹ́ mí ẹ̀yin ò fún mi lómi mu. Mo wà nínú òtútù níta nílólórí. Mo ya homeless ẹ ò sì pè mí wọnú ilé yín. Mo wà lórí ìdùbúlà ẹni bí àwa náà ṣe máa ń wà ní ààyè. Dáàrí bánà lóríṣiríṣi táwọn èèyàn máa bẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́. Cancer mọ́ ẹnìkan, jẹjẹrẹ mọ́ ẹnìkan. Wọ́n fẹ́ gbé lọ ilé òkèrè, ìlú òkèrè lọ tọ́jú. Owó tí a sì fi lè tọ́jú irú ẹni báyìí. Kódà ẹnìkan ṣoṣo gíogí ó lè gbé. Tí ó tún ṣẹ́ a ṣẹ́kù tó jẹ́ pé àgbọn àgbẹ̀ ọlá ń bẹ lọ́dọ̀ ọrú wọn. Ó ṣe wá wà lọ́dọ̀ àwọn tó àwọ̀ mọ́jú ni wọ́n máa ń worú àwọn bánà bẹ́ẹ̀. A ní kò sí nítorí kan mi ò jẹ. Jésù Kristì Olúwa wa ń bá yín sọ̀rọ̀. Àwọn tí wọ́n wà lọ́gbà ẹ̀wọ̀n náà táwọn èèyàn wa tá à yí lọ bẹ̀ wò táwọn tá a wà tá a ní tá a ní lórúkọ rẹ̀ tá a ní. Kíni wọ́n ń pè ná? Fírídọ̀mù. Àyìn tá a ní fírídọ̀mù. Tọ́lọ̀ ń fún wa ní fírídọ̀mù.
1: Má ṣe mi rè láyé.
0: Tá a ní àǹfààní. Ká sì lọ bẹ̀ yàn wò. Táwo ò sí láhàámọ́. Ọlọ́run ọba ò ní jẹ́ kí èmi àtẹ̀yìn ká wà láhàámọ́. Táyìn torí pé ayé ní kọ̀rọ̀ tó pọ̀. Ọlọ́run ọba ọlọ́jọ́ òní ò ní fi èmi àtẹ̀yìn sí kọ̀rọ̀ ayé o.
1: Ọba orí ìpalára tó fi ṣe ìjókò.
0: Báyà ni mo wà nínú àtìmọ́lé ní kugun. Ẹyin ò sì bẹ̀ mí wò. Kódà ẹ̀sán náà ni bí mo ṣe lè jáde ń bẹ̀.
1: Wọ́n ló ń gbé wa rè orí ọ̀dọ̀ bàbá.
0: Ebi ń pa mí ẹ̀ fún mi lóúnjẹ, ògbẹ́ngbẹ́ mi ẹ̀ fún mi lómi. Ò bó ń ṣàìsàn ẹyin. Ẹ sì bẹ̀ mí wò nílé ìwòsàn. Kódà ẹ̀ tọ́jú mi.

0: Ọlọ́run wá ní fi Ramadan ọdún yìí ṣe àṣemọ́. A ṣe ọ̀pọ̀lọpọ̀ Ramadan ayé lókè ìpẹ̀ nínú àlàáfíà. Àtẹ̀ èyí tí ń bọ̀ ní pàwà lórí ìdòbólẹ̀ àìsàn ẹ̀sà mi ẹ̀gbẹ́tọ̀ àjọ àmì. Adéyinka tó ti dé aláwo ìjánu. Ẹjọ́ ọ̀rọ̀ ńlọrùn púpọ̀ oje. Mo ń fi àsìkò yìí tàdúrà. Ọlọ́run oṣù tá a wà. Ọlọ́run wá gbàdúrà àwọn alátìlẹyìn wa. Àwọn alátìlẹyìn wa wọ́n gbọ́dọ̀ wálẹ̀ mọ́ láíláí. Òkè lókè ni kí wọ́n máa wà. Torí pòkè lókè náà lọ́wọ́ fún ní gbé. Òkè lókè ni kí wọ́n máa wà. Bẹ́ẹ̀ ṣe sọ́dọ̀ tiwa làwa náà ń ṣe é síbò mi. Ọlọ́run ó ń sàn ní omi. Àyìn bẹ́ẹ̀ ṣe ń bù fáwa bí òkun. Làwa náà tó ń fún àwọn èèyàn bí ọ̀sà lá ń fún wọn bí odò kéékèèké. Làwa ṣe máa ń bẹ Ọlọ́run fún yín. Kí Ọlọ́run kó bu ọlá àgbọ̀ngbẹ sí ọ̀dọ̀ yín kó bù fún yín bí òkun kí ẹ lè máa bù fáwa náà bí ọ̀sà tàbí bí odò kéékèèké. Káwa náà ká tó lè máa fún àwọn èèyàn náà ní ẹyọ. Lọ́ra àwa náà, àwa náà yí pàká mọ̀. Bó ṣe ń dọ́dọ̀ wa làwa náà máa ń fi títà. Torí pé orí Ọlọ́run sá ṣiṣẹ́ sí Ọlọ́run ni táfi ń fún àló. Orí Ọlọ́run ni ẹ̀kẹ́ ẹ̀dẹ́ náà sì. Bórí kan bá sun wọn, a ràn gba ni.
1: Orí kan tó sun wọn tó ràn gba.
0: Gbogbo ẹ̀yin alátìlẹyìn wa nílé lóko pẹ̀ lẹ́yìn odi.
1: Ìkàlẹ̀ bí agbada.
0: Bàtà Ìlàmídì látọ̀wọ̀ lónìí ló ṣètì. Mádàm fún mi kẹ́mi láti ìlú Ìbàdàn.
1: Kúlò ká tọrọ.
0: Ọmọọba ládìgbò lòun ìdí ni. Adékúnlé Adégòkè iṣẹ́ Aka Abiodun Evangelist Moses Àkàdé Akíntúndé. Gbogbo àwọn tí a nínú Ọ̀yọ́ àtibá Unity Forum bàbá mi Fàtà Ìbàndélé Olúṣọlá. Lámẹ́ríkà ọmọ Ọlọ́yọ̀ aláàfin òjò pàṣẹ Kẹ̀lẹ́mọdé ọmọ àti. Ara Ashiru Amadu Adeniyi Afa Glo Zani Ethere Multipurpose Venture nílùú Pàpó.
1: Ó máa fọlápọ̀ ìtàn kò ní rí alá.
0: Afọlábínú Rodin ni Alaro láti orílẹ̀-èdè Libya.
1: Kò ní.
0: Artist Michael Awusola Michael Angelo láti ìlú Abuja. Bàbá mi dáadáa bá Ashiru ọmọ Adeniran. Ọmọ Ọ̀yọ́ tí wọ́n ń gbèlú Èkó. Arómi sálẹ̀ gbẹlẹ̀gbẹ.

0: àwa la ó jẹ́rí wọn.
1: Bó ṣe wù kọ́ ta ó pọ̀ tó àwa lájẹ̀rí wọn o. A dúpẹ́ àdúpẹ́ gbogbo ẹ̀yà láti lẹ́yìn wọn. Bàbá bá àṣírò ọmọ adéniran láti ìlú Èkó ọmọ Ọ̀yọ́ aláàánú. Bàbá mi ṣàmínú ọmọ adépọ̀jù lamẹ́ríkà. Èébù dọ́là. Adéyinka. Lamẹ́ríkà. Ṣàmínú ọmọ adépọ̀jù. Ọ̀yọ́ ọmọ wọn lè rúwọ́ òjòkó. Agbẹ́dúdú orí òkè. Ọmọ àkọ́kọ́ gàgàrà tí ń kọ́ lè ru àgbè ní dájọ́. Bami lọmọ Mùsùlùmí olómo àparan ọmọ ọlọ́rọ̀ agogo de àṣegbà lọ́nà tó ń bàbá lọmọ ewúrẹ́ gúdúgbẹ́ tó sọnù lómù. Sẹ́ni ẹ̀mọ́ mú lọ mí bàbá ta ní sẹ́gbẹ́ gbé wúrẹ́ gbé wúrẹ́ àgùtà bọ̀lọ̀jọ̀ tó tún sọnù lómù. Wọ́n ní ẹ̀mọ́ mú lọ mí o bàbá ta ní sẹ́gbẹ́ gbẹ́ran gbẹ́ran. Akọ́kọ́ gàgàrà tó sọnù lómù. Wọ́n ní ẹ̀mọ́ mú lọ mí bàbá ta ní sẹ́gbẹ́ gbẹ́yẹ gbẹ́yẹ. Bàbá lọmọ òjòrà bẹ̀sà ẹ̀kẹ́ òṣojú. Bàmí tó fọ́pọ̀ lọ́jà tó jàre lẹ́kọ̀ọ́. Àwọn ìyẹn nígbà tàkà sí wọ ọkọ̀. Kílẹ̀ lẹ́kọ̀ọ́ yà díẹ̀ sí. Ọmọ òjòrà bẹ̀sà ẹ̀kẹ́ òṣojú. Onílùkan ìlú kan tí ń dúgbòmúgbòdò mù lójúde ọba. Bàbá dáadáa nù lamẹ́ríkà. Fáyín ṣàmínú ọmọ adépọ̀jù Ébùdọ́lá. Láti bá mi fàtà ìbánilé Olúṣọlá. Lamẹ́ríkà ọmọ wọn lọ́yọ̀ọ́ aláàfin òjò pàṣẹkẹ̀rẹ̀ mọ́ ọmọ àti. Àwọn aláàánú wa nù. Láyé níbi tí a ti ń pé kólówó kòwó kí wọ̀ fọ́fọ́ gbà á lẹ̀. Ajé kò lè bá àdìjà kó lè bá àdá. Àwọn alágbèngbà àdó ọ̀ràn ṣẹ́ńkùlẹ́ lẹ́ńkùlé. Tẹ́lẹ́ńkùlé ò gbọ́dọ̀ jẹ́ tí ò gbọ́dọ̀ tú dànù.

0: lókè lókè lẹ́mọ wa ó sórúkọ ìlókè náà lọ́wọ́ àfúnni ń gbé òkè téńté lẹ́mọ wa ẹ̀dí jábọ́ láíláí ẹ̀dí jáwálẹ̀ ẹ̀ní rúgbọn àtìmọ́ ọ̀ràn ọlọ́run ò ní jẹ́ ti yín adéyínká ọlásùkàn mi ló kọ mi pàpín bàálẹ̀ fi ẹ̀sùn àlè wireless communication tó ti di ọmọ mi dáadáa ní màá ń ta dátà ọlánìkẹ́ gravy designer ó ti ìmẹ̀jì abdulrahman abdulbasir ti grow and gravy designer. Best icon furniture àwọn èèyàn ti àná plenty fashion home lókè òròkí lọ́yọ̀ aláàfin wa ń bí àwọn aránsọ wọn agbẹ́sọ fún ni adàbí bí ìpáwọn èèbó náà gbẹ ọ̀rọ̀ mi ò yẹ yín gbogbo àwọn aṣọ tá a máa ń wà àwọn anámọ̀ ń bá wa rán ṣáró tẹ̀ bá fẹ́ pé plenty fashion home lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0070 32 02 0070 32 02 0070 32 02 0070 32 02 0070 32 02 0070 32 02 0070 32 02 0070 32 02 0070 32 02 0070 32 02 0070 32 02 0070 32 02 0070 32 02 0070 32 02 0070 32 02 0070 32 02 0070 32 02 0070 32 02 0070 32 02 0070 32 02 0070 32 02 0070 32 02 0070 32 02 0070 32 02 0070 32 02 0070 32 02 0070 32 02 0070 32 02 0070 32 02 0070 32 02 0070 32 02 0070 32 02 0070 32 02 0070 32 02 0070 32 02 0070 32 02 0070 32 02 0070 32 02 0070 32 02 0070 32 02 0070 32 02 0070 32 02 0070 32 02 0070 32 02 0070 32 02 0070 32 02 0070 32 02 0070 32 02 0070 32 02 0070 32 02 0070 32 02 0070 32 02 0070 32 02 0070 32 02 0070 32 02 e ja gba bayi e ja tun gba ona bi
1: online radio ati tigia se ngbo bo se nja la e ma yin kuro nibe ni kan ajisebi oyo online television and radio www.ajisebioyoradio.com e se te ngbo ikan ni wa o ajisebi oyo la ri oyo ni se bi baba en kokan
0: alaji commander e bo se bi oro na kan yin aya e ja tun rojo die se

0: ọmọrẹ. Bóyá yìí ò mọ̀ tẹ́lẹ̀ pé ajín láwá wà ní orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́. Aago kan ó ku bí ìṣẹ́jú bíléńjá díẹ̀ táago kan òru aago kan òru ó lù.
1: Àdéhùn ni mo rí gbà lọ́wọ́ rẹ̀ ó wá bá padà.
0: Mo ń fi àsìkò yìí kí gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa káàkiri àgbà ńlá ayé pàápàá jù lọ. Ẹ̀yin tẹ̀ wà nílé òkèèrè pé ẹ kéré òkò délé o. Ẹyin tèmi ọba bí ọlọ́run kò mọ̀mọ̀ sí o, ojoojúmọ́ náà ni kẹ̀ ẹ̀já àjọmọ̀ wárí fún.

ṣe ń gbọ́ bó ṣe ń já lálálálá ẹ má yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajisebi Oyo online television and radio www.ajisebioyoradio.com ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o Ajisebi Oyo làárí ọ̀yọ́ ò ní ṣe bí baba ẹnì kọ̀ọ̀kan.

0: ọba bí ọlọ́run ò sí o ojoojúmọ́ ni kẹ ẹ̀jẹ̀ àjọmọ́ wa rí fún ẹyin tèmi mo wò rere lọ sí gúúsù mo wò rere lọ sáríwá mo wò rere lọ sí ìlà oòrùn àti ìwọ̀ oòrùn èmi ò mọ ọ̀rọ̀ bá bí ọlọ́run mi
1: o olúmọ mi ló ṣayé mi rẹ kábíyèsí
0: wà láì mo tún wá lọ ìlú èbó kò séèyàn bí ọlọ́run
1: alọ́ lè bá ọ̀dọ́ pa.
0: Mo wá wá sílẹ̀ áfíríkà nílẹ̀ àwọn èèyàn aláwọ̀ dúdú ní ààyè ní bíríkà ní ààyè. Wà láì kò sẹ́ni bí ọlọ́run ọba bí ọlọ́run ọba ò sí o no king as God o. Ọba lánàá ọba lè ní ọba títí ọjọ́ gbogbo ọba láíláí.

kò sí ẹnì kankan tí ìjọsìn tọ́ sí kò sí nkankan ohunkóhun kankan tí ìjọsìn tọ́ sí o a fi ọlọ́run ọba náà mú fi ní ọba bí ọlọ́run ò sí o kájọba wárí fún

0: You are currently listening to Ajisebi Oyo Online Radio. Ajisebi Oyo Laarin. You are currently listening to Ajisebi Oyo Online Radio. Ajisebi Oyo Laarin.
1: Ẹyin tèmi ìbéèrè náà rè o ta ni ò bá mi dá sí ta ló fún wa ẹ fún wa ni ẹ wá là á lọ yẹ àwọn ọmọ kékèké sin torí mi gan náà kí n lè bá mọ àwọn gẹ́gẹ́ ń kọrin yìí tí àbá yìí kọ nígbà pé ìbá mọ pójú ogun láyé o ìbá mọ ti múra sílẹ̀ láti gba ìwé mi níbá mà ti múra sílẹ̀ o wọn bá ra àtù àti kinní kan ìbára kinní kan ìbára gbá ìbára wo ẹ wá já mi sí o kí n lè bá múra lẹ̀.

wọn àǹfààní àwọn tán bá ṣẹ̀ ń da pọ̀ mọ́ wa níta ń pẹ̀ kẹ́lù náà ni kí ló fà á tó fi di pé àwọn ìgbéyàwó ayé òde òsín àwọn òde òní wọn dàbí àwọn tàwọn bàbá wa láyé ìjọun tó jẹ́ pé wọ́n jọ máa ń dàgbà dògbò kùjẹ́kùjẹ́ ni. ṣùgbọ́n nísìnyí tó jẹ́ pé láàrin kádìjú kálájú pẹ́ǹtúká ni láàrin àwa ọ̀dọ́ òde òní. lọ́wọ́ àfitójú sí mi mo ti bèèrè náà lórí facebook ìbánidọ́rẹ̀ẹ́ wa táwọn èèyàn sì ń fún mi ní oríṣiríṣi sẹ́mọ̀ pé ìtọ́ bá wá kọjú sẹ́nìkan ẹ̀yìn náà ló kọ sẹ́lòmíì. ojú kìí sì rí nǹkan tán ló jẹ́ kí n bèèrè. mo fi ń bèèrè ẹ̀yìn àgbààgbà ẹ bá wa dá sí i kí lẹ rò pó fà á. sẹ́mọ̀ pọ̀rọ̀ sùnùkùn ni ojú sùnùkùn náà là á fi wò ó kí àwọn ọ̀dọ́ kéékèèké táwa náà ṣẹ̀ṣẹ̀ ń sọ pé a fẹ́ máa dá ìdílé tara tí a náà sílẹ̀ kálẹ̀ bá a mú lò nínú ọgbọ́n tí ń sẹ́mọ̀ pẹ̀yìn àgbà náà lẹ́ wípé afọgbọ́n ọlọ́gbọ́n sọgbọ́n ni èyí já pé àgbà lágbà níwèrè.

Àtẹ̀jíṣẹ́ tó wá látọ̀dọ̀ ọba mi, Apostle Sunday Ojọ́kan Ọlá. Wọ́n ní ìpìlẹ̀ ni o, wọ́n kọ́kọ́ sọ pé ìpìlẹ̀. Wọ́n ní ìpìlẹ̀ ni o, pé tí ìpìlẹ̀ bá sì ti wọ́, kí wá ni ọ̀mọ̀lé fẹ́ mọ̀ lè lórí. Wọ́n tó ń tẹ̀ ẹ́ síwájú nínú ọ̀rọ̀ wọn. Wọ́n tó ní ẹgbẹ́kẹ́gbẹ́ náà ń bẹ̀ ń bẹ̀, ẹgbẹ́kẹ́gbẹ́ Bad Association. Alákọ̀ọ́kọ́ ni Forty Foundation, ẹlẹ́ẹ̀kejì ni Bad Association. Ẹlẹ́ẹ̀kẹta tó tún tẹ̀ ẹ́ sí wọn tó wọlé ní àyè. Wọ́n ní Evil Comparison. Ká mọ̀ sí àfarawé. Ilé ìta tó tẹ̀ tó tún wọlé, òun náà tó ni wọ́n ní Arrogance on the Part of Women. Ìgbéraga tó ń gbé àwọn obìnrin mi wọ̀ bí ẹ wo. Ìgbéraga, wọ́n ní ìgbéraga. Láì ní bẹ́ gbà pé ọkọ ló lórí ilé, ọkọ ló lórí aya. Èyí tó wá fi sí yìí, òun ti ẹ̀tún gbẹnu tán, ó ń bọ̀ náà. Wọ́n ní léyìí pé àwọn ọkùnrin ní léyìí. Wọ́n ní lómi ẹ̀wù, káwọn ọkùnrin ló wọ̀ lẹ́wù. Extramarital affairs majorly on the part of men. Mo wà ní àwùjọ kan, wọ́n wá ń sọ pé àwọn obìnrin kíní kan sì náà ni kíní kan bí wá sí bí àwọn àfa kaná ń sọ̀rọ̀. Mo wá wò wọ́n lọ, mo wá náwó. Mo ní à ń sọ pé àwọn obìnrin ṣe sìná, wọ́n ṣe gbá, wọ́n ṣe àwo. Ẹ gbọ́, bí ó ṣe jẹ́ pé nílé òyìnbó nílùú òkèrè, àwọn lesbian ti wà, wọ́n ti wà. Ṣùgbọ́n ní orílẹ̀-èdè Nàìjíríà, kò wọ́pọ̀. Àwọn wo ni ń bá àwọn obìnrin yìí ṣe sìná tán fi ń ṣe ìranù? Tó fi jẹ́ pé àwọn nìkan la fókọ̀ọ̀sì. Ẹ gbọ́, lọ̀rọ̀ bá pèsè jẹ́. Àwọn ọkùnrin ni àwọn ọkùnrin, àwọn náà làjàlá, àwọn àjàlánù tá ń nà, àwọn náà tó lè kú ẹdá tó dá yìnyín lẹ̀. Àwọ̀ ó tuntun fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́, ó ní lack of communication, àìní àgbọ́yé, àsọyépọ̀ tó gúnmọ́ láàrin ọkọ láyà náà, ní máa ń dà á lẹ̀. Òótọ́ ni, ó wọlé kanlẹ̀ gbìngbìngbìn. Valid point ni yàá.

0: ni ko pa se seun seun ti ko wa se mi se oni so ri yawo to nga ga to wa ninu le jam se ta lo nga gan ko la ro ojo o lo ni o party pe ko lo ko se mi ko to ma ta te ate nka oro n ba mo ko mo ro bo o n bo na
1: emi to gba mi wa emi to wo mi so
0: ede baba ede ina ni oro baba oro imo baba imo iwa baba iwa konko bi eni te omo oba alade ni miji gan jigan togo togo togo togo abogbon noto ni mi tosan tosan o toru toru gan tori pa ajin na lawa yi omi lokunrin si ba emi gan gan lo emi lokunrin si ba olori alaroye ni lana oni mo yin tin wo sosan so in ve fi wole ko mo ba bo lẹyin igba ti leyi lo tegbere gbetegbere gbe laarin bi ose kan se ni o mo pe mari buman ni o o gba number re o ni o mo send the account number re so ah ko wa ta wa leyan olohun tori olohun ta leyan olohun ta la fe pe leyan olohun ni le nigeria ta wa yi ah okan are nikan ni o mo okan are nikan ni o mo ko se yan mo kare ni barin lokan ko adeyin ka pe nbo bi awerin
1: ti aye ni
0: o ti sele sibe ri nigba to fi wa ni badan na o sugbo leleyi ti mo nso yi sugbo nigba to fi wa n badan na iru re gangan gele gele o ti sele na bo je je pe nigba un ko omo yi e ti mari nigba un sugbo te leyi omo pe married woman ni
1: ti aye
0: la ila ila la Muhammadu Rasulillah sallallahu alaihi wasallam ibi mo ti lo na ni wi pe
1: iwo ni ko le mi o si iwo ni ma si si si de opi olorun mi
0: boya ta ba nse wa si aba ba nsoro awon obinrin ka ma so ta awon okunrin na daada na tori obinrin o le da si na se fun ara re ko si le si bi an ni ayin ayin ọkùnrin náà ni wọ́n jọ sí ibi tí mo ti lọ nù látàrí ọ̀rọ̀ tí bàbá wa apostoli sunday ojọ́ kan láti wọ́n kọ fún wa wípé extramarital affairs on the part of men kí ìyá wa nana àwáwo náà káàna tó dá sí wípé àìní àgbọ́yé ká mọ̀ mọ̀ bára ni sọ̀rọ̀ ká mọ̀ fọ̀rọ̀ ọ́nú ká mọ̀ fọ̀rọ̀ ọ́nú ọ̀rọ̀ tó yẹ ká jọ sọ ní tùbí nù bí ká mọ̀ gbé sínú láì ní sọ àsọyé pọ̀ láàrin ọkọ̀ láya òun náà ń dá lẹ̀. ẹ jẹ́ kí n tó mú nínú pọ́ìntì tí bàmí apostoli sunday ojọ́ kan látà tó fi ṣọwọ́ sí wa. wọ́n ní denial of conjugal rights. Denial of conjugal rights. Awawu so wa nbe so ma tumo re. So ma tumo re. Fifi orun dun are ni. Atoko ati yawo kan ma fo orun dun ra won. Moya oko ni ara re gbayagiyagi ki yawo mo so pe mm ba la mo yin. Ore mi de. Lóòrè kóòrè.
1: Ìwọ ni máa sì ti sí jẹ́ òfin.
0: Èyí ò fà á tí ìkan nínú àwọn méjì tí a ń fọ orún dunra wọn tí ó fi máa fẹ́ na sẹ́ẹ̀ta. Látàrí ìdí èyí kò sí tí ò lè ṣẹlẹ̀ tí ẹ̀ tí ẹ̀ gbọ́ làbárè tó ṣẹlẹ̀ ní Ondo State kan. Tí bàbá aláwo tó ta àtẹ̀rù ń pa níbi tó ti ń yan ìyàwó páìtọ̀ lálẹ́. Mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníyàn, a ní ò ṣe èèyàn mọ́ o. Àwọn tá a mọ̀ pé léèyàn ọlọ́run. Ẹ mọ̀ fi ẹ fi yẹ̀yẹ́ mi ń lẹ̀ ọ̀sẹ̀ mọ̀ pé ń gba bí kankan sírìọ̀sì. Ọ̀rọ̀ mi tí mò ń sọ ni kẹ́ ẹ jáde ìmú ń bẹ̀, odódó ọ̀rọ̀ tó wà ń bẹ̀. Adébàbá aláwo ta àtẹ̀kùrú ń pa ní kú bá pawo bí ẹni tí ò gbọ́ fà. Ọ̀pọ̀ ń ṣègùn bí ẹni tí ọ̀mẹ gbò ó wà. Kọ́lọ̀ mọ̀jẹ̀ ìjẹkújẹ tá a mọ̀ jẹ́ ọ̀ràn alọ̀run àpàǹdodo. Kílédùá ọ̀ sàánú. Yàásín wà láìtàláì. Ìbáṣepé Olúwa máa ń ṣe àmì ẹ̀sẹ̀ ta ni yóò lè dúró ta ló mọ́ nínú wa.
1: Ìwọ̀ lọ́lú.
0: Ọlọ́run àánú nìkan ta fi le yege o si tin wa lai ogungbo yasin sango olorun oya oba talango gbogbo wa ina ke o to dey ti o yan le in lu jibiti e ti o lu jibiti in pomo olomo lekun jaye e ti opo mo olomo lekun jaye iwe ni yi o iwe ijoba abetele ni won gba owo eyin ni anu ni kan l'olorun o fi gba wa wallahi ta'ala ogun gbo yasin if not ina kewu ni olorun ba ngbo ajo bi ere ni ke se refa another point ti ba mi apostle sunday o jo kan la tan tun ko on impatient i need suru to
1: eni to wo mi so
0: e ti won fi wa gbe kun re ni wi pe osi na ma o nfa o osi ati ise imele keyan o ya ole obuku ole pelu osi aja re ni olodun da fun mo de si mi o mo je mo osi o emi npa la awon olulufe mi awon tan gbo mi lowo lowo awon ti o tun ma gbo later awon alati leyin mi nile loko pa leyin odi mo de osi mo de aja re osi mo de si awon in ni mo osi o emi o ni mo osi emi ni temi adeyin ka pe nbo bi awerin olasokan mi ka sa ma se daada emi o ni mo osi in ni mo ba no je o tin ba ni ke mo fagun walai awon atekise ti wole lana buki oba awon ni na baby born baby we eni ti o ti to iya se na ni nbi mo to na di ya latari be won wo omo radarada waidi abiodun ijikunle awon ni economic problem economic hardship gẹgẹ bí bàbá wa fòsílì náà ti sọ tí wọn sọ pé òsì. kódà ọmọ iná ọmọ ibo náà bá wà dá sí nwí adọ nika justin ó ní recent widespread of feminism and its hypocritical proponent from the male gender. a ni àwọn tí wọ́n sọ pé àwọn ń jà ẹ̀tọ́ obìnrin àwọn feminism tí wọ́n mọ̀ ń wá equal right láàrin ọkùnrin àti obìnrin tí wọ́n fẹ́ dá paul ń ṣètò ní proportion rẹ̀ pé ọkọ ló lórí aya tí wọ́n fẹ́ dàrú àìwá fàgbà fẹ́nìkan gangan náà ni ọ̀hájákáyé.

ìtẹ́lẹ̀ iná kó máa jẹ ẹ̀kọ́ o fún gbogbo àwa tí ajé ọ̀dọ́ káfẹ́ ojú lẹ̀ tí a mọ̀ pé àwọn bàbá wa mọ́nímọ́ní àwọn bàbá mọ̀yànmọ̀yàn wọ́n ní tí ojú bá fara balẹ̀ ó di dandan kó rí mú wọ́n jẹ́ kẹ́nìkan kan ó tì ọ́ lọ́gbọ̀ngbọ̀n láti sáré wọnú ìgbéyàwó torí ẹni tó bá fẹ́ ṣe ìgbéyàwó ó gbọ́dọ̀ ṣe gudugudu méje o ṣé ẹ mẹni tó kọrin pé ìgbéyàwó gba gudugudu méje ẹni bá máa ṣe ìgbéyàwó ó gba gudugudu á ṣe gudugudu méje òrìṣà fẹmi òun àti ìyàwó rẹ wọn ti dè pàtó òun lọkọrin ṣé kò ṣe gudugudu méje mọ ni. Ọlọ́run ọba ò ní já síyàn o, àní síyàn àní síyàn. Ilé ìwọ ò sì ní dàrú.

0: gbogbo rí.
1: Ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ sáré sọ láàárọ̀ yìí náà ni tí mo fẹ́ sáré sọ díẹ̀ tí mo fẹ́ kí gbogbo wa jọ gbọ́. Gbogbo wa kò fẹ́ sí ẹni tí ò mọ̀ pé Nàìjíríà ò gbádùn lọ́wọ́lọ́wọ́, pé òjòjò ń sògùn Nàìjíríà, arògùn Nàìjíríà ò lé.
0: Olórí ló ń ro kààrọ̀ wa ń sùn.
1: We all know we have problems.
0: Ọ̀run ọ̀run.
1: And I believe the first attempt of having a solution to the problems is to identify the problems. And the self-awareness that you actually have the problem. We all know Nigeria is passing through a lot of things, a lot of problems, a lot of hardship. A mọ̀ pé oríṣiríṣi àlàkọjá, oríṣiríṣi ìṣòro náà ni Nàìjíríà ń dojú kọ. We are facing so many obstacles. Ṣùgbọ́n àkọ́kọ́ ọbẹ̀ náà ni pé kí èèyàn bá tiẹ̀ fẹ́ wá ojútùú sí i náà ni kí èèyàn kọ́kọ́ mọ̀ pé òun níṣòro. Ẹni tó bá ti kọ́kọ́ gbà pé òun níṣòro yóò wá máa wá ojútùú sí ìṣòro. Ṣé bí gbogbo wa lágbà lájọ mọ̀ pé wàhálà wà, pé ìṣòro ń bẹ, wàhálà wà, wàhálà bọ̀ kú for grand. Plenty wàhálà. There is fire on the mountain. And nobody seems to be on the run. Bola wa ti ẹ̀fẹ́ sá lọ. Sáwà dáa lówó. Táàbí wọkọ̀ dé Ìbàdàn.

ṣé gbogbo wa la ti kọ́kọ́ gbà pé Nàìjíríà ń mòrù lọ́wọ́lọ́wọ́ pé wàhálà wà? Tá a bá ti wá gbà pé wàhálà wà, àkọ́kọ́ wíwá ojútùú sí ìṣòro náà ni pé kéèyàn gbà pé òun ní ìṣòro. Ṣé gbogbo wa la mọ̀ pé a ní ìṣòro? Abẹ́ tó ti gbà kò tí ì yé yín pé ìṣòro wà? Ẹ tí mọ̀ pé wàhálà wà báyìí? Wọ́n làwọn ti mọ̀, gbogbo wa la ti gbà pé wàhálà wà. Àkọ́kọ́ ojútùú sí ìṣòro tí wàhálà rẹ̀ wà náà ni kéèyàn kọ́kọ́ gbà kó sì mọ̀ pé òun níṣòro. A mọ̀ pa níṣòro, kí wá ni ojútùú, kí ni ọ̀nà àbáyọ? Ẹyin tèmi, mo ní 11:30 ní ṣàkóò tẹ́lẹ̀, ṣùgbọ́n ọ̀rọ̀ ti tó fẹ́ máa wọ̀ ńlá. Ó ti fẹ́ máa wọ̀ ńlá, ọ̀rẹ́ sì gbé ká ńlá. Torí kíní yìí kíní rẹ ni Ọlọ́run roko ọ̀run rodò. Tó o bá toko tó o tó dòdé sò ní bá kíní ẹ̀ ń bẹ̀. Abíkájọ mójútó, tó bá tiẹ̀ ti dọ̀rọ̀ Nàìjíríà, ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá tàbọ̀rọ̀ ìlú Ọ̀yọ́, ìjà máa ń fún jàálẹ̀, máa gbá lápẹpẹ tèmi lójú ni o. Torí mi ò ní gbà kílẹ̀ yóò bàjẹ́, ń bo mo ní tí mo fẹ́ sá lọ. Bẹ́ẹ̀ni, ẹni bọ̀ ló mọ̀, ẹni tó bá wẹjú inú bí irú wà ilẹ̀ rú mọ̀ ń bà. Wàhálà ò dá o, ọlọ́ mọ̀ jà rí wàhálà. Ogun ò dá, ogun ò rí bí iyán, ogun ò tún rọ̀ bí ẹ̀kọ́ o, kọ́lọ́ mọ̀ jà rógun. Kò sọ́gun onílẹ̀ yóò dòkèrè, ọlọ́ mọ̀ jà rógun. Ẹni tó bá ti dórílẹ̀-èdè rí Libya ò ní jẹ́ pòwe bú. Àìsùnnú ilé ẹni àfọrùn rọ, owó òfúùtù fẹ́ẹ̀ tẹ̀ ní o. Torí bọ́rọ̀ bá di àdàgbà, tó bá kà àdàgbà dátán, a mọ̀ kan jẹ́jẹ́ mo jókòó mi, Adéyinka. Ẹ lọ bí wọ́n lórílẹ̀-èdè Libya, ẹ bí wọ́n ní Syria lọ́run níbẹ̀ náà.

ẹni tó bá wẹ̀jú inú bí irú èmi adéyin kábà iná ilé ọmọ bẹ̀rù ẹni tó wẹ̀jú inú ńlẹ̀ rú ń bà. Aya kí ni mò ń bá bọ̀? A ti mọ̀ pa níṣòro. Ẹ dákun ẹyin tẹ̀ bá ń gbọ́ mi lọ́wọ́ torí níná lórí fóònù ọ̀yẹ kí n ti jápa ìlẹ́hùn ta tì mo ti ní ìjápa ṣùgbọ́n torí pọ́rọ̀ yìí ọ̀rọ̀ gbogbo wa ni ẹ bá mi chaatì lórí wọ́sàpù kí lẹ́yìn rò ká lè ṣe bíi tá a fi lè wọ́jútùú sí gbogbo bí gbogbo ẹ̀ ṣe rí kí n lójútùú. Ẹ jẹ́ kájọ sọ̀rọ̀ kájọ ṣàṣọyé pọ̀ ẹjẹ́ kájọ reason together let's reason together ẹjẹ́ ẹjọ́ ṣàṣọyé pọ̀ kí ni ojútùú gbogbo àwọn ìṣòro tá a ti mọ̀ pa ní àbí sẹ́yìn ò mọ̀ pé a níṣòro tẹ́yìn bá wá mọ̀ pé Nàìjíríà ilẹ̀ Yorùbá gbogbo ẹ̀ a níṣòro pàápàá jùlọ ilẹ̀ Yorùbá tẹ́ ẹ bá ti gbà pé ìṣòro ń bẹ́ o kí wá ni ọ̀nà àbáyọ kí lójútùú sí ìṣòro wa. Ẹ bá mi chaatì lórí WhatsApp 0706887 4274 nǹkan kí n lo iná yìí pa tányányá sórí rẹ̀ tí má ti rí àwọn èèyàn bá ń dá sí 0706887 4274 0706887 4274 ó ní mò ń lò lórí WhatsApp àtẹ̀jíṣẹ́ ni ẹtẹ̀ ẹ dákun tó bá jẹ́ pé wá fẹ́ kọ́ọ̀lù lórí nọ́mà kọ́ọ̀lù ni ẹ lè kọ́ọ̀lù lórí nọ́mà kọ́ ṣùgbọ́n ẹ má kọ́ọ̀lù WhatsApp kọ́ ẹ dákun.

torí àwọn èèyàn lóríṣiríṣi bá dé Facebook oríṣiríṣi page ni bá dé bí oríṣiríṣi channel YouTube channel ni oríṣiríṣi radio station ni kò síjọ́ ọjọ́ kan tí ilẹ̀ ó mọ̀ tí wọ́n ní sọ nípa àwọn ìṣòro torílẹ̀-èdè Nàìjíríà ni àwọn mélòó ni wọ́n ń sọ̀rọ̀ nípa ọ̀nà àbáyọ àwọn mélòó ni wọ́n ń sọ̀rọ̀ ojútùú báwo la ti lè ṣe àbí sáàbẹ́kó ẹ̀gbọ́n fóònù mi ló ṣe kùkùkùkù ó ń rán mi létí pé ó yẹ tó di 9% àwọn mélòó ni wọ́n ń sọ̀rọ̀ pé ọ̀nà wo la lè gbà wá ojútùú sí kinní yìí o tí wọ́n bá ṣe ń rí ìṣòro náà ni wọ́n ń provide the solution àbí a kàn rí ìṣòro lásán ni àwa solution sí àwójútùú sí. Kéèyàn kan àbéèyàn méjì kan sáré dàkún kan tẹ àtẹ̀rẹ̀ jíṣẹ́ kí la lè ṣe àwọn nǹkan wo la lè ṣe lọ́nà àbáyọ àwọn nǹkan wo ló lè jẹ́ ojútùú sí ìṣòro tá a ti mọ̀ pa ní. Àkọ́kọ́ ojútùú ìṣòro ni pé kéèyàn gbà póun ní ìṣòro àti gbà kí wá ní ọ̀nà àbáyọ.

0: bambera olohun wa nbile re oro pe sase mo pa awon baba wa ni eni to fa fe mo di oro to ba bere oro na ni ma ni lo fe die gbo eni to ba bere oro na lo fe die gbo o nba bi pe la mo yin kin lo se o to fi se ba se bi mo re na lara re o ya ni ile iwosan won ma lawon ti gbe lo a pa ara re o ya ni lo wa la nu ko to lorin awo ba bo si lan o ni nton se nbu ni wi pe we dey constantly gbogbo kini ko si nkan kan tan ni do ohun fun yato fun pe boya later o ko n lo kan lo wo mama on lo hospital gbogbo awon kan yi lo wa in place so oni so ni ambulance ti o gbe ya ohun lo so hospital ni abo ni doctor ti o gun ye ohun labere abo ni nurse ti o fomi si la to fi n pe ohun pe nkan to ya ko se na ni pe ko pe 911 ki 911 ka de take ka take up issue yen baba yi o tun ba mi soro egbon yi ti mo to mo so ko call mi lati lu oba lana o tun ba mi soro o njoye mi wi pe ni orile ede to n wa o leyin olori lo nru fo pe koda ko mo jomo onilu ko mo jomo onilu ti nkan emergency ba ti de tem ba ti pe 911 wọ́n kọ̀kọ́ attend sí ọ náà
1: ọ̀rùn-ún-mọ̀rùn
0: síbẹ̀ náà ló ṣe rí lọ́dọ̀ ọ̀tí yín bẹ̀rùn ẹ̀yìn tẹ̀ ń gbọ́ mi ní germany ẹ̀yìn ti faransé ṣé bó ṣe rí lọ́dọ̀ ọ̀tí yín náà ń bẹ̀rùn ẹ̀yìn ti uk ẹ̀yìn ti united states of america síbẹ̀ náà ló ṣe rí lọ́dọ̀ yín ṣùgbọ́n lọ́dọ̀ wa ní ààyín ó ti gbéyàn lọ sí hospital wọ́n ti attend sí ọ náà bó gba káàdì wọn ní dọ́ọ̀lù pẹ́ẹ́pẹ́ ibi tí wọ́n ti ń gba káàdì tí wọ́n ti ń ṣe kinní tí wọ́n fẹ́ ní first aid wọ́n tún ní ọgbọ́dọ̀ sí dẹ́pọ́sìtì ilẹ̀ ibi tó ti ń wá dẹ́pọ́sìtì àtòwò káàdì kí lẹ́lòmíì ó ti gbẹ́mìí mì
1: àwọn ìjòyè
0: kí ló dé tà ń fi irú eléyìí ṣera wa kí ló dé tẹ̀mí èèyàn ọ̀jọ́ àwa lójú níbí ìyá yìí lẹ́ẹ̀tì rí tí bóyá bandits àbí tẹ́rọ́rìsì ọ̀pọ̀ àyàn níbí tí odidi ààrẹ orílẹ̀-èdè tí ó tún máa gba ibi ayẹyẹ míì lọ tó didi ààrẹ gómìnà tí ò ní lọ kí wọn níbi tí jàǹbá ti ṣẹlẹ̀ nílùú tí oúnjẹ olórí ilé wọn lórí.
1: ẹni bọ̀ọ̀lù mọ̀.
0: ìwà àmọ̀ báyá tí gbogbo àwọn èèyàn bá kú tán talẹ́ fẹ́ máa jó lórí ilé lórí náà. kí ló dé tẹ̀mí èèyàn ọ̀jọ́ wa lójú kí ló dé tà fà lò human life. wọ́n fi bá a dé di pé ọmọ ọdún 17 ó pààyàn tó náà fẹ́ fi èèyàn ṣẹ́só. wàhálà ti wà o iná wa ń kàn ga o mo rí iná nínú kàn ga o iná ń jó lórí omi ẹ̀yìn tèmi. tí n bá wá sọ fún yín pé iná ń jó lórí omi ẹni lọ kó irú ẹ̀ wá ni o iná ń jó lórí omi o ṣé bá ṣe máa wá bá lọ rèé ṣáà máa ń wòran ni ṣé bá ṣe máa bá lọ rèé torí bàbá ń bá a lọ báyìí wà láì nǹkan kan ò ní chéǹjì o nǹkan kan ò ní chéǹjì o ṣé bá ṣe wá fẹ́ máa bá lọ rèé. gbogbo àwọn tán jẹ́ educated fellows tẹ́ ẹ̀ mọ̀ fojú ọmọ wíwò wọn ní voters card èyí tó ní voters card ò ní dìbò gbogbo wọn ní ìsìn káà náà rí séǹjì kankan jápa kan sá lọ kan gboko bòmíì lọ ẹni kálukú ń lé káàkiri ní ìsìn yìí o òun kálukú ti wá wà so service tóbi di pé ìhà kọ̀kan mi àdónkẹ́ kọ̀kan mi àdónkẹ́ kọ̀kan mi ní kálukú wá wá ń hù.
1: ẹni bọ̀
0: ẹ gbọ́ bó ni náà ṣe jólóko tí mọ̀ jà lọ ní délé tí ò ní délé sọ tí mọ̀ jà lọ ní délé sọ. mo sì ń jóyè yín o àlà ni ó padà fokọ ọ̀lẹ́ hàn o àlà ni ó fokọ ọ̀lẹ́ hàn.
1: òye gbogbo a rí.

0: ìlú ń
1: ẹdúná. Kí ni nǹkan tó ń wọ́ọ̀kì ní orílẹ̀-èdè yìí ná? Kí ni nǹkan tó ti ẹ̀ ń ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣiṣẹ́? Kí ló wọ́ọ̀kì? Ṣé ẹ mọ̀ pé a ti fail as a country tí ọmọ ọdún 17 tó ní àfihàn ẹgùn bẹ́ǹsì? Kọ̀ọ̀kọ́ kóòdì o, ọ̀lẹ́ ni o, kọ̀ mọ́ nǹkan kan kò níṣẹ́ kankan lọ́wọ́ o. Kọ̀ọ̀kọ́ kóòdì ká tó bá yá tech guru kan ni bí àwọn ọmọ ìlú Èbó tó yẹ pé láti kékeré ni wọ́n ti máa ń mọ bí wọ́n ṣe máa ń kọ kóòdì ni wọ́n ti máa solve problem. Tẹ́ bá sì lè solve problem ìṣòro ẹ lè tibẹ̀ dólówó. Tẹ́ bá sì lè rorí ronú jinlẹ̀ pé ìṣòro yìí wà o. Ẹ já wójútùú sí ọ̀nà báyìí la fi lè sojútùú sí irú ìṣòro báyìí. Bóyá nípa kákọ kóòdì programming language ni, kákọ kóòdì ni, ká build nǹkan ni. Ibẹ̀ àwọn ọmọ Èbó kékèké ń gbà dolówó. Ṣùgbọ́n àwọn ọmọ tí a ń bí fraud ni, jìbìtì ni, kọ́mọ ọdún 17 kọ́mọ gé orí èèyàn, kọ́mọ gé orí girlfriend rẹ̀ bóun náà fẹ́ ṣoògùn owó. Ṣé ẹ mọ̀ pé Nàìjíríà ti fẹ́ẹ̀lì? Ṣé ẹ pé wùrùhẹ́rẹ́ rẹ̀ ti dé?
0: Ilé
1: àwọn ọmọ sọ o, lójoojúmọ́ la mọ̀ sọ, torí pé ẹni tí ò bá fẹ́ kí oyún ó ṣẹ́ kò ní fẹ́ kọ́mọ ó kú o.
0: Lọ́ba wọ́n ń sọ̀rọ̀ ẹlẹ́yìn.
1: Àti pé nítorí pé kò síbòmíì táwa lè lọ, ilé ẹni nílé ẹni, ìlú ẹni nílùú ẹni, bàbá ẹni ni bàbá ẹni, yeye ẹni ni yeye ẹni, ẹ̀gbẹ́ ẹni lẹ̀gbẹ́ ẹni, àbúrò ẹni làbúrò ẹni, fómílìkì ẹni fómílìkì ẹni ni o, ọ̀rẹ́ ẹni náà ni o.
0: Ẹni lọ ló mú.
1: Ètè mi kọ́kọ́ rí ní ṣòro fún gbogbo wa ojú pé gbogbo wa là ń hùwà ìmọ̀tara ẹni nìkan. Lára àwọn ìṣòro tí ń kojú ilẹ̀ Yorùbá ó nu o. Lára àwọn ìṣòro tí ń kojú Nàìjíríà ó nu o. Àkọ́kọ́ ọbẹ̀ tèmi mọ̀ gẹ́lẹ́ náà ni pé ìwà ìmọ̀tara ẹni nìkan. Selfishness.
0: Àwọn ìjòyè wọ́n
1: ń. Selfishness ti ń dààmú táyé náà ní ń dààmú Kẹ́hìndé. Etí ń dààmú Yorùbá ní ń dààmú Haúsá. Etí ń dààmú Haúsá ní ń dààmú Yíbò. Etí ń dààmú Ọ̀yọ́ ní ń dààmú Ìbàdàn. Àfẹ̀mínìkan. Etí ń dààmú Ìbàdàn ní ń dààmú Saki. Ní ń dààmú Ògbómọ̀ṣọ́. Tí ń dààmú Ìjẹ̀bú ní ń dààmú Ìlọrin. Dààmú Kwara. Dààmú Èkìtì. Dààmú Ifẹ̀. Òtáyé náà ní ń dààmú wọn Lọ́sun. Ó ní ń dààmú wọn Lọ́fà. Ó ní ń dààmú wọn Nisẹ̀n. Dààmú wọn ní Saki. Dààmú wọn láwọn ẹyin ìbàràpá méjèèje tó fi dé Gbọ́ọ̀rà, tó fi dé Rúwà, tó fi dé Lánlàtẹ̀, tó fi dọ̀yọ̀ Aláàfin, tó dé.
0: Ẹni lọ ló mú.
1: Ní ń dààmú wọn Lẹ́kọ̀ọ́. Tí ń dààmú wọn Lẹ́kọ̀ọ́ náà ní ń dààmú wọn Lábújá o. Ìmọ̀tara ẹni nìkan ni o. Ìdílé mi nìkan, èmi nìkan. Àfẹ́mi. Àkọ́kọ́ ìṣòro ti gbogbo wa ta àkọ́kọ́ nínú. Abẹ́ ẹ̀gbà pẹ̀lú ohun tí mo ń sọ yìí. Ọ̀rọ̀ mi ò yé yín. Ẹ̀yin ò tí ì gbà.
0: Ilé o.
1: Abíṣẹ́ ẹ̀gbà bẹ́ẹ̀. Ìmọ̀tara ẹni nìkan ni o. Selfishness ni o. Bámúbámú ni mo yó. Èmi ọmọ pèbí ń pọmọ ẹnì kọ̀ọ̀kan. Ìlú rẹ̀ tí gbogbo wa tá ń lù. Iná ló dá wàhálà yìí lẹ̀ yìí o. Selfishness ni o. Iná làwọn ọmọ kéékèèké ń bá lọ́wọ́ àwọn àgbàlagbà. Selfishness ni o. Ìmọ̀tara ẹni nìkan ni o.
0: Ọ̀run mọ́ru ẹni lọ.
1: Ọ̀pẹ̀kẹ́tẹ̀ yìí wá ń dàgbà, inú ọmọ Ádámù wá ń bàjẹ́. Adéyinka, ó tún ti dé Aláwí Ìjánu pẹ́ńbọ́ bí àwọ erin. Ajáàlú Ọ̀yọ́ ti gbó lásán, kásá máa ṣe dáadáa. Ajá ó kọ bí ẹni kìlọ̀ wà. Anibẹ̀mí ọ̀bá rẹranko mọ́ra bá mi èèyàn ni o. Òótọ́ ọ̀rọ̀ koro, ṣùgbọ́n òtítọ́ gangan gẹ́lẹ́ lèmi ò sọ. Ìsúsúsùn ìwà ahuná.
0: Kò bínú.
1: Ikúkú ṣe é hun mọ́lẹ̀ o.
0: Báà.
1: Àwọn òwe àwọn àgbàlagbà ni kò ní hun mí.

0: Àrùn ò mọ́ọ̀rù mọ́ o. Ayé gàgà ní mọ́ọ̀rù nísìn. Nàìjíríà ní mọ́ọ̀rù o. Nàìjíríà mọ́ọ̀rù lọ́wọ́lọ́wọ́ o. Nàìjíríà mọ́ọ̀rù lọ́wọ́lọ́wọ́. Ajínigbé látùn lọ́sì. Agbẹ́niṣẹ́ sọ́sọ́wọ́ látùn lọ́sì. Nípa ṣẹ́ bísínẹ́sì ìmọ̀tara ẹni nìkan. Ọ̀la òjọ́ tà ń wá káàkiri láì níṣẹ́ lọ́wọ́. Àwọn bàbá wa sì bọ̀, wọ́n ní ìdíṣẹ́ ẹni ńlá mọ́ni lọ́lẹ́. Ìdíṣẹ́ ẹni ńlá mọ́ni lọ́lẹ́.
1: Ẹni bò ló mú.
0: Àwọn bàbá wa láyé ọjọ́, wọ́n tó lólè nìkan ló bọ ọmọ jẹ́ o. Ọba àmọ́ ṣẹ́ gítà, ọba àmọ́ pọ́n mítà, olè ń ló bọ ọmọ jẹ́.
1: Ilé ọ.
0: Ṣùgbọ́n níbi ìta wa yìí. Mo sọ lánàá lórí ètò tí mo ṣe. Mo ní wàhálà ìfòró fóònù mi ti fẹ́ kú. Pẹ̀lú ìdààmú tí ó sì àti ìyà tí ó dálẹ̀. Wàhálà agbára ẹgbẹ̀ lẹ́gbẹ̀ owó ní ká o. Mo sọ lánàá o, ẹni tó wẹ́jú lẹ̀ rú ń bà o. Wàhálà tí ó sì tí ó dálẹ̀ apá owó kò ní ká.

Bóyá tó bá di lọ́la, kọ́lọ́n kọ́mọ̀ jẹ́ kẹ́lẹ́mì ó tí gbá. Kọ́lọ́n mọ̀ jẹ́ kẹ́lẹ́mì ó tí gbá. Kọ́lọ́n sì jẹ́ ká rí náà chàjì fóònù. Ká tún máa ṣẹ̀ṣẹ̀ bẹ́lọ̀n ká tó rí náà chàjì fóònù. Ṣé ẹ mọ̀ pé wàhálà wà? Ká máa bẹ́lọ̀n fún ná. Ẹnìkan èyàn wa kan tájọ́ máa ń sọ̀rọ̀ lórí WhatsApp tó ti lọ sórí èdè Canada. Àjọ wà nínú gúrùpù kan náà ni kó tó travel lọ sí Canada ní bí ọdún méjì sẹ́yìn. Bí ipa ìtọ̀ lẹ́nu ní Nàìjíríà tẹ́lẹ̀. Ó ní nígbà tó ń dé Canada tán, ó ní àwọn prayer point òun sì yàtọ̀. Ìsọwọ́gbàdo òun gan ó yàtọ̀. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tóun ọmọ gbàdúrà sí lórí, tí ọmọ gbàdúrà lé lórí, ìjọba ó ti pèsè rẹ̀ fóun lọ́hùn. Òun á ti channel energy àdúrà òun lọ́sọ̀nà bòmíì. Ó ní sọ̀wọ́ gbàdúrà òun ó yàtọ̀. Torí àwọn nǹkan tóun ọmọ gbàdúrà fún lèmi náà sí ń gbàdúrà kọ́lọ́n jẹ́ ìrìnà chaàjì fóònù. Kí lọ́kàn òun pẹ̀lú kọ́lọ́n jẹ́ òun ìrìnà chaàjì fóònù. Tí ò bá chaàjì rẹ̀ fúnra rẹ̀ ló kú iná ń bẹ tí èyí lọ nígbà kọ̀ọ̀kan. Àwọn prayer point ti àná kọ́lọ́n jẹ́ ìrìnà chaàjì fóònù. Kọ́lọ́n jẹ́ ìrìnà chaàjì fóònù. Kọ́lọ́n mọ̀jọ́lé òkú sọ́ọ̀pù wa. Wí ara àsì ọlọ́pàá wà. Oríṣiríṣi àwọn ètò ààbò ló wà lọ́dọ̀ wọn ń bẹ̀. Mo lọ sọ́dọ̀ arábìnrin kan sí ọ̀ǹdí 13 kan ló sọ pé wọ́n kó sọ́ọ̀pù òun nínú ọdún yìí ni àbí ọ̀ǹdí 13 mọ́dẹ̀ lọ́ọ̀dọ́ rẹ̀ ni nínú January tá a wà yìí. Gbàtẹ̀ tó tí ó parí lónìí yìí January tí ó tán lónìí ọ̀sọ̀ ọdún tán ó gba owó cooperative 150,000 ní December. Ó sì fi rajà àtẹ sínú sọ́ọ̀pù rẹ̀. Wàhálà January ni wọ́n palẹ̀ gbogbo àtẹmọ́. January ni wọ́n palẹ̀ gbogbo àtẹmọ́. Wọ́n àṣẹ nǹkan kan báyìí kù. Àtọ́wọ́ àjọ alájọ tán kó sí lọ́wọ́ tó kó sínú sọ́ọ̀bù wọ́n palẹ̀ rẹ̀ mọ́.

0: ẹni tó kàn lọ́mọ o nǹkan fẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ ebi ń bẹ ní gbòòrò wàhálà wà wàhálà ó wà kọ́lọ̀ má jẹ́ kí wàhálà débé mi àti yín o wàhálà ti wà o ọlọ́run bá ń gbọ́ wàhálà wà o torí ebi ń bẹ ìyàn mú kò sówó lóde àwọn ọ̀lẹ́ sì pọ̀ nílùú.
1: ó ní kí wọ́n gbọ́ adé òun.
0: n ò fẹ́ sọ tẹ́lẹ̀ n ò fẹ́ sọ fún yín tẹ́lẹ̀ ẹ jẹ́ mi ò já yín tán ẹ jẹ́ ń já yín tán lè ní. mo ti sọ lọ́jọ́ kan tí mo ní ẹ bá mọ sẹ́ tí mo mọ́ ń ṣe lálaalẹ́ kò sí alẹ́ ọjọ́ kan tí ilé oṣù ní orílẹ̀-èdè Nàìjíríà tèmi ẹ ṣe ọ̀kadà tí mi ẹ fi ọ̀kadà ayé ta lọ tí ń fọ ọ̀kadà wà ń tá a jẹ láàárọ̀ àtàlẹ́ lọ tí ń ṣe ọ̀kadà lọ lálẹ́ ń ẹ ṣe lójú ọmọ ṣùgbọ́n wà lẹ́ ń bá ti ta tata pupu mi ń pa báyìí mo sọ ọ̀kadà lọ́nu lọ́wọ́ àlálẹ́. nígbà táwọn èso lẹ tá a sì fẹ́ wọ̀wọ́ lọ́wọ́ tá a sì fẹ́ jalè. ṣùgbọ́n èèyàn mélòó ló ní ayọ̀ ọkàn bí àwa èèyàn mélòó. èèyàn mélòó ló láyọ̀ ọkàn bí àwa èèyàn mélòó.
1: ẹni lọ́ọ́rùn mọ́.
0: sáwọn ọ̀lẹ́ yìí tẹ́ kún gbòòrò tí wọ́n ń ṣe bàbá tẹ̀ mọ́lẹ̀ kọjá àwọn bàbá tẹ̀ mọ́lẹ̀ ń kọjá yìí tí wọ́n bá yìn kankan tọ́ba dọ̀wọ́ alálẹ́ tójú bá pofiri sí wọn ní mọ́ ẹja ṣọ́ọ̀bù ẹ báwọn náà wọ́n ti ń já ṣọ́ọ̀bù gẹ́sẹ́ tí wọ́n ní mọ́ ẹja ṣọ́ọ̀bù irú ṣọ́ọ̀bù arábìnrin yìí tí mo lọ bẹ̀ tẹ́ bá lọ facebook wa ẹ bá ń bẹ̀ mo ṣe fídíò rẹ̀ síbẹ̀ tí mo fi fọ́nrán rẹ̀ síbẹ̀ bí wọ́n ṣe kó gbogbo ṣọ́ọ̀bù rẹ̀ tán já sókolombo kò sí láì sí ìrànlọ́wọ́ kankan owó cooperative kọ́lọ̀ ó ṣàánú mo fi ọlọ́run ọba tó ní mí tó ní ẹ̀mí mi ṣe rí obìnrin tó ń bẹ lọ hospital lọ́wọ́ báyìí operation wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe fún lánàá ni fún oyún òjú tó tún wà nù rẹ̀ ẹ máa wo oríṣiríṣi bí gbogbo ẹ̀ ti ń rí lura wọn kí kọ́mọ̀sá yọ ọkàn wọ́n palẹ̀ ṣọ́ọ̀bù rẹ̀ mọ́ wọ́n ti dá gbèsè kan sí lọ́rùn ó tún lọ sí hospital ọlọ́run ọba ń gbọ́ mo fi ọlọ́run ọba tó ní mí tó ní ẹ̀mí mi mo fi búra ṣé 120,000 àbí lò ní dókítà lóun ọ gbà 70,000 ló ní ká dẹ́pọ́sìtì tèmi náà ṣe lówó mo fi 2,000 lẹ̀ wàhálà ó wà o wàhálà ti wà o. àwọn ọ̀lẹ́ àfàjọ tí wọ́n sì fẹ́sẹ́ ṣe àwọn ni wọ́n kún gbòòrò wàhálà ti wà o. ọlọ́run bá ń gbọ́ bí irú àwa yìí bá fẹ́ máa lu jìbìtì ó sọ òyì sí bàjẹ́bàjẹ́ ayọ̀ ọkàn làwa ní o ni òjáwọ̀ máa lu jìbìtì ó sọ òyì sí bàjẹ́bàjẹ́.
1: wọ́n ti ju ọwọ́ rọ́bà wọ́n ń sòrò.
0: ṣùgbọ́n àwọn èèyàn mélòó náà dàbí àwa àwọn mélòó ni wọ́n láyọ̀ ọkàn àwọn mélòó ni wọ́n lè fara da ìyá nàìjíríà torí ká má bàa máa bá a lọ báyìí ló jẹ́ ká tètè máa ké lọ́ọ̀kan lọ́ọ̀kan ká máa pariwo torí àwọn wèrè tán wà lókè wọn ò fẹ́ wa o wọn ò fẹ́ ràn wa o era o era wọn ò fẹ́ pòpò òdénú o era ò fẹ́ pòpò òdénú o. ẹ tún wá máa wo àwọn àṣòro táwọn tán wà nípò aṣáájú tán tún ní òun náà ni àwọn àsọmọgbìn àwọn tí wọ́n mú gbá àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́.

0: àti ṣe bí ọyọ láàrí ọyọ ò ní ṣe bí bàbá ẹnì kọọkan.
1: Ìka fọwọ́sowọ́pọ̀ ìka mọ̀lẹ́. Àwọn èrò wọ́n fọwọ́sowọ́pọ̀ wọ́n máa kì í. Àṣí òtítọ́ ni ọ̀rọ̀ àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tó ní pé kárìn kápọ̀, kápọ̀ kárìn, iyẹ̀ ní iyẹ̀. Ọyọ́ àti bàbá ní sípò rọ̀ ló rán mi sí iná ní mọ́ wípé àjèjì ọwọ́ kan ṣoṣo kò mọ̀ mọ̀ gbẹ́rù lórí. Ẹ jẹ́ àfìmọ̀sọ̀kan gbogbo ọmọ ìlú Ọ̀yọ́ nílé ni lóko ni àtìlẹ́yìn òdi. Ká fọwọ́sowọ́pọ̀ gbé ìlú Ọ̀yọ́ ga. Agbára ń bẹ níbi ìfìmọ̀sọ̀kan. Iyì ẹ̀yẹ pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú Ọ̀yọ́ gòkè àgbà. Kó dùn púpọ̀ kó fẹ́ ọwọ́ ara wa láàfin fà ó. Tí ó bá wá kọjú sí yín kí ẹ tá, ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùmọ̀. Tí ó bá wá ku ẹ̀yin nìkan kí ẹ tún èrò ara yín pa. Ọ̀yọ́ àti bàbá ní ti fọ̀rọ̀ mú wípé kárìn kápọ̀, kápọ̀ kárìn, iyẹ̀ ní iyẹ̀ ni. Yóò yẹ wá o, orí iyẹ̀ ní yẹyẹ lé. Yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ ní ràdàbà lọ́rùn. Ìlú Ọ̀yọ́ ò ní mẹ́rí. Àgbéga àgbéga ní ọmọ adé bá ìlú Ọ̀yọ́ lásìkò wa. Lókè lókè láàmọ̀ wà lọ́jọ́kọ́jọ́. Adéyínká Ọlọ́ṣùkàn mi lè mí ń jẹ́ pàpín tí gbogbo yín tẹ́ ẹ ti mọ̀ sí báàlẹ̀ ẹ̀fẹ̀. Tèmi náà ní látàrò tí sùn lórí ọ̀rọ̀ náà. Ọ̀yọ́ àti bàbá ní tí kò rọ̀ mí rán mi níṣẹ́. Àánú àná ni mo lọ́gun ọ̀rọ̀ sókè pátápátá wípé ijó tó bá kàní lára ń là á dìkú ijó. Àti wípé àjíṣe bí ọ̀tọ̀ làárí. Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

0: àjíṣe bí ọyọ láàrí ọyọ ò ní ṣe bí bàbá ẹni kọọkan.
1: Atótó arére pa àkòrí bàbá ọmọ gan náà ọmọ ọyọ aláàfin nílé nílòkó ni àtìlẹyìn odi ẹtẹ tíbẹlẹ jẹ wá gbọmí gbàròyé mi àwọn ọmọ ẹgbẹ oauf ọyọ àtìgbà unity world ni wọn rán mi sí yín wọn ni máa lọgun ẹfun yìí pé àìláṣọ ọlọrun pa àkótó àpérò gbogbo ọmọ eríwo ìwòrí ọlọkanra tí ọrin ńlẹ ọmọ arísẹkí balẹ kan ìkàn ni mo káhùn kásẹkí olóhùn ajáàbò ìwòrí onìkan níjọ títí ń dárin onìkan ṣoṣo gíogíó ìwòrí onìkan àṣẹ dárin ẹnìkan ṣoṣo táyé fi yẹni àti àgbájọ ọwọ́ la fi sọyà àjèjì ọwọ́ kan gbẹrù dórí ìwọ́sẹ tiẹ́ tẹ̀mí ó ṣe tèmi bí kálukú ṣe ń ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ yìí ní kóńkó jabele yìí ń fọwọ́ aago ìlú ọ̀yọ́ sẹ́yìn torí àìkọ́ wọ̀ ní ìjò ní ìṣekú pa wọn oauf ọyọ́ àtìgbà unity forum ní ìmọ̀ wípé yín pé àìkóyí tó wà yìí fún gbogbo ọmọ ọ̀yọ́ nílé ní lóko ni àtìlẹ́yìn odi wọ́n ní máa sọ fún yín pé ọ̀pọ̀ nìkan ni ọ̀mọ̀ràn tí balẹ̀ yìí ẹ̀ jẹ́ ní máa tún sọ fún yín pé káyọ̀ fọwọ́sowọ́pọ̀ gbé ọ̀yọ́ lárugẹ ká fọwọ́sowọ́pọ̀ máa panupọ̀ béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ àwọn olóṣèlú fọwọ́sowọ́pọ̀ panupọ̀ béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ ìjọba gbogbo àwọn ohun tó ń jẹ wá níyà wọ́n ní ká máa pariwo ẹ̀ sókè ká máa lọgun rẹ̀ sókè pátápátá torí ẹni tó bá dákẹ́ tara rẹ̀ ó bá dákẹ́ kájọ dàtọ̀pọ̀ kó lè ba àwọn kùsùkùsù oauf ń fi àsìkò yìí ké sí gbogbo ẹ̀yìn lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan lẹ́gbẹ́lẹ́gbẹ́ tó lórí tẹ́lẹ́mù gbogbo ẹ̀yìn ọ̀tọ̀kùn ìlú ìlú gbogbo ẹ̀yìn bàbá bàbá àti màmá màmá ẹ̀yìn ẹ̀gbọ́n ẹ̀yìn àbúrò wọ́n ní ẹja fọwọ́sowọ́pọ̀ sí ìlú ọ̀yọ́ ga torí ọ̀yọ́ ni wọ́n ní aṣíwájú lọ́jọ́ kọjá àwa náà sì tún yàwó kọ́sì rere nítorí àjíṣe bí ọ̀yọ́ láàárí wàá lò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
0: Àjíṣe bí ọ̀yọ́ láàárí ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì.

0: ó dorí kodò bí àdán ò sí nígbó. Kìnì ń a sì mọ solúlà jù láàrin ẹranko. Ajíṣe bí Ọ̀yọ́ Online Radio náà ní bábá wọn nínú ká gbóhùn sáfẹ́fẹ́ àtẹ́lẹgbẹ́. Ajíṣe bí Ọ̀yọ́ Online Radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ̀gbọ́ wa.
1: You are currently listening to Ajise Bi Oyo Online Radio. Ajise Bi Oyo Laari, Oyo Ise Biba Benin Kankan.

0: orí jẹ́.
1: Gbogbo ẹni tó bá mọ̀ tí sì rántí tí ń sì rántí lójoojúmọ́ wípé wíwá làwa lọ́jọ́ kan náà là á sì lọ. Àwa làwa á lọ lílọ náà là á lọ kan yìí. A lè jù sí àyín o. Iṣẹ́ ọwọ́ wa ìwà wa ń agbáyé ṣe nìkan ni ó ṣẹ́kù ní àyín. Kódà
0: a ò fẹ́ kó lọ. Àwa ò rò pé a ó kọrin ìdágbére ni wo.
1: Wọ́n àìrò tí pé bọ́yá akọrin ìdágbére fẹ́nìkankan láwọn àákò kankan kò sí àìrò tì tẹ́lẹ̀.

0: Òrùn wà tá a fi lè sá láfún ṣùgbọ́n a sá láfún òní sí mọ́ o, òun àti láfún rẹ̀. Òrùn wà kò ní ṣe aṣá kòkó mọ́, òun àti kòkó rẹ̀. Iṣẹ́ wà tí ó pọ̀ nílẹ̀, níṣẹ́ ọ̀bá dilẹ̀ lẹ́yìn ṣiṣẹ́ ṣiṣẹ́, gbogbo ṣiṣẹ́ ṣiṣẹ́ ayé yányán. A ní owó ọ̀pọ̀ yanturu lọ́jọ́ kan, ṣùgbọ́n wọ́n dilẹ̀ lẹ́yìn àwọn náwó-náwó. Yóò dilẹ̀ lẹ́yìn náwó-náwó, yóò tún dilẹ̀ lẹ́yìn ahun. Táhun gangan ò gbádùn ara rẹ̀, ara alé ahun gan ò gbádùn ahun. Ṣùgbọ́n lẹ́yìn ikú ahun, àwọn ará alé abáwọn èèyàn tán súnmọ́ ahun. Àwọn ni wọ́n wà máa ná owó ahun lẹ́yìn ahun, owó dilẹ̀ lẹ́yìn ahun. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ orí ògbádé tó ní ojú ní kálálọ́ọ̀dù tó gbọdẹ tí fi ń sọ ilé ara rẹ̀ hàn, ó ní ọ̀sọ́ ilé ara rẹ̀ kàn Adéyinka, ó ní ojú ní kálálọ́ọ̀dù tó ń fowó gbọdẹ o, òun gangan ti kára rẹ̀ ní ó sọ ilé ara rẹ̀ kàn èyàn tí wọ́n bá tún sin sílé.
1: Ó ṣe ọ̀pọ̀ mọ́rògùn rèé fọṣọ.
0: Ìtẹ́ ni wọ́n gbé alọ́jà ntì, wọ́n gbé alọ́jà ntò, wọ́n ní ẹmọ balẹ́jẹ́, ẹmọ̀jì wọ́n balẹ́jẹ́, yóò jẹ́ kí lè yóò lù sí fálù tẹ́ ẹ bá sin sí ara lé o, ẹgbẹ́ ó di tẹ́.
1: I was shocked and sad when I heard the news.
0: Nílé tó lè fi bẹ́ẹ̀ nìkankan ṣeré, ìwọ bàbá ò nílé. Ó mọ bó ṣe máa ń fara ni gbogbo àwọn láńlọ́ọ̀dù, àwọn tẹ́nàntì rẹ̀, ìwọ láńlọ́ọ̀dù.
1: I was shocked and sad when I heard the news.
0: Ojú ò wá towó, wọn ò ní sin olówó, wọn ò ní sin owó mọ olówó. Nínà ni wọn ò ná owó lẹ́yìn olówó. Gbígbé ni wọn ò máa gbé inú ilé lẹ́yìn onílé o. Wọ́n à nítorí ìpónílé lọ pé ẹjẹ́ á wó ilé rẹ̀ dànù kẹ́nìkankan ọmọ gbé bẹ̀ mọ́, wọ́n ò máa gbé ilé rẹ̀ lẹ́yìn rẹ̀ ni. Aláwọn kan á tún máa jà sógun ilé rẹ̀ lẹ́yìn rẹ̀, wọ́n tún jà sógun ilé rẹ̀ lẹ́yìn rẹ̀.

0: live peaceful in power.
1: Ilé tá wà ń pọn gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀. Ẹ lọ wo ẹ máa kíyèsí. Ẹ lọ wo yé. Ẹ̀yin ẹ̀yin gba lesson lọ́wọ́ ọkú pẹ̀pẹ́ ni ẹ̀yin èèyàn mi. Ṣé ẹ̀yin gba lesson lọ́wọ́ ọkú ni? Ilé tí mọ̀ ikú tí mọ̀ sọ lé ọ̀la dahoro. Ẹ̀yin gba lesson lọ́wọ́ ọkú ni?
0: Gbogbo ń fojú sọ́gbèrè ẹ̀kún.
1: Wọ́n bá yín nínú jẹ́ o, mo wá ràn yín létí ni ò torí ìrántí ìletò mi. Ìsínilétí ìránnilétí ìletò mi o. Mo máa ń mú yín padà, mú yàn padà, mú yàn ronú padà sẹ́yìn. Ètò mi, àgbọ́kọ́gbọ́n àgbọ́ronú sí letò mi. Adéyìnká, mo tó dé lòórọ̀ yìí aláwo ìjánu. Mo ṣẹ̀ṣẹ̀ ń fọ̀rọ̀ mi bá mo kó mo rò ó bọ̀ ni.
0: Àwa ò rò pé a ó kọrin ìdágbére ni wo yìí. Ní wo yìí kẹ̀,
2: a ò fẹ́ kó lọ.
1: Adéyìnká pẹ́ńbọ bí àwo irin ajá àlú Ọ̀yọ́ tì í gbó lásán nítorí bẹ́mi ọ̀rẹ́ ẹranko máa rá kàtà máa rá bà mí máa rá bà mí máa rẹ́hàn èèyàn. Ààyàn ọ̀rọ̀ jẹ́nu ohun tí mo tó sùn tán tí gbogbo ẹnu mi ń ṣe wúyẹ́wúyẹ́. Ìránnilétí ń le tòótò ní o. Ìránnilétí ìtanijí.

0: báyẹ̀ ṣe ń lọ làwọn èèyàn kú tá ń dágbére fúnlé ayé òṣẹ̀ṣẹ̀ yìí kò di ìgbà ó ṣe ìjọ kan ni ó kan ìmí àtẹ̀yìn náà ń sún ni o ìjọ kan ni ó sún kàn wá gẹ́gẹ́ bí orúkọ mi sún kàn mí ọlásún kàn mí yóò sún kàn wá lọ́jọ́ kan o kìí ṣe pé o kìí ṣe pé ṣùgbọ́n tí gbogbo wa bá máa rántí bíbá lọ lọ́jọ́ kan àbá máa gbìyànjú láti máa ṣe dáadáa torí ìta bá ṣeun gangan náà ni ó jẹ́ àdúrà fún wa o wọ́n ní kò sí àwọn kìrìsìtẹ́nì wọn ò ní kò sí àdúrà fún òkú mọ́ o àfi kí sí ọwọ́ rẹ̀ kó máa tọ́ ọ lẹ́yìn. iṣẹ́ ọwọ́ wa ló ń ṣe lọ́wọ́ tí ó máa tọ́ lẹ́yìn ṣẹṣẹ bí ni ó máa tọ́ lẹ́yìn torí bá a bá ṣe ń gbẹ̀san iṣẹ́ olóore iṣẹ́ ládá tá a bá ṣe làwọn iṣẹ́ bí iṣẹ́ bú tá a bá ṣe bó bá ṣe ń gbìnà àyá tó ń gbilẹ̀ láàmọ́ tó gba èrèǹjẹ lórí iṣẹ́ bí wa náà o bá a ṣe ń gbèrè ǹjẹ́ lórí iṣẹ́ rẹ̀ táwa ló lè wẹ̀ òkun ayé tó lè wẹ òkun ayé já afẹ́ni tọ́lọ́run bá tó bá kà yẹ ẹni ọlọ́run bá kà yẹ nìkan ló lè wẹ òkun ayé já o ṣùgbọ́n ká máa gbìyànjú ká máa sapá wa ká máa tẹ́ráì ká máa sanná ní ká máa làkàkà ká jẹ́ kí dáadáa wa kó pọ̀ ju àìṣe dáadáa wa lọ torí èyí máa ń rìn nílé ayé ń bí kò rí ọmọ mi o èmi gan Adéyinka tẹnu mi dùn yìí tẹnu mi dùn dáadáa yìí èyàn ò lè má ṣe ṣe èèyàn nígbà mí o ti ṣe bí èèyàn ẹlẹ́ran ara la pè wá ṣùgbọ́n tí dáadáa wá bá ti pọ̀jà ìdá wa lọ ọlọ́ọ̀bá yóò wá ṣe àfojúfò gbogbo àwọn ìyókù ẹ jẹ́ kí dáadáa wọ́ pọ̀ ká sì má pa ẹnìkankan lẹ́kún ká má jẹ́ orísun ìbànújẹ́ àbí ẹkún fún ẹnìkankan o orísun ayọ̀ àti ìdùnnú ni ká máa gbìyànjú ká máa jẹ́ lóòrèkóòrè bó tilẹ̀ jẹ́ pé àyín máa ń rìn ní àyàn ayé kò rí ọmọ mi.
1: I don't know what to do. Èmi ọmọ ń bá ṣe o.
0: Látàrí ìdí èyí tá fi ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin alátìlẹ́yìn aláfẹ̀yìntì wa nílé iṣẹ́ wa níbí ẹ̀yin èjìká tí ò jẹ́kọ̀rùn wọ́wọ́ ẹ̀yin oṣù kátẹ̀ jẹ́kọ̀rùn ó máa wọ̀ wá. Ẹyin tá a bá ti gbé gbà pé Atunde o Atunde o Atunde o tẹ ìjẹ́ kọ́rọ̀ ọ̀wọ́ oṣù yín nígbà kankan bó ti ẹ̀ jẹ́ pé most of the time ọ̀rọ̀ èmi gangan máa fẹ́ súra mi nígbà mi ìpèsè wàhálà mi ọ̀wọ́ á pọ̀ báyìí ṣùgbọ́n ẹ̀yin ti yín ẹ̀yìn wá jẹ́ kọ́rọ̀ ọ̀wọ́ oṣù yín ọ̀rọ̀ tí yín gangan ti kà lára yín kò ní sú ọlọ́run ọba o.
1: Àtàpapọ̀ sí ọwọ́ di là.
0: A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tá a jọ ṣe ìrànlọ́wọ́ fún àwọn ọmọ òpó méjì tá a sanwó iléèwé wọn. Kò yẹyin Adéyinka asanwó iléèwé asanwó wa ẹ̀kì asanwó wa ẹ̀kì nítorí ẹgbọn mi bọ̀dá mi Asis Sarabadin ni ọlá ìyá àtibá mi aláàjì mi bàbá mi dáadáa wọn ìfẹ́ ń dákọ àwọn pẹ̀lú bà mi sunny success odù ọlá ọmọ ògùn dáre ọmọ wọn nílùú ìbàdàn nílé olúyọlé ìbàdàn mọ́jà mọ́jà tẹ́ ṣe bẹ́ẹ̀ tẹ́ kára wájú lẹ́rú àwọn náà bá wa dá sí ó jí àwọn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ máa wò fọ́nẹ́sìn ní pé ọmọ opó ẹyọ kan péré ni ẹni tó jẹ́ olórí àwọn opó mùsùlùmí ló bẹ̀ mí fún ẹ máa wà wò fọ́nẹ́sìn ní pé opó tí ìyá yìí ń bẹ̀ mí fún wà láì kìrìsìtẹ́nì ni o ṣùgbọ́n olórí opó mùsùlùmí ni ìyá tó sọ̀rọ̀ ọmọ yìí fún mi olórí opó káàbàtà lọ́yọ̀ọ́ táwọn jẹ́ kìrìsìtẹ́nì àwọn ni wọ́n sọ̀rọ̀ ọmọ yìí fún ìyá yìí ìyá yìí náà wá sọ̀rọ̀ rẹ̀ fún èmi èmi náà mo bá gba ara ta mo bá gbà á lára ta mo kọ́ ṣe ní fídíò ní facebook ìrìn kọ́mẹ̀ntì kankan àwọn èèyàn kọ́mẹ̀ntì àwọn tó ń kọ́mẹ̀ntì kàn ń kí wa ni bóyá content yín ọ̀dẹ̀ yìí gbogbo àwọn èèyàn ni mo bá tó ń mú fídíò yìí ngbà tí ìgbọ́jà kankan mo bá gé mo bá fi sọwọ́ ní broadcast list mi lórí whatsapp wàláì lẹ́sẹ̀kẹsẹ̀ lórí ọ̀kadà níjọ́ tá à ń ti bi òkú Afọlábí Jimoh Ayinde bọ̀ nílùú Gbọ́ra lórí ọ̀kadà tá a gbé lọ náà ni mo wà tí mo ti ń tẹ tí mo ti ń gé fídíò yìí tí mo fi sẹ́ndì ẹ̀ lórí whatsapp tí mo fi voice message tí ìyá okòyè tó sẹ́ndì sí mi tí mo fi pẹ̀ kún rẹ̀ láàrin káàdì yúkáyájú tí fóònù mi ṣe ṣe.

0: àwọn ọmọ àǹtí yìí gan. Èyí tọ́ jẹ́ second born rẹ̀, I mean third born rẹ̀. Ọ̀dọ̀ mi gangan ní ń gbé. Òun gangan wà lẹ́sẹ̀ stew lọ́wọ́lọ́wọ́.
1: Oh, it's peaceful in paradise. We are paying.
0: Èyí tọ́ jẹ́ second born. Kọ́lọ̀ ọ sàánú, kọ́lọ̀ mọ́ da wàhálà àti alágbádá o, ẹ̀yin tèmi. Èyí tọ́ jẹ́ second born. Ọ̀dọ̀ màámi ní ń gbé, ọ̀dọ̀ grandma. Òun náà. Òun náà ó ṣe wà ẹ̀ kì í tọdún yìí. Funny enough ni pé kí n tiẹ̀ ronú lọ pé kí n tiẹ̀ send ìrànlọ́wọ́ fún kiní lórí WhatsApp nítorí títara tèmi. Bàbá ṣe fi bájú bá fi fi bámú là ń wá káàkiri tẹ́lẹ̀ tábí rówó yìí san. Ṣùgbọ́n ìgbà tí tó pò yìí tó ń kọ́ńtà tèmi títí ẹ̀ ló gbà mí lára ta tí mo kábíyèsí olódùmarè. Ni mo fi sọwọ́ kí ìrànlọ́wọ́ tó dìde. Tàbí rí towó tí etí opó yìí tó sọ yìí san. Mo sì jẹ́ kó yí àwọn èèyàn kówó yìí ti pé. Ṣùgbọ́n lára pé àwọn èèyàn sàm nífẹ̀ẹ́ sí ká máa ṣiṣẹ́ olóore. Pàláì lẹ́yìn ìgbà tí mo sọ kówó ti pé níbà mi sàn ní success odò ọlá ọmọ òkun dáre. Lánàá tún fowó tí wọ́n sọwọ́ láti United Kingdom. Ẹyin ọ̀rẹ́ yìí ni mo tó mọ̀ pé 25,000 ni wọ́n ní ká máa san. Gbogbo owó tó sì wọlé ó sì ka owó wàhẹ́ẹ̀kì ọmọ méjì kábíyèsí olódùmarè. A ní kí ni àwa sì láyé o, mò ń bi ẹ̀yin náà. Kí ni tọ́lọ́run wà wáyé fún? A ní kọ́lọ́ ọmọ da wàhálà sí alágbádá. Ẹyẹ ń tún bẹ̀ kan sí fún yín. Àkọ́bí ọmọ àǹtí mi tí mò ń sọ yìí. Àkọ́bí ọmọ àǹtí mi tí mò ń sọ tó ń jóbìnrin. Gbogbo àsìkò yìí níjọ́ tá a lọ síbi òkú Afọlábí Jimo Ayíǹdeun láàárọ̀, ó ní iye tèmi gan tí mo tún lọ dẹ́pọ́sìtì lọsibítù. Òun ṣẹ̀ṣẹ̀ bímọ. Iṣẹ́ abẹ ni wọ́n fi gbé ọmọ jáde. 130,000 àbí 20,000 kọ́ ni. 20,000 lowó tọ́jọ́ owó operation yàtọ̀ fún pàà ń rọ ògùn, à ń rọ oríṣiríṣi. Ó tún lábẹ́rẹ́ kan tí mò ń gbà tó bá ti bímọ. Mo ti gbàgbé ntọ́ pé ó kọ abẹ́rẹ́ tí wọ́n fún ní abẹ́rẹ́ bá bíi 30,000 àbí 30 kíní kan ni lọ́wọ́ abẹ́rẹ́ náà. Ni mo fi sọ pé kọ́lọ́ ọmọ da wàhálà sí alágbádá. Nǹkankan o, ẹni tó bá kànkan ló kàn mọ̀ ni. Ṣùgbọ́n mélòó la fẹ́ sọ, mélòó la fẹ́ máa sọ lórí afẹ́fẹ́. Tọ́rọ̀ òfin ní sùn àwọn èèyàn pé sọ́dọ̀ rẹ nìkan làwọn èèyàn ti ní sòro ni. Kọ́lọ́ ọmọ da wàhálà sí alágbádá. Ẹni tó bá wà mọ̀ nú rò ni mo fi ń sọ.

0: Apẹ yọ mọ ore Ọlọrun o yo se mọ apẹ du iwo Ọlọrun tin bo gbe si ni rọrun o fe nawo kan o ri na ebi o pa lataro dale ade jo mu odun yi lati January atu wa ni December eni ni December 21st you had to leave eni to ba mo nuro nikan ni mo ore Ọlọrun o ni o se mọ apẹ du ta ba ma so awon oro yi awon kan o ni mo pe awon o ni problem kankan wọ́n a ní màpá àwọn òní sòrò pẹ́ẹ̀pẹ́ pínrínpínrín.
1: Ó fojú sógbèrè ẹ̀kún.
2: Abẹ́ orí kéke já lórí.
3: A ò fẹ́ kọ́ la.
0: Mo sọ lérèfé níjò ní bí. Mo ní ọ̀pọ̀ àwọn èèyàn ní ń bẹ lọsibítù tó jẹ́ pé owó operation ni wọ́n ń wá káàkiri. Ká tún dúpẹ́ lọ́wọ́ àwọn dókítà náà. Tí wọ́n sáré ṣiṣẹ́ náà tán ní ká fún wa padà owó lọ. Kọlùkọlù bú àjálù bú kò ní jáwọ́ nù lé mi pẹ̀lú ẹ̀yìn tẹ́ ń gbọ́ mi lọ́wọ́ ẹ̀sà mi ẹgbẹ́ tó àdúrà mi ẹ̀fọwọ́ ẹ̀kọ́jú. Bí ayé yìí ṣe ń jẹ́ ayé báyé bá ń jẹ́ ayé tí gbà ń jẹ́ ẹ̀gbà ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní mọ̀nà lé mi àtẹ̀yìn o a ní rógun àkáwọ́ lórí sọkún o ẹrù tábí amú ìwá tú wò wọ́n nídìí fún yín o. Aláǹtí mi tí mò ń sọ̀rọ̀ yọ mọ̀ ìyá ọmọ bàbá mi gangan ni ọdún kẹjọ rí tọkọ rẹ̀ tó ti lásídẹ̀ǹtì lórí ọkọ̀ gbégi lódò wọ́n ń bọ̀ látoko ni bírèkì bá fèèlè lọkọ̀ bá di gbígbí gbìjì lójú odò ni igi kábíyèsí olódùmarè. Nǹkan kan mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúnìyà ẹni tó bá kankan lọ́kàn mọ̀ ni o kọ́lọ́ má jẹ́ kí láburú kan èmi pẹ̀lú ẹ̀yin o. Fọ́nì ẹ̀nà ni pé pàálà ìǹtí ẹ̀wà rántí pé ọmọ tí ẹ̀ náà bẹ́ẹ̀ ṣe wà ẹ̀kì wọ́n mọ̀ pa bẹ́ẹ̀ sanwó wà ẹ̀kì o ṣùgbọ́n èèyàn rántí pé káti ẹ̀ bá béèrè pé káwọn èèyàn ràn lọ sí ràn lọ́wọ́ ẹ wá wo bí tọ́lọ́run ti gbé bí ṣe ṣe dé ẹwọ bọ́ọ̀lù ṣe gbé bí ṣe ṣe dé ẹwọ bọ́ọ̀lù ṣe gbé bí ṣe ṣe dé. Ara ta tó ké gbàjarì wá bá mi ni mo gbára ta lórí ọ̀rọ̀ rẹ̀ kó tó di pé Ọlọ́run wá bá wa bu àṣírí títí wà ẹ̀kì tọmọ ti ẹ̀ náà pẹ̀lú owó tá a tún fi kúnra wọn pẹ̀lú operation ti àkọ́bí rẹ̀ tó bímọ nílé ìwòsàn. Ni mo ṣe mọ̀ ń jẹ́ kásà máa ṣe dáadáa ọ̀ lórúkọ tèmi fi ń jẹ́ kásà máa ṣe dáadáa tí mò ń fọ́ ọkọ tí mò ń jẹ́ kìlọ̀ wà bó tó máa ń tẹ̀ mo máa ń gbìyànjú bó ti ẹ̀ jẹ́ pé yèé mọ̀ ń rìn ní àyàn ayé kó rí ó mọ́ mi mo máa ń tẹ̀ láti ṣe dáadáa gẹ́gẹ́ bí orúkọ mi kí n fi lè bá jẹ́ àpẹẹrẹ rere fún àwọn èèyàn láti lè jẹ́ àwòkọ́ṣe rere fún àwọn èèyàn. Tá a bá gbẹ̀rù ẹlẹ́rù nígbà míì lọ́nà tí Ọlọ́run nífẹ̀ẹ́ sí Ọlọ́run ọba yóò sì mọ báyẹn náà gbé bùkátà tiẹ̀. Ọ̀rọ̀ mi ò yé yín.
1: Ó ṣe ọ̀pọ̀ mọ́rọ̀ ògùn rẹ̀.

Ó tún fi àsìkò yìí sọ fún yín o, pé àwọn ọmọ sì kú o, ta tún nílò owó wa ẹ̀ kì fún. Ẹni tó bá tọ́lọ̀ ń bá ràn lọ́wọ́ tó lè ṣe ìrànlọ́wọ́ yìí, wàhálà àwọn ọmọ tó kù. Mo fi Ọlọ́run ọba ṣe ẹ̀rí lẹ́ràn kan lára àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ wa. Ó tún sọ fún mi, ó ní yàtọ̀ fún pé ìyá òpó tó kọ́kọ́ kọ́ntáàtì mi náà tún sọ pé àwọn ọmọ kù lọ́dọ̀ àwọn. Ẹnìkan tó náà jẹ́ òṣìṣẹ́ iléeṣẹ́ wa tó bá mi fọ́wọ́ọ̀dù sí àwọn olóṣèlú nígbà, ó wá ń sọ pé báwo la ṣe tún lè ran ọmọ kan lọ́wọ́ nínú níléèwé òkè Ọlọ́lá secondary school Lọ́yọ̀ Aláàfin wa ń bí náà. Ọlọ́run ọba ń gbọ́, ẹ jẹ́ ń lọ ka àtẹ̀jíṣẹ́ bó ṣe fi sọwọ́ sí mi. Yún Comrade Adédokun Sunday Asasa tó máa ń ṣe ètò public matters with Comrade Adédokun Asasa tí máa ń gbé àwọn olóṣèlú wá sórí ìkànnì wa ní gbogbo ọjọ́ jímọ̀jímọ̀. Òun ló ń kọ́ntáàtì mi, ṣé níjẹ̀ta ni àbánà? Ẹ jẹ́ ń lọ wo àtẹ̀jíṣẹ́. Ọjọ́ Monday ó ní, I met a boy who is an orphan today. He is helpless. He is in SS3 at Oke Olola High School but hasn't registered for WAEC. How can we help him out, sir?

₦25,000 náà ni o. Ẹni tó lọ ń bá ràn lọ́wọ́ tí ń gbọ́ mi lọ́wọ́. Tó bá tún lè ṣe irú ràn lọ́wọ́ yìí. Ọmọ pọ̀ ó kù o, wọ́n pọ̀ wọ́n pọ̀ wọ́n pọ̀. Yàtọ̀ fún àwọn bíi mẹ́ta tí ìyá òpó tó kọ́kọ́ kọ́ńtà tì mí sọ. Àwọn ọmọ tó ń bẹ o. Àwọn ọmọ ń bẹ. Bàbá sì ṣe ń ṣe àwọn ràn lọ́wọ́ yìí náà láàmú post fídíò rẹ̀. Bó ti jẹ́ pé èyí máa rìn kórí ọmọ mi, but we are trying our best to be as plain as we can be. To be as faithful and trustworthy as we can be.

0: tọ́lá wa gangan a fẹ́ jáwọ̀ a fẹ́ já a fẹ́ máa jí àwò kọ́ se dáadáa.
1: ṣe bá lọ lèníyàn kúrò.
0: àìmọye àwọn èèyàn mi tán rí fídíò yìí táwọn onírànràn lọ́wọ́ oúnjẹ ni o ebi ní pa àwọn àláìlà mẹ́wàá ń ṣẹlẹ̀ o ṣùgbọ́n ìwọ̀nba téèyàn bá lè ṣe ń bẹ̀ náà ni wọ́n máa ṣe èèyàn lè help gbogbo èèyàn tán o. èèyàn lè help gbogbo èèyàn tán èyí tọ́lọ̀ ń bá fún yàn ní kápá nìkan náà lẹ́yìn ó ṣe. because in order to help people you have to help yourself first. how can you help people when you yourself is helpless? when you are helpless you can't help anybody.
1: ìbí tòun ní àjàyí àyà ìgódà lò.
0: ni a fi máa ń sọ nínú bàálù pé tọkọ bá fẹ́ já kọ́kọ́ rara rẹ lọ́wọ́ láti fi face kíní oxygen kíní yẹn mask sí imú ara rẹ o kódà kíwà àtìyàwó àtọmọ rẹ wà lójú kan kọ́kọ́ fi símú ara rẹ náà torí ẹni tó bá kọ́kọ́ tó bá wà láàyè ló lè ran ẹlòmíì lọ́wọ́ tó bá wà láàyè pẹ̀lú kápá rẹ náà níwọ̀ náà lè ran ọ̀pọ̀lọpọ̀ èèyàn míì lọ́wọ́ kò yé yín. bíwọ̀ gangan bá wà láàyè ló lè ran àwọn ẹlòmíì lọ́wọ́ ṣùgbọ́n tíwọ̀ náà bá standard ló tó lè ran èèyàn lọ́wọ́ ẹni tí ò bá ní kápá rẹ̀ kì í ṣe àfi tipátipá ṣe ibi tí mò ń lọ nu. ẹni tó lọ ń bá fún ní ìkápá rẹ̀ tí agbára bẹ́ẹ̀ tó bá wà náà ni kó máa ran èèyàn lọ́wọ́.
1: I was shocked and sad.
0: Kọ́kọ́ ẹ̀pọ̀ ara rẹ̀ náà kò tó hàn ẹ̀pọ̀ ẹlòmíì o torí ẹ̀pù àwọn helpless people lè wọn lè tán o ṣùgbọ́n wọn àtọ bá lè ṣe náà ni kò ṣe sáàmà ṣe dáadáa fọ̀rọ̀ ẹnu ràn yàn lọ́wọ́. bí wọ̀gán ṣe ń gbọ́ mi tó ò bá ní kápá àti sanwó wà ẹ́ẹ̀kì ó tún lè sọ fẹ́lòmíì tó wò kó ní kápá rẹ̀ ìwọ náà ó tún máa gba commission pò sọ fún yàn bí ṣe olóore ṣe wà nu. àìṣe é tán.
1: èmi ọmọ ń bá
2: fẹ́ kọ́ la
0: ẹyin tèmi àìṣe é tán o lábàládé.
1: àbí ń pé ó wá gbà kára kó fi jẹ̀kọ́ àtọmọ wálé.
2: a ò fẹ́ kó lọ.
0: àsìkò thanksgiving láwa yìí ó nílùú òyìnbó pàápàá jùlọ àsìkò thanksgiving láwa yìí lamẹ́ríkà. táwọn èèyàn àwọn èèbó pàṣẹ mọ̀ ń sọ páwọn míì nínú wọn ọmọ ọlọ́run àwọn àákò yìí ni wọ́n máa ń ṣèràn lọ́wọ́. mo ti wo fídíò oríṣiríṣi fídíò tẹ́lòmíì tí ó lọ sínú ọjà pọ́púlà ọjà tán tí máa ń ra nǹkan yóò mọ̀ wá wá wọn tí wọ́n nílò ràn lọ́wọ́ ó lè kọ́kọ́ tẹ̀ sí wọn díẹ̀. mo ti rí àwọn kan tán fún àwọn kan lówó tóbìnrin tó gbẹ́kùn gbàgì tó ní ìrònú tóun wọ́n rà fáwọn ọmọ òun fọ́dún lọ bá òun báyìí torí oore tí ò lérò yóò bá àánú pàdé yín àwọn òyìnbó táwa máa ń sọ pé wọn lẹ́sìn. àwa tá a lẹ́sìn ní àyín ṣà ń gbìyànjú ṣà ń ṣàánú torí ká máa ran ara wa lọ́wọ́ ká máa ṣàánú ara wa náà lọ́lọ́run ṣe dá wa sáyé o sáyé pé mo béèrè níbẹ̀rẹ̀ pé kí n lọ́lọ́run dá wa sáyé fún kí n la wá ṣe láyé àbí kí n lọ́lọ́run dá wa wáyé fún.
1: ọ̀rọ̀ ni gbogbo wa jẹ́ ẹni àtìpó ẹ má gbàgbé báyé ṣe ń lọ.
0: àtìpó la jẹ́ ní àyín o báyé ṣe ń lọ làwọn èèyàn ń dágbére fáyé o.
1: a ò pàdé ibi dùn ní odìgbére
2: a ò pàdé
1: ó tó tí wà láwọ ọ̀daràn náà kò yọ ṣe.
0: bó ṣe wá léwu kan mọ òpin nǹkan le tóun tó bá wọ ẹyìn wò ni mo fi ń sọ níbẹ̀rẹ̀ pé o gbèwò ẹ̀yìn wò ájà rẹ ò bá pakún o gbèwò ẹ̀yìn wò ájà rẹ ò bá pèkulù o gbèwò ẹ̀yìn wò ájà rẹ mà lè pé horo. ẹ̀yin tó bá wọ ẹ̀yìn wò tó bá mọnú rò ó ní ọmọ pẹ́ dún adúpẹ́ orí ọlọ́run
1: o
0: adúpẹ́ o 2022 tó ti ń lo odò tí ń lọ rèé mu mi ení ni 21 nínú oṣù kejìlá ọjọ́ mélòó ló kù sọjọ́ mẹ́wàá kọ́ ni àbọ́ àbí mélòó.
1: gbogbo ìjọ ọlọ́run ẹ̀yin ọ̀rẹ́ àtojúlùmọ̀ á kó àtẹ̀mọ́ra o.
3: You are currently listening to Ajise Bi Oyo online radio. Ajise Bi Oyo laari Oyo ni se bi ba bẹni kọ̀ọ̀kan.
4: Ajise Bi Oyo laari Oyo ni se bi ba bẹni kọ̀ọ̀kan.

0: Ọlá tó lọ ń da yín, ayin, ọlọ́wọ̀ níjó tán o, torí pẹ́ dáná, ẹ ń fún wa ń bẹ̀, ẹ ń fi ń ṣèràn lọ́wọ́ ń bẹ̀, ọlọ́wọ́ bá ọlọ́jọ́ ni kò ní jẹ́kọ́lá yín ó tán, ẹ ní fọlá pìtàn pẹ́ ti nírí o, lọ́làwọ̀ láhọ́lọ́wọ̀ kù wáta, ilá abìlá àlè ìlàzín. Ọ̀nà ọ̀la yín tó ti sì kò ní di láíláí fàbàdà, Ya salam, ya salam, ya sal jalali wa likram.
1: Awo shifilade olorin
0: ya. Ya rahman, ya salam.
1: Oba ti o je o ton salawa.
0: Ya rasak, ya salam.
1: Deledun wa pa gan pe gan wa. Eni rile mi ra.
0: Ya salam, ya salam. Sul jalali wa likram.
1: Oh, no.

0: ìlú ń kun.
1: Ìlú nìkan kọ́ fọ́yẹ́mu gbogbo àgbáyé ni kọ́lọ́run ó kó ayọ̀ ń bẹ̀ ni.
0: Àmì ọ̀rọ̀ burúkú sòde páro.
1: Ọjọ́ gbogbo kí fi rí bí ọjọ́ ọdún.
0: Ọlọ́run ọmọ bá nǹkan wa jẹ́.
1: Ẹni ọkàn lọ́mọ.
0: Ọlọ́run lọ́pọ̀rọ̀ aláàárù bẹ́ẹ̀. Ọgbọ́n inú rẹ̀ ọ̀sẹ̀ ìjọgbọ́n inú ẹni tọ́ràn lẹ́rù lọ.
1: Iṣẹ́ Ọlọ́run ju sí àfáà lọ ọ̀gá
0: mi. Àyà mi jẹ́ ẹrú bà mí. Ǹjọ́ tó gun owó orí fi ṣẹlẹ̀ lójú mi. Ọjọ́ tó burú ọ̀wọ́pọ̀ bí ọjọ́ rẹ. Ọjọ́ kan burú àpè ǹjọ́ méje máa fọyán mọ́. Ọjọ́ burú àfẹ́sù ọmọ àmà pé. Ọ̀rọ̀ kan òsì ní tóbi kọjá àdúrà lọ. Àwa bẹ̀ ọ́ olódùmarè ọba tó dá gbogbo wa. Tètè wá kọ́ wa bá ní tún Nàìjíríà wa ṣe òjò òwúrọ̀ ńlẹ̀ ń gbóná. Ẹ rí pélé ayé yìí ń tiriri àbí ò tiriri. À ń bálé ayé bọ̀ ni àmọ́ bí ayé ń lọ. Èmi ọmọ bí kíní ọ̀hún dín rí mọ́ gbogbo lẹ̀ ń lọ
1: dàn. Ọlọ́run náà ló yé.
0: Òun ti wọ́n láyé. Tọdún náà ní ìṣirí náà yí ọ̀kan ni èbó eléwé kan òun ò tún gbéwé déédéé mọ́. Àwọn aṣòwò ṣòwò ń gbéwó lórí ìtàn òun kòkò. Ẹni mọ̀ pé owó ọdún ni wọ́n fẹ́ ni ti ń yáwó kiri. Wọlé wọlé oṣù jẹ́ àrílé pé awá gbọ́dẹ̀ òjì adé jù pẹ́ràn. Wọ́n bá dà bẹ̀ ẹ̀júmọ́ ẹ dáwó onípò àṣìtàn kánì mọ́lé. Ọ̀pọ̀ èèyàn lọ fẹ́ ṣe léṣe ní orílẹ̀-èdè èyí owó pí láì ní òjì ó lè ṣe. Ẹ tún ní ká gba ìwé orí ká gba ìwé òde ká ṣanwó ná ká ṣanwó ọdẹ. Tá a bá ṣanwó ọdẹ tán ká ṣanwó àfa mi. Ká gba ìwé ìyàwó tá a ní lọ́dọ̀ ọ̀nà kan. Òbí láńjẹ kọ́sọ́ ń gbó. Ó dí afọ́mọ bọ̀ sì ti ń lọ ọjà tí ó mówó èlé lọ́wọ́ bí ìbájú bí ìdìmọ̀. Bí títari bí káṣo rẹ ni mọ́rẹ̀ ni òun ní wọn lọ́rùn olúwa rẹ. Owó ọ̀pọ̀ wa dogun ká mọ kára òde papọ̀ mára lé. Ó di ta nkára lé papọ̀ mára òde. Bírọ̀bìrọ̀bì ọ̀rọ̀ yìí. Bí ní nǹkan tálákà ní nǹkan jọba. Ọ̀pọ̀ èèyàn ló bínú torí ọ̀rọ̀ ìtófilé bàbá rẹ sílẹ̀ fóbìnrin tó ní kí wọn máa ṣe báálé
1: lọ.
0: Ọ̀rẹ́ òṣooṣù ń ṣe láì lẹ́yìn wọn àparun pé dúró ń bá ọ. Obìnrin bẹ̀rẹ̀ ń gbámọ létí àgbálé ọmọ ẹ̀pọ̀n tó ń dìbò lura wọn. Ìgbájú mo ró gbé kò mọ ọ̀jọ̀gbọ̀ lẹ́yìn ọrùn. Ní lọ́dá fún balùwẹ̀ tó borí tí ò ní gbàdí ìlè ìdáná mẹ́ta fo faraba. Etí gbígbá bí a ńlá yín àyà jíjì bí ìbọn òkú. Ọ̀sá lógbè tójú ti mú àjà lura wọn pàtìpàtì. Ọ̀pá òdùn gbẹ̀dú kò mọ òdùn bara. Àlùtúnlù ń tọmọ ẹ̀gúsí. Arílábà tó ń ṣe ní gbangba oko. Ìgbájú ìgbámú ni kẹríkẹrí ìbábò òdu. Ńbẹ lòyìnbó sọ́jà gbédúró tí ń gbéṣẹ́ ti ìbọn ti ìbọn. Ọ̀gá ọlọ́pàá sọ tajútajú lẹ̀ tán gbogbo wa la ríran gbogbo ojú ní ta ni. Gbogbo wa la ń já lulẹ̀ bí òbí bẹ̀. Gbogbo wa pátápátá epo karosin ni là ń fi ń bọ́jú. Ọjọ́ burú ọ̀run ní lárí mọ́. Olórí ọlọ́pàá ń bójú fẹ́rẹ́mù ń jáde. Gbogbo aráàlú ń sáré gúngàn àjò gànjo. Ẹ̀yin ẹ wá wẹ̀ sí akọ́dà òun akọ̀wé. Bí ẹni ń fi tí ṣọlẹ̀ bí àpò yere. Ọ̀gá kan bí tó lórí wọ́n bá fò gàn náà olóńgẹ̀ ẹ̀ ní ò lè bá bẹ lọ.

0: Akin ola o ni were oko la ni un omo ya mo o a bi oye baba dejo ni kejo ma won be ninu won to omo yin kan la iya re njo yin kan la baba re nje la ni ran mo jade ba won ka ja te mbelekun ajadile ma rere loju ala baba subu ola ke ba won re gba se poko won lo ako won lo majorun la baba David
1: baba dada
0: akin ola owo re tete oko le ogbe yawo obi mo to langa ni o si to loju ti kun iwo ni baba esita de ka okin aya deleke omo badan di buredi njosi
1: on buredi ti
0: o ma ya lari aye re dun joyin lo edumare o ni joko tori okan ba je mo gbogbo wa lo
1: amen
0: akin ola lo mo loye meta kan pe mo loye meji iya baba kan pe lo loye laye gun o ya kan pe lo loye nsale afun akin ola oni were alapa ni baba re omo ogun de ya le rawo sun alekun lo gba wo bu oya o le pa pa wodo ore to le madu bi oya nu ogan sun baba la ni ran enu eni kan ogboro egan ni gboro ogbo mo so igba to di josh de to wa gbe ya re sin oyin kan la to ke ogun omo le ajo ni sale afun mo boju ta won atata eniyan bi dikin bi paito bi lawyer bi adajo bi egbe bi ore bi gbajumo bi ijoyi àtàwọn ẹlẹ́yin tú ẹgbẹ́ òrékè lẹ́wà obìnrin jàǹkàn-jàǹkàn tá a fi ṣe pé obìnrin àwọn ọmọ sọ pé àlàdí ẹ̀dú ṣe kí ṣàǹjọ́ òun àtẹ̀wùmí elédì kó aráàdú ọ̀sùn afẹ́gbẹ́ bí adé ẹ̀mọ àjùmọ̀ bí ọ̀kan tàánú elédì kó ní kápá ajọ́mọ bàbá ni òtó ká fẹ́ràn ààrẹ ni ètì kó àbọ́ lọ́ràn kó fi sàn fi sàn akin ọlá ló ní ń dúpẹ́ lọ́wọ́ gbogbo yín ọlá ẹ kú àgbọ̀ wá ọjọ́ ẹ̀yìn kú dìde ẹ kú ìnáwó ọjọ́ ẹ̀mọ̀ kú àṣeyẹ à ń sílé à ń kómọ à ń gbéyàwó là ń fi ṣẹ́ pàdà láàrin ara wa
1: àmì
0: èmi náà pàdú bí ọjọ́ tó gbé ìyá rẹ̀ sí mo gbowó lè yín mo gbaṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ èèyàn lókùn wọn gbà ìbò sí aláàárú owó ni mo ké tí mo délé wa tẹ́ ẹ fi múlé pọn tí ẹ mọ́ nà ròkà àgbàdà lẹ fi ń dé ẹran akin ọlá pa màlúù kára bàdà òtún ẹrẹ́lẹ̀ ẹ mọ̀ mọ̀ ọkọ láni ìhun ọ̀pẹ ńlá ò ní gbogbo wa ọmọ jẹ ọjọ́ tá a wí yìí lajọ dídí màlúù tẹyin tẹyin
1: àṣé màlúù a máa lẹ́yìn ọ̀gá mi ẹ̀yin
0: ọ̀gbọ́n bíi lẹ́yìn bá gbé jojú màlúù ẹ̀yìn ẹran ló bá rẹ jẹ
1: òótọ́ ni
0: èmi ọgbà gbé ọbẹ̀ ẹran tá a fi jẹun lálẹ́ ẹjọ́ kìnìún àyàn wá ń dé àlàbí onílù ọ̀dẹ̀ mi ní ṣàlàyé fún mi wípé epo ni wọ́n fi ṣe bẹ̀ náà èmi kọ́kọ́ ṣe bádìí ni wọ́n ṣe bẹ̀ náà ni àṣìyànpáná náà ń jọ náà ni àfìgbà tẹ́mi ó bòkèlè kan tí gbogbo rẹ̀ ń ràn mọ̀mọ̀mọ̀ ìgbọ́n lè pó mú ǹde ojú ọjọ́ mẹ́rìndínlógún epo ọ̀tán létè mi èkú dé jẹun létè ń òde léwi ọpẹ́lọpẹ́ oníṣọ̀nà tí ń bẹ ládùúgbò wa ló tún lẹ́nu ṣe àwọn ọmọọṣẹ́ mọ̀rí aláìjẹbẹ̀rí gbogbo wọn ń kún mi létè
1: lámọ̀ràn
0: ọbẹ̀ náà dùn.

0: Ẹlẹ́ àbúrò.
1: Ẹ káàbọ̀ bọ̀dá yẹ́lò.
0: Oo.
1: Ṣé dáadáa lẹ dé?
0: A dúpẹ́.
1: A sì retí yín ẹdájà yàálẹ̀ fún wa.
0: Ẹ sì wá gbọ̀n nǹkan ìyún ní wa kàn. Ẹ mọ̀ pé kú náà ní kú lọ yín ni.
1: Fọ́yín mú sì gbé nǹkan rẹ̀ dénú ikú wa kúkú lọ bó wà ni.
0: Mo wá lè purọ́ kí n má rẹ̀rìn orí bí mo ti á kù ni. Àbọ̀ mọ̀ pé nítorí náà ló jẹ́ kí n rù báun.
1: Kí lọ ṣẹlẹ̀ tẹ fi rù nítorí wọ ọ̀gá mi.
0: Ó dìjẹ fàdímọ́tò wa ti kú òǹbàdàn.
1: Mọ́tò bàjẹ́ ni.
0: Ọ̀bàjẹ́ wọlẹ̀ lójú ọ̀nà ni.
1: Gádà já ni.
0: Gádà ọjọ́ ọ̀nà ni ọ̀dà.
1: Ojú ọdún 1968 mọ̀ bá nǹkan jẹ́ pọ̀ o.
0: Mọ́tò tó pàdé ń bẹ jẹgbẹ̀rún mọ́tò lọ.
1: Ẹ wá ń sọ bẹ̀ ń ṣọ̀sún bẹ̀ gbá.
0: A wà ti ṣe ń pàtà pọ̀ kódà yẹn alága pẹ̀lú.
1: Omi dé ọ̀gá mi, ẹ ṣe bẹ́ẹ̀ ti ṣe òjò ń bọ̀.
0: Bóbìnrin bá pé bó ṣe bó ti ṣe
1: obìnrin gbànú. Obìnrin gbànú. Bẹ́ẹ̀ni. Ojú ọdún tó kọjá ọ̀dà bì kan sí gbogbo àgbáyé ní gbé rọ.
0: Gbogbo àgbáyé ni.
1: Bẹ́ẹ̀ni.
0: Ọmọ ṣìyẹ ká fi kọrin o.
1: Ẹ kọ́ fún akágbọ̀ ọ̀gá mi.
0: Òkè nílá ẹkú àlejò afẹ́fẹ́. Gbogbo ará àgbáyé ẹkú àlejò alágbálúgbó mi. Ará orílẹ̀-èdè èyí ayé ikú ọ̀pọ̀ òjò. Òjò tọrọ rọrọ tí a mọ dúró mọ. Omi dé lálẹ́ adé lọ́sìn adé láàrin òru. Bọ́dọ̀ wà bẹ̀ ẹ̀júmọ́ omi àtúnbọ̀lẹ̀ èdè kàṣì. Ọ̀pọ̀ òjò yìí kò síbi tí ó dé tán. Bí ń dín dára alé láàmú ara ọkọ̀ ọ̀gbádùn ọ̀ṣẹ́ wọn. Bíṣu ti ń já mi lóko lẹ̀ gẹ́ra. Ọ̀pọ̀ obì àti gògó lóṣòrí ògbóná tí gbogbo rẹ̀ fi ń ra bẹ̀tẹ̀bẹ̀tẹ̀. Àgbẹ̀ tó bá ní ọ̀gẹ̀dẹ̀ nú gbòòrò àtìṣín kọ́ máa tún díẹ̀ ẹ̀ṣẹ̀ ẹni tọ́gbọ́n kó wura ebi ń bẹ ìyàn ń bọ̀. Ọ̀pọ̀lọpọ̀ òjò ìlọ́bojú ọ̀nà àbàdàn tó èdè kò jẹ́ gbogbo orí títì ló mú pẹ̀pẹ̀pẹ̀. Níṣe ló ń dá rélùwé padà lọ́nà ojú rin. Ọṣọ gbogbo mọ́tò ti panàdà. Mọ́tò kan bá gbéra láti ìbàdàn tí ń bá lọ ìlú ìlọrin. Tí àwọn bá gbàna ìdìbò wá sì jẹ́ pé yọ gbàna òṣogbo ni. Àgbàrá ti bójú ọ̀nà tààrà jẹ́ odidi mọ́tò lọ́wọ́lẹ̀ sórí ọ̀dà.
1: Ọ̀pẹ
0: ẹja àbábíníyàn ogun ogun mọ́lá. Ará Èkó làbábíníyàn ogun ọ̀pọ̀ òjò. Ǹjẹ́ ẹ gbọ́dọ̀ àgbàrá òjò tó ya ṣọ́ọ̀bù tó kọjá àwọn lọ́ṣẹ́ ẹ gbọ́dọ̀ omi tó yálé tó lọ rè gbé ọ̀dọ̀ tó.
1: Àwa náà gbọ́.
0: Àyàṣe omi ọ̀ṣà lásán lọ́yà lúmẹ̀tà wá. Tí mo rí dẹ́bà tí ń dọ́gbọ́n wa mọ́tò lórí títì láàrin omi. Báàmì àrẹ̀mú ayé lọ́jà ń bẹ́ mẹ́ ǹjọ́ náà. Tí gbogbo onílé orí òkè fi ń ṣájáde ẹni tí ń bẹ lélẹ̀ òdúró kẹrù rẹ̀. Wọ́n fi yan kí kọ́lé ilé ọ̀hún wo. Wọ́n fòkúta kọ́lé gbogbo ẹ̀ lọ́pọ̀ òjò owó dànù. Pèlè ń taṣẹ́ yàn án tí ń malé rẹ̀ ń búlọ́ọ̀kù. Ilé ilé ìpẹ̀ láṣẹ gbogbo ẹni àgbàrá rù lọ. Ilé onírin tí òṣì wo gbogbo rẹ̀ lẹ̀ gbé mi. Tí òṣì sẹ́ni tí ọ̀dájọ́ lẹ̀ lẹ́bi. Bọ́yá ìṣẹ́ àmọ́ àmọ́ dá wa lọ́pọ̀ lápọ̀ jù láyé lomi àánú fi ń tójú olódùmarè.
1: Ọlọ́run adarí jìn wá.
0: Nǹkan tójú mi rí ẹnu ọ̀gbọ́dọ̀ ṣọ. Gbogbo òní ìbàdàn tán mọ́ ń darí bọ̀ wálé orun márùn-ún mosùn lójú ọ̀nà
1: ìbàdàn.
0: Ọ̀pọ̀lọpọ̀ òjò ló tún pa mí wọ̀lù. Àgbàrá òjò tún yalé tọ̀ mí olóhùn ọgbà pálọ̀ bàbá mi. Ọpẹ́ lọ pé àwọn obìnrin lé wa. Ìyáálé ọgbà ìyàwó yìí yọgara wa dín nínú àgbàrá omi òjò ó
1: dànù.
0: Ọjà yẹ ìgbé mọ̀mọ́ wẹ̀ ni ọdẹ ọba mọ́mọ́ wẹ̀ ọdẹ abómi lọ. Mọ̀gá ro mọ́tà pá ìwẹ̀ rogojo lójú.

0: bẹ́ẹ̀lẹ́ ẹ̀bù wọn máa gbòwe ni òjòlè mi ọ̀bẹ́ nìkan ṣọ̀tà ẹni tí ejì bá lè jí ń pa orí mádélé wí olúwa rẹ̀ orí nǹkan tó nira ni ẹni lẹ́fìlà dógùn ìgbọ́njú ẹni bàkúrírọ́rí ọ̀gbádùn ọ̀run abẹ́wùsùn ò ní í ṣe mí kẹ̀kẹ́ wà apá mú mẹ́mọ ra àwé aláìníye nù afọ́núfọ́ra mọ́ bẹ́ẹ̀ni kankan mọ́ abíṣòkòtò ògbótókùn tókùn ògùn ò ní jí oníye ń kùn dandan bí ẹni fi ní ṣẹ́bí olúwa rẹ̀ ò ní jí oníye nànà láéláé òkú gbẹ awáyé má gbéyàwó tọ́kárúgbó alárúgbó tira kẹ̀ǹkẹ́ kẹ̀ǹkẹ́ àtàrí bí agbọ̀n gbèsè tí ń kọrin pẹ́nìkan ti tẹ́ ń gbòòrò ìlọrin ẹ má da lóhùn ọjàre irọ́ nípa ìlọrin àwọn àjálọ ọmọ wà torí ọ̀tọ̀ mi ó ti tún gbéyàwó fúnra rẹ̀ òṣìṣẹ́ máa rẹ̀ rìn ọkọ ọ̀rẹ́ mi ní ká múni mọ́bìnrin òpè àrònú kákú ọ̀rọ̀ tó yẹ kí ọmọlúàbí ó ronú kú sí ń lò lè jíjà akáyín olórin tí ògbédè àbọ̀rá lójú ọ̀fọ́ lójú eyín rẹ̀ ká kì í ṣe pé òní pẹ́ láyé ọmọ ni òní tẹ́yìn rẹ̀ ṣe
1: ìwọ
0: jẹ̀bẹ̀lẹ̀ jẹ̀bẹ̀lẹ̀ ètè bí aṣọ táwọn obìnrin fi ń là pọ̀n hàn bí wọn bá ń ṣàkókò lọ́wọ́ wọ̀kìlú mọ̀ ọlọ́tàn onílé ń káriwo jára níṣu ọ̀ṣọ́run nǹkan tilẹ̀ẹ́lẹ̀ bí onílé ọba dèdè sùn òkú gbé apẹ́lẹ́kùlé ẹ̀ dídí dí bọ́pẹ́ dídí òun a máa ra onílé lọ afọ́jú aláròye kí n lo fún ilé pamọ́ tó ọkọ̀ tó ọ̀rọ̀
1: òun náà kọ ọjọ́ bí ẹ̀
0: ojú òjì tó kú ara òdo lè ó ń tijú ọmọra kówó ẹ̀bọ̀ ọmọ lólè gbogbo èèyàn ló ń bó ń bàjẹ́ oníbàjẹ́ ọmọra rẹ olórin tí ń fi lé kíkọ́ ṣe bá rí tí ń bolè jíjà aṣẹ́jú òǹgbé kánìkan tó lè dàbí rẹ ó dìgbà tí ń bá ń jalè bí rẹ ọmọ pé gbogbo ara àgbáyé ló ti gbọ́gbọ́n jẹ́ ọṣẹ́ wọn lókè òkunrin níbi ọ̀rọ̀ góòlù tẹ́ gbé láǹkárá ń jọ́jí tẹ́ bá wọṣẹ̀ mọ́nú ìlú.
1: iṣẹ́ bàbá rẹ̀ ní tẹ́lẹ̀.
0: olórin táwa bá ti mú mọ́lẹ̀ lẹ́ẹ̀kan tó bá ní kẹlẹ̀ fún àrà ńlẹ̀ aṣọ lè náà ní gbogbo ẹ ojú òṣì tì ọ́ ọjáde láti inú ẹ̀wọ̀n tán ó tún rójú kọrin ẹ̀rẹ́gbẹ̀ kiri.
1: ọ̀dẹ orí ń dà láàmú ni.
0: olórin tó bá gbìyànjú mọ́ ká àti orí ṣe ẹ jẹ́ ká gbàgbó fi iṣẹ́ olè jíjà bọ̀ ṣẹ́ orin ni ìjẹkújẹ ni òjẹ́ ẹdẹ mọ́kà mọ́ ń jọ́jú dẹ́ fi ṣàpadà lójú ọ̀nà àlùfáà tí ń jajá ogun tí ń jòdò àgbà àyà tí ń jẹ iléṣẹ́ tí ń jẹ mọ́ṣáláṣí ń gbàwẹ̀ lọ́wọ́ ń jẹ nídìí òrìṣà oko èmi wá ń bí án léèrè pé ká fi rí aléléyìí ni àbó mọ̀ lè gbàgbọ́ àní àbábọ̀ òrìṣà bí rẹ̀rìn àṣàṣà mọ̀ sí bí ẹni ọkọ̀ jálẹ̀.
1: oúnjẹ kújẹ ni ó lè jẹ ti ọmọ.
0: òkú gbẹ́jọ lágànnà bí mumu ọjà ṣe wí tẹnutẹnu ó sì jọ wèrè tẹsẹ tẹsẹ bó wí ní ọmọ rìn lágbàdàn lágbàdàn bí aṣọ tẹlu àlàkún ètè bí aṣọ mẹtẹ ojoojúmọ́ ní rìnrìn yà á ká bí ọlọ́kọ̀ kò dúró gbarí abí ká da lórí bí ọmọ aṣá oko ìké ìmọ̀ lórí bí ọmọ jímẹ̀rì kóbi tá ń bẹ láyà bí ìbá kalẹ̀ bẹ́ ń bẹ lẹ́nu bí ẹja ìkù ń bẹ ń bàdí bí ìkún rẹ̀ gbà àbí kóbíkóbí wájú bí akọ pẹ́pẹ́ yẹ àga àràmú bí ẹṣin làgbẹ́jà abẹ̀lẹ̀ yá pàpàrà bí ẹ bọ́lẹ̀ ẹ mà lẹ́sẹ̀
1: kókó
0: bàbá rẹ̀ ìdọ̀rọ̀ bí afárá oyin ẹ̀kẹ́ ìyá wọ̀ bí ẹ ń di fa ojúgun bàbá rẹ̀ ìpèrègede bí ifáfọre ẹ̀ṣẹ̀ gbogbo olóbù pẹ̀pẹ̀ bí ilẹ̀ àmọ̀ kọ̀jọ̀ yá kọ̀jọ̀ bàbá òkú gbé adíjà alẹ́ ọmọ àbíwájú kọ́ńkọ́ bí ènìyàn àmàlà
1: ọpọ́
0: alábòsí.

sadu a ma je padu igba sadu igba olorun gbadura ke sugba ngba to olorun ti se awon kankan fun wa o na expect ke ka se awon kankan in returns ni. He gave us valuable natural resources. We have minerals, coppers, name it. And in that village on bitumen belon do state. And epo, crude oil. You could have wanted to read Leko. He got to the Logun state now. In belon do state. Benny River State. In Benny, I want by yes and can. Tavile saw Raja. Ani ko ko la won bo mi ani ko ke la gbin ti o wu tori olon ke ni nkan ta se to nje wa fi won gogogogo bayi e ma gbo a tun so pe to ba tori ba an import awon kan e ma gbo won so nisin won le sia ti Dangote refinery ti ba ti tun bere si ni sise epo wa le petrol wa le e ma tan ra yin mo yin mu si suke Dangote se o ma se cement ni Nigeria. Injo le ati import cement won se bi Nigeria na tin se cement lo de ti cement bi gbo lori gegege 4300 naira ni ara ni last week ni soju mi 4300 naira ni cement tan se ni Nigeria e ma wa yin mo yin mu si da ma ni Dangote refineries ni o mu ke po wa le ngba ta wire tan wa ni awon wire awon ti won lopolo tan wa ni agbon janu ijoba wa ti won mo policy won a kin wọ́n kí n checkmate àwọn pípò yìí wọ́n kálukú ń se tó wù ní kálukú ń se tí wọ́n ní kóńkó jábélé ní ìtọ́ bá wù kálukú ní ń tajà kò sí consumer protection unit kankan bẹ́ bá lòdù káàdì bí ọba wọlé báyẹ̀ lòdù ẹ̀ forí ara yín kò wọlé forí ara yín nù kò sáwọn kankan tọ́ jẹ́ ka ìjọba tí ó jà fún yín pé nẹ́tíwọ́ọ̀kì yìí o kí ló gbá ẹ mú tani yìí fi lòdù káàdì tó sanwó rẹ̀ tí ò wọlé kò sáwọn kankan tán checkmate tí wọn tọ́mádi fún wọn lówó báyìí àwọn tán wà ní kíní yìí ẹwà ẹwọn á sọ kíní ọlọ́run sì fún wa ní natural resources tábílẹ̀ better lives to each and every one of us. Nígbàtí nǹkan ojú òtún ti là tó báyìí wọ́n mọ bàbá mi Bashiru bàbá mi Fatai Lamidi a jọ sọ̀rọ̀ at length níjọ́ òní nígbàtí bàbá fi lọ ìlú Èbó nígbàtí wọn àti ní bí ọdún tá ẹsẹ̀ ń bí àwa ní 30 years ago tí bàbá fi lọ America tí bàbá ṣàlàyé wípé àti lọ America ò le kankan báyìí nígbà ọ̀hún ó sọ yìí sì bá ọ fẹ́ lọ United Kingdom wọ́n máa ń sùn wàhálà ní gbogbo ìgbà tí Nàìjíríà ẹsẹ̀ gbòmìnira wọ́n máa ń fẹ́ kán wá bẹ̀ nítorí owó ń bẹ wọ́n mọ̀ pé owó kòkó ń bẹ owó gbogbo everything is bare nígbà yẹn ní ìsìnkọ́ ẹ mọyì millions billions of naira billions of dollars táwọn èèyàn wa tán ń wèsì ní US Embassy tán bá tún máa gba wọ́n máa gba kẹ́nàkù visa wọ́n dé bẹ́ẹ̀ báyìí wọ́n wó lu wọ́n ṣe páálí wọn ni wọ́n ní jẹ́ kán lọ wọ́n ní wọ́n decline request wọn wọ́n àti àkín refund owó wọn ṣé mọyì billions millions of dollars tó ń sọnù lójúmọ́ bẹ́ẹ̀ bá lọ sí Kensington àdúgbò náà pé àdúgbò ń lẹ́kọ̀ọ́ tán ti máa ń lọ ṣe interview fún American visa kínní wọ́n ní bẹ́ẹ̀ sì báwọn èèyàn bẹ̀ ni army ti ẹ̀fẹ́ sọ bẹ̀ dílé àtàrọ̀ kùtùkùtù àtàlẹ́lẹ̀ báwọn èèyàn bẹ̀ ẹlòmíì ó ti wẹsẹ̀ wá lóríṣiríṣi ni pàfóòmù lóríṣiríṣi ni nígbàtí nàìjíríà ò dá ni o àwọn kọ́ńtì tán gbádùn tí orílẹ̀-èdè wọn dá wọn fẹ́ẹ́ lè mọ fún wọn ní físà lọ́fẹ̀ẹ́.

0: wèrè yìí tán rì gù tara wọn yìí bá bá tún fẹ lọ tán wọn tún fọmọ wọn bẹ ẹ mọ òkó òkórocha ní Imo State nígbà òbíjẹ gọvnà deputy chief of staff aná rẹ ló fi bẹ aná rẹ ni aná rẹ ọkọ ọmọ rẹ ló fi síbẹ ọkọ ọmọ rẹ ló fi síbẹ ní ìròyìn kan mọ ń kà níjẹta àbáná ni wọn ọlọpàá tí wọn ti mú yùn wọn ti arrest rẹ wọn máa ń rì gù tara wọn bẹ ni tán bá tún kúrò ń bẹ tán wọn yìí fẹ kúrò nígbà tó kúrò ń gọvnà ó sì gọvnà ọdún mẹjọ ó tún lọ sí sẹnitọ ó ti tún wà ní sẹnitọ báyìí bájímọ bí náà ṣe fẹ sinú lọyọọ state wá àyín ó ṣe ó ti ṣe sẹnitọ rí tẹlẹ bọyọ ọdún mẹjọ náà ló fi ṣe yàn rántí mọ ní cnpp àbí kí ló ti ẹbí ṣe ń gbà kó tó tún ṣe gọvnà ọdún mẹjọ ó tún gbégbà kóun tún fẹ lọ sí another sẹnitọ tí ò bá ti pa àwọn èèyàn àwọn èèyàn vote against ẹ nígbà tí wọn rí yí àti bí wọn ṣe yí yí yí yí tó tí ò fi wọlé tó ju bi tí ojú odidi sitting governor tí ò wọlé senate odidi sitting governor tí ò fi wọlé senator wọn mọ wọn ìfẹ kú ńbẹ wọn ìfẹ kú ńbẹ ẹ mọyọ ọdún tí buhari tó ti ṣe ààrẹ abàṣẹ wà ní orílẹ̀-èdè wa yìí tó ń kú lọ ń kú tán lọ sírù rẹ lọyọ ọmọ ṣe dáadáa ń kú tán lọ ó tún wà ńbẹ lọwọlọwọ bá ti ń kú tán lọ.
1: Ẹ máa jẹ́ wá yín ti dábì.
0: Kí ni wọ́n ń ṣe nígbà wọn wà bẹ́ẹ̀? Kí ló ṣe nígbà wọn? Àsọ́lọ́run fẹ́ tàṣírí rẹ̀ náà lójú wọlé. Torí tí ò bá lọ wọlé nígbà ni. A máa ní the best we never had. The best president we never had. Ní làbá máa sọ. Bọ́lá ń ṣe fi kú bu MKO náà láṣìírí. Báyà wọn náà tán bá débẹ̀ báyà jẹra ni wọn àbáyà. Ṣùgbọ́n lọ́n fa ikú bù wọn láṣìírí. A máa sọ pé orílẹ̀-èdè yóò bá dáa ni tọ́wọ́ ẹgbẹ́ MKO lọ wọlé ńgbà náà. Bàbá ṣe máa sọ nù kí Buhari tó wọlé ńgbà tọ́lọ́ fẹ́ tàṣírí rẹ̀. Ìgbésẹ̀ rẹ ni tẹ́ẹ̀ fẹ́ gbọ́kànlé. Àṣé kò fùtù fẹ́ tẹ̀ báyìí ni. A sà tí ò ní kán nú. Ẹyin tèmi àsìkò election mi ló ti tún dé yìí o. Ẹ pé àrókè pé ọ̀dọ̀fínú yín o. Pàápàá jùlọ ẹyin tẹ wà nílé òkè. Táwọn èèyàn wa tán wà nílé bá ti ń tọrọ owó lọ́wọ́ yín bá ti fẹ́ fún wọn lówó ni ẹ máa nù wọ́n gbólóhùn. Kẹ́ ẹ máa gbá wọn gbólóhùn. Kẹ́ ẹ máa bí wọn ta ẹlẹ́ tani wọ́n tiẹ̀ fẹ́ dìbò kẹ́ ẹ tó fún lówó. Bó tiẹ̀ ní Nàìjíríà ta bó ni bí Nàìjíríà ṣe ń lọ ìyá wọn báyìí owó ló ti ẹ̀ dìbò fún nú wọn. Tọ́ bá ti fún ilé-ìsìn kan tí ò ṣe ẹ mọ owó yín ẹ fi pamọ́ wèrè retí ìgbọ́nú o ebi ìyà ètí ìjẹ́tónú ebi ìpádáadáanú o torí retí ìsílẹ̀ nú o ẹ má fún lówó ẹ má wéṣẹ owó yín o ẹ ń wéṣẹ owó ni.
1: Bọ́bá láwùn ṣá ẹ̀ o.
0: Torí bí oríta àwọn èèyàn dé yìí ọ yẹ kí làákà ìwọ ti máa sílẹ̀ o kí brain wọn máa ṣiṣẹ́ lẹ̀ ni o ká máa count down 2023 okò ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún lẹ́ni okò ọjọ́ mẹ́wàá lẹ́ni bó ṣe ká máa count down rẹ̀ nù ká gba àwọn wèrè ipò níjọba a sì ní fi wèrè míì bẹ́ẹ̀ a ní ṣe ní two devils àwọn èèyàn gidi tá support ni.

ẹ mọ̀ bínú jà ẹ́ network ló disconnect wa ó já wa tíntín ni ṣé ẹ mọ̀ yẹ wọ́n ń sẹ́ náírà ní ìsinsí dọ́là ṣé ẹ mọ̀ yẹ minimum wages ṣé ẹ mọ̀ yẹ tó jẹ́ tẹ̀ bá calculate ẹ̀ sówó dọ́là. Fún ìdí èyí àti àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀dí ẹni tí ẹ bá fẹ́ pùn lówó ní orílẹ̀-èdè Nàìjíríà ẹ máa yẹ ọpọlọ rẹ̀ o pé só ti jẹ̀yà ṣé yà ti pa lórí só ti jẹ̀yà tó ṣé yà só ti gbọ́n torí ọmọ òjìyà ọlọ́gbọ́n tani sísà rẹ tí ò bá ti gbọ́n ẹ jẹ́ kí yà ọ̀jẹ́ díẹ̀ sí bóyá yóò gbọ́n níkẹ́ tó fún lówó ẹ má wo èsì owó yín o ẹ má jẹ́ kẹ́nìkan blackmail yín. Made in Oyo lèmi o, Adeyinka Pembo bí àwọn erin. Ajálù Ọ̀yọ́ ti gbó lásán, ní ìbáraẹranko má sì rábà mi èèyàn. Àwọn yin ọ̀rọ̀ jẹnu ohun. Kásá máa ṣe dáadáa, ajá ó kọ bí ẹni kìlọ̀ wà. Made in Oyo lèmi o, òkè òrò kí ni mo fi kalẹ̀ sí Lọ́yọ̀ Aláàfin wa ní àyín, Adeyinka Pembo bí

0: wa lai won ti join wa lati orilede Morocco na e se o lati orilede Morocco a ma riri yin eyin ti ala ti United States eyin ti ala ti Canada a ma riri yin o eyin ti ala ti orilede Germany ten gbo wa lojo juma eyin ti ala ti Ireland lati United Kingdom lati Benin lati Libya
1: emi na
0: lati Ghana kakire agba nla aye eyin ti ala orilede Nigeria na adupe lowo yin o adeyin mi ka olasukan mi le mi nge pa mi ti se ba le fila olasukan mi ka sa ma se daada ajo ko bi eni kilo wa aja lo oyo ti gbo lasan pe mi o ba re ranko ma se raba mi oro jenu ohun mo sun tan enu mi tun se uye uye uye
2: iwo ni eko la eko bo eko agbara iwo ni kan
0: awa lorilede Nigeria la wa religious ju te ba n wa lara awon orilede ti masalasi ati sauce po si julo Nigeria ni yo ma gbe bi ipo kini abi ipo keji nbe o sugbon sibe sibe wa nko bo ni wa owo wa bo ni ise ati ise owo wa baba be edibo e ma gbo ma iya mi e ma gbo omo iya mi ninu esin edibo fo ma iya yin ninu esin o e support omo iya yin ninu esin edibo fun ma ya yin o edibo fun peteru edibo basic edibo fun ramani abdurrahmani abdurrahmani isi ni omo ma en ti je bi emi na mo se gbe oko ti mo se gbo oko esin mi pa mo yin ta mo mi o se mo boya muslim ni mi abi christian mi abi babalawo ti mo se gbe pa mo yin to je re mi o se be de pe kawon kan mo ma lo fi pe radio station yi belongs to esin awon ko belongs esin kankan gbogbo esin le mi nse o le mi support yo ni o je n gbe oruko esin mi pamo ni o je n je kawon eyan mo esin temi nse gbogbo esin lodo mi me ba tin gbo odu fale mo gbese bibele le tun ma gbo qurani lodo mi oro mi o ye yin awon ta ba mo mi dele dele omo omo esin ti mo belong to si sugbon meta lokan le mi alaje pa eto oluwo kekere yin re adeyinka kasa ma se daada ti mo n ba bo awa orilede wa lesin lo ti mumulaya awon eyan ju awon na ma n gbe olohun nija ti won ti wo pe ole lolohun ko le gbe ara re nja won tun won n wo ninu orori won pe olohun ma n tin se to fi da gogo wa pe ki esin wa ko ma jora won ki awo wa ko ma jora won kede wa ko ma jora won lenu won ninu orori won won le olohun ma n tin se abi ki gogo awon na wa fe correct notion yen na be so gogo agbaye de lesson kan
3: bima fi kitabillahi min kulli suratin
4: Allah
3: wa ayati thumma al-hurufi ta'azzamat salituka bil-qur'ani wal kutubi kulliha بأسمائك العليا بآيات فصلت دعوتك يا رباه حقا وإنني توسلت بلا آيات جمعا بما حوت بسر حروف بسر حروف أعدت في عصيمتي علت بنور الاسم والروح قد علت علت بنور الاسم والروح قد علت يا الدنيا يا دنيا تقول بملي فيها حصارين حصارين من قدر وفاتك شيء بخاري شيء بخاري جزاء الله خير الجزاء wàlà àràkà àmìnàlà àhùnlá dìmakirun wa yàrá bìtọ̀ ìlà òmùrà wà àfìyàtà wà àhàfàfì omi kò lè ṣàrìlì ẹ̀ǹsìn wàlìjáni wà àhàfàfì omi kò lè ṣàrìlì ẹ̀ǹsìn wàlìjáni. الحمد لله رب العالمين
1: الرحمن الرحيم
3: الرحمن الرحيم
1: ملك يوم الدين
3: ملك يوم الدين
1: اللهم صل على سيدنا محمد وعلى أهله وأصحابه وسلم
3: اللهم صل على سيدنا محمد وعلى أهله وأصحابه وسلم
1: بعد شيء وفي علوم ati musa esa salatu nabi ati e popo emi olohun bere lara gbogbo te ba je ati je o pu ka ki awon abalagba baba wa lanate ọlọ́run tó ń pè mú isiru ìlú ìbàdàn yìí ọlọ́run ò ní ká yín kú.
3: amina.
1: níbi ìjàngbọ̀n níbi wàhálà èkó lẹ́gbọ̀n ìbàdàn làbúrò.
3: bẹ́ẹ̀ni.
1: mo ti rí àwọn gbọ̀ngàn. ìlú méjì náà ni bí n bá lọ bẹ̀ mi àdìrà wa dání ìbàdàn yìí àdìgbò èmi dìrà dání ni ntọ́ ọba ewu adọ́dọ̀ mi ntọ́ ọ̀n bá ní ọ̀pàdé òdìjọ́ àlìkìámà àmọ́ gbogbo orí ògùn à kà máa lọ wa ní. irú àbá wa lánàṣẹ àwọn àbá wa gáàsì erisirisi báyìí ẹyin jankajanka tọ́lọ̀ tó lè lùbàdàn yìí ọ̀dọ́ bẹ́ẹ̀ nínú àwọn tọ́lọ̀ tó lè jalè lọ́wọ́ padà nínú àwọn àlùfáà àwọn ni lọ́ọ̀kì lóṣù mi nǹkan wò mú ní wíwá sí wo ni àfa sàdálà tó ní abá sí ẹ bá wọn àfa nì ọkàn fẹ́ fi ń pẹ́tọ̀ bọ̀dá mi nílé nítorí bẹ́ẹ̀ kẹ́ ẹ mọ̀ níwá sí kan wíwá sí wo ni yóò ṣe lọ́dọ̀ ọdún níwọ̀ yìí tí ń wò ìwò pé wà síbò lè yóò ṣe lọ́dọ̀ ọdún níwọ̀n yìí àmọ́ kò sí bí jọ ti tó bí jò kò ti tó èyí ó sì wà sí padà bọ́ sọ àyàká bàbá alánàṣẹ gbogbo ń tọ́lọ́hun ti fún yín ọlọ́run ìjọ bàjẹ́
3: amínà
1: èdè rí ọmọ àtẹnubí àtara bí ìwúwa báyìí taaro mọ́yìn ọlọ́run ní kíkẹ́ kasi wa
3: amínà
1: ọwọ́ ní kíkẹ́ kasi náà
3: amí.
1: mo fọ́ kọ́yìn kí gbogbo àgbàlagbà tí ń bẹ́ ń jòkóni àwọn bàbá wa káwa ń wò yìí àwọn náà ń wò mí mo kí yín púpọ̀ ọlọ́run tó iṣẹ́ ń ṣe ọlọ́run tó ń bẹ́lára yín tí irun dúdú sì ti fún fún mo fi yíwò náà gbé ọlọ́run ní jẹ ẹ̀rá rí
3: amínà
1: ọlọ́run àpá mi wájú
3: ọlọ́run
1: ẹyin ọdọ tá a jọ jẹ bákan náà mo kí yín púpọ̀ èyàn ò ní wà kọ́kọ́ láwọn àjọ tiẹ̀ àwọn àtiwọnù bẹ́yẹ̀ bá kí ọ̀yá ni ṣùgbọ́n ó dùn mọ́ wọn pọ̀ lọ́wọ́.

ọlá wàhálà ẹ̀dá ọlọ́run làwọn mẹ́tẹ̀ẹ̀ta ń jẹ́ ìjọ tọ́lọ̀ wọn bá ń dá wọn ẹ̀yìn ìbàdàn kò pé ní gángan sí bẹ́ẹ̀ bá dáyé ìbò lẹ́ẹ̀mọ̀ gbé ojú ẹ̀wù ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta pọ́sọ̀kalẹ̀ wọ́n wáyé.

0: ìta búrẹ́sà bọ́ bá ní káàdì káàdì àwọn aláwọ̀ àwọn tí wọ́n máa tara àwọn jẹ tí wọ́n láláwọ̀ làwọn ni àwọn tí wọ́n fi sè ọjà ọmọ tí wọ́n fi kọrùn tí wọ́n máa pè ṣáàkì wọn adẹ́rùn bẹ́ẹ̀ ní ẹ̀rù bámbà irú wa ìgbọ́ àwọn ni wọ́n fẹ́ gbà níta ìfọ́gbọ́rọ̀ gbọ́gbọ́ àṣekéwu ni wọ́n ké káàdẹ̀lẹ̀ àádì.
1: Kádàlà àwádì fàlà wà láì máa tàrà kú.
0: Ẹyí ìbàdàn ẹgbọ́n gan ni.
1: Sanwó-ọ̀la náà.
0: Ó ní ìtumọ̀.
1: Wàfihàn-ìlà náà.
0: Ó ní ìtumọ̀.
1: Wàtàlíkì náà. Wàtàhàjì náà. Wàlámùnà.

0: ẹti parí ẹ
1: o sọdún bẹni yìí
0: àjùbà yín mọ
1: àti parí
0: tádàlà àádì
1: àjẹtì bẹni yìí àjùbà yín mọ
0: tádàlà àádì
1: ọlọ́run ní ibà
0: fàlà wà lọ ìmà tàràkù.
1: Ọdáyé kí lọ́wọ́ máa yẹ rí ọgbáyé làwọn ọ̀sán lọ́wọ́ ẹ̀yìn wo ló pèlé lọ́wọ́ rí àwọn àwọn oní.
0: Táwọn ọ̀la
1: ń bọ̀ èyàn mẹ́ta náà ló pèlé lọ́wọ́. Àwọn bàbá sọ̀tọ̀ kó ìjẹ́ kan náà wọn. Àwọn méjì àwọn oní. Orí jọ mi.
0: Àlámàkọ́ láti iná yá rọ̀ bàná kí fi iná.
1: Àfáàmì àfínú àfínútà àfáàmì fún mi láyé jí ọ̀jẹ́ bẹ̀rẹ̀ kọ́ bà mí máa fún mi lọ́wọ́.
0: Bàkẹ́ náà záákẹ́à.
1: Ẹranì àkọ́dá kí ni mo ní àfínú púpọ̀, èmi ó sì gbé eré ọ̀dá. Àwọn aláàjì kí ni wọ́n lè pèyàn ọyẹ́ àgbẹ̀ ìgbé kò ní dáa fún mi, kọjá ìyá lẹ́yìn. Ẹyọ kan sáà fàmí fún mi nù. Mo rí tiri pé mo ti sá ó ti jẹ́. Mo ti sá sí ìyẹn ó ti mú. Nzó. Yóò sì fẹ́.
0: Wà á dá lọ àfidà náà.
1: Ìdàgbé
0: náà.
1: Àwọn àrùkọ̀ rí kàṣí ń bẹ̀ ń bà náà. Kàdé rí mo kí wọ̀n yá yá.
0: Lọ.
1: Kìjá rí mo kí wọ̀n yá yá. Rìfẹ́ rí mo kí wọn pátápátá. Lẹ́kì bá ń bì mo kí wọn yá yá.

0: mọ́bí bàbá wa bárí lọ́wọ́ bí yín o àbá wa bọ̀rọ̀ tíráàkì nígbà tá à ń ké àwọn àtàjọ kéwùn òun kéjì ẹ̀mí náà ń kéte mi níjọ́ náà lọ́wọ́ àwọn àmọ̀tò bá ti rí ni àbùràzá kì ló ti kíní bàbá àbùràzá kì kọ́rùn lọ́kọ̀ọ́kan ọlọ́wọ́ wọlé alùpùpù ní kò ní tẹ́
1: amínà
0: kò wọ́pọ̀ nínú àfà tó lè ṣe tó ṣe ọlọ́run tó wá ní ojú ṣe bẹ́ẹ̀ ojoojú bàbá wa bá ìgbìjọ mọ̀nù ọlọ́run wọlé akábàrí bàbá àgbàrí ìgbìjọ mọ̀ gbogbo bí ọba lọ láyé ọlọ́run òní tẹ́ ní àbùkù kì í yọ.
1: ami
0: ọlá gbogbo ojú tí ń wò mí
1: ami na.
2: ẹyin youth
0: mo kì í yín púpọ̀ ọ̀rọ̀ wa ọ̀pọ̀ níbànà ẹ rí pé mo ní wàá ṣe wá sí mo wá ọmọ ìyá àti àbúrò mi wá ni ibi kan la wa ta ti se wa ti lorin nbọ wa di kabi 12 mo lo ye jalo a n lo lorin lo teyan ba wo de sadala a se lo boya la ri wo ilorin mo lo so pe won pe gan ni won gba le gan ni won pe lo lorin lo pe bana ti olorun e la ko papa saka jare ni ba pe ko lo ku de pe papa saka wallahi te ba pe ni jare ni papa saka ni etu omo ya wa lo pe lorin lo pe bana ti olorun ilorin ati fera ara wa alimọ fẹ ara wa ni àmọ lẹyìn òbí báyìí abẹ ara wa wọn lé ẹnìkan wọn lé ẹnìkan mọ adéko ẹmọ gbàmí wọn jẹ gbàdùn mọ nísọmọ pa yìí kíra wọn gbà tàbí lọ ọba kọjá ń dàwa yìí kí ni àmọ ń gò tí wàá sáré wá fi dágbò ó lè ṣé wọn fọdọ ogun yẹn lè ó ní kò sódùnú rí àwọn o alákọ̀ọ́yọ̀ ọ̀gá mọ nílò ọlẹ́kẹ̀ẹ́jì bàbá tí ọlẹ́kẹ̀ tí sọ ń lọ ọ̀ha ìdí ìjó wọn ó ti dì sọ níwájú àbẹ̀à gbogbo ẹni bá ti bọ́ tó bá ti kí lẹ́yìn ṣe máa dá ọlọ́run má bẹ̀ wọ́n fẹ́ ẹ̀bùn mi ń bí ẹ má bẹ̀ wọ́n fẹ́ ẹ bá ti ní kí lẹ́yìn ṣe wọ́n náà máa dá ọlọ́run pẹ̀lú wọn akọ́gbẹ́ mọ́ ha tiẹ̀ ni n ta fẹ́ lò nánu ni àmọ́ tó bá ti ní sòun pẹ̀lú pé kò ní jẹ́ orúkẹ bí wọn bá ń kú nǹkan nú ẹ ní tí wọn bí ń dùn ní máa ṣe kóo àmọ kan bá jẹ títí di odó òun ṣe bí ọwọ nu òun kì ní ọwọ ní babaláwo ló máa wọ ni nígbà wọn pẹ
3: aláyì
0: wà dáyì ọlọrun sọ kẹfẹ yẹn àbá o mo ní kí ló dé babaláwo dúpẹ gbogbo ara àlejò ní wọn gbé òun fi kún wọlé wani lẹyìn àfáàbà sírù kó máa sọ ayé tó ń sọ ọmọlọpàá rí kojú bá òun lọ ọdọ wa lọwọ wa ẹyìn ìbàdàn ẹni àlọ
1: alọ
0: bẹẹ ti lè pè mọnu
1: alọ
0: ẹ pè ẹlẹkẹta kún ó sì máa gbọdọ ju títì
1: alọ akọwárù
0: ọlọlọ ọwọ àtúwà kàkàkì kí ló tún wá di ọ ń bẹ nítorí ká ṣe ahmed tijani rọdí ọlọrọ
1: rọdí ọlọrọ ani wò
0: ọlẹrù gbà ó kí ni bọ ọlẹrù àwọn ẹrù ní ọlọwà lójú ọ̀nà wọn ọ ń bẹ nítorí ká ṣe àbẹlẹkọ àbẹlẹ tẹtẹ sọlọ ọsọrọ ọláyà ń pa ó kí ni pọ ọláyà àwọn tí ń pa ní láyà
3: tẹ lọwà lọwà lọwà ẹwọn
0: ọmọlọwọ pè ọmọ abẹ ọmọ akí ọmọ afa o tún wọlé nù bọ ìwọlé kùtọ̀ ní dẹ́rù bara rẹ afa wa fadala mo kí afa fadala púpọ̀ ọlọ́run tó ní okó ìjọba yìí ọba tó lọ́dún tó ń bọ̀ tó ń pè mí
1: ìṣà allah
0: sì ń bá sí bẹ́ẹ̀ lórí ìyẹ̀pẹ̀ ní tó dáhùn ọlá àwọn àgbàdàn yìí mo ní ọlá owó wàhálà wọ́n sì ń lọ sí ọlọ́run jù ú tí wọ́n máa lọ ìwọ ọlọ́run ọjà wa tó gbóni ká máa lọ rí owó lè bẹ̀tì mọ́bi tí ń lọ ńlọrọrin pélé ìbá rúgbó bọ̀ láti kó alájì afa ẹgbà mi ọjà mi wà lórí ṣì kò tí ì dé for the past 3 months àwọn àfáà nítọ àdúrà náà lọkàn yóò dòwú lọrin ọlá mo wọn lọrí ọlá nílé wọn ti dé bẹ̀rù èmi ń lọ ọyọ ọmọ ọyọ o lè mọ ní ìṣe kẹkẹ lọwọ àmọ yóò di ní fìlà bíi ajá.
3: 150.